0: ṣe ń mú.
1: Amẹ́.
0: Ẹyà ayinla ní máa dé bá.
1: Bẹ́ẹ̀ni ọ̀hún ọba ìlàyọ̀.
0: Ayọ̀dẹ̀ ní máa bá yín.
1: Àmì o.
0: Ẹyẹ wo tèmi náà àti awórin lẹ́wọ́ máa gbọ́.
1: Bẹ́ẹ̀ni lórúkọ
0: Jésù. Ẹyẹ aláwọ̀ òǹdè kíkan.
1: Àmì o.
0: Àti bẹ̀rẹ̀ náà.

0: ṣe ń mú.
1: Amẹ́.
0: Ẹyà ayinla ní máa dé bá.
1: Bẹ́ẹ̀ni ọ̀hún ọba ìlàyọ̀.
0: Ayọ̀dẹ̀ ní máa bá yín.
1: Àmì o.
0: Ẹyẹ wo tèmi náà àti awórin lẹ́wọ́ máa gbọ́.
1: Bẹ́ẹ̀ni lórúkọ
0: Jésù. Ẹyẹ aláwọ̀ òǹdè kíkan.
1: Àmì o.
0: Àti bẹ̀rẹ̀ náà.

ọlọrun gbogbo àgbáyé a n fi orí gẹ́gẹ́ bí ẹbọ pẹ́ wá síwájú ẹ̀ kó mú ìṣọ̀kan padà sí nàìjíríà ẹ ká padà sí ayé tí a jọ ń ṣe tá ò fura síra wa tí gbò fọra sáúsá tí fúlàní ò fura ti yorùbá tí gbogbo àjọ ń ṣe papọ̀ ní ìrẹ́pọ̀ tí mọ́lá ẹdínsẹ́nì tó ń jẹ alága kánsù lẹ́nugun àbí gómìnà ẹnugun gan ni ká pè torí kò sí gómìnà ńgbà náà olúwa jọ àbẹ ọ ní o bá wa dá ìṣọ̀kan padà sí nàìjíríà orí tẹ gbọ́ yìí pastor chigozie wisdom òun náà ló kọ́ láfi ń gbé ẹbọ pẹ́ lọ síwájú ọlọ́run àlàáfíà kúnkún ìrẹ́pọ̀ pàwàdà padà sí orílẹ̀-èdè wa nàìjíríà ní báyìí a lọ sórí ètò ẹ̀ torí àkókò ìsọtẹ́lẹ̀ tá a bá padà dé a tún máa dúpẹ́ náà ni lọ́wọ́ ọlọ́run ìlẹ́tùmáà rẹ̀.

0: Wòlíì Adéní Olópọ̀ kú ni yóò máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ̀ wá. Bàbá ẹ káàárọ̀ sà.
1: Lókè ọrùn.
2: Hallelujah.
1: Bàbá mi ṣé o.
2: Ẹ ṣé Jésù.
1: Ọjọ́ ajé mẹ́rin ọ̀sẹ̀ tuntun ọ̀sẹ̀ májẹ̀mú ọ̀sẹ̀ àánú ọ̀sẹ̀ ọmọrírì gbà ọ̀sẹ̀ ọmọrírì gbámú ọ̀sẹ̀ ìrànlọ́wọ́ ọ̀sẹ̀ ìgbédìde ọ̀sẹ̀ ògo tuntun abiyamọ ẹ̀já dúpẹ́ akúlànà tó jí láàárọ̀ ọba tó ṣàánú wa ṣàánú ilé wa ọdún tuntun tó bá wa.
2: Ṣé Jésù.
1: A tún ti bẹ̀rẹ̀ àwọn ọ̀sẹ̀ a tún ti ń kà wọ́n báyìí o.
2: Ṣé Jésù.
1: Ẹja kọrin ọpẹ sí ọlọ.
2: Mo dúpẹ́ lórí ànúgbà o. Mo dúpẹ́ lórí ànúgbà torí kì í ṣe gbogbo ènìyàn lórí ànúgbà o.
1: Wọ́n ní Jésù ní Ṣáláìmú gba Samaria kọjá. John 4 verse 10 and he must need go through Samaria. Dada ti wà nbẹ. Jésù gbọ́dọ̀ gbàbẹ̀ kọjá. Ibi tí ọmọ Ìsẹ́lì fẹ́ gbà kọjá. Torí obìnrin yẹn tú àṣírí fún wa ní etí kànga Jacob. Ó ní kò sí tó pa Samaria àti Ìsẹ́lì papọ̀. A nìkan sí o. Àìbára wa sọ̀rọ̀. Ìwọ tó wá jẹ́ ara jù wá ń bèèrè mi lọ́wọ́ èmi ara. Kí n tó ń se yín. Àṣìṣe rèé. Ẹ̀yin ò gbọ́tàn ní sà. Àwọn ẹgbẹ́ àní nǹkan ṣe pọ̀. Jésù nílò ìlú yẹn. Nítorí ó wá fún gbogbo ayé. Ẹni tó bá ti ń gbìyànjú kiri kíkọ ẹ̀yà kan. Olú tèmi ti jù tèmi ti kéfà kéré. Bó ṣe ti bí rẹ̀ máa ṣe ni bó ṣe tàn wá lọ́bẹ̀. Ó ní bóyá máa rí ìjẹ nínú wọn. Bóyá máa ti ẹ̀rá àwọn kan gbà lánú wọn. Bóyá ó tún gba àwọn kan sọ́dọ̀ Jésù látọ̀dọ̀ wọn. Àwọn ṣẹlẹ̀ kan pè mí sí stadium. Àwọn ní bàbá àmì bóyá máa wá. Ṣé Jésù rà yín padà ni? Àwa la fún John Ìṣẹ́bí Kẹrẹ́yọ̀n ni wọ́n fi síra lọ́ta kan kùn tó wù wá. Ẹni tó kun yẹ́lò kun yẹ́lò, ẹni tó kun búlù kun búlù, ẹni tó kun rẹ́ẹ̀dì kun rẹ́ẹ̀dì. Jésù ìjọ ẹyọ kan ló mọ̀ láyé. Àwọn ti a fi ẹ̀jẹ̀ ra padà. Nígbà Jésù ló wà lóko dájọ́ nǹkan sílẹ̀. Àbí sáńbọ̀dù Jésù dà Jesus of Nazareth Hospital tó dákan rẹ̀ nà án. Ó fún wa ní ìrere ló ń lọ. Ẹnì kan gbọ́ mi láàárọ̀ yìí. Bó o ti ń sàmì di ayé òní di.
2: Àmì.
1: Ṣé ọ̀fẹ́ tá a fi ra wa bí ẹyọ àgbà orí ọ̀fẹ́.
2: Àmì.
1: Àgbà orí ọ̀fẹ́.
2: Àmì.
1: Jésù ya ọ̀dọ́ obìnrin yẹn. Ibi tí gbogbo èèyàn kì í fẹ́ lọ. Bẹ́ẹ̀ni Ìsẹ́ẹ̀lì gbà kó gba Ṣékémù. Wọ́n á gba ẹ̀kúnlé. Wọ́n á gba bíi 4.something kìlómítà. Wọ́n á tún fẹsẹ̀ rin ẹ̀kúnlé. Torí wọ́n fẹ́ gba àárín Samaria kọjá láti débi tí wọ́n lọ. Jésù gba àárín Samaria. Torí pé ó tún fẹ́ gba àwọn kan là. Ó ní the must need pass through. Láti break òfin burúkú. Láti break àwọn àríyànjiyàn àti ògún tó ti wà tipẹ́tipẹ́ àwọn ọ̀rọ̀ àsọkalẹ̀. Ẹbí báyìí kì í bẹ́ bí báyìí sí. Ará àjẹ̀bú kì í fẹ́ ará Àbàdàn. Ta ló sọ bẹ́ẹ̀? Níbo lẹ ti kà á? Ò sí inú májẹ̀mú Ọlọ́run. Ìkànnì wa nínú Kristi. Ẹnìkan ṣàmì lórúkọ Jésù. Ó gbé àríyànjiyàn tí ń bẹ ní ẹbí rẹ̀ òun là fagi ẹ̀.
2: Àmì.
1: Ẹnu wa ń sọ fún wípé o méjìlá nínú ìṣẹ̀lẹ̀ bí ìbápàdé ti rú ìtarí ní Samaria ìbá ti ṣẹlẹ̀. Torí nǹkan àkọ́kọ́ tá a rí pọ̀ obìnrin ni wípé ẹni ìkọ̀sílẹ̀ ni. Tí gbogbo obìnrin bá fẹ́ lọ sódò àárọ̀ ni gbogbo ayé ń lọ odò. Sùnmọ́ sàn ló ń dá lọ. Wọ́n dẹ̀ dá lọ odò. Nígbà tí ìyìn ṣe olú odò ni gbogbo èèyàn ń kẹ́gbẹ́ lọ odò ni. Ẹ bá fẹ́ lọ odò àmọ́ kẹra wa à ń lọ odò. Torí odò nígbà náà bí ìgbà tẹ̀ ń lọ ìrìn àjò bí wákàtí kan ni. Tẹ́ gbé ládùúgbò dání tẹ́ ń ṣe ògbẹ́. Ṣé wọ́n máa ń kẹ́gbẹ́ lọ ni? Ìgbà míì ẹ kà sọ lọ́bẹ̀ lọ fọ́. Ẹ omi tẹ́ tún kan wálé náà. Ṣé wọn kì í dá lọ ní odò? Ìgbà míì ní odò máa ń dá. Wọ́n máa ń kẹ́gbẹ́ lọ ni. Ṣùgbọ́n pé mi torí pé ẹni ìkọ̀sílẹ̀ ni. Iṣẹ́ tí ayé fẹ́ ọ̀sán gbígbọ́n ló ń lọ. Onìkan la tún bá ń di kànga. Onìkan Jésù wa kí o bẹ̀rẹ̀ rò ń bẹ. Nínú John chapter 5 nígbà tá a dé Bethsaida wọ́n ní àwọn èrò pọ̀ ń bẹ. Àwọn aládára gbígbẹ, àwọn aláìsàn, àwọn oníkọ́, àwọn oníwàfọ́jú gbogbo wọn ni wọ́n kún etí odò yẹn. Ṣùgbọ́n eléyìí obìnrin nìkan ló wà ń bẹ torí pé ẹni ìkọ̀sílẹ̀ ni. Èmi ní ibi táyé ti kọ ẹlágbára Ọlọ́run wà dẹni ìtẹ́wọ́.
2: Àmì.
1: Èkejì tí mo sọ fún ọ ni wípé ìbápàdé ó máa ń múni kúrò nínú ohun tí a pè ní ìdálẹ́bi bọ́ sí ìdáláre. Nínú ìwé Rómù orí kẹrin ẹsẹ̀ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ó ní ẹni tí a fà kalẹ̀ fún ìdálẹ́bi wa ó ní a sì gbédìde fún ìdáláre. Ayé a máa dá yẹn lẹ́bi wọ́n ti dá obìnrin yẹn lẹ́bi ṣùgbọ́n ìbápàdé. Ó mú kúrò nínú ìdálẹ́bi yẹn. Ó ní ìwọ ti ní ọkọ̀ karùn-ún ó ti lọ́kọ̀ márùn-ún. Ìkẹfà tuntun wà lọ́dọ̀ ẹ̀ nísìnyí kì í ṣọkọ ẹ̀. Sọ abẹ́ ìdálẹ́bi ló wà. so ko ti to se oko ti e bayi se to o je sora fun idale bi lo ye ka gbogbo eni to nbe labe idale bi oni la ma mu oja da
2: amen
1: ori mo ri kejo ese ikini oni ko si idale bi mu fun to wa ninu Kristi Jesu awon ti o ri ni pati ara bi ko se ni pati e ni to ri o fun emi si oni ti gba wa kuro ninu ofin ku e bo si ni ye eni kan sami emi o

0: gbogbo ẹ̀yìn wa ní ìlú Àjá ẹ mọ̀ kú oríire ẹ̀yìn wa ní Lẹ́kí ẹ̀yìn wa ní Lakúẹ́ ní Sangotẹ̀dó ẹ̀yìn ti Àjá ẹ̀yìn Ológunfẹ́ ti Shoprite ti GRA àánú tún dọ́dọ̀ yín lẹ́ẹ̀kan sí orú ẹgbẹ̀rún kan tí mo nímọ̀ ń kóbọ̀ ní ìlú Àjá pé ká pín fún àwọn èèyàn lọ́fẹ̀ẹ́ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àdúrà orí ọ̀fẹ́ yẹn ti wọlé dé báyìí ní Friday a ti máa bẹ̀ láti Thursday 21 oṣù karùn-ún náà ni o Thursday 21 ago mẹjọ sí méjìlá ní ọjọ Thursday yẹn tó bá di Friday a jẹ sọrọ tó bá di Saturday a jẹ àárọ ago mẹfà sí mẹwàá Sunday yẹn máa wá jẹ ọjọ àsọtẹlẹ sí orí àwọn tí ìrìn àjò tí ó ń wọlẹ ẹni tó ti yẹ kó márì tí wọn sọ náà ẹni tó ti yẹ kí ó dá nǹkan rẹ ṣe tí ayé ní kò ṣe sí ẹyin ará àjà ti Lẹ́kí gbogbo bí ọba wà á máa wà ní nọmba 5 Electro Dibo Street níwájú Sunbad filling station yẹn ní Awuyaya ní ẹgbẹ́ lè baálẹ̀ yẹn ní Awuyaya bus stop yẹn gangan láti máa ṣèpàdé ọ̀fẹ́ ni owó yẹn láti gbàdúrà sí kábíyèsí ẹlẹ́sùrẹ́ láti ìlú Èkìtì kábíyèsí ọba ẹlẹ́sùrẹ́ ti ìlú ẹ̀sùrẹ́ Èkìtì wọ́n máa wà ń kalẹ̀ àjọ máa ṣèpàdé òní pàdé àwọn ẹ lọ́n fẹ́ tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀ ní ìlú Èkìtì kábíyèsí ọba ẹlẹ́sùrẹ́ ti ìlú ẹ̀sùrẹ́ Èkìtì wọ́n máa wà ń kalẹ̀ àjọ máa ṣèpàdé òní pàdé àwọn ẹ lọ́n fẹ́ tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀ ní ìlú Àjá Sangotẹ̀dó Lakúẹ́ gbogbo ibi tó bá wà bóyá ò mọ̀nà àbí o fẹ́ ìbéèrè kankan pé nọ́mbà yìí 08140822633 08140822633 agbára ọlọ́run yóò ṣe ṣe fún ọ gbogbo ibi tó bá ti ń gbọ̀ yín ìwọ ni wọ́n rán mi sí ọlọ́run lè pàdé náà fún yóò ṣe dà fún.
1: Ẹ gbọ́ gbogbo ẹyin tí a jọ ń ṣe àdúrà lọ́wọ́ ní ọ̀sẹ̀ tá a wọnú ẹ̀yìn ó lòun máa fi pa wá lẹ́rìn. Ó ní lọ́sẹ̀ yìí ó máa jẹ́ ọ̀sẹ̀ àánú ńlá.
2: Gbogbo
1: ọ̀nà lọ́lọ́run gbà ṣe ọ́ lóru. Ó ti rí bẹ́ẹ̀. Jésù Olúwa.
2: Àmì lórúkọ Jésù.
1: Ẹ mọ̀ pé fún àdúrà bá ti ń parí ètò tí wọ́n mọ̀ gbàdúrà wákàtí kan fún yín nínú lákọlá tí ogun sì mọ̀ sẹ́.
3: 070-4912-3572 àti 080-5986-3301.
4: Ètò eré òwúrọ̀ ni ẹ ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán yẹn láti ilé iṣẹ́ ìránṣẹ́ Love of Christ Chapel International. Bàbá wa Adéníyè ló pọ̀ kù ni wọ́n fi oúnjẹ ẹ̀mí bọ́ wa. Àánú Ọlọ́run kò ní fi gbogbo wa sílẹ̀. Kí Ọlọ́run kí ó bùkún fún yín. Jésù l'Olúwa.

ọjọ́ ajé Monday. Ọjọ́ kejì dínlógún nínú oṣù karùn-ún. Ẹgbàá ọdún ó lé mẹ́rìndínlọ́gbọ̀n.

0: lojo ti bere lodo yin
1: beeni beeni
0: nbo lodo yin
1: bye bye bye
0: nbo lodo yin baba tun soro baba wo ni baba tun soro yi
1: baba ode ni oko yo nbredi
0: ewu la la yi bere nbo tan baba tun soro yi baba ode oko yo ni nbredi ewu la la yi ti ta bere ah baba ode ni soro ewu ni
1: bi mo se
0: salaye fun ese ti oda o bi mi nu e wo sha monday o sha dani soro ah baba ode ni ewo baba ode oko yun bredi e o laaye bu eh eh
1: ah laaye bu ni e na no so yipo o kya wa ta wa ti bi traffic njo kini
0: eh eyi wa kori
1: niyan ba mo wa lodo ya gba mo wa lodo yun bredi tojo de ro ki wa mo
0: tin kode kode kode kode le ma e de pa gbon riri lajo e tin lo kode o
1: Ado po fe jagbon ni ade fun e
0: baba o edro edro iba fun lewa baba bibo
1: iba fun mo wa bi mo le
0: o de ojo yen ti bere giri abi o kon fun
1: o ti bere o ti bere o ti bere bayi
0: buda ese ese ese baba ese ile ise bond 92.9 eyin na ti gbe o lenu awon ti won be nibe o pe ojo yen ti bere nbe afefe lagbara emi ti mo pe afaimo hello
2: hello akaro libe
0: ejo ta lo soro
2: ah ta le bro ta kisi ni ah baba la ori oko
0: abi abi o de gba mi
3: o mo irin o gbo hun irin bo mo sa o
0: o di olo be
2: o de pe da ah o de pe da abi
0: ah owo ewo ohun o se eni suru eni suru se eni won ko sinu egberun kan naira photo won ya sibe ni
3: ayuba edun ni pa lo ni o ni
2: baba wo ori oko lo ju bre
0: Ekueda abimole monte kueda ah iro
2: wa je kueda
0: eh je kueda wa balawo je kueda
2: ajembete wo
0: eh
2: ra wa gba ni se yo ni ajembete ku ajembete
0: eh ku ajembete o da o
2: eh pupa lo
0: ninu babalawo ri babode la ma fun
3: tori babalawo ti ndaruko eku bi mejo
0: eh lai sode ẹ fẹ́ gbà ṣe oúnjẹ ṣe ẹ̀rọ ọ̀gbẹ́ wọ́n gbà ọmọ yín lọ́wọ́ mi ní sọ ju bẹ́ẹ̀ lọ. Iléeṣẹ́ bond 92.9 ti gbà yàwó àwórí ẹ ló alàgbà bàjọ sójò yẹn débẹ̀ yẹn náà
2: o. Yẹ sà kò sánà ní jọjú orí sango orí fíjì sango àwọn ráìsì ọtọ wá jẹ ráìsì ti bílọọkù gbogbo ọnà láti bọta sí fọtíwá sínú tráfíkì bẹẹ àwa lọ gba ní àdúgbò
0: láti
2: fáìfì láti jáde níbi dánimọ níbi dánimọ tó fáìfì láti mọtọ jáde kúrò níbi níbẹ láti ètò pọtì mọtì kúrò lẹ lẹyìn mọndé ìjọba rí tráfíkì tó ti dálẹ ẹbẹ gbogbo rí bíjì ìsàlẹ náà gbogbo ẹtì bílọọkù náà báyìí ní àwọn tó máa ń bọ ní I'm going to go to the next one. Àbú tráfíkì ilé epo ìgbàta dẹ dé yànà pàjà tẹmá rí tráfíkì tá a ti mú mẹ ìgbàdí lẹ má rí jáde inú tráfíkì náà àwọn tó ń gbèrò ní yànà pàjà lọjọ tráfíkì ẹ ló ti ń gùn lọsẹyìn gan láti ìgbẹyìn náà tí mo dẹ fi dé ṣàṣàrà nàbà tí mo fi dẹgbẹ láti mọ àbáyé kíjàgbé bó ṣe jẹ nìyàn.
0: Ẹ ṣe alàgbà báyọ̀ ẹ ṣe alàgbà báyọ̀ nínú ọ̀rọ̀ alàgbà báyọ̀ ẹ mọ̀ pé òjò tí ìdí ọ̀dọ̀ wọn bẹ́ẹ̀ rárá. Mo dẹ̀ fẹ́ sáré mú ọ̀rọ̀ ajíbáwo ìjàmbá ọkọ̀ ajíbáwo àti kẹjà lọ́ọ̀gù mọ́ nǹkan tí alàgbà báyọ̀ sọ ni àmọ́ ìpè alàgbà káwọn ọ̀dọ̀ lábàjọ yìí ni ó jẹ́ ìsì fàárú. Ẹ sáké o.
4: Ẹ náà sáká rẹ kò jí mọ́tò.
0: Ẹ má bínú níbo ẹ wà.
4: Mo wà ní Pangu Dubai.
0: Pangu mo fẹ́ mọ̀ bóyá Korodó àbí Yaba ni kí n bèrè pé sójú òṣẹ́ afẹ́fẹ́ ló sì ń fẹ́ àbí kò rọdé gbogbo bíjẹ́ wa.
4: Afẹ́fẹ́ kan ń fẹ́ gbà lórí afẹ́fẹ́ kan ń fẹ́ ni òjò tí ì ti bẹ́ẹ̀ rọ̀
0: bó wà ní ìrìnàjò ẹ̀sà.
4: Mo wà láti kìíní aago márùn-ún kọjá fèjì méjì. so I do get encouraged on that. But boy, encourage I know you are the kind of, and the kind of thing you are looking for. I just for that thing. But about the phone, Benny, we go on to Ophi Adie. We are more than Walatona. Then Walatona this thing. And we go to part one. On the Kibo show, so let's see any police here. And last month, they are not for our Catholic order. But about the phone, Benny, we go on to that thing. We are all expressed.
0: Saki ile ise bon 92.9 bon o seri apa kini ojo aje monday de ba wo ero biba lawon obudoko wa e mo pe ojo aje monday pelu kiku ojo afefe igbaradi fun ojo apere pe o sese koro iberu boju e lasun to wa gba okan awon ero kan ati awon awako akero nigba be pe boju ba le ro obe so o wa je ki oju popo o fe ba ni leru die ba kan alagba lari akirejo lamu kinza
5: eko ojumo o
0: oga mi
5: eko timo eh ategun se so yen o fere lo na koro ojumo wa ni side sowo lo bayi
0: amo koro ko ti roju
5: ko ti ro ngo kon bi mi ninu laaro yi
0: emo binu
5: mr pilot
0: emo binu sir
5: to ba binu mo re ko 30,000 ina moto mi oku
0: ah eh ni si gbo ya ke ko 30,000 pe ina toton ina toton nu oko ina ofefe yen yellow yen abi amber light yen
5: oku epo 30,000
0: iro ibi te jere pe yen ategun won ta fun yin sir
5: iro ni ko si ko je ategun
0: ah
5: epo la ma re won ko la 20,000 ni ma re to wa ni apa itamaga oku o ti wa
0: se tele mi ina
5: laaro yi o wa tura 10,000 ni lepo NMPG to wa ni after
0: how to to 20 liter Eh 21 liters liter mokanlelogun o ye iro meter mewa gan gboro pa ina yen re
5: ani ko tumo ni mo nwo
0: jala mewa jala epo liter mewa
5: ani ko ku
0: iro pa ta won wa lo se na abi
5: eh
0: ebi se
5: na no ni se na mo gbe
0: ah ko da ke ti lo gbe tele o wa po je bara 15,000 o ye ko pa ina yen re ko so di alawo ewebe ile mechanic ko leleyi Oro mekaniki ko ejo aladalare. Oro mekaniki ko abi.
5: Oro mekaniki le sa boro. Ta
0: won ta won da ni. Oda won ni ewo tanke pe bonjo.
5: Mi o ti awo whisper mi o wa jimo nsi.
0: Geje ko. Ah e ora o. Wa e wo. Ni mo le awa bayi sa.
5: Ona ko ri ki busy bi e se tawo lo abi e tawo lo.
0: Ọmọ yẹn ti
5: busy
0: di emi ti ati
5: idagbegun le. Ẹ ṣa ṣe
0: pele. Ẹ ṣa ṣe pele. Ẹ ṣa ṣe pele. Ẹ ṣa ṣe pele. Ṣegbọ́n gbogbo ẹ máa da. Gbogbo ẹ máa da.
5: Ẹ ṣa
0: àmì ọ̀sẹ̀ yà sì da fún wa lágbọ́dọ̀ lọ́hùn. Ewu méjì ló ń bẹnu kí èèyàn máa wo kí èèyàn máa wo géèjì epo. Àkọ́kọ́ yóò máa kó ẹ láyà sókè ó lè fa ẹ̀jẹ̀ ríru BP. Ẹ̀kejì rèé ó lè fa ìjàmbá ọkọ̀ torí náà ẹ dákun ẹ̀jọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ agbájúmọ́ ọkọ̀ wíwá o. Ọlọ́run ó ṣe ohun tí ó ṣe o ẹgbà bẹ́ẹ̀ o da kí ọmọ wo dashboard torí temperature ìgbóná ìgbóoru ọkọ̀ nkankan àmọ́ ó yẹ kó ti yé yín kágbájúmọ́ iwájú ọkọ̀ ló ṣe pàtàkì alàgbà ọgọ́ alágbẹ̀gbẹ́ ń bọ́ ẹ wa o.
6: Ẹ kààrọ̀
0: ọ̀gá mi sà ṣe wà.
6: Ẹ kú sí ìlànà.
0: Yes sir.
6: Láti Adékúnlé láti yàgbà sí Adékúnlé níbi ogún ṣẹ́jú sẹ́yìn ó já gèrègè lọ sí Adéligi lọ sí Dunfin wọ Ìkòyí. Padà lọ sí boarding law tí a máa fi jáde sí Lekki Lake Bridge yẹn. Láti bẹ̀ lọ sí Third Round About Lekki lọ sí Coastal Road Ìjákandé Ọjà Gèrègè.
0: Òjò
6: kan drop kò tí rọ o.
0: Òun fún lásán ni àbí.
6: Ẹ àtẹ̀gùn ẹ̀kan ránṣẹ́ òun já bọ̀ ní
0: ìjàgbọ̀ ní ìlú. Ẹ ti kú olè tipẹ́ o.
6: Ẹ Mr. Pilot ó yé yín.
0: Ó ti yé mi ẹkú iṣẹ́ alàgbà ọkọ yà ẹkú iṣẹ́ yóò da lágbẹ́ Ọlọ́run. Yóò da lágbọ́ ọlọ́run a kéré kò délé o a rèé ń bẹ́ o sáké.
7: Ọ̀gá
0: mi sà. Oh, Gavisa.
7: Hey, I will come on me.
0: Have you?
7: Fala subo si lojuna awon iropo ni buduko o da re pe moto won ti gbogbo a se jeje o baba won ti gba ore yin ko si nti je pe won te ko 20000 ina moto o pa oku won ti ta epo fun jerican kan won wa robo e
0: eh
7: package yin se ra petrol treatment se ra kini ko fe gba e won ti gba ba epo ti gba to bi
0: awon won gba banka
7: Awọn
0: banka na tin gba wa ti pe Olorun
7: won. Atẹgun oke oro mita, atẹgun oke oro mi, o ta atẹgun mi ro ni jebe.
0: Ehe.
7: Epo ba koja mita oni roll.
0: Ehe. Ah ah.
7: So on to sele ni e, ta ni te popo kada abi jerican. O kara gbe na sun yen si ni ko ni clear. O ma pe se ra o tri
0: mi. Ani mo bere ko 15000, ogbe ni yen ri pe mi owo be. O de 35000. Mo ju mi ko ta jono ni. Eh gbe pati mi yere. O ni e ma binu, e ma binu.
7: 15000 je te. Ah
0: mi. Oda e ma gbagbe ajibawo ikan na oni fayawo won ni oko re ti takiti ori e de ti fo o wa je ka oni payawo po nbe gan ta ba nbo lona winners lati ona atan ni o ipe enira gan ikeja long ma buruja egun le lago ma ko ja iseju meji la so ba kiro ko si be si kura jo me awon ni fayawo o po nbe re pete awon oko to gbe cement oko to gboku ta gbugbe wa nbe e mo binu lajimo mo ri pe e lojo tin fun tabi o si to olojo si Ijoba zo ni ojo tin sito insiton ta o e dakun e je agbara di fojoyo abo Olorun ri gbogbo Latifa Ololuwa Ogunlaike lolo tueto Ade Oluwa Ade Folani Okwari loruko timi alagba ni ma saun alagba Tayo Omolade ese o Lajimo ese o e fun ronse e tupe Lagos Badun expect gbogbo lo da oda bo sa oda mo apade lagun meje abo e dakun si jeje abo Olorun ri gbogbo wa o

0: ṣe lè bí i òótọ́ ṣe ń yábí owó omi ìlú àbílò nínú rẹ̀ àwọn tó mọ báyé ṣe ń lọ ló ń wáyé já ìbéèrè ń fà dààmú ìgbọ́ràn ń dáàbò bo ni ẹ̀mejì ni ó gbàwòsàn ẹni tó kẹ́jẹ́ ìṣẹ̀dá ó léwu láti tì gbọ̀ngbọ̀n ohun tí ṣẹ̀dá fààyè gbà ayé ń yí bí ṣẹ̀dá ti gbé e kalẹ̀ ẹkùn ń pariwo ara o ẹni tó bá tó rojú ẹkùn kó bọ́ sóde ìwọ náà jẹ́ káyé aláyọ̀ tí ṣẹ̀dá dáma ó jẹ jáde pẹ̀lú yóyó bitters ayé ìdùnnú tí ń tọ́ka sílera tó péye sọ yóyó bitters di ààyò rẹ lójoojúmọ́ kí mọ́lẹ̀ ara tó dáṣáká farahàn nínú ayé ẹbí rẹ àbí àkàrà wọn pa lọ́kápá ẹ̀kọ́ gìrì yóyó bitters wà lólómi jẹ́ẹ̀lì oníkápsùlù àtààpọ̀ pẹlẹbẹ sachẹ́ẹ̀tì lọ́jà àtilé ìtajà oògùn káàkiri orílẹ̀-èdè yóyó bitters ẹ̀bùn ìṣẹ̀dá fún ìlera tó péye.
1: Ìyá kíké lọmọ ebi ló dé tá ìwọ gba gbogbo ilé kan lórí àti yarun ọmọdé báyìí
2: ẹ̀yin náà wí bẹ́ẹ̀ kò sígbà tá yarun kíké lọmọ tí kì í sunkún torí ṣe ló máa ń kan bẹ́ẹ̀ kẹ̀ ìran àwọn òkúrò lójú kan
1: a jẹ́ wípé ohun tí ìgbọ́ nípa mediana zero tó ti ń living growth conditioning milk nìyẹn láti ìgbà tí mo ti ń lò fún àwọn ọmọ mi ni irun ò ti kan wọ́n mọ́ ọmọ tó bá lo mediana zero tó ti ń living conditioning milk kò ní sunkún bí wọ́n bá ń ba yarun ẹ̀ bẹ́ẹ̀ ni irun wọn máa dùn sí i tó bá tún wá lo mediana zero tó ti ń hair booster cream ìyẹn gan fún ẹ ò dógún ni bó ṣe ń ṣiṣẹ́ fún irun láti rọ̀ ni yóò tún máa mú un kún tí yóò sì máa gùn sí i irun ń rẹjẹ níwájú tàbí nípa kan ọmọdé ò sí níbi tí mediana zero tó ti ń hair booster cream bá wà
2: bó ni màá ti wá rí àwọn èròjà tí ń ṣe mediana ọmọdé yìí
1: gbogbo èròjà tí ń ṣe mediana wà káàkiri pé wọ́n sórí 0702-500-7861 àti 0809-179-9333 mediana
3: gbogbo ohun tí ń rẹ nílò.

0: ọmọ ẹni bá ṣe pa ká gbárùkù tí kò ṣàṣeyọrí ni ìlò dífà fún ọnàrẹ́bù Kamaludeen Ògúnbádéjọ democrat ọmọ wa ni my two nílùú àmúwò ọ̀dọ̀ fi ni wọ́n forí rẹ̀ sọlẹ̀ sí ibẹ̀ ló ti ṣe léńje léńje rẹ̀ tó sì ti kẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti secondary ó ní ìfarakínra pẹ̀lú àwọn èèyàn rẹ̀ lẹ́sẹ̀kùkú ó mọ tí wọ́n nílò ó sì mọ bí bàtà ń gbé tàwọn lẹ́sẹ̀ àti bí à ń bò róró òtura sí ọnàrẹ́bù Kamaludeen Ògúnbádéjọ democrat ní ìrírí òṣèlú púpọ̀ bẹ́ẹ̀ bá sì wà àti mọ ṣe bọ rẹ̀ ní gbogbo ìgbà tó ṣe council leader àtakójanu ilé chief whip lásìkò tó jẹ́ councillor ward A1 níjọba ìbílẹ̀ àmúwò ọ̀dọ̀fin ẹ rí pé ó kájú ẹ̀ ló mú kí ọnàrẹ́bù Kamaludeen Ògúnbádéjọ democrat fìfẹ́ hàn láti ṣojú àmúwò ọ̀dọ̀fin constituency 1 nílẹ̀ ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó gbogbo ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressive Congress APC ní my 2 àtàmúwò ọ̀dọ̀fin lápapọ̀ o ẹ jẹ́ ká tú yà yà síta lọ́pọ̀ yanturu lọ́jọ́ Wednesday tó ń bọ̀ May 20, 2026 pẹ̀lú registration slip wa àti ìwé ìdánimọ̀ mi láti wá gbárùkù ti ọmọ wa ọnàrẹ́bù Kamaludeen Ògúnbádéjọ democrat níbi ètò ìdìbò abẹ́lé primary election tí yóò wáyé kí democrat ó lè rí tíkẹ́ẹ̀tì gbà láti lọ ṣojú àmúwò ọ̀dọ̀fin constituency 1 ní Lagos State House of Assembly fún ètò ìdìbò ọdún 2027 òun ládé tọ́ sí ẹjọ́ ṣe o APC progress.
1: Lotus it took.
2: Ọjọ́ ilé-ayá ó yàtọ̀ nínú ọdún.
1: Ẹkú oríire ẹyin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam lọ́kùnrin àti lóbìnrin bá ṣe ń ṣàjọyọ̀ ọdún ilẹ̀yà lọ́nà àrà láti dúpẹ́ lọ́wọ́ àlá. Sátidé ọjọ́ kẹtàlélógún àti sọ́ndé ọjọ́ kẹrìnlélógún máa jẹ́ àǹfààní oníbejì láti rajà lọ́wọ́ àwọn olùtajà tó kájú ẹ̀ láti ṣe ìdánimọ̀ oge ṣíṣe ẹ̀bùn tá à ń fún àwọn ènìyàn àti àwọn ọjà tó wà fún ìgbé ayé. Kò sì gbádùn oúnjẹ àjẹpọ́nú láti pápánu fún gbogbo ènìyàn ní J Randu Centre oníkan Lẹ́kọ̀ọ́. Ẹ̀dínwó tó jọjú máa wà tó máa fún ọ láǹfààní láti rẹran ilẹ̀yà lọ́wọ́ pọ́kú bíi 20,000 naira lábẹ́ òfin àti ìlànà tó bá dé. Aago mẹ́sàn-án òwúrọ̀ sí méje ìrọ̀lẹ́ ni ètò náà máa wáyé. Àwọn amárayá gágá bí eré ìdárayá lóríṣiríṣi ẹ̀nà ìfọ̀rọ̀jomi tó rọrùn àti pápá ìṣeré àwọn ọmọdé máa wà níbẹ̀ pẹ̀lú àyíká ìtura ìrẹ́pọ̀ àti ìgbádùn fún àwọn ìdílé. Ẹ má pàdánù Lotus Itsu láti forúkọsílẹ̀ gẹ́gẹ́ bí olùtajà tàbí olùkópa lọ sí itsu.lotusbank.com láti ṣèwádìí pé 0700 568872265 tàbí kò fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí WhatsApp nọmba yìí 0911 988 8880. Eid Mubarak. Lotus Bank ló ṣagbátẹrù ẹ̀ partner progress prosper.
3: I'm in love with my boy.
4: How refined vegetable soybean oil extracted from soybean, a vegetable oil that won't cake or leave sour taste or aftertaste in your mouth. How pure vegetable soybean oil is produced by professionals for over 2 decades. Try Bow refined vegetable soybean oil today to cook or to fry your plantain, akara, kimchi, meat, chicken, puffer, buns, fish, yams, and before the taste of plate licking meal. Bow vegetable soybean oil, making it rich in omega 3 and 6. It's cholesterol free and enriched in vitamins A and E. Available from 1 liter to 25 liters packages. Biorefined vegetable oil is available in all markets and supermarkets across the nation. For retail and bulk distribution, please call 070-4000-7149 or 080-2306-7149. Bow vegetable oil is produced, packaged and distributed by Boran Foods Limited. Number 36, Ankuti Bus Stop, Lagos Ibadan Expressway, Ibafo, Ogun State, Nigeria.
5: Gbogbo ọlọ́jà kárakáta orílẹ̀ agége àtàjèrè làwọn máa ta o. A rí iná, a rí lò lọ́dọ̀ Elédùmarè ìyálájà orílẹ̀ agége Alhaja Gbemisola Ọpẹ́lóyẹrú Twins Food Canteen ní òpópónà Oyinlọ́lá Ṣàṣà ìpínlẹ̀ Èkó ló lásìkò yìí fi kí ọba Ambaliu Akeem Àgbẹ́dẹ yìí Alaege of orílẹ̀ agége. Bákan náà ni wọ́n tún kí ààrẹ ọ̀nà Kakanfo ilẹ̀ Yorùbá Land Olóyè Ọ̀túnba Gani Adams gbogbo olóyè ní orílẹ̀ agége lápapọ̀ ọmọ bíbí ìlú orílẹ̀ agége lọ́kùnrin lóbìnrin tọmọdé tàgbà ìyálọ́jà babalájé gbogbo yín pátálà kípẹ́ kú palẹ̀mọ́ ọdún ajé orílẹ̀ agége tó máa wáyé lọ́jọ́ Monday ọjọ́ 18 oṣù karùn-ún ọdún 2026 ọjọ́ kò lágbára Elédùmarè àwa làwọn máa jẹjà o ọjà ò ní jẹ wá. Olùkíni ìyálájà orílẹ̀ agége Alhaja Gbemisola Ọpẹ́lóyẹrú Twins Food Canteen Oyinlọ́lá Street Ṣàṣà Lagos.
6: Ah, I found something inside my Nescafe Original 3-in-1 pack the other day. A unique code printed inside.
7: Yes, sir. Every pack of Nescafe Original 3-in-1 now comes with a code inside in the Nescafe Next Level promo. Just text the code to *7022# and you could win 500,000 Naira cash, business tools, and training. Up to 1 million Naira in prizes to be won. Promo runs until June 30th, 2026. TCC supply. Nescafe. Make

0: Ìṣura 2026.
1: Gbogbo ẹni tó ń pò gbẹ fún ọwọ́ agbára Ọlọ́run fún ìṣẹ̀lẹ̀ ayọ̀
0: àtọ̀húnrere nínú ayé. Káyé gbogbo ènìyàn ó lè nítumọ̀.
1: Bẹ̀ṣura ni ìdáhùn sí ìbéèrè wọ̀nyí.
0: Àwẹ̀ àti àdúrà fún odidi oṣù kan gbáko.
1: Tó ti gbé ọ̀pọ̀lọpọ̀ dìde ní Nàìjíríà àti lókè òkun.
0: Ìpàgọ́ àdúrà lójoojúmọ́ fún gbogbo ènìyàn.
1: Bẹ̀rẹ̀ látàgo 5 ìrọ̀lẹ́.
0: June 1st to June 30th, 2026.
1: Nínú ìjọ Jesus Christ Mission 28 Soyinka Street, ní Oko Ọba, Fia Temple Estate, Fagba, Abúlé Ẹ̀gbá, Lagos State.
0: Àwọn ìránṣẹ́ Ọlọ́run tọ́lá wọn máa lóore.
1: Bishop Theophilus Adjose, National Secretary, Renewed Ministry of Christ International. Pastor C.G. Koka, Chairman, GAN, Ojokoro Chapter. Pastor Akamu Moses, Treasurer, PFN, Ifakọ Ijaye Province, Olúgbàlejò ni. Prophet Ojo Dayo Sunday.
0: Mọ̀ jẹ́ kẹ́nikẹ́ni ó tàn ọ́.
1: Agbára Jésù wà síbẹ̀.
0: Yóò fàyè rẹ̀ ṣe yanu.
1: 08027068740.
0: Ìwọlẹ̀ rí kàn.
2: Airtime don't finish, I not get money to recharge. Or your data don't finish, and you not get money to solve. 737. The GT Bank airtime and data load day for you anytime. Just that star 737 star 90# to

0: àìmá ní àǹfààní sí àti máa lo ìlànà ẹ̀rọ ìgbàlódé pàápàá jùlọ ayélujára àwọn tó sì ń ṣokùnfà rẹ̀ lára ẹ̀ láti rí iṣẹ́ ségesège àwọn ẹ̀rọ ayélujára náà pàápàá jùlọ ní àwọn bíi abúlé àti àwọn ìlú kéékèèké tí kò tíì dàgbà máa dàbí ẹni pé bóyá àkóbá fún àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àbí nǹkan tá ń lò láti rí pé a ní àǹfààní sí ẹ̀rọ ayélujára iná mọ̀nàmọ́ná tí ò dó déédé èyí tó gbogbo ń bẹ̀ ni ọ̀wọ́n gbogbo owó tá a fi ń ṣe dátà gbogbo èèyàn ló jẹ́ pé ó ń pagidí náà kí àwọn èèyàn kí wọ́n rí ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé ti ayélujára lò dáadáa eléyìí sì ń jẹ́ kí àìṣedédé wà nínú ìlànà ètò ẹ̀kọ́ ètò okòwò débi pé pàṣípàyọ́ wà kò ní sí ìdọ́gbadọ́gba àwọn kan ní àǹfààní sí ju àwọn kan lọ ó wá ń jẹ́ kí àwọn kan kí wọ́n máa jẹ àǹfààní ju àwọn míì lọ àwọn àdàbí pa àwọn kan ni wọ́n léwura àwọn kan náà ní kìmí torí pé ìlànà tó kù díẹ̀ káàtó tó ń bá ọ̀pọ̀lọpọ̀ èèyàn yọdún.
1: ohun tí a ń sọ náà ni pé tó bá ti yẹ ní àwọn ìlú ńlá bíi èkó ìbàdàn enugun kánò kaduna àti jos ìṣedéédé àwọn ẹlẹ́rọ ìbánisọ̀rọ̀ tàbí ọgbọ́n ìdánúṣe abuja ìṣedéédé àwọn ẹlẹ́rọ ìbánisọ̀rọ̀ àti ọgbọ́n ìdánúṣe tí wọ́n ń lò ó sì dùn jù àdámbẹ̀ ṣùgbọ́n àwọn bíi jíó kò dúró déédé ṣùgbọ́n nǹkan tó wá ń ṣẹlẹ̀ náà ni pé wàá kàn máa gbọ́ dropshipping oríṣiríṣi business tí àwọn èèyàn ń ṣe lóde òní wàá máa wò pé kí ló ń sọ yìí kí ló ń tó bá dẹ̀
0: jẹ́
1: tó bá jẹ́ oníròyìn bóyá ní bíru agbègbè ìjì ó nísìnyí a kàn gbéròyìn kan wá àǹfààní àti lọ yẹ̀wò lórí ayélujára bí ajere pé ṣé tòótọ́ níròyìn kò sí torí pé nígbà tó ń gbìyànjú láti yẹ̀wò ohun yìí roborobo ni aládàbíi pé àwọn tó wà lẹ́kọ̀ọ́ mọṣẹ́ ju iléèwé kan náà lọ́dẹ̀ jọ lọ bákan náà ló tún wá jẹ́ pé ọ̀rọ̀ dátà yìí ẹ sọ pé pay $700 for a day data kò ní tí ìjọgbọ̀n ṣẹ́jú lọ data rẹ ti lọ ìtẹ̀bá ní oṣù kan
0: èyí tó bá tẹ̀ tó fún ọlọ́jọ́ kékeré tó wò rẹ ọ̀pọ̀ ń kò ní pẹ́ bá ń tẹ̀ nǹkan pẹ́ fẹ́ wò nǹkan kò ní jáde yọkàn máa yé rìdí.
1: ẹ máa ní oṣù kan ni láàrin ọjọ́ mẹ́ta data rẹ ti tán ṣùgbọ́n bẹ́ẹ̀ ni ò bá lo tóṣù kan yẹn pé ẹ̀ẹ́dẹ̀ kó gbogbo ẹ̀ lọ gbogbooru eléyìí àwọn àjọ tó ń jàfẹ́tọ̀ ọmọnìyàn kí lẹ rí sọ sí wọn àwọn àjọ ìjọba tó gbé kalẹ̀ ncc.
0: báwo ni ìjọba ṣe lè ṣe tó fi jẹ́ pé ìmúgbòòrò yọba àwọn nǹkan amáyédẹrùn nípa.
1: ẹlòmíì tún fẹ́ kàwé àǹfààní tó ní bóyá náà ni orí ayélujára bí ajé ló ti lè rí àwọn ìkẹ́kọ̀ọ́ tó dáńtọ́ gbà yàtọ̀ sí pé kọ̀ǹkà àwọn òwe tán.
0: àwọn iléeṣẹ́ ẹlẹ́rọ ìbánisọ̀rọ̀ wa gan tó yẹ pé àwọn náà wà nídìí àwọn ẹ̀rọ wọ̀nyí ipa wo ni wọ́n lè kó tó fi jẹ́ pé àǹfààní tó dógbin yóò wà fún gbogbo yẹn láti rí
1: kò wọ́n ní jẹ́ àwọn kan ṣá kí níjọba lè ṣe àti oríṣiríṣi àwa ìlú gan kí làá gan lè ṣe ṣá kàn máa wò wọ́n ni tí wọn kàn máa rẹwà jẹ bẹẹ tá à ní sọrọ
0: wọn sì ní báyébáyé ká máa báyé ẹni tó bá pọ tí yóò kàn wà lójú kan náà ni báwo la ṣe tó jẹ pé àní di ẹni tó ń tẹmẹrẹ pẹlú ìlànà ẹrọ ìgbàlódé 0809844710 0809844710 àtẹjíṣẹ.
1: tàbí 0803788030 0803788830.
0: olótú aláàrẹ
1: àbíọdún elúgbàjú
0: okòónúwèrò yìí tẹsíwájú ojúwe kíni ìwé ìròyìn the nation ni wọn ti ṣe ìròyìn láàárọ yìí wọn ní baálé ilé tí ọba amòye ẹni tí ń bọ lọdọ kò lè létò ládùúgbò kí ètò baálé wà lórí iṣẹ àgbáyé tá à ń gbé jáde àwọn àjọ tó ń rí sí àmójútó àwọn iṣẹ tó bá jẹmọ ti aráàlú tó ń pè ní bureau of public procurement wọn máa ti gbé àwọn ìlànà wọn kalẹ o ìlànà tuntun yìí òun náà lọ jẹ pé yóò ṣe àkóso àwọn iṣẹ àgbáṣe tí àwọn tí wọn jẹ alágbàṣe ń gbà bí wọn ṣe ń ṣàkóso rẹ bóyá jẹ pé yóò jẹ ìwúrò fún aráàlú wọn ní ìgbésẹ yìí òun náà láti rí pé wọn fi ojúṣùnà kó gbogbo àwọn iṣẹ àgbàṣe torí lọpọ ọgbà a kàn gbọ pé wọn gbé iṣẹ àgbàṣe kan jẹ lágbo ẹgbẹrẹmù kó owó ṣùgbọn àlọ lásán láàrí àdírábọ rẹ nígbà tó bá yá lágbo pé tòun wọn lọ pọn ọgá kan lọbara o nígbà tí wọn pọn lọbara wọn lọ gba iṣẹ àgbàṣe kan owó ẹ ó kó síbì kan wọn máa tirẹ̀tirẹ̀ àgbàlọgbàbọ náà ànímọ ibi tí wọn kàn padà ìyọrí sí àwọn àjọ bùrọ yìí wá ń sọ nímọ̀ pé nínú ìlànà táwọn gbé kalẹ̀ báyìí gbogbo àwọn iléeṣẹ́ tó jẹ́ iléeṣẹ́ ìjọba iléeṣẹ́ àkóso ẹ̀ka iléeṣẹ́ ìjọba wọn ni wọn pátá wọn gbọ́dọ̀ gbìyànjú láti rí pé àwọn ìlànà tí à ń gbà tá a fi ṣe àti iṣẹ́ àgbáyé tí wọ́n nílò ní ọ̀dọ̀ wa àti míì gan tó yẹ pé wọ́n ti gbà tí wọ́n láwọn ti ṣe wọ́n ní àwọn fẹ́ rí gbogbo àlámọ̀rí ẹ̀ pátápátá o pé kí wọ́n ṣàlàyé kí wọ́n sì yí rí ẹ̀ o dáadáa kódà wọ́n lè tọ́ bá rí pé wọ́n ṣe tó yanrantí wọ́n fún wọn ní ìwé ẹ̀rí ọ̀wẹ̀ ọ̀yẹ́ kankan lórí iṣẹ́ yìí ìlànà yìí gẹ́gẹ́ bí àwọn àtẹ̀jáde kan tó ti ọ̀dọ̀ bpp ẹ̀ tó jẹ́ olórí ìgbóhùnsáfẹ́fẹ́

0: ẹlé ìgbìmọ̀ aṣòfin lọ́wọ́ ìrètí tún wà pé wọ́n tún fẹ́ lẹ́sìn torí pé kíni kò sẹ́yìn tí ó mú oyin dání tí wọ́n fẹ́ kí oyin bọ́ kúrò lọ. Wọ́n ní ìpínlẹ̀ ní àgbẹ̀ ẹkùn gúúsù Edo ìlú ọ̀run Ògùn. Ogun West, Delta North, Delta Center, Kano Center, Kano Center, Ekiti North, àti bàbáà lọ. Wọ́n ní àwọn tí wọ́n gbé tó tọ́ pé wọ́n gbé pẹ́rẹ́ kaní pẹ̀lú ara wọn bẹ́ẹ̀ wọ́n ní ó léwura gidi o. Ṣùgbọ́n wọ́n sọ pé ara ilé-ìgbìmọ̀ aṣòfin ní lọ́wọ́ ta wàyí Akpabio tọ́ pé ó ń ṣojú ẹkùn Akwa Ibom Northwest. Bákan náà ẹni tó jẹ́ igbákejì rẹ̀ ìyẹn Barau Jibrin tọ́ pé láti àríwá Kano ló ti wá. Àti Senate leader Ọpẹyẹmí Bánidélé òun wá láti Ekiti Center àti Adamson Sọ́mọ́yẹ tó wá láti Edo North. Wọ́n ní gbogbo àwọn tá a tí mo dákọ̀ wọ̀nyí wọ́n ní wọn lọ́làtàkù. Wọ́n náà sẹni tí ọba wọn dùn ún. A kì í bó dẹ́ dúkìá yìí bá gbin dùn kára nǹkan máa bá a lọ. Ṣé wọ́n ní ní Ogun East Abiodun àti Daniel wọ́n làwọn onígbà fúnra wọn. Tàbíọ́dún gómìnà ìpínlẹ̀ Ògùn lọ́wọ́lọ́rìn dàpọ̀ Abiodun àti gómìnà tẹ́lẹ̀ rẹ̀ Tubago Garden wọ́n bára wọn wẹ̀kẹ́. Ní ẹkùn àríwá Delta kọ́ Delta North wọ́n ní Oko àti Okowa wọ́n náà náà làwọn onígbà fúnra wọn. Delta Center ńkọ Omoige àti Dafiano wọ́n náà làwọn onígbà fúnra wọn. Ní ẹkùn gúúsù Edo Iyamu àti Ogbeide Ihama àwọn náà làwọn oní fàyè gbára. Wọ́n ní ẹkùn àríwá Ekiti Fasuyi àti Arise àwọn náà ń sọ akíkọ́rí onígbà fúnra wọn. Ogun West ńkọ wọ́n ní Ojúgbélẹ̀ ni o àti Sàlàkọ́ pé wọ́n bára wọn pò ó ní Gombe Center ńkọ́. Gòjé àti Mohammed Deba náà làwọn onígbà fúnra wọn. Ní ìpínlẹ̀ Imo wọ́n ní Okigwe So ní ẹkùn Okigwe Ẹ̀ àti Ndubuese àwọn náà làwọn onígbà fúnra wọn. Ní ẹkùn àríwá Adamawa àti Maidugu àwọn fáwọn fi àyẹlẹ̀ fúnra wọn. Bákan náà ní ẹkùn gúúsù Nasarawa Akabe àti Nàdàràbà. Gbogbo ń sọ dímọ̀ pé àwọn àfúrà wa gbọ́dọ̀ alágbọ́dọ̀ ṣe ètò ìdìbò abẹ́lé káwọn ẹni tó lẹ́yìn lẹ́yìn láàrin ara wa. Ṣùgbọ́n ẹgbẹ́ òṣèlú náà kéde pé ẹ gbọ́dọ̀ kéde àbájáde ìbò láwọn ilé o.
1: Kókó inú wẹ̀rẹ̀ náà ló ń tẹ̀síwájú láti iléeṣẹ́ Bond FM 92.9 nínú wẹ̀rẹ̀ leadership tó jẹ́ láàárọ̀ ti tòní. Wọ́n ní ẹni tí ó gbọ́ tẹnu ẹ̀gà ni ó sọ pé yóò kó ń pàtó. Ó máa ní ọ̀rọ̀ tí àwọn ìgbìmọ̀ amúṣẹ́ṣe ti ẹgbẹ́ òṣèlú APC Power Working Committee tó máa sọ dímọ̀ ní àárọ̀ ti tòní látàrí kíni látàrí ìgbésẹ̀ tí wọ́n gbé pé Abuja náà ni wọn ò ti kéde àwọn tó bá jáwé orí o. Wọn ní nǹkan ṣẹlẹ̀ níjú wọn ò gbọ́nlé wọn lọ́kú gbọ́nlé ara lè mú mani o. Wọn ní àwọn agbègbè kan wà tẹ́ pé àwọn mẹ́ta ọ̀tọ̀ kéde gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni tó jáwé olúborí o. Wọn ní mo kò a máa lápẹẹrẹ o. Agbègbè ẹ̀ka ìdìbò Ondo West àti Ondo East wọn ní àwọn mẹ́ta ni wọ́n kéde pé wọ́n jáwé olúborí. Wọ́n ní wọ́n kéde ọ̀rẹ́bù Abiola Makinde ò jáwé olúborí, ọ̀rẹ́bù Wunmi Edet ò jáwé olúborí, ọ̀rẹ́bù Muyiwa Daramola ìwọ ló jáwé olúborí. Wàá ṣẹlẹ̀ níbẹ̀ o. Wọ́n ní bákan náà tó jẹ́ pé àwọn ìgbìmọ̀ tó jẹ́ pé wọ́n yàn lọ pé kí wọ́n lọ sí ìpínlẹ̀ ti Ondo wọ́n ní agbègbè kan ní agbègbè ti ìpínlẹ̀ Ondo wọn ní ẹni tí gómìnà pé wọn lọ́wọ́ náà ni wọ́n fẹ́ kéde gẹ́gẹ́ bí ẹni tó yẹ pé kò sálátà òun ẹni tó jẹ́ akọ̀wé ìgbìmọ̀ ló bá yarí pé àjọ à ń bí ni ipe ẹnikan kì í jáwádìí ọ̀pọ̀ èèyàn ló jẹ́jọ́ mọ̀ bí wàá alága ìgbìmọ̀ ó bá kéde èmi akọ̀wé gbọ́dọ̀ mọ̀ ó bá di ṣù àtà yanyan. Wọ́n ṣàárọ̀ àwọn àkàwé wá láwọn agbègbè káàkiri tó fi jẹ́ pé àwọn míì ọ̀tọ̀ lẹni tó ń gbọ́ pé lágbájá ni o tẹ́ pọ̀ kò tí ẹ̀ tún wá sí wọ́ọ̀dù kò sí pé iye gbèdéke iye àwọn ìbáyìí ni wọ́n ní wọ́ọ̀dù tó lè dìbò ẹni tó bá jà ti mú káàdì APC dání mì kódà gan àwọn tí ó jẹ́ alákòóso ètò ìdìbò wàá sí wọn lọ́rùn nígbà tí wọ́n wo èrò tó fẹ́ dìbò pé kí ló dé aládàra ló gbẹ̀yìn eré òṣùpá láwọn agbègbè ìdíre tí àwọn ìgbìmọ̀ tó yẹ pé wọ́n jẹ́ National Working Committee lábẹ́ ẹni tí ó jẹ́ Organizing Secretary Sulaiman Muhammed ó sọ pé Abuja náà ni wọ́n ti kéde o ẹni tó bá jáwé olúborí o.

0: ẹ̀rẹ́ tì àfin afẹ́. Ibọ̀ obìnrin tẹ pẹ́ jọ.
1: Ṣé ilé ìjọ ni ẹ̀ ń tiro ẹ̀ wá ń bá sọ̀rọ̀ ìjọ.
0: Ah, dèrò ìtẹ́ lẹ́nu ẹ̀. Èmi ti fọ̀kánu ìjọ alẹ́ ẹ̀ dáyàn mọ́.
2: Ẹ̀bẹ̀lẹ́ o, kí ló fa tó tó mọ̀?
1: Bàbá, ẹ̀yin náà ti sọ nù. Ohun tí àwọn èèyàn sọ ni pé ọfọ̀ ara tó ti pẹ́ lára yín ti ba iṣan, egun àti ẹran ara yín jẹ́.
2: Bàbá àgbà tẹni bẹ́ gbogbo ṣe òun gbogbo bàbá àgbàdúrà ló sọ fáwọn.
0: Tó jẹ́ pọ́nà ló yọ mí lọ́wọ́ àní tẹkùnùbà. Mo bọ́ lọ́wọ́ ara títa. Ọ̀rọ̀ sísọ mi ń já gaara báyìí. Àtẹ́lẹsẹ̀ tó wà mí lè mọ̀. Ìyẹn ti dàfi sẹ́yìn. Owó ni kẹ́yàn máa ta kẹ̀kẹ́ Mario. Ọlọ́run gbà wá lọ́wọ́ ìsan afinipamọ́. Àwọn afiniṣẹ̀sìn dìde mí ojú tó bá fàkókò ẹni ṣòfò. Ajẹ́ ìgbúnwà lọ́dọ̀ bàbá àgbà. Bàbá àgbà wà ní nọmba 10 Mocha Street, Dele Ara bus stop off Abarajẹru, Ìkọ̀tún, Lagos State. Ẹ̀rọ sọ̀rọ̀ wọn 0806821 6859. Ẹ̀kọ́ sí 0806821 6859. Dèrò ǹkẹ́ kó o sì rẹ̀gbọ́n rẹ lọ́wọ́ kó o mú dọ́dọ̀ bàbá àgbà kó o náà lè sọ̀mù.
3: Ìdúkọ̀ àti ìbẹ̀.

0: fọ̀fọ̀. Kí ló dé tí ẹjú ṣe kú bọ́ yìí?
1: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
0: Gbàgbé àpòpọ̀ yìí. Obsidian Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, ẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Obsidian Natural Charcoal White tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó jẹ́ kí eyín rẹ funfun àti omi odò lẹ́mọ́nì tí ó fọ eyín rẹ jinlẹ̀. Obsidian Charcoal, eru àdáyébá dáadáa.

0: àpò rẹ kò ní nú.
1: Alhamdulilayi. Iléyà Ijra 1447 tó wọlé ní wẹ́rẹ́ o. Gbogbo olùgbé ìpínlẹ̀ Èkó lápapọ̀. Àmójúbà ọdún Idilkebir. Bẹ́ẹ̀ni, ọba Rúwà Dàrẹ́mọ̀fẹ́lẹ́, Akin Olúdú First, Olúwẹ̀ Kọba Bafuadi, ọmọ Kútẹ́rẹ́ Asàlọ́, tí gbogbo olùgbé ìpínlẹ̀ Èkó lápapọ̀ kú pọ̀ pọ̀ ṣiṣẹ́ ọdún Iléyà. Nítorí ààrẹ orílẹ̀-èdè yìí, Aṣẹ́gbẹ́lá Ahmed Tinubu, Jagabambagu, CFR, lágbàgbé ìyàwó wọn, Sẹ́nítọ̀ Olúrẹ̀mí Tinubu, Gómìnà Ìpínlẹ̀ Ọ̀gbẹ́ni Babájídé Olúṣọlá Sanwó-Olu, igbákejì gómìnà, Dr. Kari Ọbáfẹ́mi Àgbàgbé Right Honourable Muda Ashiru Ajayi Ọbasa, gbogbo olóyè onífìlò ládéládé, lóyè tó ń bẹ nípínlẹ̀ Èkó, gbogbo ẹ̀yin òṣòwò, owó, onímọ́tò, ọmọ Èkó, olùgbé ìpínlẹ̀ Èkó lápapọ̀, ọdún yìí á dùn fún gbogbo wa o, ẹnu ọ̀bẹ òní sílẹ̀, kábíyèsí wa rọ̀ wá pé bó bá ṣapẹ́ka jàmọ́ lọ́dẹ̀dẹ̀ yìí, ẹ má torí ẹ̀ lọ tọwọ́ bọ ohun tí ò yẹ kẹ́ ẹ tọ́bọ̀, bá a bá kú, a ó jẹran tó jeegun lọ o, a ó sì jẹja tó ju tàbùtàn, ọdún yìí á dùn fún wa, tẹ̀mí náà ò ní ṣẹ́yìn gbogbo wa lápapọ̀, ẹ tọ́jú ilé ẹ ṣètọ́jú ọ̀nà lákòókò ọdún, òjò lọ́kàn fi ń ṣọ́rí, ẹ má fètò àbí ṣeré o, ọba Rilwa Dàrẹ́mọ̀ Oṣùọ́lálé, Akíọ́lúdú First, Olúwa Fuadi, ló ń pé Paríkádì Sanda.
2: As you dey waka, cough fit start anytime because of smoke and dust. Use Comix make you dey relieved.
3: Oga Kemi, I beg, I need cough medicine. Where if you work sharp sharp?
2: Oya, try Comix cup. Yes, oh. Comix get active ingredients. We go clear your cough. First, yeah, drink and dey relieved. Mix na confirm. Cough, drink Comix. E dey off. If symptoms persist after 3 days, go see your doctor.
4: Àríkẹ́ inú bí tí orí kò báyìí.
5: Ojú mo ṣì rí tí àwọn tí màá bọ̀ ọ́ jẹ́.
4: Inú mo ṣe.
5: Ẹni bá dé ní fùrù kọ̀kọ́ fùrù kọ̀kọ́. Bí ẹni bí oye sókè ìdílé ká tó wọ̀ bùsùn. Yóò rò pé irinṣẹ́ ìdílé ló ń pẹ́ lọ sí ìdí eré lánàá. Bẹ́ẹ̀ kẹ̀, òkè tẹ̀lé òní ti fẹ́ ṣàdédàjì ọ̀nà. Ẹ̀gbẹ́ mi bí Èkó ló tó fẹ́nu kọ́
4: ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè o kọ màláyé tó gbé jalè rẹ fún ibùdó kọyìn tó rẹ gbogbo rẹ gbogbo ara títa jẹ ara títa ara yín tó ń bàtà ó máa bọ ẹyọ tó sùn ọ bàbá òkè o lè ní kò jẹ àtúrà lórí èyíkéyìí àìsàn táwọn tó fẹ dá níbí rẹ bàbá òkè o kalẹ sí shop 10A oyè kọlẹsọ complex ládojúkọ deeper life church jákàndé gate òkè afá egbò road 08094471143 08094471143 bàbá òkè o inú kò jí gbogbo ẹbí rẹ bẹ.
6: Mo bá yín yọ̀ gbogbo ẹ̀yà ayẹyẹ tó ń bọ̀ lọ́nà. Bẹ̀rẹ̀ sósì, Jimmy Kevin Service ni kẹ́ ẹ sáré pè fún gbogbo oúnjẹ àti mímu lọ́dẹ̀ ẹ̀yìn pẹ̀lú oúnjẹ aládùn tí wọ́n ṣe fún yín. Kedere ni gbogbo gbàgede yóò máa dún dẹkọrẹ́ṣọ̀ tí wọ́n tún ṣe fún yín níbẹ̀. Ẹ wò ó, oúnjẹ tilẹ̀ yìí ni tàbí tòkèrè. Ó ń gbóni pẹ̀lú ìmọ́tótó tó dọ́ba. Ẹ wo àwọn ọjà ṣèkódùn bí wọ́n ṣe ń gbégbá lẹ́yìn ọ̀kan ìpanu oríṣiríṣi táwọn àlejò yín gan máa dunnú káàkiri jákè nàìjíríà lọ́wọ́ jàwọ́ dé oya jimmy let's go there gbogbo ẹ̀ gbogbo tí ò ga ìlara ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jimmy catering services kalẹ̀ sí 1 jimmy catering alaja bus stop ìdúnú lẹ́kọ̀ọ́ ẹ̀mọ́ jimmy 08023355514 tàbí 08087862525 jimmy ò ti ṣọ́ọ̀jù.
7: Welcome, Daddy. What would you like to have?
8: Give me a fang, red swallow.
7: How about your auntie, Egusi, and the better swallow? You call my sister, Ninjeda, and the correct swallow, right? You know what's up.
9: Golden Penny Semovita.
7: That's right. Golden Penny Semovita is my soup's first made with premium wheat and enriched with vitamins. It's the right combo for Nigerian soups. Golden Penny Semovita, my soup's first choice.

Ọ̀gọ́dùkú National Orthopedic Hospital Igbobi Lagos dúró digbí gẹ́gẹ́ bí ìdílé ìrọ̀ ètò ìlera ní àrà ọ̀tọ̀. NOH Igbobi Lagos ń ṣe ayẹyẹ àṣeyọrí ńlá yìí bí ọlá àti ayọ̀ ní ìgbóríyìn fún ọ̀pọ̀lọpọ̀ ọdún ìfarajìn. Pátọ́wọ́ àwọn amòye iṣẹ́ ìlera tó fi tọkàntọkàn ṣiṣẹ́ láti máa mú ìrètí ìlera padà sí ayé àwọn ènìyàn pẹ̀lú àwọn láti ṣomúlùmọ́ sí mainland ní ọjọ́ Adé ọjọ́ kejìdínlógún oṣù karùn-ún ní aago náà. Community Outreach Program fún àwọn ará ṣomúlù yóò wáyé ní àgbàdo market ní ọjọ́rú ogúngbọ̀ oṣù karùn-ún ní aago mẹ́sàn-án òwúrọ̀. University lecture of product and services yóò wáyé ní Pavilion Hall ní ọjọ́bọ̀ ọjọ́ kọkàndínlógún karùn-ún ní aago mẹ́sàn-án òwúrọ̀. Àwọn àlejò pàtàkì ọjọ́ náà ni Dr. Ezeako, Mínísítà ìpínlẹ̀ fún ìlera àti ìtọ́jú àwùjọ, agbẹ̀rùsọ àlejò Babatunde Fasa, SAN, gómìnà tẹ́lẹ̀ nínú ìpínlẹ̀ Èkó, olùgbàlejò àgbà Dr. Akin Olaigbelawal, olùdarí ètò ìlera National Orthopedic Hospital Igbobi. Ẹ̀kan sí www.nohlagos.gov.ng. Fàlì National Orthopedic Hospital Igbobi Lagos ti pé ọgọ́rin ọdún.

pọ̀lẹ́ ṣú fi yagi ọ̀pọ̀ èèyàn ló ń jẹ́ jọ̀mọ́ kì í jáwádé bẹ́ẹ̀ ni tètè ìdìbò rí o ló mú kí ọ̀rẹ́bù fatah oyewumi máa rọ gbogbo olùgbé pápájà o ìjọba ìbílẹ̀ mùsùn gbogbo olùgbé ìpínlẹ̀ èkó lápapọ̀ láti kópa nínú ìforúkọsílẹ̀ fún káàdì alálòpẹ́ continuous voter registration èyí tó kẹ́yìn káwọ́ dìbò gbogbogbò 2027 ó ti bẹ̀rẹ̀ láti 11 oṣù yìí tí yóò sì parí lọ́jọ́ 10 oṣù keje 7th May to July 10, 2026 bákan náà ni ọ̀rẹ́ bàtáì adédáyọ̀ oyewumi rọ gbogbo ọmọ bíbí ìlérò otu òkè o ìwéré ilé ìjì o ìgànná ṣákì sẹ́yìn gbogbo ọmọ òkè ògùn lápapọ̀ àti ìpínlẹ̀ ọ̀yọ́ láti kópa nínú continuous voter registration exercise tó lọ lọ́wọ́ yìí ó sì ń bẹ̀ ó lè dáṣà àwọn òpin dáadáa o ẹ jẹ́ ká jọ ṣe kó lè dá tọ̀mọ̀ olùkéde ọ̀rẹ́bù fatah adédáyọ̀ oyewumi ssa office of the deputy governor of

0: fóònù kúrò ìṣẹ̀lẹ̀ tẹ́rágò.
1: Kọ́rọ́ kan àrà tí ò lópin tẹ́rágò.
2: Ṣé nǹkan ní lọ́wọ́ ni àbí ó ṣàtúnṣe ilé rẹ̀ àbí tí ẹ̀fẹ́ kó tó dùn wò sí ni? Mo kí o káàbọ̀ sàgbàlá Kellogg's Home Concept, ibi tí ojúlówó ti ṣe alábàápàdé àṣepé iṣẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ ni wá nípa ilẹ̀kùn inú ilé àti tòde, wọ́dúrọ́bù tó dojú ní gbèsè, ilé ìdáná ìgbàlódé
3: àtàwọn kọ́kọ́rọ́ ìgbàlódé, iṣẹ́ àsìkò tá a fi múlẹ̀kùn ló pẹ́ kánre kése, ínjìnsì ilẹ̀kùn ilé àti kitchen cabinet, síkì tó gùn bọ̀rọ̀, ṣe làwọn oníṣẹ́ ọwọ́ kápẹ́ńtà àtàwọn alára tó ta múdìí ọkọ̀ wọlé wá kó o ní bíbà ní fáktìrì wa. À ń pèsè àwọn ilẹ̀kùn òde òní smart doors, ilé ìdáná àwọ̀ sífìlà àtàwọn ilé ìkaṣọ sí tó ti lọ rẹwà jù. Olè koko bẹ́ẹ̀ni díje ni bẹ́ẹ̀ni wọ́n rẹwà lójú jọjọ. Àwọn àmì ìdánimọ̀ Kellogg's nìyẹn. Kàn sí wa lónìí ní 284 Gbàgádà Expressway, lẹ́gbẹ̀ẹ́ báńkì UBA Shaliboy Bus Stop, Gbàgádà Lẹ́kọ̀ọ́, tàbí pè wá sórí 091-6425-0144 tàbí 0812-070-9379. Kellogg's Home Concepts, mímú inú ilé tó o nílò kò wá sí ìmúṣẹ.
4: And don't finish. I not get money to Richard. Or your jet, I don't finish. And you not get money to solve. Digi Bank airtime and data load day for you anytime. Just dial *737*90# to borrow airtime, and *737*91# to

0: Pastor Tóyìn Alábí JP ọ̀rọ̀ yìí ọwọ́ ìjọba àti iléeṣẹ́ ìbánisọ̀rọ̀ ló wà kí ètò nẹ́tíwọ́ọ̀kì tó yọ̀nà tí wà ní ìletò àti ìgbèríko gbogbo wa ní Nàìjíríà ireo God bless Nigeria.
1: Òṣùpá àná bí ìgànnà láti Lásàmàjà ọ̀rọ̀ iná tó ń ṣe ségesège ni kí ìjọba kọ́kọ́ mójútó ná tí iná bá ti dúró déédé agbára yóò ká àwọn oníjìbìtì ó dàbọ̀.
0: Ẹ kú ètò ọ̀gá Abbey àti Professor tam professor afi ki olorun saanu wa ni ilu ti abara wa yi o gbogbo won ni won lo si oke okun won si ma ri bi network se nse nibe bo ba ti wo hotel e bayi ni phone ti ma connect lese kese Akim Adebowale Otunba Boba Seye Sasa ko ni baje o
1: ojuma layo doctor Tijọ Lale ko abere gbolohun to show up pelu Abiodun Fọlọrun Iṣẹ Ọmọ Odo Agba asiko afere yi o ki olorun de ise gbogbo alade lole iledua oruko mi ni akin omoluabi lati okota ewo atokun ki awon ero igbalodo toro yi kan gbe igbese to lako lori oro ikiakia ki ijoba wa na si se ranlowo si ire o
0: e ku ojuma yen ojogbon mejeji o su wa pelu data yi o o ye ki ijoba ba wa pe awon elero ibanisoro yi ki won ba won ni wo abi ki gbogbo wa yan ero ibanisoro lo di fun ojo kan adenike salisu lati ofia mama yin ti retire pension wole awo le yan lo di oshobu wa
1: alaji wa abi ogunji olore de gbeda e ka ro yan ojogbon bo dem ki ijoba gba lowo awon network yi o ise segesege won ti poju kilo adeta afere lado ni sasa god bless her worry lad omo ba wa bo guji olore de gbeda e ma lo badan
0: eh yakubu omo ogona lati orile agege ku eto iji o
1: alifa is where I am so eh ara gbe plaza ajiwo we jp ati bi odun eje ka kesi ijoba na lo le gba wa tori pe ti ijoba ba soro npa e awon to yi won ni ile ise elero ba soro ati awon elero ba soro wo ko ma se bo ti won ni won si ma je gaba mo wa ni god bless nigeria and ilu lori
0: Imam Alaya lati Macaulay Street oro ti egbe la oro gidi ni o eyin ora data e pe ni one day ko ni no 30 minutes kilo de e ba wa nkan se si iru igbese bayi ta ba ti ra data yi ojo to ba ti ko sori e aluka wa ni eru olorun ni Imam Alaya lati Macaulay
1: Adire mako atun lo se lo mosin data ti di o pataki ti o ye ki o wa lori phone wa ki a le mo ohun tun sele lori ayelujara ki awon ile ise service provider ki won jo ki won wo ti won se ki won wo ti won se je data ku god bless nigeria e ba ku ati lo se lo musi
0: e ka ro bond fe ogbeni biodun ati alagba tunje olalekan a ku ojo atu wa lara to ba yo ti awon opolopo lu ti won o gbadun aye ilujara erekusu eko derun rara o te ba ti de ori afara idumota bayi data o ni sise mo te ma fi kuro ni eko koda te ba raja tan leko e le fi wakati kan se ifowo ranse sira eni to je pe koni lo rara be si ri data lo gbedeke aka mo be o pari niyan o pora niyan olorun aye kan ti e lo mu yan le pe eyan se fake alati
1: alaja ba si olede akobi sala lati ogberun igodo
0: aja ro sida lati ko ni lo teyan
1: gbogbo ise segese data yi ko se leyin aibero olorun gbogbo wa pata ona ti a sa fi wa owo si apara wa la ma wa aniran ti pe olorun lo lowo kirakita lawa eda kan se god save nigeria alaja ba si olede akobi sala lati ogberun igodo
0: sheik olawale tumi si u se ujo prayer warrior ohun temi ri nbe ni pe adehun o ye ko duro daada alikawa ni eru olorun ni
1: Olóyè Jẹ́lí Jọ́nà Àbóòrò JP ọba ìlẹ́tì ìlú Ìjẹ́lú. Láyọ̀ àpà wá lọ́wọ́ àwọn tí ń jẹ dátà bí ìgbà ṣe ìjọba. Àwọn òfin àti ìlànà tí ìjọba láti gbé kalẹ̀ wọ́n láti kàn nípa fún àwọn iléeṣẹ́ ẹlẹ́rọ bá ń sọ̀rọ̀ àtàwọn tó wà nídìí àkóso dátà kí wọ́n rí i dájú pé wọ́n jẹ àwọn ọmọ Nàìjíríà máyé mọ́. Ìkejì ń bẹ̀ ni pé ibi tí àwọn ẹ̀rọ wọn ọba ti da tí ò ṣiṣẹ́ kí ìjọba kan nípa fún wọn pé kí wọ́n ṣàtúnṣe rẹ̀ mo sì gbọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀tẹ́ sọ nú ìròyìn pé wọ́n ní wọ́n dá àwọn owó kan padà fún wa torí ìṣeṣégesège ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa wọn ò tí ì ṣe nǹkan kan lórí o god save nigeria olóyè Jẹ́lí Jọ́nà Àbóòrò JP ọba ìlẹ́tì ìlú Ìjẹ̀dùdú.
0: Ẹyin baálé ọkọ ìlú náà lẹ máa ràn wá láti ọba ìlú láti bá ìjọba sọ̀rọ̀ ìjọba máa fún ọba ìbánisọ̀rọ̀. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ti bá wa dá sí ọpẹ́ pàtàkì lọ́wọ́ olótù Abiodun Elúgbajú olótù tó ń mọṣẹ́ dáadáa. Abiodun Fọlọ́run Iṣẹ́ lórúkọ tèmi a dúpẹ́ pẹ̀ ń tẹ̀
1: tẹ̀ síwájú. A dúpẹ́ lọ́wọ́ Adé Olúokun Adé ọmọ onímọ́tò tó wà nídìí ẹ̀rọ tí ó ń tẹ̀ àti kí èyí mẹ́tò náà tó ti dé sáàrin wa pẹ̀lú ìgòlójú tó yọ kúrò kí wọ́n bá pè é ní onígòlójú. Tó jẹ́ Ọlálékan ló kọ́ mi rí o.

0: igba to ti je pe ile onire bayi ni re regun si ire owo ire omo ire aiku ti nse bale oro yo regun si le temi yo regun si le ti e yo regun si ile gbogbo eti to nbo wa laaro tuni ani ile onire bayi ni re regun si ire owo aiku ti nse bale oro yo regun si le wa bi a se njade lo laaro tuni a ri to wo se owo wa wa wale ire o regun si le wa ọpọlọpọ awon rere eleyi ta bere fun eleyi ta ti eran ti bere fun to je pe tọlọrun ba se fun wa yo ja sayo yo jo so pe gbogbo eyin o regun si le wa loni ati ni gbogbo ojo aye wa pelu eleyi o na la se kinyin ka bo bi koko nuwe royin bi o se ntesi waju eko ojumo ore oluwa ogunlaike loruko temi eyo kin fo papa fo eni keji mi wa nbi
1: ope ni fun olorun to fun wa ni akoko yi to fun wa ni ogbon da to bo si to fun wa lanfani ati ma je ma mu layo atalafia awa na ko wo olohun oba mi oke ni ko seni to mo se ninu wa ogbon ni kaluku nda teledu a fi so dududu gbogbo ogbon ta ba da ko ma di ododo e ka aro e ko ojumo gbogbo ite e tun gbo le ise wa bond fm 92.9 koko nu wero ilo nte siwaju abdul fatahi abdul gafar lu ko mele o e ku kale
0: Eku kale ni gbogbo ibi te tin gbo ile ise Bond FM 92.9 koko nu wero tesiwaju iwe iroyin New Telegraph to jade loni o na ni mo oko na gan laaro tuni o se yoruba bo won sabra yi pe aisan to gbogun ati ti o gbogun ko lohun ma fi kokon se wa ninu e gege bi won se ti pariwo sita ti won si ti so di mo yi pe aisan Ebola o ma tun ti be sile o ni Democratic Republic of Congo ati Uganda bi o se je pe awon eleto ilera nibe won ti bere ni pariwo yi pe aisan yi o ti be sile to si je pe o nja fita fita bakan na ni awon eleto ilera agbaye yen World Health Organization ati awon to je pe won dekun itankale aisan ni orilede wa Nigeria bi gbogbo won se so di mimo pe looto ona ni aisan yi ti be sile o to si je pe won ti kede nkan fararo jake jadu orilede agbaye papa julo ni ile Africa latari aisan na to be sile awon NCDC awon ti won gbogun ti itokale aisan ni orilede wa Nigeria won ti fi ja gbogbo omo orilede wa Nigeria loju pe e ma beru o e ma foya nitori pe ni orilede wa Nigeria awon wa in control of things so pe aisan Ebola eleyi to be sile yi ni orilede wa Nigeria bi awon se nse idanileko fun gbogbo awon eyan lati igba de igba ti e ba ti tele awon ohun to je pe awon so fun yin pe aburu kokan ko ni wa se o awon ile ise to mojuto eto ilera ni agbaye won wa nse kilo kilo ipe aisan eleyi to be sile yi won ni o yato si Ebola ati tele o eleyi to je ipe won o ti ri abere ajesara kokan eleyi to le koju e ji ipe ki awon eyan ki won wa ni oju la la kan fi nsori bi won se la kale ninu iwe iroyin laaro tun
1: ninu iwe iroyin Daily Trust lo wuro toni iroyin lagbo oselu ma kokan fi wole tori pe oselu lotu oselu losi ka ma ba won ka ka si ma ba won je o ninu iwe iroyin lo wuro toni egbe oselu APC awon to je pe omo legi ma soju sofin ti won padanu duki ti won padanu ticket won ninu eto dibo abele tori koja lo ninu egbe oselu to je representative primary ka kiro lede Nigeria lojo abameta Saturday ati ri bi melo kan ti won padanu ticket won sugbon e kan ni ma ka nbe e to ko lo ro ninu iwe iroyin Daily Trust e kan ti ma ka na o gbenu to ni di ma ka o idi ni wipe omo egbe oselu APC nile egbimo asoju sofin ijoba apapo to padanu ticket re Nicholas Mutu lo soju ekun Bumadi Patani Federal Constituency ni ipinle Delta odun 1999 ta ti gbomi odun 1999 lo ti wa nle egbimo asoju sofin o ni Green Chamber lohun 1999 lo ti wa nbe o ti lo bi odun melo kan lo ti lo nbe barrister ohun na ni Nicholas Mutu o lo padanu sowo barrister Basil Okolobawi Ganagana ile to gba ticket mo lo lowo ni ta gbo so mo pe ogbeni Nicholas Mutu yi latodun 1999 to ti wa nle egbimo asoju sofin ko gbo bill e kan jade yo tu wa da kan bi olondu ko support ko se ai ko se ne ko wi nkankan o ko wa nle nbe gudugbu lai wi nkankan ah ah ye fun wi pe awon ara ilu na won ti gbo o ohun ti ni colas mu tu fi bu awon loju o ti si o latodun 1999 to ti wa nbe won o dibo fun ninu eto dibo abele o won ti gba lowo re fun basel gana gana ege bi ohun ti se gbe lowuro toni won ni akaimo yesu ni won fi kan ogbeni ohun legimo na wa kegbe re to je colleague re gan won ni inu bi gbogbo won pe eyan ko da ke bi orundu a si ma gbo lo le lososu a si ma gba gbogbo ti e ko gba lo lododun ko ko pa kan ninu ofin kan lati gbe motion kan jade ri ni le igbimo asoju sofin ijoba apapo ko tun ni store won ti catastrophe failure ibo lati won lo ninu iwe ro laaro toni won ni like capacity ko loye ko logbon kan ninu ni won fi oro nicolas mutu ni won fi se le igbimo asofin won ti gba ticket lowo re o won ti gbe fun gana gana gana gana ninu weere indeed trust eni e lo ka o won te siwaju awon to ku to padanu nipinle ekiti nipinle ogun nipinle nasara nipinle kogi e lo wo won ni weere indeed trust
0: inu weere yin new telegram ni mo siwa laaro to ni o to ba ye pa gbo oselu lo lo je ka jo ma lo senator ile to nsoju ogun ogun isi yen gbenga daniel to ti fi igba kan je gomina ni ipinle ogun won ma so ipe ninu eto idibo abede iyen senatorial planning schedule ti won fi si oni tele to ye pe yo waye won ni awon ti yowo o awon ti faseyin o ije baba kilode te yowo baba ni ah eni to ba mori dele ojo ni yo joye o oni eto abo eto yi pe ka won mori dele o na ni awon se yowo o latari bo se je pe opolopo awon awon obayeje oni won ti da sita latari eto idibo na to fe waye daniel ele eto je pe o fe lo lekan si ni legbe ma sofin o na lo je pe ohun ati eni to je gomina lowo lowo ni ipinle ogun iyen gomina dapo abiodun ni won ti wa ninu fa kaja lati bi ose melo kan lori ticket fun ogun east won so pe wahala yi o ti wa gbinle de bi pe awon alatileyin won gbogbo won koju jasira won ti gbogbo won si nfi esun kan abi omi ti won fi nkora won won so di mimo pe ninu ase jade ile ti won ta risita latowo awon kan ti won pe ni Bola Tinubu ati Otunba Gbenga Daniel movement Daniel o ti so fun gbogbo awon alatileyin re pe eto idibo to nbo loni oloni bi pe gbogbo yin e ma debe o e ma yoju o nitori pe eto abo ko de nibe rara bi pe emi awon o si se pataki si awon ati emi awon alatileyin awon won se laale ninu iwe iroyin ni new telegraph laaro yi
1: ninu were in daily trust na mo si wa bi koko ti se nte si waju ije je mo pe are legbi ma sofin agba Godswill Akpabio igba keji re Jubrin Barau senate leader ope Mbamidele senate chief whip Mohammed Tahiru Munguno ati awon gomina meje ni won ma wo yaja lomi o ninu eto idibo abele lati gba ticket lati tesi waju eto isejoba won iroyin ta gbo so bi mo pe awon gomina to si wa lori alefa lowo lowo won ije kan to won wa mi lati ri gomina hope zodima to fe lo si imu west amadu fintiri ipinle adamawa o fe lo adamawa west north abdullahi sule ipinle nasarawa ohun na fe lo si nasarawa north my malabuni ipinle yobe ati abdurrahman abdurrazak ohun e lo kwara central muhammad unua o lo yaya unua yaya o lo gumbi north apa abiodun ogun east ni gege bi oyin na bo ti se gbe laaro toni pe awon gomina meji ototo to si wa lori alefa no fe ko lori alefa laisi mi bo sori alefa mi won ni bo ti se gbe laaro to ninu se gbagbe pe loni loni ni eto dibo awon senator yo waye kaakiri ni egbe oselu APC lo le di Nigeria iwe iroyin daily trust lo gbe iroyin na laaro
0: o contest iwaju lati ile ise Bond FM 92.9 onigbongbo lawa ni bi ta tin dabi edun ta nro bi owe ninu wero yi ni telegraph to jade laaro to ni o padira padira emi ti kuro lagbo oselu laaro to ni o mo ti gba ti bi omo niyan lo se won so di mimo laipe yi iyan awon ajo UNICEF ninu eto kan ti won se ti won so yi pe e je ki a se itoju awon omo okunrin nibi eto yi ohun na ni won ti laale kedere o ti won ba ma so eleyin won ani omo obirin ti won ba ma so eleyin won ni e je ka fun omo obirin leko ti won ba ma so eleyin na e je ki a daabobo awon omo obirin won ni awon omo okunrin ko awon omo okunrin te daabobo te fun leko to peye awon na lo je so ko je pe ki won ba yi awon omo te daabobo awon omo obirin ni ten dabobo bẹ́ẹ̀ ló ṣe rí o lọ́dọ̀ ni tó jẹ́ pé ó ti fi ìgbà kan ta kàn gbọ̀n fún ipò ààrẹ ní orílẹ̀-èdè wa nàìjíríà ìyẹn alàgbà peter obi nígbà tó ń pè fún ipe dídẹyẹ sí àwọn ọmọkùnrin ní gbogbo ọ̀nà àti ìfìyàjẹ wọn lábẹ́lé wọn ni kí a sọ́dọ̀ ohun ìgbàgbé ní orílẹ̀-èdè wa nàìjíríà o wọn sọ ìdìmọ̀ ìpè òbí sọ̀rọ̀ ìdìmọ̀ nínú àtẹ̀jáde kan eléyìí tí wọ́n taari síta lórí ẹ̀rọ abẹ́yẹfọ wọn tẹ́lẹ̀ tó ti di x báyìí látàrí international day of boy child ọjọ́ tí a yà sọ́tọ̀ fún ìgbélárugẹ àwọn ọmọkùnrin tó sì sọ ipò ṣe ni láàánú wípé ní àwùjọ wa àwọn ọmọbìnrin nìkan òun náà la gbájúmọ́ o àwọn ọmọkùnrin a ti fi wọ́n lẹ̀ sẹ́yìn sẹ́yìn o ní ebi ń pa wọ́n ìyá ń jẹ wọ́n o ní àwọn ọmọkùnrin yìí àwọn gan-an ló jẹ́ pé wọ́n ṣáájú ẹbí o ní gbogbo ibi tí wọ́n bá ti bára wọn wọ́n ní nínú ẹbí àwọn ọmọkùnrin òun náà ná máa ń sábà fa àwọn àbúrò òun obìnrin àbáwọn ẹgbọ́n òun obìnrin pé ẹ̀gbọ́n mi àbúrò mi ìyà ò ní jẹ́ ọ wọ́n nígbà tó bá ti di lọ́kọláyà àwọn ọmọkùnrin yìí gan-an ni baálé ilé o wọ́n ní kí ló wá dé tó wá jẹ́ pé àwọn ọmọbìnrin òun la gbájúmọ́ wọ́n ní níbi tí a gbà dé yìí wípé àwọn ọmọkùnrin ẹ jẹ́ kí a tọ́jú wọn ẹ jẹ́ kí a fún wọn ní ìdánilẹ́kọ̀ọ́ ilé tó gbinlẹ̀ gígé wọ́n níbi ẹ̀ báwo púpọ̀ lára àwọn tó ń ṣe dírọ́ọ̀gì ìyẹn tó ń mu àwọn nǹkan olóró wọ́n ní àwọn ọmọkùnrin yìí ló pọ̀ níbẹ̀ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ wọn torí wọn ò rí ìdánilẹ́kọ̀ọ́ ilé tó jẹ́ pé ó lọ geere ni wọ́n ní tó bá yẹ pé wọ́n rí ìdánilẹ́kọ̀ọ́ wọ́n ṣe ń gbé àwọn ọmọbìnrin jókòó tí wọ́n ń dá wọn lẹ́kọ̀ọ́ tí wọ́n ń gbé àwọn náà jókòó ní gbogbo ìgbà tí wọ́n ń dá wọn lẹ́kọ̀ọ́ wọ́n ní gbogbo àwọn nǹkan yìí ó ṣeé ṣe kí àwọn ọmọkùnrin yìí kí wọ́n jìnà sí wọ́n ní báyìí ẹ jẹ́ kí a gbárùkù ti àwọn ọmọkùnrin o nítorí pé àwọn ọmọkùnrin àti àwọn ọmọbìnrin wa àwọn náà ni ọjọ́ ọ̀la orílẹ̀-èdè nàìjíríà.
1: kókó nu wẹ̀rọ yín tẹ̀síwájú ó ṣe ìṣọ̀túnṣò sì má ba bì kọjá ẹni ilé iṣẹ́ bond fm lágbo òṣèlú náà mo ṣì wà torí pé òṣèlú là ń bá sùn òṣèlú là ń bá jí o òṣèlú ń bẹ nínú ẹbí mi ẹ ó sì tún bẹ nínú ẹ̀jẹ̀ mi náà nínú wẹ̀rọ yín ìwẹ̀rọ yín the guardian tó jáde lóòrọ̀ tòní ládíje dupò gómìnà náà sí ẹgbẹ́ òṣèlú alive people's movement apm prince adelaja adeoye ló ti ń sọ ẹdí mímọ ó ní bórí bá ṣe òun lóore tóun di gómìnà ìpínlẹ̀ èkó lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú apm òun ó máa tún ìjọba ìbílẹ̀ tó ń bẹ nípínlẹ̀ èkó lcda òun ó tún wọn tò tí wọn yóò di ojúlówó local government ìyẹn ìgbàgbé ìpẹ́ lcda mẹ́tàdínlógójì ló ń bẹ nílùú èkó ó lóun ó sọ ojúlówó ìjọba ìbílẹ̀ ó sọ̀rọ̀ yìí níbi àpérò àwọn oníròyìn tó ti ṣiṣọ́ lójú eégún àkọmọ̀nà ètò ìṣèjọba rẹ̀ tó pè ní àtúntò èkó reset lagos agenda 2027 ọmọọba adéoyè sọ ẹ́ di mímọ̀ wípé òmìnira alágbádá làwọn alága ìjọba ìbílẹ̀ yóò gbà tí wọ́n máa ṣe ètò ìṣèjọba tó mọyán lórí tó wò ó sì díjítáláìsì àwọn òṣìṣẹ́ ọba nílùú èkó ó wá ń sọ ẹ́ di mímọ̀ pé wọ́n pe kinní kan ní gac ọmọọba adéoyè ní gac kò ní máa jẹ́ tolóṣèlú nìkan ó ní gac tóun máa lọ́ba nú gac tóun máa lé àwọn adarí ẹ̀sìn nú ó máa lé àwọn business figures àwọn olówó parakòyé oníṣòwò àwọn ìyálọ́jà babalájé àtàwọn tó ti dipò òṣèlú mú tẹ́lẹ̀ rí ó máa ní wọn nínú apm governorship aspirant ó ń sọ mímọ̀ nínú ìwé ìròyìn lóòrọ̀ tòní ó lóun máa ṣe àtúntò lẹ́ka agbára náà mọ̀nàmọ́ná ètò ìlera ètò ẹ̀kọ́ ilé ìgbé àti ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́mọba adéoyè sọ mímọ̀ wípé àyíká wa yóò dùn gbé fún tolórí tẹlẹ́mù láì lo agbára lórí ẹnikẹ́ni ó ní ká máa ń fi tipátì kúrúkù mọ́ ènìyàn ńlẹ̀ fún gẹ́gẹ́ bí adíje dupò ní kò da tó bí ìlú èkó ti ṣe ní àwọn ọlọ́pọ̀lọ́ pípẹ́ ènìyàn tó ní ìpínlẹ̀ èkó adíje dupò tó jẹ́ ti ẹgbẹ́ òṣèlú apm náà sọ mímọ̀ pé ọdún 1999 ẹgbẹ́ òṣèlú apc náà ti ń lo agbára ní orílẹ̀-èdè ní ìpínlẹ̀ èkó lé àwọn ènìyàn lórí ó wá sọ mímọ̀ lọ́wọ́ tá a wà yìí lórí bá ṣe òun lórí òun yóò ṣe àtúntò lẹ́ka ètò ìṣèjọba ní ìbílẹ̀ ṣùgbọ́n ó ní inec ẹ̀yin adájọ́ ẹ̀yin agbófinró ẹ wà neutral ẹ má dá sí ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà inú ìwé ìròyìn ilẹ̀ ti rí kà láàárọ̀.
0: ọkọ oníwèé ìròyìn tẹ̀síwájú láti lè ṣe bond fm 92.9 ìjọba àpapọ̀ máa tún ti ṣe gudugudu méje òun yàyà mẹ́fà o wọ́n sọ di mímọ̀ ìpè sẹpẹ́sẹpẹ́ figo 8 òun náà ni ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n ti ṣetán o láti ṣiṣọ́ lójú iléeṣẹ́ rédíò kan eléyìí tó jẹ́ pé àwọn iṣẹ́ tí wọ́n máa ṣe òun náà ni láti máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn àgbàlagbà àti àwọn tó jẹ́ pé orí òṣèlóore láti lọ sí iléèwé tí wọ́n máa kọ́ ẹ̀kọ́ láti kọ̀rọ̀ yàrá wọn jákèjádò orílẹ̀-èdè wa nàìjíríà ẹni tó jẹ́ iléeṣẹ́ national commission for mass literacy adult and non formal education ìyẹn director bẹ́ẹ̀ àti ẹni tó tún jẹ́ director bẹ́ẹ̀ ìyẹn john edey òun ló so ilé ìdìmọ̀ fún àwọn oníròyìn ní òpin ọ̀sẹ̀ tó kọjá ní ìlú abuja edey tó jẹ́ pé òun náà ló ń ṣe àkóso iléeṣẹ́ yìí ó sọ ọ́ dìmọ̀ pé kódà awon ti gba ibowolu lati owo minister fun eto eko iyen tun je alausa lati ri pe awon bere ise ni perewu ba gba julo ki ile ise radio na ki o le ja ti le toko ti won ma ko awon baba ati awon to je pe won lanfani ati lo si ilewe ti won ma ko won leko latori radio yi ti won si nso yi pe eko nikan ohun na ni radio yi o ma mojuto bi pe bo se nko awon eyan leko awon agbalagba awon ti won ni anfani lati lo lewe o nikan ni won ma mojuto ni ori ero radio yi bakan na ni won tun so di mimo yi pe radio ohun na lo je pe o diwoju ati pe ohun na lo rin ju lati de ti le toko ati fun awon to je pe won wa ni igboriko to je pe won o le tete bo nkan to nsele ni ita won ni radio ohun na lo je pe o sese lati fi di odo won ni ire ti won fi gbe eto ikale sori radio ki awon baba ati awon iya ati awon to je pe won ni anfani ati lo lewe kamo na ki won le wa ni ibamu pelu awon ti won lo si ilewe
2: ore afa mo ko ma ja mo ami ti mo roye e mo gba ara mi yin ni o hun mi le mo kara o ma ta mi bi pe mo fomi atapara ara n ja mi je nkun ma rin tabi bu mi je kaakiri ara ara ma yun mi baba n bari e ni ti paja paja o ma mu mi lowo atese ṣugbọn iwo lo n pa mi o ni ba won kuku owowo tori pe alege mo yi kun kekere o se iwo ore o je gbenu e dake soro fo wa leyi ya bi aare ara to n ba oja se won o gbo nipa bi ansi kapsu ni egbogi to je oni gbogbo eyan n lo ban de pe ara nta ni ara yan ni ara nja ni je nkan rin tabi buni je kaakiri ara tabi paja paja to mu ni lowo atese bi an si kapsu wa kaakiri awon pharmacy bi an si kapsu wa ni yankee pharmacy badagre gbogbo boluke pharmacy microfin pharmacy sango chris and chris pharmacy ni igbomota o wa ni number 664 lagos abeokuta expressway adura bus stop ni eko ni ise tele tayo kado medical nigeria limited lo se bi an si kapsu jade ni ile ise wa wa ni number 119 ipaja road chifunde bus stop opposite union bank agege ni eko lati mo pharmacy BNC Kasuwa, EP 08103369434.
3: Today, I'm making my mother's smoky jollof recipe. Her secret? Cook it with love. And because I love my family so much, I'm switching it up with Golden Penny Soya Oil for that wholesome goodness that my family deserves. You too can do the same with Golden Penny Soya Oil and vegetable oil refined palm olein that's a size for every pocket and rich with essential vitamins to fortify and nourish your body. Get yours at retail outlets near you. Golden Penny Oil. Eat well. Live well.

0: Adigosity Alasia to the Dari Leisure Sought After Project Services Limited. Ti won de pelu good land estate. Se bi mo so fun yin, mo ni ile ti won gbe wa yi, arugo ti mo mo dada ni o. O si da mi loju pe wara wara ni o ta. Mo si dupe lowo Olorun pe tijo tilu tayo ni Alasia to the Dari Sought After fi de bi loni. Won ni Mr. Pilot ati ta phase 1 tan. Phase 2 la fe ta bayi. Inu mi dun. Ayo mi kun lati ki alagba Moses ti won je alase atoludari ile ise sort after carbo sori afefe loni
1: esun eyin eyan wa ti egbo wa ni ile adupe lowo awon eyan wa ti won ti ba wa ra Goodland Estate phase 1 afi asiko yi atun fi dupe lowo gbogbo awon ton tun ba wa se pinuwo e gangan nitori iki kan dagbo se
0: Goodland Estate phase 1 o ti ton ba yabi
1: ben
0: e dakun e de je sonwo nu owo e na ejo
1: ah o ti o awa intale yo kan fun yan meji
0: ma fun double win
1: ah ra ko si se se mo wi pe uruko rere o san jowura ati fadaka lo nitori e na la se se agbekale phase 2 yi
0: se pe eni ti phase 1 ba ti bomo lowo
1: ben
0: o ba ni ko baje tori pe olohun ko eleda e mo phase 2 ni baba so jina sira won ni
1: ko jina sira won se ri phase 2 awon eyan ton ti ri won tun ni kilo de to je pe ile la toju seyin ta kokko gbe kale
0: baba Goodland Estate phase 2
1: ben
0: agbegbe olowa
1: o wa ni off owode ilaro road ko jina si ami barak ni lowode ko jina si federal polytechnic ni ilaro ko jina si police college to wa ni ilu owode na won se sokoto lodu lo ba awon ton ba ma tan sokoto lodu o de site wa
0: site yen jalu gan
1: o jalu gidigidi
0: baba e ma paro fun ara ilu o ile ten so yi ta ba ma se rafting be a lo to ton irin melu
1: ara we se ra ile to gbe ni solid ground ni te ba ti gbele ba gbe block si e gbe leyin lo soke ni su
0: o lo ro mu nile o
1: ko su wahala o mu nile awon ton ra face one gan le je ri e
0: ba se jo so lowo lowo yi e lo ni ile Goodland Estate phase 2
1: Goodland Estate phase 2 and tani 600,000 naira
0: gabadaya
1: iwo to fe sanwo e ni die land
0: si sanwo die e osu mefa bo
1: osu mefa lo ma fi sanwo e
0: 6 months
1: 6 months
0: ka so pe 100,000 per month yes sir
1: ba wo to fe gbe tan le kan na 500,000
0: pay at once pay
1: 500,000
0: to mo pe o tin jere 100,000 naira ori e sir kilo ni te fe ta ilaji plot fun alasuko yi
1: ilaji plot wa iwo to ba ti le se tan lati ra ilaji plot wa
0: e ko ba n pe ro ba n soro
1: eh awon ero ba ni so ton le pe wa si 09065569956 tabi 0912961 0912991261.
0: Alada Moses Taiwo NDCO sought after ile yi good land phase 2 menu baro iwe kankan
1: se ri lori oro iwe good land estate phase 2 professional survey o wa fun awon ton ba sanwo ton le kan na fun gbogbo estate yen gangan si ofu re ati bere processing e to je pe ninu odun na lo ma jade
0: ngba temi ati fi oro wero le nkan e ni ojo ketala ninu osu kefa June 13th, 2026 eni ojo nla lo ma je
1: ben
0: MDC e ja wa sike
1: e se ri ojo ketala osu kefa odun 2026 yen ojo yen la ma
0: je June 13th
1: Goodland Estate phase 2 commission yen ojo yen ni fun awon eyan ton ba ti wa sanwo ton ko to di gba yen ojo yen ni
0: baje ma sale baje ni
1: baje po so die
0: die ni baje pe o so ton le nkan ko to ni o ma gba ile ya
1: ko
0: wo so ba le be se special ojo yen na ko buru
1: ojo yen na o si le
0: ojo la lojo yen
1: ojo la ni
0: o da e ja se bayi lati asko yi lo ngba la won le wa wo
1: eh ojo Thursday ati Saturday la nko awon eyan wa lo lago mejo aro lati man gbera
0: lati bo lati
1: gbera lati olule se wa Sought After Project and Services Limited 45 Egbeda Idimu Road Ponle Bus Stop legbe AP filling station ni Ponle Bus Stop nilu Egbeda ibe la fi kale si
0: edakun number yin so wa WhatsApp
1: be ni gbogbo number yin ti mo pe lo wa WhatsApp
0: o ye ba tun pe sa
1: 0906556996 0906559956 tabi 0912961 0912961 Goodland Estate phase 2 ile to dani tey na ba de bete wa wo e confirm pe ile to dani lo to e se a ma re tin
2: mo ki gbogbo eyin lo re tin gbo mi ni akoko yi Adewale Omoba ni oruko mi. Saju eko number yi sile 08063422699. Leko si 08063422699. A o ni waye asan o. Ṣugbọn ki a ma ba waye asan tabi wonu ogun afakoko eni sofo. Ile ise Pips Arcade Forex Academy ni won se ran mi jade ti won ko mi jade bi omo ijo mejo. Lati kede lori ero agbagbe yi wipe ki gbogbo eyan dide fuya kuro ninu ise ati osi. Pips Arcade Forex Academy jẹ ile ise to wa kaakiri agbaye ti won fi ona han gbogbo eniyan lati kuro ninu ise osi ati aini lati ma pawo wole ni si apo ara eni pelu suuru ni ona ti o ba ofin mu. Pips Arcade Forex Academy yi igbe aye eniyan pada si daada ti iwo na si ma di eniyan pataki lawujo ti wa ma ri owo mu lo senu. Ọpọ eniyan ti won so wipe o se ogun owo tabi o da ogun si tabi o te nidi ni won ko se be ṣugbọn won di ọlọrọ lọna wipe won ko wa agbara ṣugbọn won ni imọ bi eniyan ba si ni ogbon imọ ati oye o ṣoga fun alagbara o nitori pe ogbon o ju agbara lo. Ipo ti orilẹede wa yi wa lọwọ yi koda ipo ti gbogbo agbaye wa bi eniyan ba ni ise kan ti ko ni ise mi ti o pa wole fun lori ero ayelujara a je wipe ipo kosi irufẹ ni be ma ma wa ni opolopo igba. Pips Arcade Forex Academy won dani eko bi a ti se ma pawo wole pelu irorun ni ona to ba ofin mu. Bakan naa iwo naa mo wipe o pon dandan lati ma japa ko lorilẹede Nigeria iyen ni wipe o nilo lati sa ko lorilẹede Nigeria ko to sorire ni igba to je wipe ibi ti oyin ba wa ni ira ma sato lo. Bi Pips Arcade Forex Academy ti wa ni Nigeria won wa ni London koda won wa kaakiri agbaye. Lásìkò yí mo fẹ́ sáré jẹ́ àyín sí ọ̀nà tuntun tí a lè máa gbà pa owó wọlé sí àpò ara ẹni pẹ̀lú ìrọ̀rùn pẹ̀lú ipò ọ̀wọ́n gbogbo tí orílẹ̀-èdè wa yìí wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Bí a bá ń gun nínú ìwé tá ń sebẹ̀ nínú èpo ẹ̀pà ẹni máa yọ ayé o bẹ́ẹ̀ ẹlòmíràn yóò sì sùn lébi pẹ̀lú. Yorùbá bọ̀ wọn ni ẹni máa daṣọ fún mi tọrọ ẹ̀ làákọ́ wò ọ̀pọ̀ àwọn ènìyàn tí wọ́n ti gba ẹ̀kọ́ ní ọ̀dọ̀ Pips Arcade Forex Academy ni wọ́n ti ń ju ṣàdáńkátà sí ọba adédá ṣẹ̀dá nítorí ìgbé ayé wọn ti yí padà sí dáradára. Bí o bá ní ọ̀nà púpọ̀ tí owó ń gbà wọlé ìṣẹ́ àti òṣì kò ní yálé rẹ nítorí wípé bí èmi bá ti kúrò nínú ìṣẹ́ ìṣẹ́ bù ṣe. Technology and Internet ni ọ̀nà tuntun tí o fi lè máa gbélé pawó owó yóò máa wọlé fún ọ ní ìgbà tí o bá ń sùn tàbí ṣeré lọ́wọ́ yẹn ni wípé ní ìgbà tó bá ti ṣe okòwò rẹ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ sígboro sí àwọn tó nílò rẹ̀ owó yóò máa wọlé pẹ̀lú ìrọ̀rùn fún ọ. Ilẹ̀ tí ń sàn fún wàrà àti oyin ní orílẹ̀-èdè wa Nàìjíríà abalajọ tí Bill Gates ṣe ń gbèrò láti dá okòwò sílẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà tí ó máa pawó wọlé fún. Bí iṣẹ́ rẹ kò bá sí lórí íńtánẹ́ẹ̀tì a jẹ wípé ní àsìkò díẹ̀ sí iṣẹ́ náà ó lè má bá ìgbà mú mọ́ rárá. Ọ̀pọ̀ ni kò mọ̀ wípé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká tó ń lò tó ń fi ń play géèmù tó ń fi ń ṣeré yìí ó lè máa pawó wọlé fóun kódà ó lè sọ òun di ọlọ́rọ̀ ní ọ̀nà tó tọ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wà lọ́wọ́ rẹ yẹn ìyẹn smartphone òun náà ni ọ̀nà àbáyọ òun ló lè lò láti máa pawó wọlé tí ìrọ̀rùn ló sì dé bá ìwọ náà. Dropshipping business tàbí e-trading tí ó jẹ́ ọ̀nà káràkátà lórí internet òun lè máa mú owó tabua wọlé fún ọ. Yálà o mọ bí a ti ń lo kọ̀m̀pútà tàbí o kò mọ̀ o ka ìwé púpọ̀ tàbí o kò ka púpọ̀ rárá. Pips Arcade Forex Academy yóò ràn ọ́ lọ́wọ́ láti di ọlọ́rọ̀ pẹ̀lú àǹsẹ̀ tó wà lọ́wọ́ rẹ yẹn. Bí oko kò bá jìn ilá kì í kò iléeṣẹ́ Pips Arcade Forex Academy ti ṣe àgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ ńlá kan ní ìpínlẹ̀ Èkó tó jẹ́ wípé lórí forex trading ni. Níbi tí ọ̀gá àgbà iléeṣẹ́ Pips Arcade Forex Academy fún ara rẹ̀ àti ọ̀pọ̀ àwọn olùdánilẹ́kọ̀ọ́ mìíràn yóò máa fi ìrírí wọn bá gbogbo ènìyàn sọ̀rọ̀ tí ọ̀pọ̀ ènìyàn yóò sì máa bọ́ nínú ogun àìní kódà tí ìwọ náà yóò mọ ọ̀nà àbáyọ kúrò nínú ipò tí ó wà yìí. níbi ìdánilẹ́kọ̀ọ́ yìí ni wọ́n ti máa kọ́ yìí bí ẹ ti lè máa lo fóònù tó wà lọ́wọ́ yín gan-an yẹn láti máa pawó pẹ̀lú ìrọ̀rùn bí ẹ ti ṣe lè ṣe káràkátà lórí íńtánẹ́ẹ̀tì yín kódà kí ẹ jẹ́ oníṣẹ́ ọwọ́ tàbí oníṣẹ́ oṣù kò dí iṣẹ́ yín lọ́wọ́ rárá o. Oríṣi ọwọ́ bíi ìyá ẹlẹ́ja, ìyá aláta, ìyá elépo, bíríkìlà, mẹkáníìkì, fọgànáísà, kódà ó wúlò fún àwọn àgbẹ̀ tó jẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ àgbẹ̀ tí wọ́n máa ṣòwò wọ́n máa ta èrè oko wọn tó sì jẹ́ pé yóò máa mú owó sábà wọlé fún wọn. Fóònù tí ó wà lọ́wọ́ yíyẹn náà lè máa lò. Ọ̀fẹ́ ni ìdánilẹ́kọ̀ọ́ yìí tí ó súnmọ̀ sí wípé kò nílò wípé ẹ̀ ń sanwó ìwọlé rárá àbí ẹ̀ ń sanwó fún ìdánilẹ́kọ̀ọ́ yìí. A kì í dàgbà sí ohun tí a kò mọ̀. Bí o bá ti mọ ọ̀nà láti lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ láti máa pawó wọlé, o ti di olówó tabua nìyẹn o. PIMS Arcade Forex Academy kì í ṣe Yahoo nítorí èrò ọkàn ẹlòmíràn ni wípé gbogbo iṣẹ́ lórí íńtánẹ́ẹ̀tì ní jìbìtì. Bí òkú ẹni bá dani lójú àfi gbárí ni ìwọ náà máa bọ̀ níbi ìdánilẹ́kọ̀ọ́ yìí.
3: Ìjọ Wednesday ọ̀sẹ̀ yìí gangan ni yóò wáyé o. Ẹ jẹ́ àjọ pàdé ńbẹ̀.
2: Aago mọ́kànlá àárọ̀ iléeṣẹ́ PIMS Arcade Forex Academy yóò ṣe ìdánilẹ́kọ̀ọ́ yẹn sẹ́mínà yìí.
3: Ìjọ Wednesday ọ̀sẹ̀ yìí gangan ni yóò wáyé o. Ẹ jẹ́ àjọ pàdé ńbẹ̀ ní PIMS Arcade Forex Academy. Èmi náà máa wà ńbẹ̀.
2: Laago mọ́kànlá àárọ̀ 73 Allen Avenue Ikeja ló ti máa wáyé ní ìpínlẹ̀ Èkó. Aago mọ́kànlá àárọ̀ gẹ́gẹ́ ló sì máa bẹ̀rẹ̀. Gbogbo ènìyàn ní ìlánilẹ́kọ̀ọ́ ìwà fún o, yálà o ní iṣẹ́ mìíràn tàbí o kò ní ìyàwó ilé, baálé ilé, ọmọ iléèwé, oníṣẹ́ ọwọ́, oníṣẹ́ oṣù, ọkùnrin, obìnrin, àbí ìwọ ti kẹ́kọ̀ọ́ jáde ní ilé ẹ̀kọ́ tó ń wa iṣẹ́. Má ti mọ̀, má jókòó tẹ́tẹ́rẹ́ o, ìwọ náà máa bọ̀ lọ́dọ̀ wa láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ yìí lọ́fẹ̀ẹ́ ni o. Ìdánilẹ́kọ̀ọ́ ńlá ni o, nítorí àwọn àgbà ọ̀jẹ̀ yóò wà níbẹ̀ láti máa bá yín sọ̀rọ̀. Ọ̀fẹ́ sì ni ìdánilẹ́kọ̀ọ́ yìí pẹ̀lú. Ìdánilẹ́kọ̀ọ́ yìí yóò wáyé.
3: Ìjọ Wednesday ọ̀sẹ̀ yìí gangan ni yóò wáyé o. Ẹ jẹ́ àjọ pàdé ńbẹ̀.
2: Kódà ọ̀fẹ́ ni pẹ̀lú, o kò nílò owó ìwọlé tàbí owó ìdánilẹ́kọ̀ọ́. Láti wá gba àyè sílẹ̀, ìwọ náà tẹ yes sórí nọ́mbà yìí. Yes ni kò send yes send yes sórí nọ́mbà yìí 08063422699 lẹ́ẹ̀kan sí 08063422699. Bí o bá lè wá síbi ìdánilẹ́kọ̀ọ́ yìí, a ó fi ọ̀nà hàn ọ́. Kódà wà á tún lọ sí ilé pẹ̀lú ìdá 30% owó tó máa nílò láti bẹ̀rẹ̀ okòwò rẹ lẹ́sẹ̀kẹsẹ̀. Ọ̀rọ̀ tó bá dani lójú kì í kọsẹ̀ lẹ́nu ẹni. Ìdánilẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ tí wà á tún rí ọ̀nà àbáyọ láti bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ni PIMS Arcade Forex Academy ni wọ́n gbé wá o ní 73 Allen Avenue Ikeja ní ìpínlẹ̀ Èkó. Bí o bá fẹ́ kópa nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí tí wọn náà fẹ́ kúrò nínú ipò kòsíkòsí, send yes látorí fóònù ẹ, send text message yes sórí nọ́mbà yìí 08063422699 lẹ́ẹ̀kan sí 08063422699. Oríire kì í débá láti tẹ́lẹ̀ ọ̀rọ̀ tó bá dani lójú kì í kọsẹ̀ lẹ́nu ẹni. Lákòótán ara PIMS Arcade Forex Academy, àwọn ni wọ́n kó ìwọ̀lú tí wọ́n ní kákò nípò iṣẹ́ àti òṣì káwa náà dọlọ́rọ̀ káyé máa ṣe sàdáńkátà fún wa náà nígboro. Ìwọ náà darapọ̀ mọ́ wa níbi sẹ́mínà tó máa wáyé.
3: Ìjọ Wednesday ọ̀sẹ̀ yìí gangan ni yóò wáyé o. Ẹ jẹ́ àjọ pàdé ńbẹ̀.
2: Laago mọ́kànlá àárọ̀. Ilé ẹ̀ ń tún fún ẹ ní nọ́mbà yìí lẹ́ẹ̀kan sí i kó má bàa dé pé bí n bá lọ tán kó máa dàríyànjiyàn. Nọ́mbà yìí lẹ máa pè sí ẹ sẹ́ndì yẹ́s sí nọ́mbà yìí lẹ́ẹ̀kan náà bẹ́ẹ̀ bá ti sẹ́ndì yẹ́s sí lọ́gán báyìí ni wọ́n dà yín lóhùn. Nọ́mbà náà rèé o 08063422699 08063422699. Bí o bá jókòó tó o bá gbìyànjú wọ́n náà ó rí i pé ọ̀nà àlà fún ẹ. Bí o bá ti sùn o máa sún síwájú ni, ṣùgbọ́n tó o bá ti sùn o sùn tẹ́tẹ́rẹ́ nìyẹn.
3: Èmi náà máa wà ńbẹ̀ nítorí pé àjọ máa ṣoríire ni. Ọdún yìí á sàn wá o, bẹ́ẹ̀ ọdún tó bọ̀ náà kò ní jẹ́ ìwọ fún gbogbo wa. Ó di ọjọ́ Wednesday lágbára Ọlọ́run.
2: Ó dà bó kó rè ṣe ọmọ wòyíra wòyíra tó má bá rẹ rúkẹrù ẹrú kẹrù àbí lálálẹ́nu.
4: Mama Sophia, why is your your child crying simply because you are combing her hair.
5: My sister, I am tired though. Sophia's hair is too strong for combing, so she always cries whenever we are plaiting it. The hair is scanty and it's not even long.
4: That means you haven't heard about Mediana 0 to 10 Leave-In Growth Conditioning Milk, a hair product specially designed for children from age 0 to 10. Ever since I started using it for my children's hair, painful hair combing stopped. The hair is now full and also very stretchy. Even Mediana 0 to 10 Hair Booster Cream, a specially formulated children hair booster, works like magic and it makes children hair full and long. It also works for receding hairline in children.
5: So tell me, where can I get this Mediana's children hair product?
4: Mediana's wide range of hair products is available everywhere. Call 0702-5007-861 and 0809-179-9333. Mediana,
6: everything your hair needs.
7: Tinadeko story. Nigeria's journey back to democracy did not come cheap. It cost sweat, blood and lives. Join distinguished Nigerians for the launch of the Nadeko story. The untold account of the patriots who challenged military dictatorship paid the price in detention, harassment, exile and martyrdom. That restored democratic rule comes Wednesday, 20th of May 2026. The Nadeko story. A word of recognition and appreciation to some of the foreigners in the struggle will also take place. Venue, Shell Hall, Muson Center, Onikan, Lagos. Time, 11 a.m. prompt. Signed, Ayo Opadokun, General Secretary and Spokesman, Nadeko.

0: Omo Nigeria, ewo lewo e kaabo so yopa lese Bon FM 92.9 asiko winning winning ojo bawo lo se yi lodo tin na se daada na ko ni bayi alaafia na ni tori pe idunu bayi lo nbe ni bi tele da nge ehin leni tin se ojo keji dini ogun osu karun odun 2026. Oh my god. Asika na ni so yi double sawon ah oh Rebo Malaysia Bon FM. Let's go today. Lady Tuma Yala Rato. To lipe. If I saw that thing, I'm going to let you know. Papa Julo. Fan wanti. I think. Kode fun ta. I think. Penwa. Tell you. Tak pe. Ni o yo. Bade. Ni ba yi. O yo. Bade won. O tin suma glory. To lipe. Leni. Gangan. Asena. Penu yiko. Bonli FC. Oma jia. Lejo. Nile. Asena. Ni emirates. Gangan. Ye. Bonli. Chewa amak. Pe. Reba yi na la. Foma yoshe. Liba ten banda. Dobo sisi. Lo ma ri fun iko Arsenal koda ko lo division 2 abi ko lo lu awon obirin won fi gba ball leni n to da mi loju ni pe yo lu bonli la lu pamoko iun gan won ba ti e gba gan yo kon fun won ni automatic ko ba 3 points ni tori pe ida mi loju yen koja be fe mi pe Arsenal o ma lu bonli la lu pamoko ni ko si ani ani ni bi ben na sugbon jogbe lo ife sose to gaju fun Arsenal temi si tenumo koju itu won ni sinle ti won ma gbera lo ba Crystal Palace yen gangan no ma je issue fun Arsenal ah ateta ise ibere osori se o to ba mo erongba Pep Guardiola to je oga re fun eni ah ira o fe ko ko denu tori ohun na ndo ndo pe leyin to ma gba fe soso la tan iyen Man City o ndo ndo pe last match lo ma decide boya cup yen ma je tohun abi ma je ti Arsenal tori last match Arsenal yen pelu iko Crystal Palace e ma ja fuju kere wo nti Arsenal need ati se koda won ko need draw 3 points ni ko lo ja gba nile onile ton ko ni nkan se lodun yi papa julo kai ta ba won agba ball yen soro ni kankan to ni pe nto esin aworo to le mu ki o gba won Arsenal gan sa re won leleyi o to wa lo padanu last match e ti ma se ba si se be ja olori ifeso se meji to kun fun problem lo ma je fun won o wa tun mo se pe ateta gan o da niyan iyen to ba sele be si sugbon mi gbadura ko sele be sori pe o ti sumo glory tan iyen Arsenal o ti sumo glory dada leyin lo ti mitale ko nbe ka se mitale ele ile ti lo na sugbon last match against Crystal Palace gangan ni ise ma wa fun ola na ma si ma koju iko Bournemouth bi ojo e kan so lo e mo garola e le bi se ti e yo se be yo mu nkan je to wa se be nko last match ti e na re re marun o ma wa nle ko lo sha nu wa nle se bon fm na lo la last night pe o le pa pa tun tesi waju emi ato mo emi emi nkan lo ko ma bi o tori a meji na ni info ko fi apa ko fo emi ti to ro ni Salahuddin legit ni e ke bi asha mi
1: e ko ojumo e yo lolufe wa Ibrahim Olalekan IB Sport loruko temi gege be si mo pe atun ti di laaro to ni are ko ojo weli weli lo to legit in son kan le kan legit ni bo je kini kan ipe Arsenal ma lu Bonli 11-11 no jo ma ta Bonli no de re boye wa awon na mo pe awa olote awa leyin won digbidigbi ni ta de nduro ti won lorun pe bayi won gbodo ma lu iko Arsenal yi bo ti e lu won bo ti e ta omi nkan ta wa nduro de niyan be ni ninu fese won se yen
0: so ko bo so le kan mo ni ki Arsenal ko mo ni ka ko ata wa le gbo si mi lenu ni ma ni ko wa fun afani pe ko lu awon obirin ko ba bon le play
1: tolo
0: ba wa ni mo pe owo lu awon obirin
1: wa mo pe tolo ba ma ba se ko lu awon obirin yen
0: to wa le obirin ko so ko wa be wa yen pari pari e ko ni ko won ti lo keeper
1: Ah,
0: ko pe bonli yen ko si nkankan ko le da wa gbe to ba se ogo bi Arsenal lo se Arsenal ko pe yon ko ko ko awon yen lowo ni
1: bonli yen bo wa won ma saju Arsenal score
0: I don't want to show
1: you bonli tori ifese won se
0: lo do ko mo ti relegate ko se nkankan
1: sugbo o ya ko le duro bi esu pe iwo se iwo Arsenal yen ma sise e ma sise kara
0: kara ke to si nkankan to le se ni yen bonli le mo kanu fe ko ni relegation sa so bi a ko o le ja fi tata ko nbe osun eleyi
1: eh na o ko
0: ko ajo ai ta ko ko ko tun yo full score lori bo si mo pe o si ni Champions League
1: o bi le
0: ko le full score o ma play Champions League
1: o ma lo full score
0: ah Ibrahim
2: Burnley
1: you might depose aso ala
2: Burnley yo se to ma disturb ara teta ara bi ti won mo
1: on paper kan ti won ni football is 90 minute game
2: to ba wa pe mo dey ma so o to fun won gan wa won pa won leyi ti lo odd man se odd one
1: football short odd
2: win team
1: eh ni ana iko Salzburg eh lori lele Austria
2: to wa ti Monaco
1: eh oh no
2: one at
1: Salzburg be something
2: one at Monaco ni
1: no go to Strasbourg.
2: Strasbourg okay Salzburg
1: Salzburg Red Bull Salzburg
2: Red Bull Salzburg eh eh
1: Austria last first half 2-0 lo tin je 1.19 bra bi 10 point no ma fun alatako re be
2: so won pe ni league
1: won so ko se point ko se point
2: you don't so yen league won yen o ya to sure awon gangbu yen o ya awon ya won se awon kan gba mi to wa se pe eni ti league tu bo so wa egbeyin ko se lo point se ti gba league already iru be ma ta aso fo sipe gambo ni pe aso afori ko afori ko la lo yen no ba lo ba tu ran la ran fe so to pe o tu je nkan to tu je iya lenu e fara la yen na lati ma ri iko kilo ran je to pe omo na o na para je ya Juventus na yi ala na ninu lele ti ara ti en gan ehn ninu le ti ara ba kan na ni Monaco o je ya
1: match Strasbourg
2: wa wa ru go to 5 9 goals
1: 4-1 down lati 4-1 down
2: 9 goals
1: se kini o le ja pada 5-4 lo fi
2: tori ko hun ja lati o fe lo fun Europe kun se lo bi akute bi
1: o la o ni bi kankan to lo
2: se ko fe lo to ni se gidi lo
1: awon
2: o PSG
1: awon to ni Chelsea na ni Strasbourg na
2: PSG o da ko ji ala na
1: igba ojugo lo won
2: tori pe si to ti gba league awon pe awon division to lo ma ko sibe o le mo pe eh eh e lo so pe a PSG ma se ni koko le win ni tori pe ko ni fe farapa awon to ju lo player o ti ko won si
1: pamo eh ka tu soro npa team olohun na eh Chelsea ladari pe bi ati gba akoni mo go to buy sabi
2: eyan ale se ngbo
1: all champion
2: team olohun
1: to ba na bi
2: ni
1: don po
2: ba to de yen gangan ni mo fe gba wole eh lori sabi alonso mo like ogbeni tori pe o fi la kaye ngba ton bere sini se interview ton biro lowo e o fi la kaye gbe oro kale o si fi esi oro to da sugbon awon oyan won mu oro yen gege bi oro condition to gbe ara e si ati Chelsea ati awon olufe Chelsea won o re mo o soro o si we o yan kankan ni oro e o so pe Chelsea is the one of the biggest club in the world of football. We want to build a team capable of competing constantly at the highest level and fighting for trophies. Highlight fighting for trophies. Ko so pe winning trophies. Fighting niyan tun si pe e ma ja fun ife eye.
1: Eh iyo ma ko ko fun ko ki
2: o ba.
1: Ele a gogo ja fun kan lo ke o gba
2: wa
1: ni le gbe fun yo
2: wa ni suru ki Alonso to de le tin ja fun o wa tun so o teso ajuna re pe on fe bi oju pe ka tun ma ja fun lo ko so pe a ma gba lo mo ri o seru mistake bayi ni won wa ro ti e
1: ko le da loju ko so pe o ma gba se awon
2: le o sta like to ro so yen
1: kaluku o ma ni fi ese lati win ni trophy ni
2: o ya wa ni
1: kódà gàdó làgbọ̀ kò kọ̀ lé lé sọ pé ẹ sáà tó ń bọ̀ ìyàwó fẹ́ gba àwọn fi ẹyẹ yẹn lọ kò dá lójú
2: gàdó là máa ń sọ̀rọ̀ máa ń wẹ́sàn kò ní sọ
1: pé
2: kò ní fi
1: pọ́ sí òun orí pé òun àwọn ó máa láwọn máa jà fún náà ni
2: kò ní sọ pé òun máa jà fún ó máa ń sọ̀rọ̀ tiẹ̀ ní sọ pé let's see how it works
1: ẹ na
2: òun ti sẹ́ kò ní dé pé ẹ máa lọ kẹ̀kẹ́ kì kò ní bu jaja yi kò kò ní 1 2 and 3
1: inú tèmi ti ẹdùn ọdún mẹrìnlá fún ẹ báyìí sí lẹ adẹ láyé láti lo àwọn kini yẹn torí o ti ní ìrírí
2: inú ara Chelsea wa balẹ̀ débi pé kan fún lọ́dún mẹ́rin pé kó máa ma ṣe
1: tráyà lọ àwọn ó ti bá nínú àdéhùn wọn
2: sí
1: o ti kọ tó a bá máa wo ìgbà tó yí ọmọ announce ojú gbòǹgbà yẹn wọn sọ pé head coach ìgbélé wọn sọ pé
2: manager ni condition wa bẹ̀rẹ̀
1: síra wọn ó ní condition pé àtọ́ ń bá wa wá o
2: ìgbọ́n
1: tó máa ṣe lélẹ̀ pé òun máa ma lẹ́nu sí àwọn agbábọ́ọ̀lù tó máa wọlé àtàwọn agbábọ́ọ̀lù tó máa jáde ó ṣe pé bóyá ẹ máa lọ ra ọmọ kékeré
2: ilé ìwà ẹ á sọ pé dọdọdọdọ máa lò ó tíṣẹ tí òfin ní yọ
1: àwọn nǹkan tó kó bá bá rẹ ṣíkà nìyẹn
2: ó fi làákà ìṣẹlẹ ni pàrẹsìkà táwọn sọ yẹn náà òun náà ti bójú àyẹsìn àjọsọ ipò tí lọ lábẹ́lẹ̀ pé yóò jẹ akọni mo gbà fún ikọ̀ Man City sáà tó ń bọ̀ yìí máa dùn Michael Carrick ti di báyù ikọ̀ nìyẹn báyìí Liverpool nìkan ló wà fẹ́ ní problem díẹ̀ torí pé Anslot náà sí wọn náà fẹ́ yọ ṣẹ́ wọn wá fẹ́ yọ ọ̀ wá ti wùtà làwọn fẹ́ gbà ibi tí wọ́n wà nìyẹn ká mo bá ká ní pé Chelsea bá pẹ́ díẹ̀ sí ni àwọn náà fẹ́ gba àlóṣe pé akọni mọ gbà wọn ni àtúnyẹ àwọn onídàlẹ
1: àṣẹ ẹdàkùn bó ṣe lu Liverpool báyìí mo sọ pé kódà mo ń kádùrà ni pé kí Chelsea ti ẹ̀ announce àlóṣe yìí kó tó di pé Liverpool torí Liverpool o je iko to pe o ma o wa ni okan Alonso bo e wa
2: in to si table fun ri ni e
1: ba ise ta fun be be ni iru bi Madrid se wa fun to de lo yen be na ni Liverpool ka ni Liverpool wa fun ni o ma
2: kokoro ko to o ma grab ko je be en tori pe yen ko be se
1: ni inu mi da dun fun bi Chelsea se gba Alonso latare pe a tun yo awon kokoro kuro tori on ni fair Alonso ni
2: sugbon Alonso da so yi
1: awon to de tun ma ta ku Chelsea
2: o foju pe Alonso da to so yi to ma pade Chelsea le Liverpool ki lo ro ma sele
1: ah o
2: ga bi won ni ah tori lilu to so yen da ko meji ni o tori ka in fa gba ka sun bi alfa fe gba o fe gba 3 points o fe gba league Alonso wa lo ja ko ni ma fun Chelsea bye bye nsin o de ma pade ara won ni last match se ko ni ta league yen pa ge se pe
1: o le ta
2: fun ma fo party fun
1: o le ta
2: ah mo di go mo di go o da ile se boy so na na so na lori pa lori nte so aju ba bo sa won teri o
1: be ni ka so ron pa
2: league AFCON AFCON ti wa Nigeria mi yangan tori pe eh ati peregede ola ni to ola ni Tuesday ni won se group ta mo en ti a ma koju ngba ba se draw yen fun qualifying lori AFCON 2027 tori pe ba ti lo fun World Cup mo o ye ka mo pe AFCON na wa nbe ipele 2027 yen fun AFCON 2027 yen agboro ma mo en ta agboro ba mo en ti a ma je alata ta ma koju
1: ti be ni ta ba ti si da da ta ba
2: ni mi de do pelu kuma na suko yi o no gbera do si me o wa lara bi ah o koja be o lo je ki aye ona Girona gan o te 107 yen loju sawon bi nkan o so Ronaldo le kan
1: eh mo ni pe Ronaldo o se wa la tori pe o ye ko gbe ife eya kokko pelu Anasri
2: ipe meji ti bo na bayi
1: eh okan na lo si bo o si kan o si ku eh final
2: ito won koju Damaki ni jo Thursday Damaki se be koju ikere yi Damaki wa draw o worse ju abi ko se ja olugori tori ko no fe relegate tu ala wa ni fun Ronaldo yen Anasri mo so mun do e mo ni pe ki ere pata olosoki ni sini Ronaldo bo se lasuko to wa yo bo se meji meta ni koju sina won tori awa ati ja olugori gan lo ja ju bayi sa ta
1: wa fe se won yen gan o dun gan
2: ko si e wo ah eh lasuko di o sa ba ya ma se le ya ma fe le se lo pa lo lo tu wa tun yo lale kan back na lo bo tin wa pilot eh ya wo kan omo gwo ona janu emi ti tonu Salahuddin legit ni arabia sharin
1: adupe lowo olohun ba to ba bere to de ba pa yo ko pataki lowo eyin lolufe wa na te fi gba gan fi wa
3: Alaafia wa se pataki o se koko to ba wa ri be ti eyin ti gbo nipa awon egbogi to njade lati ile ise temi tayo tribe medical nigeria limited ti won se lona igbalode ti ajo labdat ti fowo si okan lara egbogi be ni massive capsule ti o kike re nkan de kari aye ti o gba ni lowo egbogun ara to nfan ni orikerike ara to ndo ni ibadi to nfani so ibadi pe igbaro kun ro ni gorogo keyan ma idagba to nkan ko ti ma tepa keyan ma le rin lati opo na kan de keji keyan ma rin kegege bi arugo orunkun to mi tete ki ati bere tabi dide soke ko digbon mo ntiko massive capsule ni egbogi teyan le lo ti yo tun ro yin e pelomi massive capsule o wa ka kiri awon pharmacy ati chemist ladogo ni
4: agbe won fun pa yajo are o lo amiru ki ti eni gan elu go wa ndi oro mi o ri ara re ni
5: Ẹgbọ́n mi, ẹnìkan ò ṣe yín, àárẹ̀ ara ló ń ba yín jà, ẹ sọ bó ṣe ń ṣe yín ká gbọ́.
4: Ẹgbọ́n ará ọmọ sẹ́mi, ìṣọ́ra ń fà mí so, oríkèéríkèé ará ń dùn mí, ìbàdí tòun ìgbàrúgbó jẹ́ tèmi, ìlérí ògbó náà kan ṣe kejì máa.
5: Àárẹ̀ ara ni, oògùn kéèyàn lè lò kóró ni ẹ̀fẹ́ lòmí ìbò ṣe dára tó ni Mustif Capsule. Egbògi tó kápá gbogbo àmì àti àpẹẹrẹ tẹ́ ẹ sọ nìyẹn o. Ẹ lọra Mustif Capsule. Ẹ máa ta kébékébé padà. Iléeṣẹ́ tìmí Tayo Tribe Medical Nigeria Limited ló ń ṣe Mustif Capsule jáde. Láti mọ fámásì kó súnmọ́ yín, ẹ pé 081-033-69434. Egbògi míì ni BNC Capsule tí òkìkí ẹ̀ ń kàgé tó ń gbani lọ́wọ́ ara tó ń ta ni tàbí tó yún ni. Nǹkan tó ń rìn tàbí buni jẹ káàkiri ara pajápajá tó mú ni lọ́wọ́ lẹ́sẹ̀. BNC Capsule ó wà káàkiri àwọn fámásì àti chemist ládùúgbò yín.
6: Ọ̀rẹ́ mi, wọ́n ní nǹkan máa ń rìn káàkiri ara ẹ bí kòkòrò tàbí bí aràn. Ara tó máa ń yan lẹ́yìn ìwẹ̀. Ẹgbẹ́ kan ara ẹ máa ń kú tàìtàì. Ìjàpárá léwu o.
4: Ọ̀rẹ́ mi, pajápajá ń kọ́ iṣan ara fífà so. Ọwọ́ àtẹsẹ̀ tó ń kú rírì kú tàìtàì.
6: Gbogbogbò oògùn téèyàn lè lò kó ròyìn ẹ̀ fẹ́ lòmí ìbò ṣe dára tó ni BNC Capsule. Yóò mú òkè débá ara tó ń ta ni, ara tó ń yún ni. Iṣan ara tó ti rẹ̀ àjí pépé, arúgbó àtàkébé, pajápajá wà dìgbà. Nǹkan tó ń buni j ọbẹ tàbí rìn káàkiri ara yóò kóra ojú amọ́lẹ̀ kedere pààrọ̀ oorun sùn ewé àti igbó ilẹ̀ wa ni wọ́n fi ṣe bí àfíkà sùjáde àjọ nọ́dà sì fọwọ́ sí iléeṣẹ́ tèmítayọ tẹdó mẹdíkà nàìjíríà límítẹ̀ ló ṣe bí àfíkà sùjáde láti mú fọ́násì tó súnmọ́ yín ètò 08103369434
7: ẹ̀yin olùgbọ́ mi egbògi gbéra tún haba capsule tó ń jẹ́ kára ọkùnrin kó pọ́npọ́n kí dáadáa tó ń sọ ọ̀lẹ́ ọkùnrin di alágbára kódà àwọn ìyàwó ilé wọn máa ń rà á fún ọkọ wọn gbéra tún haba capsule ó wà káàkiri àwọn pharmacy àti chemist ládùúgbò yín.
6: Gbéra tún haba capsule. Ìgbòdì ìbílẹ̀ tàfi ọjọ́ pípẹ́ ṣe ìwádìí ẹ̀ lórí kí ló ń fà á dára ọkùnrin kì í kó pọ́npọ́n bó ṣe yẹ. Àṣe gbéra tún haba capsule jáde kí àyà ọkùnrin lè fi gbàgbà. Gbéra tún haba capsule. A ní láti lẹ́yìn akọ tó bá fẹ́ ṣe bí akíkúgbadà sákì. Ọkùnrin alókunmú dáadáa á lè sákì tí máa pàṣẹ bí alágbára. Gbéra tún haba capsule. Ọkùnrin nìkan ló wà fún o. Bí àyípadà kò bá sí lẹ́yìn ọjọ́ méjì, kàn sí dókítà rẹ o.
7: Tó ẹ̀yin èèyàn mi egbògi mọ́sí capsule tí mo sọ ṣáájú ó wà ní chris and chris pharmacy ìdúmọ̀tà ó wà ní gbogbo pharmacy bolúkẹ́ ó wà ní microfin pharmacy sango primus pharmacy atan tudex ìdúmọ̀tà roma pharmacy ìkòròdú ó wà ní gbogbo pharmacy ramsgate àti juta pharmacy ìṣẹ̀rí roundabout mọ́sí capsule wà ní àwọn pharmacy àti chemist tó wà ní oṣòdì mọ́ṣẹ́ ìkẹjà ojú ẹlẹ́gba ìkòròdú ọjọ́ta kẹtù ìkọ̀tún ẹ̀pẹ́ gbága ìpájà ayọ̀bọ mọ́sif capsule wà ní command ìṣẹ̀rí àpápá fàgbà ìjú ìṣàgá pestac agbójú lẹ́kí àjá ọjọ́ ìyànàbà abúlé ẹ̀gbá àgbàdo ìgàdo bàrígà mọ́sif capsule wà nínú ifọ̀ ìjókòó àtàn owóde èdè òkò àgbára ìjẹ̀bú òde ìjẹ̀bú gbó abẹ́òkúta ìlàrò ṣàgámù ìbàfò mọ́sif capsule wà ní ìpòkíá sórùlérè ìjìgbò maryland àmúrò ọ̀dọ̀fin máfolúkù maitu olú iléeṣẹ́ wa nílùú èkó ló wà ní nọmba 119 ìpájà road sọfúnde bus stop opposite union bank agege nílùú èkó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08103369434 lẹ́ẹ̀kan sí 08103369434 ibikíbi tẹ́ ẹ bá ti rí mọ́sif capsule ẹ lè rí bíànsì capsule àti gbéra tún haba capsule ńbẹ iléeṣẹ́ tèmítayọ tẹdó medical nigeria limited ló ṣe mọ́sif capsule bíànsì capsule àti egbògi gbéra tún haba capsule jáde ó wà káàkiri àwọn pharmacy àti chemist ládùúgbò yín àjíǹde ara yóò máa jẹ́ o.

0: protection that pays today. Call 0700-AXA-MANSA to get a motor insurance that pays. AXA, know you can.
1: Nígbà tó ń bá sùn lọ́wọ́, ara ríro ó kàjà gbọ̀n lọ́wọ́ sẹ́ńpẹ́, ó kàjà gbọ̀n. Ẹ̀fọ́rí ìrora wà bìgbà ó sẹ́ńpẹ́, ọkọ̀ yín ti dẹ́.
2: Orí yòlòǹgò jí ẹ̀kìrì jí gbọ́ra tà lọ́dànù, Sẹ́ńpẹ́n Night. Lẹ́yìn iṣẹ́ òjò tó wá kẹ́fìn ìrora tó lè fa ìrora sùn bó ṣe ń fẹ́. Tó o bá wojú ago tó rí pé ó ku ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tó fẹ́ sùn, gbé Sẹ́ńpẹ́n Night hóró méjì lura. Wẹ́rẹ́ wẹ́rẹ́ ni Sẹ́ńpẹ́n yóò máa ṣiṣẹ́ lágọ̀ọ́ ara rẹ nígbà tó o bá ń sùn lọ́wọ́, tí ìlera pípé yóò sì jẹ́ tiẹ̀ tó o bá ti jí láì látàtì. Sẹ́ńpẹ́n Night, ilé-iṣẹ́ Tuyi Pharmaceutical Industries Limited, àwọn tó lórúkọ tó ṣe é gbẹ́kẹ̀lé níbi ká pòògùn òyìnbó ló ṣe é. Bára rẹ ò bá ṣe wéré lẹ́yìn ọjọ́ kẹta, kàn sí dókítà rẹ, Sẹ́ńpẹ́n Night.
1: Ẹ̀fọ́rí ìrora wà bìgbà ó Sẹ́ńpẹ́, ọkọ̀ yín ti dẹ́.
3: Èmi ọmọ yín náà ni o, Yọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
4: S-E-L-A-R-R-I-E. Sálárì.
3: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lọ́kùn ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
5: T-U-R-M-E-R-I-C turmeric.
3: Ẹ káre, pálí ohun ìṣẹ̀bẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
6: Ohun ìṣẹ̀bẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti ata ilẹ̀ pupa. Olùyípadà ayọ̀.

0: ibẹ̀ ló ti ṣe léńjeléńje rẹ̀ tó sì ti kẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti sẹ́kọ́ńdírì. Ó ní ìfarakínra pẹ̀lú àwọn èèyàn rẹ̀ lẹ́sẹ̀kùkú, ó mọ tí wọ́n nílò, ó sì mọ bí bàtà ń gbé tamọ́ lẹ́sẹ̀ àti bí à ń bò lórí òtura sí. Ọ̀nàrẹ́bù Kamaru Dindo Gbadejọ Democrat ní ìrírí òṣèlú púpọ̀. Bẹ́ẹ̀ bá sì wà tí mọ ṣe bọ rẹ̀ ní gbogbo ìgbà tó ṣe council leader, àtakójanu ilé chief whip lásìkò tó jẹ́ councillor ward A1 níjọba ìbílẹ̀ Amuwọ́d òfin. Ẹ rí pé ó kájú ẹ̀ ló mú kí Ọ̀nàrẹ́bù Kamaru Dindo Gbadejọ Democrat fìfẹ́ hàn láti ṣojú Amuwọ́d òfin constituency 1 nílẹ̀ ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó. Gbogbo ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressive Congress APC ní my 2 àtàmúwọ́d òfin lápapọ̀ o. Ẹ jẹ́ ká tún yàyà síta lọ́pọ̀ yanturu lọ́jọ́ Wednesday tó ń bọ̀ May 20, 2026 pẹ̀lú registration slip wa àti ìwé ìdánimọ̀ mi láti wá gbárùkù ti ọmọ wa Ọ̀nàrẹ́bù Kamaru Dindo Gbadejọ Democrat níbi ètò ìdìbò abẹ́lé primary election tí yóò wáyé kí Democrat ó lè rí tíkẹ́ẹ̀tì gbà láti lọ ṣojú Amuwọ́d òfin constituency 1 ní Lagos State House of Assembly fún ètò ìdìbò ọdún 2027 òun ládé tọ́ sí ẹjọ́ ṣe o. APC Progress.
1: Èmi ọmọ yín náà ni o, yẹ̀lí jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
2: SELARIE.
1: Sálárì. Bọ̀dá mi, ẹ sì fẹ́sọ́ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lọ́pọ̀ ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
3: TURMERIC turmeric.
1: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
4: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.

0: ẹ̀yin olólùfẹ́ eré àti wọ ìṣẹ́jú àfikún dèjì sì dúró jẹ́ irú rẹ̀ pẹ̀lú sùúrù.
1: Mi ò tọ́ ni ó mọ̀ tẹlifíṣàn tuntun ẹ̀rọ ìfọṣọ kẹ̀kẹ́ ọmọ ohun èlò ìtọ́jú ara àti bàtà eré.
0: Kí ni mò ń wọ báyìí ẹrù láti dúbí àti ń yára dé láti apá òsì gbígbẹ tó pé níye tó rọrùn wọ́n ti tún gbé dínkù. Body ball! Iye ní ayọ̀ tí a gbégbé.
2: Oya fóònù electronic aṣọ ohun ilé àti ọ̀pọ̀ nǹkan míì lórí Jumia níye tó rọrùn a máa gbé wọn dé bá ọ. Ó tún lè san owó nígbà tí wọ́n bá dé ó sì lè gbà padà tí nǹkan bá bàjẹ́. Yíyára gba ẹ̀rọ Jumia sórí fóònù rẹ. Jumia ayọ̀ tí a gbégbé.
3: Wow! Ẹwà jadun ìtọ́wò dídára ti ní gbogbo 100. Gbogbo 100 ni wàrà mìíràn ti ń gbé nínú ìgò ní mìlímítà 200 tí ó sì kún fọ́fọ́ pẹ̀lú vitamin C, PHA ní èyí tí máa mú ọpọlọ jí pépé tí ó sì tún ṣe ara lóore. Ó tóbi sí i, ó dùn lẹ́nu bẹ́ẹ̀ ló tún kí pọ́pọ́pọ́. Gbogbo 100 aṣara lóore dídára fún ògbẹ́ rẹ.
4: Ọ̀gá sí Edu, ó ti sú mi o. Òun ni tí mo ra yẹn tó ti ń jò. Oníbàárà ti ń pè mí. Wọ́n ti ń bínú. Ṣé bí mo ti sọ fún ẹ ọ̀rẹ́?
5: Ọ̀dọ̀ Homeport lèmi ti ra òrùlé. Ṣé lóòótọ́?
4: Bẹ́ẹ̀ ni o, òrùlé Homeport nípọn. Ó gbúwọ̀n yàtọ̀, ó sì kúnwọ́ gidi. Kì í dùgún, kì í ṣá, kò sì ní tẹ̀ ní tòjò tẹ̀rùn. Tí mo bá wá lo ìṣó Homeport fi kàn mọ́lẹ̀, ńṣe ló máa dúró digbí. Òjò ìbá máa rọ̀nà, tí jì líle ń jà, kò ní jò, kò ní tẹ̀, kò sì ní fòyọ. Gbogbo oníbàárà mi ló gba tiẹ̀. Àsopọ̀ tó yọ ọ̀gá sí Edu,
5: èmi náà lọ ra Homeport báyìí.
4: Gbogbo òrùlé kọ́ lẹgbẹ́ ẹ̀, torí ẹ̀ la fi ṣe òrùlé Homeport fún àlòkọ́rin. Kése torí pé ó nípọn ni kì í jẹ́ kó tẹ̀ jò. Ìṣó Homeport ní agbára àkànmọ́lẹ̀ òrùlé láyáradógún. Bọ́dún ṣe ń gorí ọdún àti bí ìgbà òjò ṣe ń bá ìgbà òjò kò sí ṣòro. Ẹyẹ bá fún gbàǹtu ẹyọ pẹ̀lú Homeport ìbàlẹ̀ ọkọ̀ dájú. Ra ohun ìkọ́lé Homeport lónìí, pè wá sórí 08055573779. Homeport òrùlé tó ṣe é gbára lé. Bọ́dún ṣe ń gorí ọdún

0: acérquese y solo tosí.
1: Sun King, àwọn tí mi nìyẹn.
2: Solar ti ò rà lọ́dọ̀ wọn, ṣé kò tí tó ni?
1: Kì í ṣe Solar nìkan ni wọ́n ṣe o. Wọ́n ń ta àwọn smartphones gidi ṣùgbọ́n ohun tó dùn mọ́ mi ni wípé o lè sanwó díẹ̀díẹ̀. Bí ejiro ṣe ra Samsung rẹ̀ nìyẹn o, bí Emeka ṣe ra Techno rẹ̀ nìyẹn, bí Tọ́pẹ́ náà ṣe ra tiẹ̀ nìyẹn, èmi fúnra ra mi náà. Ṣé o rí Samsung gidi tí mò ń lò yìí ni? Mi ò tiẹ̀ tí ì sanwó tán. Bẹ́ẹ̀ ni o, bóyá owó rẹ pé tàbí kò pé pẹ̀lú Sun King, ìwọ náà lè ra smartphone tí ojú rẹ̀ rí báyìí, kí o sì máa sanwó díẹ̀díẹ̀. Wọlé sí ilé iṣẹ́ Sun King èyíkéyìí káàkiri orílẹ̀-èdè yìí tàbí kí o bá Eva sọ̀rọ̀ lórí WhatsApp nípa títẹ nọ́mbà yìí 0817-946-6478. Mo gbàgbé o, òfin àti méjèèmó wà. Sun King, jẹ̀gbádùn náà gbà ló dé.

0: Sun King, àwọn tèmi nìyẹn.
1: Sola ti ra lọ́dọ̀ wọn ṣé kò tí tóni.
0: Kì í ṣe Sola nìkan ni wọ́n ṣe o. Wọ́n ta àwọn smartphone gidi ṣùgbọ́n ohun tó dùn mọ́ mi ni wípé o lè sanwó díẹ̀ díẹ̀. Bí ìjírò ṣe ra Samsung rẹ̀ nìyẹn o, bí Emeka ṣe ra Techno rẹ̀ nìyẹn, bí Tọ́pẹ́ náà ṣe ra tiẹ̀ nìyẹn, èmi fúnra ra mi náà. Sori Samsung gidi tí mò ń lò yìí ni mi ò tiẹ̀ ti sanwó tán. Bẹ́ẹ̀ ni o, bóyá owó rẹ pé tàbí kò pé pẹ̀lú Sun King, ìwọ náà lè ra smartphone tí ojú rẹ̀ rí báyìí, tí o sì máa sanwó díẹ̀ díẹ̀. Wọlé sí ilé iṣẹ́ Sun King èyíkéyìí káàkiri orílẹ̀-èdè yìí tàbí tí o bá Eva sọ̀rọ̀ lórí WhatsApp nípa títẹ nọ́mbà yìí 0817-946-6478. Mú gbàgbé o, òfin àti mẹ́jẹ̀mú wà. Sun King, jẹ̀gbádùn náà gbà lóde.

0: Ìyálẹ̀ ta ló ń dé sí ti gbọ́ yín láti lè ṣe Bondo FM 92.9 Ìkẹjà nípínlẹ̀ Èkó látẹnu Abdul Fatahi Abdul Gafar. Ẹ̀ka ètò ìlera lẹ́kùn kẹrin nípínlẹ̀ Èkó ti ké sí àwọn òṣìṣẹ́ ọba lẹ́sẹ̀kùkú láti mójútó iṣẹ́ wọn lójúnà àti dájú pé ètò ìlera àwọn aráàlú ó gbá agiyagi sí dáadáa. Akọ̀wé àgbà lẹ́ka ètò ìlera náà Dókítà Ọládàpọ̀ Àṣìyànbí ni wọ́n pèpè ọ̀hún níbi àpérò àwọn dókítà àtàwọn nọ́ọ̀sì àtàwọn alẹ́nulọ́rọ̀ lẹ́ka ètò ìlera láti fojúsùnìkòwò àwọn kùdìẹ̀kudiẹ tó ń bẹ láwọn iléèwòsàn náà. Dókítà Àṣìyànbí ṣe àlàyé wípé ó ṣe kókó ṣe pàtàkì fún àwọn òṣìṣẹ́ lẹ́ka ètò ìlera láti ṣiṣẹ́ wọn ní gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ láti mú iṣẹ́ wọn nígbàbàrà kí ètò ìlera lè bá tẹ̀síwájú nílùú Èkó. Ó rọ àwọn òṣìṣẹ́ elétò ìlera náà láti gbájúmọ́ iṣẹ́ wọn gẹ́gẹ́ bí ọ̀kan lára ìlànà ètò ìṣèjọba tó mọ́yán lórí. Wọ́n pè fún rírí dájú wípé abẹ́rẹ́ àjẹsára àti ìtọ́jú àwọn aláboyún àtọmọ òpóǹló wọn mójútó dáradára kí ìlàkàkà ìjọba ìpínlẹ̀ yìí kó lè bá fojú hàn lẹ́ka ètò ìlera. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó sọ pé ọwọ́ àwọn ti ba àwọn afurasí mẹ́fà kan tí wọ́n jẹ́ pé ká fi àwọn ènìyàn sínú wọ́n ṣàǹsì jí àwọn ènìyàn gbé ni wọ́n yàn láàyò lágbègbè àgọ́ palasue ní ọkọ́ta nílùú Èkó. Àwọn afurasí ọ̀hún ni ó jẹ́ pé àkókò stop and search ní ọwọ́ bá wọ́n ní òpópónà àgọ́ palasue. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá SP Abimbola Adebisi sọ pé kẹ̀kẹ́ Marua ni wọ́n fi ń ṣiṣẹ́ láabi ọ̀hún tí wọ́n sì ń jí àwọn ènìyàn gbé lágbègbè náà gba àtọwọ́ ara wọn. Wọ́n ní díẹ̀ lára àwọn ohun ọlọ́ṣẹ́ tí wọ́n gbà lọ́wọ́ wọn ni àdá àti àwọn ohun ọlọ́ṣẹ́ míì tí wọ́n fi ṣiṣẹ́ láabi. Wọ́n rọ aráàlú láti wà lójú àlákàn fi ń ṣọ́rí nígbà tó bá rìnrìn àjò lọ síbi iṣẹ́ àbí àìká yìí tí kálukú bá ti bára wọn. Ìròyìnyálẹ̀ ta ò ní Dubai lọ aago méjìlá ọ̀sán ni bá pàdé fún ròyìn àpapọ̀ títí gbà náà máa yáṣẹ́ o.
1: Ìdìmọ̀rẹ́ lọ́dí rí ẹwà fákùkọ́ o.
2: Ìdìmọ̀rẹ́ lọ́dí rí ẹwà fákùkọ́.
1: Ọba òkè lọ́dí rí ẹwà fákùkọ́ o.
2: Ìdìmọ̀rẹ́ lọ́dí rí ẹwà fákùkọ́. Níbi ká gbẹ̀dẹ̀ àtìpọ̀ lọ́wọ́ ó ṣèròyìn.

0: àríyá, ẹ̀yin tẹ fẹ́ ṣayẹyẹ, ẹ̀yin aláṣẹ àríyá, ẹ̀yin olórinṣẹ́ nílò orinṣẹ́, ẹ má làágùn jùmọ̀, ẹ̀yin DJ ìgbàlódé, ẹ jẹ́ kí n sọ fún yín nípa iléeṣẹ́ aláríyá kan tó gbòde báyìí, e-events ni wọ́n ń jẹ́ o. Tí ẹ̀yin fẹ́ ṣègbéyàwó ni, ẹ fẹ́ ṣọjọ́ òbí, ẹ fẹ́ ṣèkómọjáde, ẹ fẹ́ ṣàpèjẹ corporate gala, kò gbóhunde rárá o, ẹ lọ fọkàn balẹ̀. E-events wà fún yín ní dúdú o. Àbí ẹ̀yin tiẹ̀ nílé iṣẹ́ tí ń bá mi ṣèfò ó wà ń bẹ̀ pàtì. Ẹ wá wò ó, báwo lẹ ṣe fẹ́ táwọn oníbàárà yín lọ́rùn láti lè pè yín fayẹyẹ lọ́jọ́ míì. Iléeṣẹ́ e-events wà níbẹ̀ fún yín láti gbé iléeṣẹ́ yín lárugẹ. Gbogbo nǹkan tẹ nílò fún òde àríyá yín àti ó wà ń bẹ̀ pàtì lẹ máa bá níbẹ̀ o. Ẹ̀yin DJ, ẹ̀yin kẹ́sọ̀ ìgbàlódé, ẹ̀yin olórin, ẹ lọ forúkọ sílẹ̀ lábẹ́ ìkànnì e-events. Mi ò sà ò sí ń bẹ̀ mọ́, ẹ lọ darapọ̀ mọ́ wọn lórí ẹ̀rọ ayélujára. Ẹ lè pe iléeṣẹ́ e-events sórí 0817-888-8896 0817-888-8896 E-Event òun láyé ń sọ lọ́wọ́ báyìí láti ṣàgbélárugẹ fún òde àríyá yín.
1: Ti olódodo èyí ló mú àgbà oyè kẹ́hìndé kalẹ̀ jayé balẹ̀ òtúmàrà community òjò ní ìwà pípa road àti agbègbè rẹ̀ darapọ̀ mọ́ ọlọ́sọ̀ royal family ṣe àkànṣe àdúrà nírántí fún ọba wa aláyélúwà ọba gàníwọ̀ dẹ́sọ̀yà olúpẹ́jọ bí ọlọ́sọ̀ ọ̀pọ̀sọ̀ kingdom and lagos mainland tí wọ́n wájà lọ́jọ́ 18 oṣù karùn-ún ọdún 2016 àfijọ́ ọba ti fọlárera aláyélúwà tó gbọ́ nínú gbọ́nìta tó fi ẹsẹ̀ àlàáfíà ìdàgbàsókè ohun ìṣọ̀kan múlẹ̀ nílùú ọ̀tọ̀ àti lagos mainland lápapọ̀ bí a ṣe rántí yín là ń rántí àwọn iṣẹ́ rere ohun àwòkọ́ṣere tí ẹ jẹ́ láàrin àwùjọ ọba gàníwọ̀ dẹ́sọ̀yà olúpẹ́jọ bí ọlọ́sọ̀ ọ̀pọ̀sọ̀ kingdom and lagos mainland ibi tí ẹ bá wà ilẹ̀ rẹ ni o baálé òtúmọ̀rà community òjò níyọ̀ àti àpápá road àti agbègbè rẹ̀ olóyè kẹ́hìndé kalẹ̀ jayé ló ṣe ìrántí aláyélúwà ẹni rẹ̀ tó wájà.

ilé-iṣẹ́ bọ́ 92.9. Alàgbà Bólúwa Jíọlá Túbí lálejò mi lónìí. Ohun tá a lè fẹ́ sọ lé ọ̀rọ̀ wa tá a fẹ́ sọ lónìí, ó dá lé ohun tó máa ran ọ̀pọ̀lọpọ̀ wa lọ́wọ́ a fẹ́ sọ nípa ìlera Èkó, ìlera ìbílẹ̀ wa. Ìlera Èkó, ìlera ìbílẹ̀ wa. Láìpẹ́ láì jìnà.

iṣẹ́ náà Muhammad ta ma ṣe múra lórí wúrà a máa pa ìṣẹ̀lẹ̀ ni ìdí ìtí ilé iṣẹ́ tó ní ẹ̀kọ́ níbi táwọn ṣe àjà tún múra pẹ̀lú rọ àlìfùrẹ́sì àjà múra service system tẹ̀ ṣe àgbékalẹ̀ september special owó tó fún ọ láǹfààní láti dé gbọ́ ìfẹ́ àkànṣe owó alápapọ̀ december náà ọ̀dẹ́yìn lọ fún gbogbo àwọn tó jẹ pé àlàǹfààní àti lọ àjì 2026 láti lọ gánà ilé olúwa ọ̀pọ̀lọpọ̀ àwọn àǹfààní lẹ́jẹ̀ tẹ bá lè ṣe àlìfùrẹ́sì àjà múra service ṣe ìrìn àjò september special owó àti wúra december fún 2026 ẹ kú fún àpò àwọn àbá àtọ́mọ̀ nípa súnà yóò máa kọ iṣẹ́ ìrìn àjò sí gbogbo àwọn àjà mi láti láǹfààní àti sísá ṣe pẹ́ pẹ̀lú wá ṣe ìgbà nípa àwọn oúnjẹ lẹ̀ wa tó wù náà lẹ́mọ jẹ tẹ́sí lọ tẹ́sí dé ẹ má kọ lọ́yẹ tó máa kọ yín ìṣẹ̀lẹ̀ àti bàálù tó gbẹgbẹ̀lẹ́gbẹ̀ ẹ̀yìn àjẹ sísẹ̀ láti máa sanwó september special wúra kalẹ̀ tàbí wúra december fún 2026 ẹ̀ṣọ́ fún ẹ̀ka sí olùlé shelf best wà ní number 92 kò dúró fàdé bus stop nílùú èkó ẹ pé 08034105710 tàbí 08024717601 nílùú lọ́rin ẹ̀ka sí wọn ní ìdojúkọ kiri hospital ọlọ́sọ̀gbọ̀ ọ̀bọ̀ ni 08024719451 akẹ́ àti gbogbo òkègùn ẹ máa bẹ̀rẹ̀ ẹ̀dá náà lápò sórí 08338307824 àlùfù dá sájà mọ́ services limited àwọn ni wọ́n kọ́ lọ sí àjà tí wọ́n pẹ̀lú rọrùn.

0: Orúkọ mi ni Dr. Idris Ajibade PhD. Mo kàwé ní orílẹ̀-èdè aláwọ̀ funfun lóríṣiríṣi lórí ọ̀nà láti tọ́jú onírúurú àìsàn ara. Èmi ni olùdarí ilé-ìwòsàn IAHS Natural Medical International Limited. Ǹjẹ́ ẹ mọ̀ pé tí ẹ̀jẹ̀ kò bá já geere bó ṣe yẹ nínú ara, òun ni okùnfà 80% àìsàn tó ń ṣe wá ní ayé òde òní? Gbogbo ẹ̀yà ara kọ̀ọ̀kan láti orí títí dé ẹsẹ̀ ló ní ìdí ẹ̀jẹ̀ geere kí wọ́n ba lè ṣiṣẹ́ tó péye. Ṣùgbọ́n tí ẹ̀jẹ̀ kò bá dé ibi tí ó yẹ kí ó dé, ó lè fa àwọn àìsàn wọ̀nyí. Àkọ́kọ́, back pain, gẹ́gẹ́ bí lumbar spondylosis tàbí cervical spondylosis, neck pain, shoulder pain, thoracic spondylosis, sciatic pain láti ìbàrádì títí dé ẹsẹ̀, orúnkún dídùn, pajápajá ọwọ́ àti ẹsẹ̀ kí ẹsẹ̀ kó wú, orí fífọ́ ní gbogbo ìgbà, àrùn stroke tàbí ó lè fa low sperm count, zero sperm count, varicocele, hydrocele. Ó lè fa prostate enlargement fún ọkùnrin àbí erectile dysfunction, hormonal imbalance àbí infection. Bẹ́ẹ̀ ni ó lè fa ìrọ́mọbí fún obìnrin náà gẹ́gẹ́ bí tuber blockage, fibroid, ovarian cyst, hormonal imbalance, infection. Ó lè tún fa high blood pressure, diabetes, àìsàn ojú, àìsàn inú àtàwọn àìsàn míì bẹ́ẹ̀ torí àsìkò. Kí ló wá ń fa kí ẹ̀jẹ̀ má já geere? Àkọ́kọ́, tí èèyàn bá dúró pé àbójókòó pé o lè fà á. Kí èèyàn over stress ara, ìgbésí ayé tí à ń gbé fún àpẹẹrẹ, kí èèyàn máa jẹ processed food, kí èèyàn máa pẹ́ jẹun alẹ́, máa mu sìgá, ọtí, àmupara, wọ́n lè ṣokùnfà ẹ̀. Tí ìkan nínú àwọn àìsàn tí mo dárúkọ sílẹ̀ yìí bá wá ń ṣe yín, ẹ lọ fọkàn balẹ̀ torí mo ní ìròyìn ayọ̀ fún yín. Ọ̀nà méje tó yàtọ̀ ni à ń gbà láti fi tọ́jú onírúurú àìsàn ní ilé-ìwòsàn wa. Àwọn ọ̀nà yìí ni àwọn dókítà ayé ọjọ́ òun máa ń lò láti fi ṣètọ́jú oríṣiríṣi àìsàn láìṣẹ̀ṣẹ̀ lo oògùn tí àlàáfíà yóò sì máa dé, day and night medication therapies. Ọ̀nà àkọ́kọ́, òun ni physiotherapy. A máa ń lo ọwọ́ àti maṣíìnì láti fi rìsẹ́ẹ̀tì ara padà sí ipò tó yẹ tí àlàáfíà yóò sì máa dé bá ara náà. Ọ̀nà kejì ni akupọ́ńtọ̀. Mo kọ́ ìmọ̀ ìtọ́jú ìjìnlẹ̀ yìí ní ilẹ̀ China. A máa ń lo ìtọ́jú yìí láti fi ṣe ìràpadà ara lọ́wọ́ onírúurú àìsàn àti láti jẹ́ kí ẹ̀jẹ̀ débi tó yẹ kí ó dé lára àti bẹ́ẹ̀ lọ. Ọ̀nà kẹta tí a fi ń ṣe ìtọ́jú ni Egyptian cupping or ìjàmà. A máa ń lò láti fa àwọn ìdọ̀tí tó ń dá wàhálà sílẹ̀ nínú ara bíi bad blood, bad water, toxins, heat jáde kúrò nínú ara. Gẹ́gẹ́ bí àwọn akọ́lẹ̀kọ́ ìdọ̀tí, bẹ́ẹ̀ ni a máa ń ṣe ń kó ìdọ̀tí kúrò lára. Environmental sanitation inú ara ni a fi ń ṣe tí àlàáfíà yóò ṣe máa sọ̀kalẹ̀ sínú ara yín. Ẹ̀yin olùgbọ́ mi, mo gbà yín ní àmọ̀ràn pé kí ẹ máa wá sí ilé-ìwòsàn wa láti ṣe environmental sanitation inú ara yín lẹ́ẹ̀kan lóṣù kí ẹ bá lè máa wà ní àlàáfíà. Ọ̀nà kẹrin tí a fi ń ṣe ìtọ́jú ni heat therapy. Ṣé ẹ rántí ìgbà tí a kéré tí àìsàn bá ń ṣe wá? Wọn yóò ṣe àgbo tí wọn yóò da aṣọ bò wá mọ́ orí ẹ̀ tí àwọn àìsàn náà yóò sì máa bá ìlàágùn jáde kúrò lára tí ara ó sì gba ìtúsílẹ̀. A ní maṣíìnì ìgbàlódé tí a fi ń ṣe irú èyí nísìnyí. Tí ẹ bá ṣe lẹ́ẹ̀kan péré, ẹ ò fẹ́ máa wá ṣe é ní gbogbo ìgbà ni. Ẹ wo ìròyìn ò tó àfojúbà. Ọ̀nà karùn-ún tí a fi ń ṣètọ́jú ni chiropractic treatment àti àwọn ìtọ́jú lóríṣiríṣi mìíràn tí à ń lò ní ilé-ìwòsàn wa. Àwọn ìtọ́jú ní ìrírí wọ̀nyí ni mo kọ́ láti ilé ẹ̀kọ́ gíga títí tí mo fi gba oyè PhD ní ilẹ̀ aláwọ̀ funfun tí mi ìdẹ̀ jápa lẹ́yìn gbogbo ìmọ̀ ìjìnlẹ̀ yìí tí mo wá fi ilé-ìwòsàn balẹ̀ sí abúlé Ẹ̀gbá àti Ìkòròdú torí kí ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi ba lè bọ́ lọ́wọ́ àìsàn tó ń dà yín láàmú. Ilé-ìwòsàn wa wà ní TrueTest Medical Diagnosis Building lẹ́gbẹ̀ẹ́ Gendo U-turn bus stop gangan ní abúlé Ẹ̀gbá Lẹ́kọ̀ọ́. Call our WhatsApp number wa òun ni 0803-869-0104 0803-869-0104. A sì ní ẹ̀ka ilé-ìwòsàn wa ní Ìkòròdú ní number 2 Daniel Somoni Street High School Junction Sagamu Ìkòròdú Road Ìkòròdú. Call our WhatsApp number Ìkòròdú ni 0816-585-8582 0816-585-8582. Ní láti lọ sí òkè òkun mọ́ fún ìtọ́jú torí pé a ti gbé ìtọ́jú òkè òkun wa ka yín mọ́lé. Àǹfààní àyẹ̀wò ara láti orí títí dé ẹsẹ̀ sì tún wà ní ilé-ìwòsàn wa àti àǹfààní fún àwọn onímọ̀ ìlera tí wọ́n fẹ́ tẹ̀síwájú láti gba ìmọ̀ kún ìmọ̀.
1: Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí oríṣiríṣi àwọn ìtọ́jú tí a ní ní ilé-ìwòsàn wa tí mi tí ì mẹ́nuba, ẹ ò rí wọn lórí wẹ́bsáìtì wa www.iasnaturalmedicare.com.
0: Tí mọ́tò yín bá yọnu, mẹkáníìkì ni ẹ ò ké sí. Tí àìsàn kan bá ń dà yín láàmú, àwa ni mẹkáníìkì ara, ẹ kàn sí wa fún ìtọ́jú tó péye. A máa retí yín.
2: Ẹkún gbogbo àsìkò yìí o, mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ mi ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi àti àsìkò gbogbo tí ẹ ti ń gbọ́ mi. Àlàáfíà wa ò ní di fíafíà. Orúkọ mi ni Anthony Abrahams láti iléeṣẹ́ Dreadflux Films. Kí la dẹ̀ ń ṣe níléeṣẹ́ Dreadflux Films ń pé à ń sọ ìyálégbé, à ń sọ di ìrọ̀rùn. Ìrọ̀rùn tó wà níbẹ̀ ni pé èyí táwọn agents a máa fi gba commission, máa fi gba agency, máa fi gba agreement, máa fi gba caution àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọlọ́run ràn wá lọ́wọ́ àwa sọ di ìrọ̀rùn. Ìrọ̀rùn ta dẹ̀ sọ gbà ni wípé ìjọba ní ìdá márùn-ún péré nínú owó ilé òun ni kó máa jẹ́ agency fee. Lọ́dọ̀ tiwa ohun tí ìjọba bẹ̀rẹ̀ rí òun là ń tẹ̀lé. 10% ní gbogbo nǹkan tẹ máa wá tẹ bá wá sórí Dreadflux. Ìtumọ̀ eléyìí ni pé ẹni tó bá fẹ́ gba ilé 500,000 kò níwájú 50,000 naira lọ. Kò sí wípé à ń wá 10% gbà wá 10% àwo. Àbéyàn fẹ́ rẹ́gísítà sanwó, àbéyàn fẹ́ ṣe inspection sanwó kò sí kọ̀kọ̀ bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ Dreadflux. Àwa ń fi àsìkò yìí pé àwọn onílé alálùbáríkà, àwọn mọ́mí wa, àwọn dádì wa tó jẹ́ pé wọ́n wá àwọn olóòótọ́ tí wọ́n máa gbé wọn lẹ̀ fún. Nǹkan tí iléeṣẹ́ Dreadflux wà fún leléyìí. A ní àwọn tó fẹ́ gba ilé, àwọn èèyàn gidi tí wọ́n wá ilé láti ìgbà tí wọ́n ń ṣonújà gidi jàgọ. Tó bá jẹ́ pé irú àwọn èèyàn bẹ́ẹ̀ lè ń wá, àyè wà fún yín lórí Dreadflux Homes. Ẹ̀yin èèyàn náà tó bẹ̀jẹ́ pé ń wálé, tẹ̀tí kó sí ọwọ́ àwọn tó jẹ́ pé wọ́n sọ fún yípa àwọn abába yín wálé tó jẹ́ pé bó ṣe òun náà ṣe ń ṣe, àyè wà fún yín lórí Dreadflux Homes. Báwo lẹ̀jẹ̀ ṣe máa kàn sí wa? Ẹ lè kàn sí wa lórí www.dreadflux.com. Màá tún pè lẹ́ẹ̀kan sí www.dreadflux.com. Báwo la dẹ̀ ṣe ń spell Dreadflux náà? Òun ni DWELLFLUX. Lẹ́ẹ̀kan sí DWELLFLUX. Ẹ lọ síbẹ̀, ẹ rẹ́gísítà, àdẹ̀báyìí ṣe èyí tó kù. Tá a bá bẹ̀ ráwọn tó jẹ́ pé wọn ò mọ bẹ́ ṣe ń lo ohun ayélujára, ìwọ́n lè pè wá sórí WhatsApp àbí kan chat wa lórí 0701-505-3021. 0701-505-3021. Àdẹ̀túfẹ́ fi àsìkò yìí fi dá àwọn èèyàn wa lójú. Tẹ́ ẹ bá láwọn èèyàn ní òkè òkun tí wọ́n ní property tí wọ́n wà wọn lóòótọ́ tí wọ́n fẹ́ gbé fún, yálà wọ́n fẹ́ tà ni àbí wọ́n fẹ́ ka bá wọn manager ni, ẹ lè kàn sí wa níléeṣẹ́ Dreadflux. Wọ́n lè rí gbogbo nǹkan tó ń wá nípa Dreadflux lórí www.dreadflux.com àbí lórí WhatsApp kí wọ́n pè wá, kí wọ́n chat wa àbí kí wọ́n video call wa ní 0701-505-3021. 0701-505-3021. Níléeṣẹ́ Dreadflux kò sí pé ẹ fẹ́ gbalé, ẹ wá bẹ̀rẹ̀ sí ní wá 10% kiri lóríṣiríṣi. Ìrọ̀rùn ló bá dé, ìrọ̀rùn là ń ṣe. Tí ẹ bá dẹ̀ ní ìbéèrè tó ṣe pàtàkì láti ọjọ́ ajé ọjọ́ Monday láti aago 8 àárọ̀ títí di aago 6 ìrọ̀lẹ́, ẹ lè pe nọ́mbà wa ní anytime, a máa dá yín lóhùn. Kò sí nǹkankan tá à ń fi sábẹ́ ọwọ́ ṣe, gbogbo bó ti jẹ́ ká ṣe, bẹ́ẹ̀ náà là ń ṣe. Lẹ́ẹ̀kan sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa, bóyá ẹ fẹ́ pè lórí nọ́mbà kan ni o, àbí WhatsApp lẹ fẹ́ pè ní o, àbẹ fẹ́ chat wa ni. Nọ́mbà náà ni 0701-505-3021. Lẹ́ẹ̀kan sí 0701-505-3021 tàbí lórí internet www.dreadflux.com. Dreadflux ẹni DWELLFLUX.com. Bí a ṣe pé yìí tẹ bá lọ sí orí ẹ̀rọ yẹn, gbogbo nǹkan tẹ ẹ wá nípa wa, gbogbo ẹ̀ ló wà ń bẹ̀ pátá, ààfin kọ́kọ́ bò. We are very transparent. Ẹ ṣeun.

0: àti ìdí ọdún jẹ́ mẹ́ta sí òsí.
1: Kò tí gírì ìlú ló ṣe rògbòrògbòrògbò sórí ìlú tí a wà yìí ó ṣe fún gbogbo ènìyàn rògbòrògbò mo sọ fún ẹ tí mo bá ní ká ṣàlàyé fún ẹ bàbá àdùmàrè ló gbé mi ró. Torí gbogbo ìlú ló ṣe rògbòrògbò ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ mo rí pé bàbá àdùmàrè ó sì wà lórí àga ó wà lórí àga 1000 kẹ o mọ iye tó gbé orí mi wọlé wá sí ibi pé mo wá mo padà nísìn níbi tí orílẹ̀-èdè nàìjíríà tó wà nísìn 5-6,000 ni owó tí mo máa ná kò tí ì tó kàkà ó kéré.
0: Tá máa mú nọ́mbà tí ẹ ta lọ́kùnrin yìí 0706316 1916 0706316 1916 nọ́mbà tí ẹ̀fí máa bá wa dá sí ní ọ̀sọ̀ọ̀sẹ̀ náà nìyẹn 0706316 1916 Ẹ̀lò ẹ̀ka àárọ̀ ta ló ń pè wá láti bo? Ibo lẹ ti pè wá? Ẹjọ́ dákun ta lọ́kọ nìyí kí tẹ̀lé táìtù rẹ̀ kí ni mo kọ sókè yìí òdi ló ń jẹ́ mo tún kọ òmíràn yìí ló ń jẹ́ ta lọ́kọ nìyẹn kí ni táìtù rẹ̀ sà ẹgbẹ́ wọ́rọ́
1: wọ́rọ́ ó já dàrú
0: 0706316 1916 ẹ̀lò ẹ ti wọlé ta ló ń pè wá láti bo mà ẹjọ́ ta lọ́kọ nìyí kí ni táìtù rẹ̀ má gbé o ẹsẹ̀ rẹ̀ di taya kò ṣe gbé mọ́gbé ta lọ́kọ.
1: Àmọ́ bẹ́ẹ̀.
0: Ẹ pè wádà 0706 1916 1916 ẹ̀lò ẹ ti wọlé.
1: Àró ta ló wà lórí ìlà.
0: Ẹ káàárọ̀ sà. Ẹjọ́ ta lọ́kọ nìyí kí ni táìtù rẹ̀ kọ́ bí mo ṣe ń ja èrò mi ló ń bá àwọn ọ̀tá mi nínú.
1: Ilẹ̀ tó ta sí.
0: 0706316 1916 ẹ̀lò ẹ mà káàárọ̀ ta ló
1: pè káàárọ̀ ló.
0: Ọ̀dà jẹ̀díjẹ̀dí ò má kọ̀wé o ọ̀nà
1: fúru máa sànńdè.
0: Ta lọ́kọ nìyẹn kí ni táìtù rẹ̀ kọ́ bí ẹ mà.
2: Jẹ̀díjẹ̀dí ò má kọ̀wé. Bàbá wa kọ̀ lẹ́sẹ̀.
0: Kí wá ni táìtù rẹ̀ kọ́ bí ẹ mà. Tọ́ba dẹjọ́ mi sweet 16 tọ́ba dẹjọ́ mi sweet 16 ni táìtù rẹ̀ kọ́ bí ẹ mọ ojúgbọ́n sọ fún ènìyàn tó jẹ́ ti bá tó
1: bẹ̀rẹ̀. Sweet 16
0: 0063161916 ẹ̀lò ẹ mà káàárọ̀
1: ta ló pè wá láti bo?
0: Kí lorúkọ yín?
2: Ọlágòkè.
0: Ẹjọ́ ta lọ́kọ nìyí ọ̀rọ̀ nẹ́pà ẹ bá wà dá sí ojoojúmọ́ náà mò ń ná lọ wé ìṣẹ̀ àríná lò nínú ilé ta lọ́kọ nìyẹn kí ni táìtù rẹ̀ kọ́ bí ẹ mà. Ọ̀dà tí ká máa mú já mọ́múra àti mọ́ lólè wa
1: láìpẹ́ àrùkọ́ra àsìkò tí lọ wọ́n ti rò àmàlà fún wa o.
0: Ẹyá dáadáa àrùkọ́ra wa.
1: Tó orúkọ mi kò gùn púpọ̀ kò dẹ̀ yí padà jàì àkọ́bí ègùn ègùn tó já sí ègùn tó dàmú. Ẹ fẹ́ pè mí fún ìpolówó ọjà tàbí sórí àsìkò yẹn ni mò ń wo kí olúwa kó sàánú fún wa Yorùbá sọ̀rọ̀ pẹ̀lú ìwé pé ẹ̀bà ọ̀rọ̀ lásọ fún ọmọ irú àbí tó bá dénú ẹ̀ ó máa di odi.
0: Ẹ̀bà
1: ọ̀rọ̀ lásọ fún ọmọ irú àbí tó bá dénú ẹ̀ á di odi. Kò ní bàjẹ́ fún wa mo lọ ilé ọ̀dọ̀ mi jẹ́ kápẹ́ fún ọ̀nbà mi ìwọ ló tọ́ mi o 081-3936-5988 ó di ọjọ́ mẹ́jọ nìyẹn.
0: Ẹni yóò kàn kẹ́sẹ̀ bùtú lórúkọ tèmi bàbá láàánú worldwide tún jọ lálẹ́ kan lólóòtú ètò yìí nọ́mbà mi rèé o 08023170152 ọjọ́ mẹ́jọ lámà pàdé.

0: aago méjìlá ọ̀sán ọjọ́ kẹsàn-án àkójọpọ̀ ìròyìn ló dé sétí wọn láti lè ṣe bọ́ndẹ́ fm 92.9 ìkẹjà ìpínlẹ̀ èkó ṣáájú ẹgbọ́ àwọn kókó inú ẹ̀. Ẹgbẹ́ òṣèlú apc ó ṣe ìbò abẹ́lé fáwọn tí ó dupò aṣòfin 189 lónìí. Àjọ ncdc ti ṣètò ìṣàkóso pàjáwìrì tako àìsàn ẹ̀bólà. Ìjọba ìpínlẹ̀ ọ̀ṣun pàṣẹ ètò ààbò láwọn ilé ẹ̀kọ́ látàrí ìjí àwọn akẹ́kọ̀ọ́ gbé nípínlẹ̀ Ọ̀yọ́. Orílẹ̀-èdè Iran sọ pé ìjíròrò ń tẹ̀síwájú pẹ̀lú ilẹ̀ Amẹ́ríkà lábẹ́ orílẹ̀-èdè Pakistan tó jẹ́ alágata. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀rẹ́ látẹnu Bilkis Abdulrahim Lawal. Ẹgbẹ́ òṣèlú APC ó ṣe ètò ìdìbò abẹ́lé fáwọn tó fẹ́ dupò aṣòfin 189 lọ́dún tó ń bọ̀ nípínlẹ̀ Èkó. Ìrètí wà pé wọ́n ṣe ìbò abẹ́lé fún ipò sẹ́nétọ̀ mẹ́ta. Àwọn sẹ́nétọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tó ń ṣojú ìpínlẹ̀ Èkó ni sẹ́nétọ̀ Idiat Adébúlé, sẹ́nétọ̀ Adétòkùnbọ̀ Abiru àti Wàsíù Ẹ̀ṣinokun, pẹ̀lú ìrètí pé wọ́n yàn wọ́n gẹ́gẹ́ bí àwọn tí ó tẹ̀síwájú ipò náà lọ́dún tó ń bọ̀. Ẹ̀wẹ̀, alága ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Èkó Ajírere Colenius Ọ̀jẹ̀lábí sọ pé ètò títò fún ìdìbò abẹ́lé láwọn ààyè ọgbọ̀n ní ẹkùn mẹ́tẹ̀ẹ̀ta ìlú Èkó. Ọ̀jẹ̀lábí ké sí àwọn ọmọ ẹgbẹ́ láti tẹ̀lé ìlànà tí wọ́n là kalẹ̀ kó má bàa sí rúkèrúdò lásìkò ìbò ọ̀hún. Àgbáríjọ àwọn alága ìbílẹ̀ 67 tí ó wà nípínlẹ̀ Èkó ti fọwọ́ sí igbákejì gómìnà Ọbáfẹ́mi Hamzat láti dupò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC lọ́dún tó ń bọ̀ ní ìlú Èkó. Wọ́n fún tẹ̀jọ́n Hamzat níbi àpérò tí wọ́n ṣe ní Ìkẹjà, níbi tí alága wọn Ọ̀gbẹ́ni Sẹ̀san Ọlọ́wà sọ pé àwọn fọwọ́ sí lẹ́yìn ìwádìí àti ìjíròrò pẹ̀lú Ààrẹ Bọ́lá Tinubu, gómìnà Babájídé Sanwó-Olu àti ìgbìmọ̀ aláṣẹ. Ọ̀gbẹ́ni Ọlọ́wà sọ pé Ọ̀gbẹ́ni Hamzat kójú òṣùwọ̀n tó sì ti kópa tó jọjú lórí ìdàgbàsókè ìlú Èkó làwọn ṣe fẹ́ gbárùkù tí kó lè túnbọ̀ gbé ìpínlẹ̀ Èkó dé ibi gíga. Wọ́n ti ké sí àwọn òṣìṣẹ́ ìlera tí láti mójútó iṣẹ́ wọn fún ìlọsíwájú ètò ìlera tó dúróore fún ará ìlú. Akọ̀wé àgbà iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ Èkó fún ètò ìlera ti ẹkùn karùn-ún, Dókítà Oládàpọ̀ Aṣeyanbí, ló pe ìpè yìí lásìkò ìpàdé pẹ̀lú àwọn adarí àti àwọn òṣìṣẹ́ ilé ìwòsàn. Dókítà Aṣeyanbí wòye pé dípò sísọ̀rọ̀ lásán, wọ́n gbọ́dọ̀ ṣiṣẹ́ tí yóò tọ gbogbo ohun tí wọ́n ti ń sọ lẹ́yìn látijọ́ kí ètò ìlera lè túnbọ̀ já gaara. Ó rọ̀ wọ́n pé kí wọ́n ní ẹ̀mí ìfarajìn, kí wọ́n tètè máa wá ojútùú sí àwọn ìpèníjà tó bá ń kojú wọn lẹ́nu iṣẹ́, kí wọ́n sì máa fi ìmọ̀ ṣọ̀kan pẹ̀lú àwọn akẹgbẹ́ wọn torí pé àgbájọwọ́ la fi ń ṣọ̀yà. Wọ́n ti gba àwọn ọ̀dọ́ níyànjú láti gbájúmọ́ ètò ẹ̀kọ́ àti iṣẹ́ takuntakun torí pé kò sí Àbújá lọ́rùn ọ̀pẹ. Ẹni bá fẹ́ là láyé gbọ́dọ̀ jára mọ iṣẹ́. Olùkọ́ kan tó fi ìlú Èkó ṣe ibùjókòó ọ̀gbẹ́ni tó sì fatókí, ẹni tó gba wọn nímọ̀ràn yìí, wòye pé ọ̀pọ̀ àwọn ọ̀dọ́ ìsìn ni wọn kì í fẹ́ ṣiṣẹ́ mọ́. Wọ́n rí ètò ẹ̀kọ́ gẹ́gẹ́ bí ìfi àkókò ṣòfò látàrí ohun mèremère tí wọ́n rí tí àwọn akẹgbẹ́ wọn mìíràn ṣe. Wọ́n gbàgbé pé ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbìn. Ọ̀gbẹ́ni Fatókí sọ pé àwọn ọ̀dọ́ ní ọjọ́ ọ̀la tí wọ́n sì gbọ́dọ̀ yàgò fún ohunkóhun tó lè ṣàkóbá fún ọjọ́ ọ̀la wọn, torí pé òdodo iṣẹ́ takuntakun àti ẹ̀mí ìfarajìn lògun ìṣẹ́. Kí wọ́n wo àwòkọ́ṣere àwọn ọ̀dọ́ tó ti là tó ti lu lórí iṣẹ́ tí wọ́n yàn láàyò.
1: Lónìí dá lórí àṣà tó gbòde kan láàárín àwọn akẹ́kọ̀ọ́ àti ọ̀dọ́ wẹ́wẹ́ wípé school na scam gbájú ẹ̀ ètò ẹ̀kọ́ kíkà jẹ́ àṣà dídá yìí ti mọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọdé olè lórí ayélujára. Àwọn ẹlòmíràn sì ti di apẹnusògùn owó àtubọ̀tán àṣà dídá yìí ló ní igba bí ikú òjijì, agọ́nigàn, ẹ̀wọ̀n ọlọ́jọ́ gbọọrọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀dọ́ ènù ẹṣẹ́ raṣe ìwé kíkà sì jẹ́ ọ̀nà àbáyọdẹ̀lá. Ẹ̀kọ́ ní gbé ní dé bí gíga, ẹ̀kọ́ ní gbé ní dé pọ̀ọ̀là àti ẹlọ́wọ́ ẹni kì í sí ń tan oníjẹ. Àbọ̀rọ̀ la sọ fọ́mọlúàbí tó bá dénú ẹ̀ adòdìdí.
0: Ọ̀gbẹ́ni Fatókí gba àwọn òbí lámọ̀ràn láti máa tọ́ àwọn ọmọ wọn sọ́nà kí wọ́n sì fi àsìkò lẹ̀ láti mójútó wọn. Àkójọpọ̀ ìròyìn lẹ́gbọ́ láti lè ṣe bọ́ndẹ́ fm 92.9 Ìkẹjà ìlú Èkó.

Band FM 92.9.

92.9 Bond FM Igligindo. Happy on the 92.9 Bond FM.

abinda kun ka tattauna da dan nake kun gananta ke

0: ojuse ko wa wa ni lati ri wipe gbogbo agbegbe wa ta mo si aujo o wa ni ibamu pelu eto ijoba ati wipe ibi kan ni ibere ibi kan ni pari o na lo difa fun awon baba wa tan pa lo wipe ile la ti ko eso rode won tun so wipe ile la wo ka to somo loruko mo gbe di fun awon baba la wa won ni arojinle pelu awon owe tan ma so won ni omo to ma je asamu kekere ni tin senu samu samu ti man ki ma tesiwaju pelu awon owe baba la wa ni ile yoruba en ton tumo si ipinle pelu eyin mo fi n ki n ka bo sori eto ojuse ta ni ti role oni lati le se bond fm 92.9 abiodun elugbajun le mi je pelu atileyin awon loga loga le se bond fm ile ise to nlo niwaju tawon yogun n sa tele leyin pe sugbon mo mo wi pe owo awon ki to mu esin to si waju ti gba ko kini ojuse ta ni eto te mo bi eni muwo eso to nso ojuse ko wa fura won ti joba fun ijoba ti ti adalu faralu koda eto yin salaye ojuse yin fun eyin gan ori to ke eto yin salaye ojuse re fun iwo gangan gan nitori pe bi eyan ba ti feran re to se ba ya fun moto pe do yan lo so fun pe ojuse eni fun lati ya fun moto to ba nbo o be ni lone emi ni kokon wa ni ode toni ile ku bobo awon awon go ndari ki so so na po le pelu mi aki e ku se ataro ose ya da fun wa o ose ya dun fun yin lagba olo ibi te ro kan re si iri awa yin wa pelu ase lowo olohun eni ki wole
1: e ku dede asiko yin o gbogbo eyin olugbo wa eto wa eto yin ojuse ta ni ohun na lo wa lori eto leke badru loruko temi je
0: be ni awon ga wa niyan awon enu abenu gan ile se bo de fe lone on tan gbe yewo ni seri ayaju ana o ti pe ton ti man so na o be ba lele aya ton ti joba ijo bagbaye ya site fun fun mo mo fojo awon iya ojo awon baba e kan ti ojo awon baba yen ti ya awon ya yen fe to medogun
1: o fe suyo a mo nka e mo
0: ojo sisun ojo rerin ojo koni si pepepe moto ojo kan te pe ojo ko wa fa won obirin won ni ma wo awo tele ten tan te ori to ke won le ni ma wo kini yen o ti yojo sile fun o koda akasara si ijoba agbaye o wa to pe ana won just like pe a le ma sojo ayajo ojo awon omo obirin ojo awon omo okunrin ko no se ya gbogbo ojo 17 osu karun sile lati se ayajo ojo omo okunrin ni gbogbo agbalaye to gbogbo eyin omo okunrin akiyin o
1: orire igba ta ti ni ba ti se da ko lotu dabo
0: beni
1: ko jeje tabo ni ko
0: be se tabo beni bolo se da niyan won foju be orin gbe lati won ti wa da sile suri pe leke opolopo owe lawon baba wa pa to ni se pelu omokunrin to pe ibere omokunrin na ni
1: beni
0: mo so pe mo pe omo to ma ja samu ti ke ni ti je nu samu samu won ma so fe pe olori ile ni e o leke opolopo oun ni okunrin ma lo ma la koja lati kekere si ni
1: ale mi ba gborin baba mi baba wa ebe ni sa obe ni ya ma dadun
0: ba no si mo ko
1: o tun ma ni ko easy lati jo mo ko
0: koyi o koyi o koyi o koyi o
1: afi ko lohun ko ayo na
0: sori ojo kan mo lo se mc ni bi kan ngba ta se mo ru aye wo lo awon okunrin ti wa wa bayi ko to pe ko to dagba won ti wa so pe obirin ni o ma na o obirin ni o ti wa ti agbe te je obirin wa ni se la mbo ti e ba ni ede ayede wa ni se ba pe obirin ni e
1: to we ba ti ju o we ba ti file kan lara pe wahala ni o
0: won so pe se won pe obirin ni ẹjọ́ da ọjọ́ ìtújú ẹ lọ lọ́jọ́ orí wọn ni pé kò fìrí ni wọn náà àwọn arúnmú wọn tó sọ pé responsibility wà lórí ẹ.
1: Àti tó jàre lé lórí gan wọn tún máa sọ pé ṣé
0: ọmọkùnrin ni wọn ni.
1: Ṣé ọmọkùnrin ni ẹ.
0: Tó wá tún ní ajá tó wá ti di ọ̀dọ̀ wọn yẹn láti pé láti pé ọ̀dọ̀ tí wọ́n ní o wọ́n yẹn ìbí òjù bí bàtí bẹ́ẹ̀ yóò là bọ́ mọ́. Ayé wo lọkùnrin wá wá gan-an àwa náà la máa ṣọ́ọ̀bù gẹ́gẹ́ bí ọkùnrin nígbà táwa dàgbà náà ká tó pè wọ́n ká tó gbà sí wálé nù ọkọ̀ máa fi wá pa. Táwọn ọkùnrin pa títí sí wọ́n sà fọ́ fún mi sẹ́ni lówó káàdì ìwọ náà ló máa sẹ́ni lówó káàdì wọ́n máa dirun ìwọ náà ni kò sí nǹkan láyé ìwò kò sí wá pọ̀ lórí ọkùnrin tó bá dẹ̀ wá yá tí ìyàwó bá tó bá lóyún ìwọ ọkùnrin ló máa rán irú ọmọ.
1: Wọ́n tún yìí tó ti ẹ̀yà mi lẹ́nu ni pé ká bímọ sẹ́ẹ̀ ọkùnrin àti obìnrin ló ń bímọ gbogbo àtọjọ́ kó mọ ọkùnrin á lọ járí mọ́ gbogbo ẹ̀ ṣe gbogbo ẹ̀ kó kówó dé lẹ́yìn ọjọ́ kẹjọba òde yá àríyáyá ni gbogbo ẹ̀ bá ṣe sọ ẹ̀mú wọ̀wọ̀ ó bá di kó lórin ó máa kọrin ẹgbẹ́ lẹ́yìn kó lórin ó kọrin ká tọ̀lù síbàdàn ló bá di jó gbẹ̀gẹ̀ mo gbọ́kọ́ kọ ẹ kí bàbá ọlọ́mọ rí ẹ ní ìyá ọlọ́mọ yìí ṣáá ni bọ́ máa náwó ìyá yìí lọ́wọ́ tí wọ́n fún kì í lo wá dé.
0: Ó tún àwọn omi tó ti gbogbo aburú jù sí gbogbo owó tóbìnrin bá ní gbogbo ẹ̀ bá ní owó tí wọ́n ní o ṣùgbọ́n tó yẹ pé owó tí ẹ owó tí wá.
1: Owó wa ni owó wa ni owó wa ni.
0: Ṣùgbọ́n àwọn ibi tá a lọ ni pé ọkùnrin ọmọkùnrin láti jí ọmọkùnrin ojúṣe ta ni ṣé ojúṣe ìjọba ni àbójúṣe òbí àbójúṣe àwùjọ tẹ́lẹ̀ wọ́n máa sọ wípé ojú kan ló bímọ ìgbà ojú ló ń wò ó ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìpèníjà tí wàá wà níta báyìí kódà mo dúpẹ́ pé ọmọ yorùbá gidi mi tí má tó padà wáyé yorùbá ní àtúnjẹ tó gbọ́ tí àwọn bàbá sọ ni wọ́n ní ọmọ tó bá dá ti bàbá ẹ̀ tó wájú wọn wọ ẹni kó ti ya ẹ̀ ya ẹ̀ ni.
1: alẹ́ ètò kùn díẹ̀ káàtó wọ́n ní ti yẹ
0: bàbá ló bá dẹ so ó wá jẹ pé n tó jẹ pé ojúṣe wa ni láti jẹ ọmọ tó dáa torí pé kí ni orúkọ bàbá ẹ ló máa jẹ obìnrin tí ẹ máa lórí máa ṣe kí ni ó máa yí orúkọ tiẹ padà.
1: láti ẹ̀bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn aráalé ìwọ nù wọn ló mọ̀ pé àná jẹ́ àyájọ́ àwọn ọmọdékùnrin ìwọ ló kí ọmọ ẹ̀ pé ẹ̀kú ayẹyẹ ò ní o torí ta bá ń ṣe tìyà a máa rí lórí gbogbo àtẹ̀sódé èyí ni àyájọ́ àwọn ọ̀yà èyí ni àyájọ́ àwọn ọmọdé
0: mélòó náà wíṣọ àwọn àtàjẹyẹ
1: àwọn ọmọdékùnrin àná lọ́lọ́jọ́ wọn ìbónú wa ló rántí kí wọn.
0: àwọn àtàjẹ boy child báyìí ọ̀pọ̀lọpọ̀ ti pẹ́ tí ọkùnrin ti ń fi orí ilàkú láti kékeré ni olórin kò tẹ̀gbọ́n ẹyin ló ń dá àkókò àwa ti mọ ọmọdé àgbàlagbà àgbàlagbà adarúgbó torí pé ohun tí àwọn wò ní àwùjọ yìí ọ̀pọ̀lọpọ̀ ó ṣe ni láàánú ò bá ní lọ́kàn jẹ́ ó dún ní o ọ̀pọ̀lọpọ̀ ọmọkùnrin ló ti dàdàkudà ẹjọ́ ta ni ojúṣe ta ni ọ̀pọ̀lọpọ̀ ọmọkùnrin ó ti dàdàkudà ọlọ́run kọlọ́njọ ọlọ́run tó ní àlàáfíà lọ́kọ́ bá ń fa àlàáfíà kẹwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọ̀pọ̀lọpọ̀ ọmọkùnrin ó ní òbí ẹ ló jẹ́ ìbànújẹ́ àtọgbẹ́ ọkàn fún òbí kàkà kan jẹ ayọ̀ ṣùgbọ́n jẹ ìbànújẹ́ fún òbí wọn. Yorùbá dẹ̀ sọ pé kí kòkòrò tó dìgbò olúgànbe là á ké sí ń ní àti kékeré láti pẹ̀ka àrókò tó bá dàgbà tán a máa gba òdìdí ẹ̀ bọ̀. ó ń la ni pé ẹ̀yin ọ̀mọ̀ràn tẹ́ mo ní òbí nínú kára wọn ẹ̀yin àgbààgbà tẹ́ wà lótùfẹ̀ ẹ bá wa wò ó ọ̀nà wo la máa gbà láti jẹ́ kí àwọn tó ń bọ̀ mọ́ ṣe fọwọ́ mú àwa tẹ́ ṣe fọwọ́ mú àtẹ̀tẹ̀ tọ́ra dàgbà kí ló wá fà á tí kò rí bẹ́ẹ̀ mọ́ láyé ìsìn ọ̀pọ̀lọpọ̀ ọmọkùnrin ohun tó ń là kọjá ó kọjá kèrè mí o ẹ bá rí ń ta mi àsánlé bí wọ́n sá fún bàwí ni o èmi àti yàyà kú ya kíní yẹn sìgá ńlá ńlá yẹn ìyẹn tí ẹ kéré ẹbí ta ni ojúṣe ta ni
1: ìjọba ni àbí tàwa òbí àbí tọmọ tí kò yóò ya láì gbọrọ ẹbí ta ni gangan.
0: sí orí pé oríṣiríṣi ọ̀nà ni àwọn òbí máa àwọn òbí máa ń sọ̀ wọ́n ní wo alága wọn ti bímọ ẹ̀tàn àìmọ́jó ó kò sọ̀wọ́ ẹ̀ wọ́n á tún máa sọ pé ọmọ má pa mí má pa mí wọ́n á tẹ̀lé ọmọ má pa rẹ̀ lórí ẹ̀kú. kí ni a fẹ́ ṣe ojúṣe ta ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ wọn wà ní ìmí sí wọn nú wọn sì lè ní ìràpadà ẹjọ ìgbésẹ wọn la máa gbé kó bá di pé ọjọ iwájú àwọn yìí ó wúlò ó ní àǹfààní wọn wúlò fún orílẹèdè yìí wọn wúlò fúnra wọn wúlò fún ẹbí wọn. tori pe omo ogbo to yi pe omo to ba si pa iye ma gbe ona wo na fi ma si pa awon oloyibo na so pe o si lapa baby is a mother's career
1: she powerful child only a she powerful child is the mother's,
0: is mother's career omo to ba si pa iye ma gbe ki lojuse eyin omo omo kekere na lati le pe odokunrin lati si pa ori toke do aso ke lo ta ba de a ma fi ero sita kan le pe wole
2: Dr. Samuel Mawuyon Ajose, SMA Gold. SMA.

0: apo re ko ni binu.
1: Tiri Bosa.

0: ago iléeṣẹ́ bọ́ọ̀nì fẹ́mi náà wà 9:29 ẹ̀kúrọ̀ lẹ́yìn tẹ̀mí lẹ́yìn tí í ṣe ọjọ́ kejìdínlógún oṣù karùn-ún ọdún 2026. Oh my god. Aṣálẹ̀ yìí náà ni Arsenal máa kojú ikọ̀ Burnley. Tẹ́ pé wọ́n kọ́ fìyẹn ṣe àṣekágbá ẹ̀wá pè ní ìpalẹ̀ mọ́ láti máa múra láti gba ife ẹ̀yẹ Líìgì ilẹ̀ Gẹ̀ẹ́sì. Torí ìbẹ̀rẹ̀ yìí ṣoníṣẹ́ o, ẹni bá ṣe é dé òpin náà la máa yìn la máa gbé orí ìfúnra lù ní ọ̀gbọ́ ẹnu. Torí pé Arsenal lẹ́nìí kò sí àní-àní ṣùgbọ́n bẹ́ẹ̀ kí Burnley máa ṣe send off fúnra ara wọn náà ni. Láago mẹ́jọ a mọ̀ bí tí ọkọ̀ Arsenal ń lọ, bóyá wájú ni bóyá ẹ̀yìn ni, bí ò bá sì lọ́wọ́ ayé nú ọmọ ọjọ́ mẹ́jọ gbọ́dọ̀ yáwèrè ó jẹ́ kó ti yẹyìn. Lẹ́yìn ìfẹsọ̀sẹ̀ yìí àṣekágbá rẹ̀ yóò wáyé lọ́sẹ̀ tó ń bọ̀ tí ó bọ̀ síjọ́ Sunday. Gbogbo pátá yóò máa gbá ìfẹsọ̀sẹ̀ náà live and direct ní déédé aago kan náà ni ó bọ̀ sí ní ọ̀sẹ̀ tó ń bọ̀ yọ Sunday. Ṣùgbọ́n lọ́la náà ni Man City náà yóò tún kojú alátakò rẹ̀ tó jẹ́ pé yóò máa ṣe àfihàn bóyá Man City ó láǹfààní láti tẹ̀síwájú torí pé ikọ̀ Bournemouth náà kò sí táwọn náà lè ṣe, wọ́n lè dá Man City lágbèdá àná bó bá ti lè mú kí Man City gbá ọ̀mì níbẹ̀ yẹn àbí kó pàdánù àmì mẹ́ta tán. Ìdùnnú ńlá náà yóò jẹ́ fún ikọ̀ Arsenal pé ní táwọn wá láti àìmọye ọdún ó ti padà bọ́ sí nígbẹ̀yìn gbẹ̀yìn. Bákan náà ikọ̀ Chelsea the Blues pẹ̀lú Tottenham Hotspur láago mẹ́jọ kọjá àṣẹjú 15 lọ́la òde yìí ìyẹn náà máa gàga ara. A ti mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí pé orogún òwò làwọn méjì máa ń sábà ṣe ń bẹ̀rẹ̀ ṣùgbọ́n Stamford Bridge ni wọ́n ń lọ Tottenham sì rèé ó fẹ́ kúrò ní ọwọ́ ìsàlẹ̀ kó má relegate. A sì mọ̀ ṣe Chelsea tẹ́lẹ̀ kì í sábà gbà gba ti dónírùn kan bẹ́ẹ̀ yẹn. Gbogbo bí ọ̀tẹ̀ bí tẹ̀m̀bẹ̀lẹ̀kún gbogbo àwọn ìwà burúkú yẹn ọwọ́ náà ló kún sí ẹ̀yẹ́ra Chelsea mọ̀ bínú olólùfẹ́ Chelsea lóde Nàìjíríà. Ẹni bínú ṣùgbọ́n mọ̀ pé ọ̀tẹ̀ tẹ́ ṣe títí títí ló padà tẹ̀yìn rì níbi tẹ́ dé báyìí kò wù yín bẹ́ẹ̀ ṣùgbọ́n kì í dé bá ní ká yẹ rí. Àwọn Arsenal ti bọ́ ti wọ́n lẹ̀ láti gba àìmọye ọdún sílẹ̀ báyìí Chelsea ló nàgà mú ṣòro níbi tó ṣe gbé ga jùlọ torí Man United gan ti bọ́ lẹ̀. Michael Carrick ó ṣe dáadáa ó ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ inú àwọn ọmọ Man United lọ́kọ̀ọ̀kan léjèèjì pé yes àwọn ti ní akọ́nimọ̀ọ́gbá ní ètò yanrantí tí ò ní já wọn tọmọ ibi tí ń wọ̀n mọ́ ló jẹ́ pé bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí ikọ̀ Man United ti ní akọ́nimọ̀ọ́gbá gidi ní báyìí báyìí ni o torí sáà tó ń bọ̀ ni ó ṣe àfihàn bóyá Carrick kájú ẹ̀ àbí gẹrẹmú náà ni. Lóòótọ́ náà Chelsea náà ti ní akọ́nimọ̀ọ́gbá tuntun ṣùgbọ́n nǹkan ló máa bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí torí òun àti àbólo Chelsea wọ́n sọ̀rọ̀ àsọyépọ̀ pẹ̀lú ọdún mẹ́rin gbáko láti máa tẹ̀síwájú darí ikọ̀ Chelsea the Blues. Oh my god. Lọ́la òde yìí òun kọ́ ni ó darí o ṣùgbọ́n yóò láǹfààní láti wá fojú rinjú wòran bọ́ọ̀lù láwọn agbábọ́ọ̀lù tó yẹ pé òun náà lè mú tí ó tún mú tí ó mú lò ìyẹn dúró bẹ́ẹ̀ gàbádá ni. Ẹ jẹ́ ń dẹ́ka àpòlò ìjà iléeṣẹ́ BS Media tí wọ́n ṣe onígbọ̀wọ́ ètò tẹ́ ń gbọ́ yìí gbọ́ bọ́ọ̀lù sáwọn tẹ̀síwájú live and direct.
1: If you dey waka, come fit start anytime because of smoke and dust. Use comics, make you dey relieved.
2: Oga chemist, I beg I need cough medicine. Where if you work, sharp, sharp.
3: Oh yeah, try comics cough syrup.
1: Yes, so comics get active ingredients. We will clear your cough. Just here, drink and be relieved.
4: Why you jump?
1: Comics now confirm. Cough, drink comics, it dey relieve cough. If symptoms persist,

University of Education, Oto Ijanikin, with the campus at Odono Foritech, Lagos. Last word, invite the general public to the third inaugural lecture. Kéde pàtàkì ilé ẹ̀kọ́ gíga fásitì ẹ̀kọ́ ìmọ̀ nípa iṣẹ́ àwọn olùkọ́ Ọ̀tọ̀ Ìjànìkin tí ẹ̀ka wọn wà ní Odono Foríjà Ìpẹ́ nípínlẹ̀ Èkó pé gbogbo ènìyàn síbi ìdánilẹ́kọ̀ọ́ lọ́dọọdún ẹlẹ́kẹta irú ẹ̀ àkórí ìjì tó ń ja àwọn ọ̀sọ́rọ̀ ọlọ́mọge àtọkùnrin iṣẹ́ àwọn tọ̀rọ̀ kan lórí ṣíṣe ohun tó tọ́ olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà ni ọ̀jọ̀gbọ́n Ìletò ìdánilẹ́kọ̀ọ́ ọ̀hún yóò wáyé ní gbọ̀ngàn Olúrẹ̀mí Tinubu Ọ̀tọ̀ Ìjànìkin nípínlẹ̀ Èkó bẹ̀rẹ̀ láago méjì ọ̀sán lábẹ́ alága ọ̀jọ̀gbọ́n Bídèmí Bikis Láfíàjì Òkúnlẹ́yẹ ọ̀gá àgbà Lastwed olùkéde ọ̀gbẹ́ni Ọpẹ́ Olúwa Akínfẹ́miwá Akínlábí akọ̀wé ìgbìmọ̀ Lastwed.

0: pẹ̀lú àlàyé pé wọ́n ta ọ̀kan nínú wọn.
1: Ọjọ́ ẹtì tó kọjá làwọn ajínigbé ya bo àwọn ilé ẹ̀kọ́ náà tí wọ́n sì jí ọ̀gá àgbà àwọn olùkọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ kan gbé lọ.
0: Ká àlàyé Mákindé nípa wọn pẹ̀lú àwọn afurasí tí gómìnà ní ọwọ́ ti bà lójú òpó wa.
1: Kọ́rọ̀ tó dayọ̀ ojú ti rí.
0: Ọ̀ọ̀ni ilé ìfẹ́ ọba Adéyẹyẹ Ògúnwùsì ti sọ bí ojú ọmọ ṣe pọ́n rí tó bẹ́ẹ̀ tí àwọn èèyàn ń fi àìrọ́mọ bíbú lójú rẹ̀. Ó tún sọ bóun kò ṣe rò ó pé òun yóò òdi olóbìnrin púpọ̀ láyé òun.
1: Níbo ni gbogbo àlàyé yìí wá wà?
0: Kà á ní bbc.com/yorùbá.
1: Àwọn ẹ̀bólà ti pa èèyàn tó lé lọ́gọ́rin lórílẹ̀-èdè DR Congo.
0: Bí àjọ tó ń rí sí ìlera àgbáyé WHO àti NCDC tó ń gbógun ti àrùn ní Nàìjíríà ṣe ń kìlọ̀ lórí àrùn náà.
1: Fún ẹ̀kúnrẹ́rẹ́ nǹkan tí àjọ WHO àti NCDC sọ.
0: Ẹ kàn sí wa lórí bbc.com/yorùbá.

0: ẹkú dédé ìròyìn a sì kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí lórí ètò eré oníṣe a sì wà lórí àtẹ̀lé wa tá a pè ní mọ́kànjú ọ̀la ọ̀sẹ̀ karùn-ún ìròyìn lọ́sẹ̀ tó kọjá ni mọ́kànjú ọ̀la ń sọ fún ìyàwó rẹ̀ Adéfòwò pé kó máa rán òun létí pé òun ò gbọ́dọ̀ di òru síta kí ló máa ṣẹlẹ̀ lọ́sẹ̀ yìí ẹ jẹ́ ká jọ gbé ìyẹ̀wò àbọ̀sẹ̀dẹ̀ sókùnbí lórúkọ mi.
1: Àwọn obìnrin yìí ọgbìnrin ọjọ́ gbogbo ṣe wọ fíìmù lórí ìjọkọ kò rẹ̀ mi.
0: Lọ́nìtẹ̀ báwo ló ṣe fẹ́ rẹ̀ mí bẹ́ẹ̀ yan lẹ́ni pé kí n jókòó sílé kí n di ìyàwó ilé. Èmi ń gbádùn ọ̀rọ̀ mi o.
1: Ó ti ẹ̀dùn mọ́ mímú pé mo máa ń wà ní gbogbo ìgbà ẹ̀yìn tí mo fẹ́ nìyẹn. Mo fẹ́ obìnrin tó jẹ́ pé mo máa ń gbọ́rọ̀ sọ̀kan lẹ́nu tó bẹ́ẹ̀ nítorí bá ó dùn mọ́ mímú.
0: Ẹ̀ṣẹ̀ ni máa fẹ́ rẹ̀ ẹ̀ṣẹ̀ ni máa dùn mọ́ mímú. Ibi èmi tí mo jàjàwé bí nílẹ̀ tí mo bẹ̀ yín torí pé mo ti ẹ̀rí kẹ dúró lẹ́sìn mi lásán jẹ́ mọ orí ìdààmú tí mo dà lórí ọ̀rọ̀ yín tí mo wọ tútù tí mo ń ṣe ni mo ń sọ. Oríṣiríṣi lè fi ń jẹ látàárọ̀ ó dá o tẹ́ ti ọmọ rẹ pé ẹlẹ́run ara mi ní ó mà lágbára o.
1: Adétòrò kí lẹ́sẹ̀ mi gan-an ṣé torí mo bẹ̀rẹ̀ jòkó jẹun lé mẹ́mẹ́ oúnjẹ tí mo fowó ara mi rà mo sọ pé kì í má jẹun àbí.
0: Dájú kò máa sẹ́ni tó sọ pé kẹ́ máa jẹun ó yẹ kẹ́ ẹ̀ ń pẹ́ lẹ́nu ara mi ní àtàárọ̀ mo ti wà nínú ilé ìdáná fún bíi wákàtí márùn-ún tí mo ń dáná lóríṣiríṣi lọ́lọ́kan òjọ̀kan fún owó máa jẹ́ àyín nínú àjọpọ̀ ẹ jẹ́ ká lọ gba aláṣẹ àwọn professional chef fẹ́ máa mọ́ dáadáa torí kò ń fi o ìsìn tọkàn wàá dẹ̀ fi balẹ̀ ẹjọ́ ẹjọ́ ká wá rọ̀ ọkọ̀ fi ṣàdá mo bẹ̀ nínú.
1: Àwọn ọ̀rọ̀ náà aláṣẹ fún kẹ́lẹ̀ orí ọ̀nà ṣẹ́ṣẹ́ o ìfà mi ò ti ẹ̀fọ́ra mọ́ yẹn rárá mo fẹ́ kí ìyàwó mi kó lè máa ṣe ohun tí mo fẹ́ àbí tó bá dẹ̀ fẹ́ kí n fẹ́yàwó lé ẹ.
0: Ẹ sì ti bẹ̀rẹ̀ dájú iṣẹ́ sì ti bẹ̀rẹ̀ ẹ jẹ́ gbàgbé ń pa aláṣẹ o àwàdà lásán ni mo ń ṣe o àti wípé fún gbogbo ilẹ̀ ń lọ ẹ múra báyìí ẹ má sọ fún mi pé tí ń jáde nísìnyí o ṣe rí pé ilẹ̀ ti ṣú ẹyìn ọ̀rọ̀ aago aago mẹ́jọ alẹ́ lélẹ́yìí o.
1: Lórí ìgbéra aago mi kan nípàdé kékeré kan pẹ̀lú ọ̀rẹ́ mi ọ̀gbẹ́rin mẹ́kúndé mi tó ní àtẹ̀jáde dòwò pọ̀ ibẹ̀ náà ni mo mórí lé báyìí.
0: Àwọn yóò ṣàyè mi pẹ̀lú nísìnyí alẹ́ tẹ̀ ń ṣe yìí ẹ ń lọ ẹ wà nílé látàárọ̀ ẹ jáde lọ́bì kankan ó yẹ kí wọ́n fi ìpàdé yẹn sójú mọ́ mọ́ èyí tẹ́ fi máa ṣèpàdé alẹ́ ọ̀rọ̀ náà fi ẹ̀yẹ́ yàn ọ́ máa dá o.
1: Ọ̀gá mi ló pẹ́ dé ó pẹ́ mi ju àríwá ẹ̀rọ aago mọ́kànlá tó ń tí mo rò nìyẹn tí ò bá ṣe pé mẹ́kúndé ó fi àtẹ̀jíṣẹ́ gan-an ṣọwọ́ sí mi ni ẹni jáde ọdọ ẹ̀ ni mo mórí lórí
0: ẹ̀. Ọ̀gá ó fọ lóru àbàdàn yìí o ìyànjú tí mo fẹ́ gbà yẹn ń sì ni wípé tẹ ẹ bá pẹ́ nínú mítìnì yẹn tẹ rí pé ilẹ̀ ti ṣú ju bó ṣe yẹ lọ á dá tẹ wábì kan sì sí títí di ọ̀la mi ò ní fẹ́ kẹ́ fi òyìn dí.

fún wa ilé abúlé pẹ̀lú fún wa kí ló wá lè ṣẹlẹ̀ tí wọ́n kú ni jẹ́ kí fún ọbẹ̀ dàdà kí lè rà gbọ́ tó ṣẹlẹ̀ ní ibi mo ń lọ bẹ̀ èyí tí mo bẹ́ yìí èyí tí mo kọ́kọ́ ní ìgbọ̀ ń lọ.

0: pàdé tẹ̀rẹ̀ èmi tí ọ̀rọ̀ amóhùnmáwòrán ìgbà ní èrí ariwo ọpọ wọnà mi tẹwọ ìwálẹjọ àwa nìkan kọ là ń gbé nínú ọgbà yìí ló fẹ gbọ kókó ní ìwé ìròyìn.
1: Dájú ẹ káàárọ̀ o, a kó ojúmọ́ o, ẹ sì jí rìmíìtì tẹ̀ ń béèrè o, kí lẹ máa jẹ o, kí ni ká sè fún oúnjẹ àárọ̀ fún yín o.
2: Ẹ káàárọ̀ o, ẹ káàárọ̀, ìyá inú mi dùn. Àdádì wa, ẹ káàárọ̀ o. Bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ ṣé dáadáa ni ṣàlàáfíà ni nǹkan a máa rí láàárọ̀ yìí o, ṣé kò sí tójú yín kọ́rọ́ lọ́wọ́. Ó ti ṣẹlẹ̀ o, ilé ìgbà wà lágbára o, ikú má dòwó o. Níbo ni kí ló ṣẹlẹ̀, kí ni gbogbo àròyé yìí, ó máa ṣàárẹ̀ kutukutu o, ṣé kò sí yẹnu ṣá. Àwọn olè ni o, ọ̀rẹ́ ọkọ yín agbọ́n má gbẹ, òun wọn ló kú o. Arúgbó ó kú kẹ̀, nígbà wo, lọ́jọ́ wo, bẹ́ẹ̀ ló ṣe jẹ́, bẹ́ẹ̀ ló ṣe ṣẹlẹ̀, kí ló pa máìdíá. Ṣé ẹ ti gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀? Eléyìí lágbára o.
0: Kàyéfì lálẹ́ lóòótọ́ ẹ̀ ló máa ṣe sọ̀rọ̀ lálẹ́ àná ẹ̀gbọ́n náà. Ó dá ẹ lójú ohun tó ń sọ torí ọ̀rọ̀ ẹ̀yin obìnrin yìí tó bá ti bọ́ ṣáàyè ẹnusọ̀bá ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ nǹkan mí ni o.
2: Ṣé kìí ṣe ọ̀rọ̀ yìí ariwo lò tí gbogbo èèyàn mọ̀ sí agbọ́n náà gbẹ? Nítorí pé mo mọ̀ pé ìdílé yín súnmọ́ ara yín o, ló jẹ́ kí n sáré wá ba yín tí wọ́n sọ ìròyìn náà fún yín o.
1: Ó tọ́ ni ayé wúlò, òun yóò rán pé lágbọ́n má gbẹ. Ìdílé wọ́n dẹ̀ súnmọ́ ra wa lóòótọ́ ọ̀rọ̀ gidi ni wá o. Ṣé èyí lè ṣe sí mi lẹ́nu ó buyọ̀ sí o? Má jẹ́ ilé ìtọ́jú fún mi o. Ariwo wúlò, ṣé pa wá kú bẹ́yẹn bí adìyẹ? Ṣé ilé ayé yìí nǹkan máa wá ní o?
2: Ọ̀nà ilé ayé yìí kódà kò ti ẹ̀yẹ yàn mí. Àmọ́ mo gbọ́ pé oògùn owó ni arówó lè ṣe torí ṣàìdédé ni ọ̀rọ̀ ọ̀la tó ń fi padà yìí. Ẹni tó jẹ́ pé gbogbo alamọ̀ gbogbo èèyàn ló mọ̀ pé lóyún àtàwọn ìdílé rẹ̀ ṣe báyìí ni wọ́n máa tọrọ jẹ lójú ebi ní gbogbo àdúgbò àfi bírí fún gbogbo èyí lójijì lójo lówó. Ó ga ọ̀rọ̀ bí n ta gbọ́ náà nìyẹn ṣùgbọ́n àkúkúrú orí èèyàn lóyún lọ́wọ́ ẹ̀ àdẹ̀kúkúrú àgọ́ ara èèyàn kankan lọ́wọ́ ẹ̀ gbogbo ọ̀rọ̀ yìí náà wáyé sọ̀rọ̀ lásán náà ni.
3: Ṣé ẹ tẹ́lẹ̀ mọ̀ pé òótọ́ ọ̀rọ̀ mẹ́rẹ̀ẹ́rẹ́ ni gbogbo àwọn àyẹ̀sọ yìí náà ó ga o.
1: Wọ́n ní sábà fa gbùrù gbùrù a máa fa gbó. Ǹjẹ́ àkàrò ti tú sépò báyìí? Tẹ̀bá fẹ́ mọ bó ṣe jẹ́. Ẹ jẹ́ ká jọ pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ lágbára Ọlọ́run ká bọ́ sẹ̀dẹ̀ Sọ́kùnbí ní olùkọ̀tàn àti olùdarí eré ó di ọ̀sẹ̀ tó ń bọ̀.

0: feyan to ba ti mo we e kuro le ka bo sori to ibe aye iroro ni nkan ni Bond FM 92.9 ni ti ati ma nse agbeyewo ati atupale awon wa maye derun wa anfade loko ojokan ere ti a le je nbe Abdul Wafi Salawudi nomo to boko na le leyi
1: ele eyan wa le si dada la ba yen pataro eyin te wa ni bi oja se aje nwo gba eyin ni sowo eyin te tin pada si le laya tala ti ala ma ba le o ekunile asiko Salawudin nu a omo bukola aka oba nu a lo ti n pe
0: e kilo nti angbeyewo ko ti o let's say
1: n ka angbeyewo na ni pata be pati ni ose to koja yen bawo la ti le lo awon ero amayederun fun igbaigbadun omo eniyan ni tesiwaju wa ni pe
0: asi nínú àwọn àǹfààní alárànbarà tó wà lórí ọ̀rọ̀ ayélujára tó yẹ káwọn èèyàn ṣàmúlò àti ṣàwòláyé ẹni tí ọmọ rẹ ní àìsàn ọkàn tí ó dẹ̀ rí ìró ìdùnnú lórí ọ̀rọ̀ ayélujára tí àwọn iléeṣẹ́ ẹlẹ́yinjú àánú kan tí wọ́n sì ràn lọ́wọ́ láti bá ọmọ rẹ̀ ṣiṣẹ́ abẹ ọ̀fẹ́ tó lọ bí $20 million plus òyà ògbọ́lá owó tuntun.
1: Ní ìtẹ̀síwájú ara nǹkan tí a lè fi ẹ̀rọ ayélujára ṣe fún ìgbáyégbádùn ọmọ ènìyàn òun ni pé kẹmọ àwọn eré ìdárayá kan wà lẹ́yìn pé nígbà kan bí a máa ń tan ẹ̀rọ amóhùnmáwòrán tẹlifíṣàn láti fi eré ìdárayá tẹ̀ tá a mọ̀ tẹ̀lé àwọn ìtọ́sọ̀ tí wọ́n kọ́ wa àǹfààní wà láti download àwọn applications tí ẹ̀fíyàn lè fi ṣe exercise jẹ́ pé exercise yẹn wọ́n ti program ẹ̀ síbẹ̀ ó dẹ̀ ti ní àsìkò tí ẹ máa fi ṣe so gbogbo nǹkan bẹ́ẹ̀ náà ó ń jẹ́ kí alájí tó pé kí ara wà ní àlàáfíà ara ẹlé ní ilé tí mo ti wà rò pé tí a sọ̀rọ̀ lórí ẹ̀ ó ní àwọn ayédèrú oògùn báwo la ṣe lè mọ ayédèrú oògùn pẹ̀lú ẹ̀rọ amáyérọrùn àwọn smart devices ṣẹ̀wọ̀n pé ní ayé ìgbà kan tí a bá fẹ́ mọ ayédèrú oògùn ìdílé àti ọ̀fẹ́ pé wọ́n lẹ sticker kan ọmọ lára bóyá gold sticker ni wàá fi mọ̀ pé eléyìí o original ni o bí a kọ́ sọ pé báyìí ni ọrùn oògùn kan ṣe rí o tó bá yẹ pé àwọn oògùn olómi àdúgbò sọ pé ìdérí báyìí la fi dé o dọ̀tọ̀ bẹ́yẹn wọ́n á ṣe àṣàpẹrẹ ṣùgbọ́n ní òde ìsìn pẹ̀lú àǹfààní ẹ̀rọ amáyérọrùn tí a mọ̀ sí smart devices
0: wọ́n
1: ti ní ọ̀nà míì tó jẹ́ pé ó tún rọrùn láti tètè mọ àwọn ayédèrú oògùn torí pé tí ayédèrú oògùn bá ti pọ̀ láwùjọ a máa ṣàkóbá fún àgọ́ ara ó dẹ̀ ṣe pàtàkì ká mọ̀ eléyìí tó jẹ́ original
0: yes,
1: tó jẹ́ ògidì yàtọ̀ sí ayédèrú torí pé tí a ò bá mọ original a kàn máa ra oríṣiríṣi oògùn ni tó dẹ̀ lè kó àìda bá àgọ́ ara wa lára àwọn ọ̀nà tá a wá lè fi gbà mọ ayédèrú oògùn àbí original síra wọn ni pé àkọ́kọ́ ọ̀pọ̀lọpọ̀ iléeṣẹ́ oògùn nísìn tí ó jẹ́ pé wọ́n ń lọ wọ́n ń báyé yí bí ayé ṣe ń yí tí wọ́n ń lo àwọn amáyédẹrùn rọrùn láti fi ṣe ojúlálátọ̀ fi ń ṣọrí fún àwọn consumers wọn àwọn míì máa ń lo n tá n pè ní scratch code so scratch code yẹn wọ́n á fi ṣe sí ara oògùn tí wọ́n fẹ́ tà fún àwọn èèyàn tó tó bá ti rà á wàá kàn ha kinní yẹn scratch wàá ra scratch kóòdù yẹn tó bá ti scratch kóòdù yẹn wàá kàn mú ẹ̀rọ amáyé ẹ̀rọ alágbèéká ẹ bóyá smartphone àbí eléyìí kò tí ẹ̀ mọ́ lórí smartphone nìkan kódà kí ẹ̀ máa lo pèmí padà owó ń romí náà tó bá ti ha scratch yẹn tó ti tẹ pin yẹn sórí ẹ̀ wàá kàn send message yẹn sí ibi kóòdù tán bá ní kó send ẹ̀ sí ni lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá jẹ́ pé eléyìí tó jẹ́ ojúlówó oògùn gangan ni wọ́n máa sọ fún ẹ pé bóyá authentic tẹ́gẹ̀t so
0: ojúlówó ilé ti ṣe ilé ayé
1: àbí jẹ̀niu ìdílà wordis náà máa ń lò ìdílà kan lo authentic àbí jẹ̀niu àbí nǹkan sọ bẹ́yẹn so wọ́n ṣáà máa reply ẹ̀ tí wàá fi mọ̀ pé eléyìí ó jẹ̀niu original ni
0: tó bá ṣe ìjọba kó rà
1: téèyàn bá ti rí náà respond àbí invalid àbí nǹkan kan ó ti mọ̀ pé
0: ọlọ́run wo máa rẹ
1: nìyẹn kìí ṣe so ara ìmí téèyàn tún lè lò òun ni láti wá lo awon camera or smart device.
0: Yes.
1: Lati wa se kini lati scan code. There's what they call scan code. O tun ya to si QR code. Se won pa soro QR code ni awon bi ose bi melo kan seyin ta ni a le lo Google Lens lati fi scan e. So eleyi barcode ni. So ni won ma ka ni pe ibi ti aye ti wa ni aba display fun awon eyan. Barcode yen won ma nse bi ila bayi ni even any to ba mo gaga o ko ki lele mi ṣugbọn o ti ni number kan ti won code sa be nkan yen so ti aba wa mu ero aye lu jara wa papa julo Nasdaq won ti ni application meji ta le fi verify iru nkan ba akoko there's what we call Nasdaq green book application Nasdaq green book application yen ise to nkan ko fe se ni pe ogun to se o ko ra yi na se won register London Nasdaq
0: so lo n te lo gba se joba
1: so
0: kan pon lenku
1: to ba ni green book ni yen to ba ti search to ba je po gun ti o wa register London Nasdaq ni wa ri nbe o loku kan ti boboro ko bo lati ri ti ele ti won register is 200 milligram but ele ti won ta is 400 milligram target but with help of that Nasdaq green book application yen wa koko mo pe ogun yo wa register ele to wa tun wa se elekeji e je pe Nasdaq na lo ni application yen o ni scan to verify so scan to verify yen la ma ti verify barcode ti mo so yen so ta ba ti point ta ba ti si scan to verify app yen to je ti Nasdaq yen ta ba ti si a wa mu ogun yen lara pali yen ati ri barcode yen so ta ba ti point camera wa at that barcode o ma refill number to wa under barcode yen through that number e le verify boya ogun yen bi wa die ni o abi ko wa
0: je
1: so eleketa to wa nbe o na ni QR code ta wa so yen quick response code yen so many applications lo ti wa lori awon smartphone boya iPhone le yan lo ni o boya normal Android phone le yan lo ni o te ba ti download awon app te yan le fi scan ni QR code so ba de fe download any app even the inbuilt camera ti yan ni lori phone ele to ba ni Google Lens option yan le fi Google Lens yen ti yan fi scan ni QR code yen ki lele ma se fun wa akoko a je expiring date ogun yen wa elekeji a gbe boya ogun yen bi o je ni o abi to je ni o wa then a de gbe oruko manufacturer ogun yen wa so ona mete sare ti a le fi gba mo boya ogun bi o wa je ni o
0: abi ko je ni o ojulowo oro na le fi gbo eri nkan ni bond fm next to na ri to igbe aye irorun ẹ̀yìn náà láǹfààní àti máa wo àwọn ètò ìlẹ́kùnrẹ́rẹ́ lójú òpó ayélujára yẹ social media handle onex digital tv àfikọ́lọ́fù presenter ẹni pẹ̀lú alórí facebook ni o tiktok ni o àti instagram ni o kọ́lọ́fù presenter bẹ́ẹ̀ náà ni onex digital studio bá a ṣe lọ fún ìrọ̀lẹ́ tìrẹ́ ni wàá polówó ọjà lórí ìfẹ́ darapọ̀ mọ́ wa ẹ jẹ́ kí a fi tó wa gbé tiyín lárugẹ ẹ̀kẹ́ bá ní ilé ìtajà tí ń ta ọlọ́kọ̀ọ́jọ̀ká wọn ohun amáyédẹrùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ 0806335507 Salahuddin Abdul Wasu Salahuddin ọmọ tó kọ́ lórí kọ́tún ìjẹ́ ìjọ mẹ́jọ lọ máa láǹfààní láti pàdé ìgbé ayé ìrọ̀rùn ayé òní nira fún ẹnì kọ̀ọ̀kan wa.

0: agomeji asale tilu eku ajale o
1: ku ise loni
0: asiku ogbiti wo ba agbaye royin to ndese ti gbo yin lati le ise bond fm 92.9 keja ni pe nei ko siwaju egbo kuko to nbe ninu yin na awon dukiya to re wo bi bilion lona 100 naira ni ijoba ipinle ko do la re ninu ijamba ina to sele fudi di odun kan gbako awon adije dupo si eto eto dibo meteta nipinle eko labi ase egbo selu apc lo se aseyori bo ninu eto dibo abele to wa ile ni ile ejo ti gba lati gba oniduro oru beeli gomina ana ni ipinle kaduna o erufai ṣùgbọ́n yóò san owó ọgọ́rùn kan mílíọ̀nù náírà gẹ́gẹ́ bí owó onídùúró rẹ̀ lórílẹ̀‐èdè kẹ́ńyà ó di gbọ́dọ̀ gbòdo látàrí ọ̀wọ́n gbogbo epo bẹntiróòlù ọrọ̀ ajé foríkodò bẹ́ẹ̀ náà ni gbòkègbogbo ọkọ̀ ó soríkodò bí àdán lórílẹ̀‐èdè kẹ́ńyà wàjú òyìn náà rí lákọ̀tún látẹ̀nà abdulfatahi abdulgafar ìjọba ìpínlẹ̀ èkó ṣe àlàyé wípé ó lé ní bílíọ̀nù lọ́nà ọgọ́rùn-ún náírà tí ìjọba ìpínlẹ̀ èkó fi dóòlà ẹ̀mí àwọn dúkìá tó rẹ̀ lé níye níbi ìjàmbá iná tó ṣẹlẹ̀ fódìdì ọdún kan gbáko ní ìpínlẹ̀ èkó bẹ́ẹ̀ náà ni àwọn ilé àti àwọn dúkìá tí ó rẹ̀ wọ́n bí bílíọ̀nù lọ́nà ogún náírà ìjọba ìpínlẹ̀ èkó dóòlà ẹ̀mí rẹ̀ kúrò nínú ìjàmbá iná o nípínlẹ̀ èkó kọmíṣánná fún iṣẹ́ òde pàtàkì àti àjọṣepọ̀ ìjọba ní ìpínlẹ̀ èkó ọ̀gbẹ́ni olùgbèǹga òyìnbó ló ṣe àtúpalẹ̀ ìròyìn ọ̀hún nígbà tí wọ́n ń jábọ̀ iṣẹ́ wọn fódìdì ọdún kan léyìí tí ìjọba ìpínlẹ̀ èkó kéde wípé wọ́n ṣe ìdáhùn sí ìpè pàjáwìrì tó wọ bí ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn-ún mẹ́sàn-án láàrin ọdún kan tó sì jẹ́ pé ìjàmbá iná tí wọ́n dáhùn sí ó wọ bí ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn-ún mẹ́fà òlùdí ẹ̀ gbẹ̀mí ìyóòdè ó tẹ̀síwájú wípé àjọ làṣẹ́mà tó dáhùn sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì wọ́n dóòlẹ̀ ní àwọn ènìyàn ọgọ́rùn kan àti ọgọ́rùn-ún mẹ́sàn-án ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn-ún mẹ́sàn-án bẹ́ẹ̀ ni òkú àwọn ènìyàn tí wọ́n ṣe àmójútó rẹ̀ ó dín díẹ̀ ní ìgbà káàkiri ìpínlẹ̀ èkó fún odidi ọdún kan o ìgbẹ́ni òyìnbó tẹ̀síwájú pé àwọn sáìtì ẹgbẹ̀rún méjì àti ọgọ́rùn-ún mẹ́jọ ni wọ́n ṣe àgọ́ọ̀dì sí láti fi dáàbò bo rẹ̀ gbàpò lọ́wọ́ àwọn ọ̀bàyẹ́jẹ́ ènìyàn tí wọ́n sì ṣe àlàyé wípé àwọn ilé tí wọ́n kọ̀ láì bọ̀wọ̀ fún òfin ètò ohun àtò ìlú èkó kò lọ bí ọgọ́rùn kan tí wọ́n gbéná lójú wọn gbẹ̀mí òyìnbó tẹ̀síwájú wípé lójú ẹsẹ̀ ìdáhùn sí ìjàmbá iná àti ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nípínlẹ̀ èkó ó ti ní ìdàgbàsókè láti máa dáhùn ní wàràǹṣẹṣà kò tán síbẹ̀ ó ní lé ní mílíọ̀nù mọ́kànlá tí ministry tó rí sí ọ̀rọ̀ ìmáfúnni ní àwọn ìwé tó jọmọ́ ti ọmọ bíbí ìpínlẹ̀ èkó ni wọ́n rí ní ẹ̀ka yẹn fún ìdàgbàsókè ìpawọlé fún ìjọba ẹ̀wẹ̀ ìjọba ìpínlẹ̀ èkó ti sọ pé ètò ń bọ̀ lọ́nà láti fi òpin sí ìjàmbá ìṣòro àìrínàlò ní ìpínlẹ̀ èkó àti òkùnkùn bírimùbírimù tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wà nípínlẹ̀ èkó nípasẹ̀ àjùmọ̀ṣe iléeṣẹ́ aládàáni láti ṣe àmúgbòrò sí agbára náà mọ̀nàmọ́ná ní ìpínlẹ̀ èkó ẹni onípọ̀lá tí ń gbọ́pọ̀ ọ̀hún ọ̀gbẹ́ni abiodun ogunléyẹ tó jẹ́ kọmíṣánná fún agbára náà mọ̀nàmọ́ná àti àmójútó àlùmọ́ọ́nì ni ó ṣe àlàyé ọ̀rọ̀ náà nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní aláùsá ìkẹjà ní ìjábọ̀ bí ìlàkàkà wọn ti ṣe rí tó láàrin ọdún kan ọ̀gbẹ́ni ogunléyẹ tẹ̀síwájú wípé àtúntò ti gbé bá iná mọ̀nàmọ́ná ní ìpínlẹ̀ èkó lábẹ́ òfin electricity law ọdún 2024 lójúmọ̀ àti jẹ́ kí agbára náà ìpínlẹ̀ èkó kó gàgàrà ju ti àwọn akẹgbẹ́ rẹ̀ lọ nílẹ̀ adúláwọ̀ ìgbẹ̀nà ìbílẹ̀ tẹ̀síwájú pé ìjọba ìpínlẹ̀ èkó ń parí ètò láti dájú pé tí ó bá fi dọdún 2030 iná yóò máa tàn yò ọ̀pọ̀ iléeṣẹ́ ó sì láǹfààní àti dìde fúríà torí pé lọ́wọ́lọ́wọ́ agbára iná mọ̀nàmọ́ná ìwé ẹ̀rí ẹ̀mẹ́rìnlá ni wọ́n ti tọwọ́ bọ̀ wí pẹ̀lú àwọn iléeṣẹ́ aládàáni tó jẹ́ pé tí ó bá di oṣù keje ọdún tí a wà yìí wọn yóò bẹ̀rẹ̀ iṣẹ́ ní pẹ̀rẹ̀wu kọmíṣánná náà ṣe àfikún wípé ìtọ̀sán òòrùn tó jẹ́ ti iná sólà tó lé ní 2,000 níjọba ìpínlẹ̀ èkó ti pèsè sínú ọ̀pọ̀lọpọ̀ òpópónà ní ìpínlẹ̀ èkó láàrin ọdún kan oníròyìn wa barnabas ounjo jábọ̀ wípé ìjọba ń tẹ̀síwájú láti mú ìyípadà rere bá iná mọ̀nàmọ́ná ní ìpínlẹ̀ èkó èyí tí ó sì nípa nínú ìdókòwò àwọn oníṣòwò àti ìgbésí ayé aráàlú èkó ètò ìdìbò abẹ́lé fún àwọn ẹkùn ètò ìdìbò tá a mọ̀ sí senatorial district mẹ́ta nípínlẹ̀ èkó wáyé lábẹ́ àsè ẹgbẹ́ òṣèlú apc tí ó sì dogun dọdẹ láyọ̀ àtàlàáfíà ìdìbò ọ̀hún fi wáyé gẹ́gẹ́ bí àwọn oníròyìn ti ṣe lọ káàkiri ẹkùn ètò ìdìbò mẹ́fẹ̀ẹ̀fà wọ́n jábọ̀ wípé pẹ̀lẹ́kùtù làwọn ọmọ ẹgbẹ́ òṣèlú apc ni wọ́n fi dìbò náà ní ìbámu pẹ̀lú òfin ètò ìdìbò tí wọ́n sì sọ́ra wọn di mọ̀lẹ́bí kan àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ọ̀hún ni wọ́n túyáyá túyáyá lọ́ṣojúṣe wọn fún àwọn olólùfẹ́ wọn ní ìlànà ètò ìdìbò abẹ́lé sínátọ̀ idiat adébúlé onírántí náà ló wọlé sọ bí elékùọ́ lẹ́kùn ètò ìdìbò mẹ́wàá níjọba ìbílẹ̀ tí ó ń bẹ ní lagos west bẹ́ẹ̀ lọ́mọṣe sọrùn lọ́dọ̀ sínátọ̀ adétòkunbọ̀ abiru èyí tó wọn náà mú nísòsí àti àárín gbùngbùn ní ẹgbẹ́ òṣèlú apc tí wọ́n yan sínátọ̀ wàsíù ẹ̀ṣìnlẹ́kùn san ni ẹ̀wẹ̀ alága ẹgbẹ́ òṣèlú apc nípínlẹ̀ èkó pásítọ̀ cornelius ojolabi fi ìdùnnú rẹ̀ hàn bí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú náà ti ṣe jẹ́wọ́ ọmọ ọkọ ẹgbẹ́ òṣèlú apc tó sì rọ̀ wọ́n láti tẹ̀síwájú o fi ṣe ìpolongo ojúlé-sójúlé bí ètò ìdìbò gbogbogbò ó ti ṣe ń kanlẹ̀ kún gbọ̀ngbọ̀ngbọ̀n lọ́dún tó ń bọ̀ pásítọ̀ ojolabi ó kàn sára sí ààrẹ bọ́lá ahmed tinubu lórí àwọn òfin òun àtúntò tí wọ́n fi ṣe ìjọba lọ́wọ́lọ́wọ́ tó sì kan sára sí àwọn sínátọ̀ mẹ́tẹ̀ẹ̀ta náà tó ń fihàn wípé wọ́n ṣojú ìlú èkó àti aráàlú dáradára nílùú àbújá ó kàn sára sáwọn aláàlú tí wọ́n dìbò nínú ẹgbẹ́ òṣèlú apc náà ipò dà bẹ́ẹ̀ kí wọ́n sì tẹ̀síwájú bí ètò ìdìbò ti ṣe ń kanlẹ̀kùn ẹ̀wẹ̀ àwọn ọ̀dọ́ ni wọ́n ti gbà níyànjú o láti mú ẹ̀kọ́ wọn ní bàbàrà eléyìí tí wọ́n lè fi di ènìyàn àtàtà lẹ́yìn wá ọ̀la tí wọ́n sì ṣe àṣeyọrí dípò wíwọ́ ọ̀nà àbújá láti ní owó òjijì tí àwọn ọ̀dọ́ kan yàn láàyò onímọ̀ nípa ètò ẹ̀kọ́ ọ̀gbẹ́ni tósìn fatoke lọ́pẹ̀pẹ̀ náà wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ láyé òde òní ni wọn ò mú ètò ẹ̀kọ́ ní bàbàrà tí wọ́n rí gẹ́gẹ́ bí ìfi àkókò ṣòfò láìmọ̀ wípé aṣeníṣera rẹ̀ ní ọ̀pọ̀ tó wá owó òjijì láìka ẹ̀kọ́ kú ọ̀gbẹ́ni fatoke tẹ̀síwájú wípé ọ̀nà kan ṣoṣo tí èèyàn lè fi fakọyọ lọ́jọ́ iwájú ni kó jẹ́ akíkanjú ènìyàn kó sì gbájúmọ́ ẹ̀kọ́ rẹ̀ àti iṣẹ́ ọwọ́ rẹ̀ láti dí ènìyàn àtàtà lẹ́yìn wá ọ̀la onímọ̀ nípa ètò ẹ̀kọ́ náà rọ àwọn ọ̀dọ́ láti jẹ ẹni tó ní atọ́nà fún ọjọ́ iwájú tó jíire kí wọ́n sì wo àwòkọ́ṣe láàrin àwọn tó ti dé èèyàn àtàtà láwùjọ kí wọ́n má wo àwọn oníjàgídíjàgan àbí àwọn oníṣẹ́ láabi tí wọ́n ń fi owó bojú tó sì jẹ́ pé ìwà ọ̀daràn ni wọ́n wù ní kọ̀kọ̀ ọ̀gbẹ́ni fatoke gba òbí níyànjú o láti fi àwọn ọmọ ilé ojú náà ọlọ́run léyìí tí ó jẹ́ kí wọ́n ní ipa rere nínú mọ̀lẹ́bí àti àwùjọ ẹni ìròyìn àgbáyé lẹ̀ ń gbọ́ o láti ilé iṣẹ́ bọ̀ọ̀dọ̀ fm 92.9 ìkẹjà nípínlẹ̀ èkó

0: kitabu pada kute tisiwa hei agbaye nte siwa jo gomina ipila anambra ojo mwachuku wama zolido ni agbepe tibura u ti awon komisyona meji dili ogun lain ti awon malegi mashufi ipila anambra tituwe tukolori wanko wanyoranti u gomina solido loshe ito ibura na fuwa nile ishi oba atombe ni ipile ni ipile anambra lagi ubi oka tosi gwekwe nida kai waju wano juese ki wọn jabo fun ara ilu ni wara nsisa o ro awon commissioner na ki wọn ma ri anfani na lati ko owo sapo ara won abi ko ilu ori bota lati ma se yeye dipo eyi ki wọn gba ibura loju ese cause ma sise ilu ni ibamu fun idagbasoke ipinle anambra o ro awon commissioner na lati gbajumo ise ilu bi ti o mu idagbasoke ba igbesi aye million 9 o le awon eniyan ni ipinle anambra ati isijoba ipinle anambra ile ejo giga to fi kale si ilu abuja ti gba lati gba oniduro fun gomina teleru ni ipinle kaduna ye nasiru erufai sugbon ye lo mu million lona 100 kan wa pelu oniduro to ni yowo na igba to se eto idajo ohun onidajo justice joyce abdul malik lo se idajo ohun wipe oniduro na gbadon ma gbe ni agbegbe asokoro tabi maitama nilu abuja yo si ni dukiya ohun iwe ile ohun dukiya na nilu abuja o ni ibamu pelu eto idajo na be lo tesiwaju wipe oniduro ohun yo je osise ijoba apapo ti o je onipele 17 grade level 17 yo si yonda iwe eri olosu meta re ti o je owo osu re fun ile ejo ni ibamu pelu eto gbigba beelu re awon alaale ti won fi gba oniduro fun erufai re ti won si so pe iwe irinna re si orile ede yo yonda re si ile ejo o lai irin ajo ni akoko ti a wa yi nile okere egbelegbe egberun awon eniyan lori ede kenya la gbo wipe oro aje won sorikodo bi adan lilo bibo oko si pokulu osu latari isoro owon gbogbo epo bentiroolu ti n ba won fira lorile ede na o eyi ta a gbo so pe ilu nairobi ni opopona ni awon eniyan kun fofofo si ni opopona ti won si fi ehonu han ti won je ki awon onisowo lobi kankan ese ni kaluku fi rin lo sibi ise won latari ifehonu han lori owon gbogbo epo to n da ilu naa laamu eyi ta a gbo so pe opolopo ofiisi lo wa ni titi pa nilu nairobi opo ile eko ni awon akeko ti gbele won lai lo si ile eko o ti won si fehonu han ohun patako oniranran ti won si da opolopo eniyan duro pada sile bee ni won tan ina ni awon opopona lati fi ehonu han han tori pe idanana ogun ni owo jala epo lolede kenya lo fi gbera lo soke eyin eniyan wa idalu niselu ka fi owo wowo lójú náà ti wọ́n lè dé nàìjíríà tẹ̀síwájú ká má gbèrò lẹ́yìn ogun òun ọ̀tẹ̀ tó lè da orílẹ̀-èdè láàmú ojúṣe gbogbo wa ni àtòmọ́rìn náà wà sókè ẹ̀gbọ́n kòkó tó jẹyọ nínú ẹ̀ lẹ́ẹ̀kan sí i. a mọ̀ pé ìjọba ìpínlẹ̀ èkó sọ pé dúkìá tó owó rẹ̀ wọ bíi bílíọ̀nù lọ́nà 100 náírà ó lé ni àwọn ti dóòlẹ̀ mi rẹ̀ níbi ìjàm̀bá iná tó ṣẹlẹ̀ nípínlẹ̀ èkó láàrin ọdún kan bẹ́ẹ̀ la mọ̀ wá pé àwọn adíje dupò ní ẹgbẹ́ òṣèlú apc ní ẹkùn ètò ìdìbò mẹ́ta nípínlẹ̀ èkó ni wọ́n jẹjà ní ètò ìdìbò abẹ́lé tó wáyé lónìí àti mọ̀ pé ilé ẹjọ́ ti gbà láti gba onídùúró yẹn fún gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ kaduna nasiru erufai pẹ̀lú sísan owó bẹ́ẹ̀lì 100,000 náírà àmúwá wípé ìfẹ̀hónú hàn lọ lọ́wọ́lọ́wọ́ o lórílẹ̀‐èdè kẹ́yà lórí ọ̀wọ́n gbogbo epo bẹntiróòlù ti ń bá wọn fira lórílẹ̀‐èdè náà tí ọrọ̀ ajé sì sórí kodò lílọ bíbọ ọkọ̀ náà tún pokulu mùsù látàrí ìfẹ̀hónú àwọn aráàlú ìlú nairobi tó ìgbáyé òní jù báyìí lọ látìlẹ̀ iṣẹ́ bond fm 92.9 ìkẹjà nípínlẹ̀ èkó ṣẹ́líwéyanu lólóòtú ìgbà míì tá ó pàdé abdul fatah abdul gafar ló sọ pé ikú ìpẹta lójú wọn òwe láòsùn ó dàbọ.
1: ìdìmọ̀rẹ́ lọ́jì rí ẹ̀wà fákùkọ́ ohun ìdìmọ̀rẹ́ lọ́jì rí ẹ̀wà fákùkọ́ ọba òkè lọ́jì rí ẹ̀wà fákùkọ́ ohun ìdìmọ̀rẹ́ lọ́jì rí ẹ̀wà fákùkọ́ níbi ká kẹ̀dẹ̀. ti polowo o se royin bande fm awa ma lo ba
2: lotus ifu ati papa isere awon modi ma wa nibe pelu ayika itira iwepo ati gbanu fawo idile e mo padanu lotus itfu lati foru pesile gege bi olutaja tabi olukopa lo si itfu.lotusbank.com lati se wadi pe 0700 5688 7 2265 tabi ko fi atejise ranse si whatsapp number 0911 988 8880 ibu bara lotus bank lo sagbateru e partner progress prosper
3: Time don't finish. I not get money to research. Or your jet are don't finish. And you not get money to solve. 737. The GC Bank airtime and data load day for you anytime. Just that *737*90# to borrow airtime. And *737*91# to borrow data. You fit collect up to 10,000.

0: Juan de Talú.
1: Ọ̀rẹ́ mi, fún ọmọrúdú ayé mi mọ́lẹ́ mọjọ́ mẹ́ta yìí. Ojoojúmọ́ mà ní fò lọlé. Yabiliki, ń bọ́ kí ló ṣẹlẹ̀ láàrin ìwọ ẹ̀yìn ọ̀rẹ́ mi.
2: Kí ni òní ṣẹlẹ̀? Ọ̀rọ̀ rẹ yín ti sú mi. Ẹ wò ó pọ̀ lè ṣe.
1: Irú àrùn wo ni ṣe ọ́ tó lè jẹ́ ṣe ojúṣe rẹ̀ lọ́dọ̀ ayé rẹ̀? Ṣé ọ̀pá yìí ti rẹ ni? Bí àṣedéédé ṣe wà láàrin ọkùnrin ló ṣe wà lóbìnrin. Àrùn ìbálòpọ̀ tó ti pẹ́ lára máa ń ṣokùnfà ìdíwọ́ tí àárẹ̀ àbá ni ti ẹni àbí ibà lóṣìíríṣìí. Àìlè mọ́kùnrin odò dáadáa wò ó. Má jẹ́ pàṣẹ omi ó rò ó jìnà torí ó lò tu ìdákọ́lẹ̀ ọba àpàrùn ìdákọ́lẹ̀ worldwide. Tí gbogbo ìwé mọ̀ sí ìrọ̀rùn Abacia Center. Èyíkéyìí àìsàn tó lè máa bára wò lẹ́jà tí o sì ti ṣàyẹ̀wò rẹ̀. Bí àyẹ̀wò rẹ̀ máa bọ̀ lọ́dọ̀ ìrọ̀rùn Abacia Center. Ọba àpàrùn ìdákọ́lẹ̀ worldwide. Olóògùn ibà tó wà ní Nọmba 35 Odunlami Street, Opposite Access Bank, Abiodun Bus Stop, ní Bájúláyé Sọmọlú Lẹ́kọ̀ọ́. Tàbí kẹ́ ẹ pè wọ́n sórí
3: 08068655884. Lẹ́ẹ̀kan sí 08068655884.
1: Ha! Ìrọ̀rùn Abacia Center. Bàbá Olóògùn ibà. Ọba àpàrùn ìdákọ́lẹ̀ worldwide. Kò sẹ́
4: ẹkú ilé là kára lé ẹrù wàhálà kírun ọ̀nà kan dé ìsinmi àkọ́bà aládé mo máa fi yín o gbogbo oníṣẹ̀ṣe mo kí yín o gbogbo oníṣègùn ìbílẹ̀ ìlú máa jẹ́ o orúkọ mi ò yípadà olúmiidé ọlálérè lórúkọ mi bẹ́ẹ̀ pé mi ní olúmaìtì omi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni irọ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ mí ẹnìkan mi ò kí n dédé wá tàbá sì ti wá kẹ̀tì mọ̀ pé a ti mú nǹkan tó máa ṣe láǹfààní wá mo ní àlejò ńlá agbára pẹ̀lú mi bí gbajúmọ̀ ni wọ́n oníṣègùn ìbílẹ̀ tó dáńtọ́ tó mọ̀ tó ṣe tó kọ́ ẹ̀kọ́ mọ́kọ́ tó lọ sílẹ̀ òkèèrè tí wọ́n ti lọ kọ́ ẹ̀kọ́ gbogbo ẹ̀ máa gbọ́dọ̀ tẹnu kó bọ́dọ̀ bẹ ni pé mo ń sọ àṣẹdùn mo kí ẹkú àsìkò yìí o.
5: Ẹ kú dédé àsìkò yìí. Orúkọ tèmi ni Dr. Sikiru Lai Ọláyẹmí. Èyí tí gbogbo àwọn ọmọ pè mí ní ọba àpàrùn ìdákọ́lẹ̀ worldwide láti iléeṣẹ́ ìrọ̀rùn Abacia Center.
4: Ok bàbá ìrọ̀rùn nígbà kan yẹn mo ní kí ló fa bàbá ìrọ̀rùn.
5: Gẹ́gẹ́ bí ẹ̀yin oníròyìn bẹ́ẹ̀ sì máa tọ́gbọ̀n yẹn lẹ́nu wọ́n ní àmọ̀ràn tán tó tún béèrè ọ̀nà òní inú ẹ̀ ni ẹ̀kọ́ yín fi pọ̀ jù. Bàbá ìrọ̀rùn àwọn tí wọ́n wà ń gba ìtọ́jú lọ́dọ̀ wa àwọn ni wọ́n sọ wá ní bàbá ìrọ̀rùn. Orúkọ tí iléeṣẹ́ mi ń jẹ́ tẹ́lẹ̀ Alpha and Omega ni iléeṣẹ́ mi ń jẹ́ tẹ́lẹ̀.
4: Alpha and Omega.
5: Bẹ́ẹ̀ni tẹ bá wo láti kò yí láti ń bá yín bọ̀ nígbà ṣùgbọ́n nígbà tí Ọlọ́run wá sọ gbogbo ẹ̀ di rọrùn ẹni tí ó ń wojú olúwa pẹ̀lú oyún níní olóyún ẹni tí jẹ̀díjẹ̀dí ń bá fà á Ọlọ́run sọ di rọrùn láti iléeṣẹ́ ìrọ̀rùn ẹni tí wọ́n jẹ́ pé kò lè ṣe déédé Ọlọ́run sọ di rọrùn ẹni tí ó jẹ́ pé ọwọ́ ń wo ẹsẹ̀ ń wo
4: ìwẹ̀ kú riri
5: ó ń kú riri Ọlọ́run sọ di rọrùn ẹni tí wọ́n jẹ́ pé ó ń wò bàìbàì níṣẹ́ lára ń ta tí wọ́n jẹ́ pé àti lè ṣègbọ̀nsẹ̀ rẹ̀ àti lè ṣẹ̀yọ́ rẹ̀
4: wọ́n
5: ti wàhálà Ọlọ́run sọ di rọrùn ẹlòmíì yóò máa rìn lọ níṣẹ́ ni bàtọ́ máa bọ́ lẹ́sẹ̀ rẹ̀ yóò wá dàbí ewu pé èso wà níbi bàtà rẹ̀
4: àti ìbò lẹ́sẹ̀
5: bẹ́ẹ̀ ni ọlọ́run sọ di rọrùn ẹni tó jẹ́ pé nǹkan oṣù rẹ̀ lóbìnrin ẹ̀yin náà máa gbọ́ nínú jíngù wa àrùn tí ń ṣe obìnrin ó yàtọ̀ sí ti ń sọkùnrin dókítà oníṣègùn bílẹ̀ tí ò bá dẹ̀ mọ́ ń pa rẹ̀ kò lè sọ pé òun tọ́jú obìnrin kọ́ máa tọ́jú ọkùnrin wọ́n bẹ̀ máa jí rọrùn torí wípé ẹ̀kọ́ àkọ́tọ́kọ́ àti research àṣetúnṣe àti àyẹ̀wò tó péye ni àwa fi ń ṣiṣẹ́ tiwa lọ́nà ò fi sọ́jú ìrọ̀rùn bẹ́ẹ̀.
4: Mo sọ wípé bàbá ìrọ̀rùn tó lórúkọ yìí kò fún ẹ̀wọ́ pọ̀
5: ẹ̀rọ
4: tó ṣe rẹ̀ ìṣògùn ìbílẹ̀
5: ẹ̀ka rèé.
4: Ó dájá bẹ̀rẹ̀ báyìí sà ọdún kan lórí ìtẹ́ ti wà lẹ́nu iṣẹ́ sà.
5: Ẹ̀ka rèé torí wípé wọ́n ní ẹ̀yin Yorùbá náà ni ojú là á máa ìṣirú ẹnu là á máa ìṣíyọ̀ òkèèrè láti mọ ọbẹ̀ tí ò lépo lójú.
4: Òkèèrè láti mọ ọbẹ̀
5: tí ò lépo lójú.
4: Òyìn fúnfún ní tó
5: pẹ̀. Bẹ́ẹ̀ ni lẹ́yìn ogójì ọdún ni.
4: Kàbíyèsí
5: iṣẹ́ láì ṣe náà ni.
4: Ọ̀pẹ̀ wọn ni ṣé iṣẹ́ yìí ìtẹ̀wá wù náà 40 years ago. Ṣé ẹ bá ń lé ní sà àbí ẹ̀kọ́ ìyàbá sí tiẹ̀?
5: Kìí ṣe bẹ́ẹ̀ o, abalẹ̀ ni. Àwọn bàbá tiwa ọlọ́dẹ ni wọ́n. Ẹ sì mọ̀ wípé àwọn ọlọ́dẹ láyé ìjọun àwọn ni wọ́n ní oògùn lọ́wọ́ tí wọ́n máa
4: sọ pé very good.
5: Ìwé fi jẹ́ pé gbogbo oògùn tá à ń lò yàtọ̀ sáà babaláwo gbogbo oògùn tá à ń lò àwọn ọlọ́dẹ ló ni.
4: Bílẹ̀
5: ọlọ́dẹ ló ni.
4: Àṣìlẹ̀
5: wájú wo
4: èmi náà ti gbọ́n rí.
5: Yàtọ̀ sáà babaláwo pé à ń dífá à ń ṣe kínní ayé ẹ̀kọ́ wò bẹ́ẹ̀ bá fẹ́ ṣe oògùn ọlọ́dẹ ló ni. Torí wípé oríṣiríṣi ìrírí ayé ni wọ́n ti rí nígbà ọ̀dẹ tí wọ́n lọ wọ́n pàdé ẹranko àbìjà wọ́n pàdé oríṣiríṣi egbò tó lè gbé èèyàn mi wọ́n pàdé àlùjànú ẹ máa ti ń jẹ́ irun àwọn irun yẹn àwọn èèyàn oríṣiríṣi náà ni wọ́n pàdé wọn àwọn ọlọ́dẹ ló lóògùn tí ó fi péyẹ pẹ̀lú wọn.
4: Bàbá ìrọ̀rùn yìí irúgbìn àti pàdé yìí
5: ẹ̀ka wọn.
4: Ẹ bẹ́ẹ̀ ni ọmọ obìnrin gan ni.
5: Ọmọ ìlú ọjọ́ aláàfin ojú pàṣẹ
4: ẹsọ́sẹ̀ ni ẹ bá ewé àti bòlẹ̀ ní báyìí ẹ̀dẹ̀ sí ìwà lẹ́nu iṣẹ́ yẹn náà kì í ṣe yókèrè lẹ́ta
5: sí ẹ̀kẹ́rẹ́ ní
4: àdúpẹ́lẹ́ wọn lọ́wọ́ ẹ̀dá ń sọ̀rọ̀ ọmọ yìí rọrùn ó túnbọ̀ sí pé gbogbo àìsàn pátá òun náà lẹ́dí pẹ̀lú
5: lágbára lọ́wọ́ náà
4: kò sẹ́ẹ̀sẹ̀ wọn.
5: Ṣáyí tí ó fi jẹ́ bẹ́ẹ̀ ni wípé ẹ rí i pé ẹlòmíì nínú àwọn tí wọ́n ń ṣèṣègùn ìbílẹ̀ ó lè sọ wípé ọkùnrin nìkan ẹlòmíì ó lè sọ wípé
4: obìnrin nìkan
5: ẹlòmíì ó lè sọ pójú nìkan ẹlòmíì ó lè sọ wípé jẹ̀díjẹ̀dí nìkan
4: ìròyìn jí
5: pẹ̀lú ọ̀pá ẹ̀yìn ẹlòmíì ọ̀pá ẹ̀yìn ẹlòmíì iṣan. Ṣáyí tí ó fi rí bẹ́ẹ̀ ni wípé ìkẹ́kọ̀ọ́ mẹ́kọ̀ọ́ àti ìgbà gbogbo wa ká tó di pé a bọ́ sórí fídì yìí kéèyàn tó lè máa sọ̀rọ̀ èèyàn gbọ́dọ̀ ṣe àyẹ̀wò lọ́dọ̀ ìjọba èèyàn ti ń pè ní kọ́ọ̀sì. Nígbà tí a lọ sí kọ́ọ̀sì tí wọ́n gbé wa yẹ̀wò ní ẹni kò sí àrùn tí ẹni yìí ò lè tọ́jú kó wí pé ọmọ ìpa ewé àtègbò ọ̀rọ̀ rẹ̀ ó sì dá ń tọ́.
4: Èmi kan tí mo ń bá ń sọ̀rọ̀ ni mo ti gbé yẹ̀wò pẹ̀lú ọmọ ọdún ṣe. Ọ̀tọ̀ ni pé èyàn bá nǹkan lé ọ̀tọ̀ ni pé kíní yìí
5: ò ń pa
4: ìwọ́n ra. Bí wọ́n bá ti ẹ̀lẹ́gùn náà o gbọ́dọ̀ tún wá ìmọ̀ kún ìmọ̀. Bàbá ìrọ̀rùn
5: àgbáyé
4: mo dúpẹ́ lọ́wọ́ pé mo tún bá gbàdúrà lẹ́kọ̀ọ́ sí. Àwọn èèyàn ló sọ pé àìsàn àgbàlagbà wà. Tọ́lájà ń gbàdúrà máa ń sọ pé kí
5: àtọmọdé àtàgbà nílò láìsàn kó lóò ọmọ tí a ń bí lọ́wọ́ báyìí ó láìsàn. Ìtumọ̀ rẹ̀ ni wípé alákọ̀ọ́kọ́ ní tá à ń jẹ tá à ń mu òun ló fa gbogbo àìsàn tó pọ̀ báyìí. Ẹ rí i pé láyé ọjọ́ àìsàn tó wà ó níye ó sì nípele ṣùgbọ́n nísìnyí àìmọye àìsàn tí ò nípele tí kàn jáde torí pé ní tá à ń jẹ lọ́pọ̀lọpọ̀ nísìnyí kẹ́míkà ni. Wọ́n ń díbọ̀ oúnjẹ ni. Ṣé wá rí kẹ́míkà tá à jẹ oríṣiríṣi àwọn kẹ́míkà tí a fi ń sóúnjẹ yẹn kó oríṣiríṣi àìsàn yóò máa fà síyàn lára. Ẹlẹ́fin rẹ́ lómi fi jẹ́ pé ojú rẹ̀ máa sú. Ẹlòmíì apá rẹ̀ máa gbà. Ẹlòmíì ẹsẹ̀ rẹ̀ ni máa gbà. Àti lè ṣègbàṣẹ́ alágbára. Ẹlòmíì
4: yóò kọ̀ ọdún gbọ́ngbọ́n
5: lọ́wọ́. Ẹlòmíì kò ní lè rìn tàbí alára iṣan yóò máa fà lẹ́sẹ̀ rẹ̀. So ibi tí kẹ́míkà yẹn bá ṣiṣẹ́ sí lára oníkálukú níbẹ̀ ni àìsàn ti jáde.
4: Kó tó di pé padà àdé àṣírí ẹ̀sà ẹ bá mi pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín kẹ́ bá mi pe ọ́fíìsì àdírẹ́sì yín lọ́sàn.
5: Mo wà ní nọmba 25 Odunlami street opposite Access Bank ní ìlú Somolu ní Bábìláyé Abiodun bus stop 08008068655858884
4: lẹ́kọ̀ọ́sà 08008068655858884. Ẹ bá sọ kó pé tẹ́lẹ̀ lọ́nà yẹn sà.
5: Ní agbára lọ́wọ́ lọ. Ẹ bá pè é ẹ rí wípé ọba parun.
4: Ẹ jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé tó bá ti wọ́ sílé iṣẹ́ yín ohunkóhun tó bá ń ṣe wọ́n lọ́gbọ̀ọ́ra tó bá ti rí pé nǹkan kó ṣàn ṣe wọ́n ń ṣe kúlúkúlú àbí wọ́n rí pé apá àwọn gbé kò rí bíbi tẹ́lẹ̀ àbí wọ́n sùn wọ́n jí àbí wọ́n rí kókó rí pé ojú wọn wú báyìí èyí wọn ó ń tẹ kolùbàkolùbà
5: gbáyé
4: báwo ni sọ́tò bá ń dé ọ̀dọ̀ yín ẹ fi ń dá olójú sí pé kọ́ lọ fọkọ̀ balẹ̀ sà.
5: Ní agbára lọ́wọ́ náà ṣé ẹ rí wọ́n ní nǹkan díẹ̀ òun náà ni máa ṣọṣẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn àgbàlagbà sọ́rí gbogbo níta ẹ̀ ń sọ yìí àrùn ọ bẹ̀rẹ̀ látòrí kékeré ní ọ̀rọ̀ àfìdí ńlá.
4: Nígbà tí kí mo tọ́ ṣe
5: kẹ́kẹ́kẹ́ ìmọ̀ ìjìnlẹ̀ àti àyẹ̀wò tó péye gbogbo ẹ̀ làwa fi ń ṣiṣẹ́. Tẹ́ ẹ bá sì dé àdúgbò mi lè fọwọ́ gbu etí dẹ̀ lè béèrè kí wọ́n sọ pé bolẹ̀ ń lọ wọ́n mọ̀ sọ pé yà wẹ́pọ̀ mi.
4: Ẹ kàn béèrè pé bàbá ìrọ̀rùn
5: bàbá ìrọ̀rùn
4: lẹ́yìn àdúgbò lẹ́sàn-án
5: gbogbo àdúgbò mi pátá. So because nǹkan tá a mọ̀ ń pẹ̀ ni ẹnìkan ọ̀dọ̀ wárí kọ́kàbà mọ́.
4: Thank you sir. Kò sọ bí lẹ́yìn.
5: Ìrọ̀rùn
4: tún padà
5: wá
4: sí
5: ìrọ̀rùn. Ìrọ̀rùn
4: tó lọ́mi ni.
5: Ìrọ̀rùn pé ará adúgbòyàn wọn lọ rí yàn wọn sì tún làtà yàn wọn sì ní ẹkọ tọrọ èèyàn gbọdọ ta sí ilé kó ní ẹkọ tọrọ èèyàn gbọdọ ta sí ibi òjòrò kan torí pé tẹyà bá tà bí ó jẹ
4: wọn ìgbàjẹ
5: orúkọ ti bàjẹ.
4: ó dá ṣe iléeṣẹ́ bàbá ìrọ̀rùn tá a ń sọ̀rọ̀ pa yìí sáà báwo ni ṣé irú àwọn ẹ̀rọ wo lẹ́nu ṣé tìgbàlódé ni àbí ẹ̀kọ́
5: ẹ̀rọ ìgbàlódé òun la fi ń ṣe àyẹ̀wò
4: ẹ̀kọ́kọ́ ṣàlàyé fún ọ
5: náà àkọ́kọ́ ṣe àyẹ̀wò fún ọ náà ẹni tí ojú rẹ̀ ìrìnà rẹ̀ tí ò rìnà dáadáa ẹni tí ó jẹ́ wípé ọwọ́ ń gbọ̀n ẹsẹ̀ ń gbọ̀n ẹni tí ò lè ṣe kébé láti lè súnmọ́bìnrin àbí ẹni tí ó jẹ́ wípé kò lè lọ sílé gbọ̀nsẹ̀ dàbí alára àbí ẹni tí ò lè ṣẹ̀yọ́ dàbí alára àbí ẹni tó jẹ́ wípé tí bá rìn lọ bàtà ń bọ́ lẹ́sẹ̀ rẹ̀ tó ní ò ní mọ̀ ẹlòmíì wà sí pé bàtà tọwọ́ bí èso ni ọmọ ogun irú gbogbo àwọn ọrú nǹkan báyẹn àrùn ni bí àwọn bá ti tẹ́wọ́ gbà lágbára lọ́lọ́ ló di ọ̀rọ̀.
4: arábìnrin kan ti pè mí rí tí mo rẹ̀ wò pé ṣé irú nǹkan báyìí lè máa ṣẹlẹ̀ àìmọye
5: àgbọ̀nyé
4: ṣùgbọ́n obìnrin yìí ó ní ti bá rí òun àwọn ọba àwọn èèyàn lálálá ló ń da òun náà kó ń fẹ́ wọn
5: àgbọ̀nyé
4: ṣùgbọ́n ọkọ tó ń fẹ́ òun nífẹ̀ẹ́ òun fẹ́ filẹ̀ ṣùgbọ́n ò tí ì bímọ wọn ní tí ò sí ohun tó máa fi lè fi ọkọ̀ òun lẹ̀ ọlọ́kọ̀ òun apara ẹ̀ o.
5: torí kíni.
4: ó ní ibi tí àwọn ti ra ògùndé ìbílẹ̀ àti ti ní gbogbo ẹ̀ tó ń ti lò lóhun nǹkan ọmọkùnrin ẹ lílẹ̀ ohun tó bá wà lórí òun báyìí ló máa sunkún ni ọkùnrin máa sunkún. so mo ń wò pé wẹ́ bóyá tí n bá taari ẹ̀ sílùú ọ̀dọ̀ yín bá bàbá ìrọ̀rùn bóyá yóò rẹ́nu àbáyọ. ṣé iléeṣẹ́ yín ìkórìkọ́ ló wà nísàlẹ̀
5: sáà. a wà ní Ìkòròdú ní ìlú Ọ̀fẹ́ iléeṣẹ́ wa wà ń bẹ̀.
4: sáàbì mi ní Ọ̀fẹ́ sáà fún gbogbo.
5: tí a bá ti dé Ọ̀fẹ́ ẹ bí the church bus stop
4: Folúṣọ́
5: Adédèjì.
4: Folúṣọ́
5: Adédèjì number 16-17.
4: níbi wá ti iléeṣẹ́ tó wà ní tòsíwájú ń kọ́sà.
5: number 25 Ọdọ́lani street opposite access bank ní ìlú Sowo gbogbo èèyàn lọ́mọ wa bẹ́ẹ̀ bàtà ẹ̀rọ bá mi sọ̀rọ̀ mi 08086855884.
4: adúpẹ́ lọ́wọ́ yín lọ́wọ́ bàbá ìrọ̀rùn ẹ̀rọ tó bá ń gbọ́ tẹ̀ bá ṣàkíyèsí ohunkóhun ní àgọ́ ara yín lọ́kọ̀ ẹ̀jọ́ àsìkò tá a wà yóò gbà bẹ́ẹ̀ bí wọ́n bá ti kíyèsí kankan lágbo ara kó sì ti lọ́ọ́ ṣàyẹ̀wò pé bí wọ́n bá dákẹ́ yóò bá dákẹ́ ní dọ́rùn ká mọ́tọ́ adúpẹ́ lọ́wọ́ yín sàpè àpè yín ẹ̀rẹ̀dẹ̀ jẹ́wà ìrọ̀ máa jẹ́ o ìgbà dẹ̀ máa jẹ́.
5: irú ọ̀rọ̀ tí ẹ sọ lẹ́ẹ̀kan yẹn olóbìnrin tẹ sọ yẹn obìnrin kan náà wá ó wà ní pé òun wọ ọmọ nígbà tí mo wá tú kwẹ́sàn sí ó wá di wípé kò se nǹkan oṣù rẹ̀ mọ́ wọ́n á ní pé báwo lẹ ṣe ń wọ ọmọ ó ní òun ti ń wọ ọmọ káàkiri ti káàkiri yẹn ọmọ kọ́lẹ́ gbọmọdọ̀ máa wá ní ìsìn bí nǹkan oṣù yẹn kọ̀ọ̀kan wá
4: náà
5: tẹ́ ẹ bá ti rí nǹkan
4: oṣù wá
5: á wà bọ́ sí lẹ́wù à ń wọ ọmọ tó o òun á sọ pé wọn ò sọ báwọn fún gbogbo ibi tó lọ lórí ọ̀ wọn à lè sọ bẹ́ẹ̀ fún ẹ bó ń kálukú ṣe kọ́sẹ́
4: ọ̀tọ̀ọ̀tọ̀ ni
5: tó o eléyìí sí pé àlọ́dọ̀ bàbá kan nígbà tí àrùn kan ń ṣe wá irọ́ kò rí bẹ́ẹ̀ ìṣègùn ìbílẹ̀ ò ti kọjá bẹ́ẹ̀ èmi ni mò ń já ewé ni mò ń wa egbò ni mò ń ká èso èyí tó bá sì jẹ mọ́ kí n gun màá gun èyí tó bá jẹ mọ́ kí n lọ màá lọ èyí tó bá jẹ mọ́ kí n ṣe màá ṣe àgbo ti wàhálẹ̀ fúri tiẹ̀ ni ọba dọ́dọ̀ mi yóò.
4: adúpẹ́ lọ́wọ́ ọlọ́run àkókò tí báyìí náà lọ
5: ọ̀dà àlọ́
4: orí ètò lónìí adúpẹ́ lọ́wọ́ àlejò wa bàbá
5: ìrọ̀rùn
4: abáki
5: asẹ́ńtà tó wà ní number 25 Ọdúnlami street opposite access bank ní ìlú
4: Sumolu Bariga.
5: ìrọ̀rùn ọba mi sọ̀rọ̀ mi lẹ́ẹ̀kan sí 08086855884.
4: adúpẹ́ lọ́wọ́ wọn lẹ́ẹ̀kan sí ìwé máa jẹ́ o olùmìdé ọlálérè lórúkọ mi lọ́wọ́ mi lọ́lùmọ́ ẹtì omi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni.
0: ọ̀rẹ́ mi fún ọmọ arójú aya mi mọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ojoojúmọ́ mà ní fòun lọlé yabiliki ń bọ́ kí ló ṣẹlẹ̀ láàrin ìwọ ẹ̀yìn ọ̀rẹ́ mi.
2: kí ni òní ṣẹlẹ̀ ọ̀rọ̀ rẹ yín ti sí mi ẹ wò ó wọn ò lè ṣe.
0: irú àrùn wo ni ṣe ọ́ tó lè jẹ́ ojúṣe rẹ lọ́dọ̀ ayé rẹ ṣé ọ̀pá ẹ̀yìn tirẹ ni bí àṣedéédé ṣe wà láàrin ọkùnrin ló ṣe wà lóbìnrin àrùn ìbálòpọ̀ tó ti fẹ́ lára máa ń ṣokùnfà ìdíwọ́ tí àárẹ̀ àgbà ni tiẹ̀ ni àbí ibà lóṣìíríṣìí àìlè mọ́kùrọ̀dọ̀ dáadáa wò ó má jẹ́ pàṣẹ omi ó rò ó jìnà torí olóòtú ìdákọ́lẹ̀ ọba àpàrùn ìdákọ́lẹ̀ worldwide tí gbogbo ìwọ́n sí ìrọ̀rùn abakia center èyíkéyìí ẹ̀sẹ̀ tó lè máa bára wò lẹ́jà tó o sì ti ṣàyẹ̀wò rẹ̀ bí àyẹ̀wò rẹ̀ máa bẹ̀rẹ̀ lọ ìrọ̀rùn abakia center ọba àpàrùn ìdákọ́lẹ̀ worldwide olóòkun ibà tó wà ní number 25 Ọdúnlami street opposite access bank abiodun bus stop ní gbàdúrà yẹn ṣọlẹ́nu lẹ́kọ̀ọ́ kábíkẹ́ pè wọ́n sórí
5: 080
3: 0806865584 lẹ́ẹ̀kan sí 0806865584.
1: Ká ìrọ̀lú ọgbà care center bàbá olóògùnbà ọba àpààrùn ìdákọ́lẹ̀ worldwide
3: kò sẹ́lẹ̀.
6: Dr. Samuel Mawuyo Ajose, SMA Gold, everywhere you go.
7: SMA, Love and Lagos, forward.
8: Fẹ́lá ni kẹ́ pé
9: òfù àṣẹdáṣẹ́.
8: Hip-hop ní kẹ́ péjọ.
10: Ṣé yìí lè jó ni? Ẹ ń tiro, ẹ ń tẹ́pa, ẹ máa ń dá sọ́rọ̀ ìjó.
9: Dèrò ìtẹ́ lẹ́nu ẹ, èmi ti fọ ánú ìjọ alẹ́ òní, ẹ dá yànmọ́.
11: Ẹ bẹ̀lẹ́ o, kí ló fa tó tó lù?
10: Bàbá, ẹ̀yin náà ti sọ̀pálù. Ohun tí àwọn èèyàn sọ ni pé ọfọ̀ ara tó ti pẹ́ lára yín ti ba iṣan, egungun àti ẹran ara yín jẹ́.
11: Bàbá àgbà tẹnu bẹ gírógùn ṣe òwe ló gbogi bàbá àgbàdo àmígbà ló sọ̀pálù.
9: Tó jẹ́ pọ́nà ló yọ mí lọ́wọ́ ní tẹ̀kùrùbà. Mo bọ́ lọ́wọ́ ara títa, ọ̀rọ̀ sísọ mi ń jáde ara báyìí. Àtẹ́lẹsẹ̀ tó wà mí lè mọ̀, ìyẹn ti dàfi sẹ́yìn. Owó ni kẹ́yàn máa ta gègé bíi kẹ̀kẹ́ Mario. Ọlọ́run gbà wá lọ́wọ́ ìsan afinipamọ́, àwọn afiniṣẹ̀sín, dìde mi já. Ojú tó bá fàkókò ẹni ṣòfò. Ajẹ́ ìlú wa lọ́dọ̀ bàbá àgbà. Bàbá àgbà wà ní nọmba 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abarajẹ Road, Ikọ̀tún, Lagos State. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 0068216859. Lẹ́ẹ̀kan sí 0806821-6859. Dèrò ǹkẹ́ kò sì rẹ̀gbọ́n rẹ lọ́wọ́ kó mú dọ́dọ̀ bàbá àgbà kó náà lè sọ̀pánù.
12: Gbogbo apáta la mọ̀ wípé àlàáfíà ló ṣe pàtàkì ló ṣe kókó. Ẹ̀dá tó wà láyé tí ò ní àlàáfíà ra bí ẹni tí ò sí láyé náà ni. Àlejò pàtàkì wọn ti wà lórí ètò lónìí. Bàbá wa, ẹ bá wa kí gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wa kí ẹ sì dárúkọ yín.
9: Orúkọ mi ni bàbá àgbà tẹni bẹ́ẹ̀dì lójú ìlú màkà oníṣègùn ìbílẹ̀ tó ń fi rí àti gbóṣọ mara ilóore. Mo kí gbogbo àwọn bàbá màmá àtàwọn àbúrò rẹ wípé a ò ní fàìsàn lùgbà.
12: A wà ní nọmba 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abarajẹ Road, Ikọ̀tún. Mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 0806821-6859.
9: Lórí àwọn àìsàn kan sí kejì tá a máa ń sọ̀rọ̀ nípa ẹni àìsàn inú iṣan tàbí ọ̀ tó ní àwọn káàbẹ̀ arọmọlé egungun ní kí lọ́pọ̀lọpọ̀ tó máa ń fà á. Torí pé lómi ò máa tó máa ń fà á bó ṣe rìn láti rìn gbogbo omi pé ọ̀pọ̀lọpọ̀ míì tó ti ṣubú rí. Abẹ́ tó ti níjàmbá mọ́tò rí. Abẹ́ tó ti ṣiṣẹ́ bí aná ló ń dá tó ti fara gba iná oríṣiríṣi.

0: inú àgbáre tó bá ti láwọn kan láì.
1: A wà ní nọmba 20 Amoka Street, Délé Ara Bus Stop, off Abarajẹ Road, Ìkọ̀tún. Gbogbo ibi tẹ́ bá ti ń bọ̀ tẹ́ bá ti dé Ìkọ̀tún Underground. Ẹ̀wọ̀ Márúwá tó ń lọ sí Abarajẹ Road. Tàbí tẹ́ bá ń gbọ́ kọ́ bọ̀ Abarajẹ Road ní kẹ́gbèrè. Ẹ bọ́lẹ̀ ní Délé Ara Bus Stop, apá ọ̀tún ẹ̀ lẹ́yà sí. Nọmba 20 Amoka Street, Délé Ara Bus Stop, off Abarajẹ Road, ní ìlú Ìkọ̀tún, Lẹ́kọ̀ọ́.
0: Bàbá àgbà tẹ́ níbẹ̀ dúró ní kẹ́ ẹ máa sọ pé Ìkọ̀tún jìnà. Ìrẹ̀wẹ̀sì ọkàn ni wọ́n ń gbè bẹ́ẹ̀. Ẹ kọ́kọ́ tọ́jú ìrẹ̀wẹ̀sì ọkàn yìí náà kẹ́ ẹ gbéra fàáyì báyìí pé Ìkọ̀tún yá lọ́dọ̀ bàbá àgbà tẹ́ níbẹ̀ dúró ní nọmba 20 Amoka Street, Délé Ara Bus Stop, off Abarajẹ Road, ní ìlú Ìkọ̀tún. Ẹ bá ti dé Ìkọ̀tún,
2: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lè fi pè mí 08068216859.
1: A wà ní nọmba 20 Amoka Street, Délé Ara Bus Stop, off Abarajẹ Road, Ìkọ̀tún. Mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 20 Amoka Street, Délé Ara Bus Stop, off Abarajẹ Road, Ìkọ̀tún.
2: Lọ́dọ̀ bàbá àgbà tẹ́ níbẹ̀ dúró jù wá fún ìtọ́jú tó péye, ọ̀rìn wọ́nkúwọ́nkú, ọ̀rìn ọ̀ntẹ́kùnùbà àti ìrìn di ọ̀rọ̀ fún wọn. Ìwọ́n náà gbogbo ìbàdí gbogbo ẹ̀yìn ló ti di wàhálà. Ẹlòmíì máa ń bọ̀ lọ́kọ́lá bó ṣe ń bẹ̀rẹ̀ ló máa kúrú, bó ṣe ń bẹ̀rẹ̀ ló máa má jẹ́ kí tiẹ̀ di bẹ́ẹ̀. Tó bá ti lápẹ̀rẹ̀ kéékèèké tètè gbéra báyìí.
0: Máa bọ̀ sọ́dọ̀ bàbá àgbà.
1: A wà ní nọmba 20 Amoka Street, Délé Ara Bus Stop, off Abarajẹ Road, Ìkọ̀tún.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08068216859. 08068216859. Gbogbo àdúgbò tó bá ti ń gbọ́ wa báyìí, dètè máa bọ̀ lọ́dọ̀ bàbá àgbà lórí àti ìrúdodo ni. Àti ṣe ìgbọ̀nsẹ̀ ń dọ̀ràn ni. Ìtẹ́lọ̀ bí ti máa bọ́lọ̀ ṣàánú wa tó bá gbé wọn gbowó ká tó ṣe ìgbọ̀nsẹ̀ ni bẹ́sẹ̀ ń gbọ́ mi pàdélé mẹkáníìkì ni ẹlòmí ẹ̀rí lè bá sọ̀rọ̀ nítorí bẹ́ẹ̀ lómi èlò ìnáwó ṣáàjọ rẹ̀ àfi oríṣi kò sí sáníkòrà fún ìnáwó tí ò ní ṣe ẹ má fira yín ṣeré àgbo ara ẹ ṣe pàtàkì láti tọ́jú ẹ jáde báyìí jáde kí máa bọ̀ gbogbo ẹ̀yin dẹ́ rò pé bóyá ẹ mo ti lè eléyìí kò ṣiṣẹ́ ẹ má sọ bẹ́ẹ̀ gbogbo wa la lóògùn kò fẹ́ tí ò lóògùn ṣùgbọ́n lọ́wọ́ bá fẹ́ nìkan ṣe jẹ nìkan lọ bọ́lá ṣe máa ṣe iṣẹ́ tí máa ń bọ̀ sọ́dọ̀ wa ọlọ́run ti ń gbàdúrà á ti mọ̀ pé àdúrà ti gbà kúrò tó gbéra lé ni tó bá ti rápẹ̀rẹ̀ gbogbo ọ̀hún ni bàtà ń bọ́ lẹ́sẹ̀ rẹ ẹ̀ṣẹ̀ ń kọ́ pajápajá lọ́wọ́ lẹ́sẹ̀ àti ìrìndòdò apá ronú ẹgbẹ́ kara ronú àti gbéra gan bọ́bá nípa tí àìwé òní lọ odò lónìí ẹgbẹ́ ọmọ ní ọlọ́run òní já rogo à ń gbé ní sùgbónìtọ̀ à ń gbé ní sùgbónìtọ̀ àmírí o à ń dì máa dìdì mọ́ pẹ̀ ká tó rìn ọlọ́run ìjẹ kẹrin ṣùgbọ́n àdúrà lásán ọ̀rọ̀ ìjù ká gbé ìgbésẹ̀ ìgbọ́tọ̀ ojú ọlọ́run tó ń bẹ gbogbo ọ̀nà tí ṣòro kan sí kejì bá ti wà lágbo ààrẹ tó ń fura sí tètè máa bọ̀.
1: Sí nọmba 20 Amoka Street, Délé Ara Bus Stop, off Abarajẹ Road, Ìkọ̀tún.
2: Lọ́dọ̀ bàbá àgbà tẹ níbẹ̀ lójú.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08068216859.
2: Ẹ tètè kọ́ lẹ̀ tẹ bá ń gbọ́ lálẹ́ ẹ jíde ní ẹ dájí tẹ bá ń gbọ́ lọ́sàn-án ẹ má ti di parí kẹ fi máa bọ̀ ẹ wá fún ìmọ̀ràn àtàlàyé àti ọ̀nà àbáyọ lórí tewékebò tí ó bùkara yín ṣe kébékébé ṣàgbàdéwé márúgbó fakébé lọ́dọ̀ bàbá àgbà lórí bẹ́ẹ̀dì méjì ìlú màkà oníṣègùn ìbílẹ̀ tó ń lórí àtẹ̀gbẹ́ sọmara yín lórí ẹlòmíì ní mátò tí ó tọ́jú mátò ẹ̀yìn lórí bí ó ṣe rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lọ́rọ̀ ara wa ara dàbí mátò ni tí a bá gbé mátò sọ́nà tá a bá ń lọ padà níbi tá a bá ń lọ tá a bá sáfíìsì ẹ̀nà pé lè takú lójú ọ̀nà ọdún wo ni wọ́n ti wà láyé tó ti ń jẹ tó ti ń mu tọ́hún gbádùn tó sì jọ tọ́jú ara ẹ̀rí tọ́mọ wá sọ̀rọ̀ pé báyìí báyìí lẹ́yìnra wọn àwọn tí wọ́n jìdọ̀ irọ́ náà máa ń gbà má bá a sọ bẹ́ẹ̀ o bàbá àgbà tẹ́ níbẹ̀ gbé gbogbo ibi tí mò ń dé pátá àdúrà náà máa ń ṣe é sèmi abẹ́yà gbogbo ara ló ń tẹ́ ní ara yín o ní ọwọ́ kan ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀kan ará ronú ni tọ́ bá ti wá rí àwọn àpẹẹrẹ kan ọgbọ́dọ̀ gbé.

0: wa to jare ni number 20 Amoka Street Daily Ara bus stop off Abara Gerol Ikotun ero banisura wa 08068216859 08068216859
1: baba gba se ni begi loju opo lo si lowo lowo towo ti tan tele kini imoran yin fun won lati gbera gija ki won ma bo ni ilu Ikotun to lomi ma so pe Ikotun jina o
0: baba gba te ni begi loju ni ke ma so pe Ikotun jina irewesi okan ni won gbe be e koko toju irewesi okan yin na ke gbera fine bye pe Ikotun ya lodo baba gba te ni begi loju ki lo do la mi kini won ti lowo dawo mu lowo le ai sa gba mi lowo olorun ma ja ri ogun wahala ya n lu kikiki ayi to ejo beere lete igbo gbogbo ti mo so pata wa ni abi o so gbo beere gbogbo to ko je beere ni ta so yo ṣugbọn won to ba wa wo ju olodun be lo na to light kan si keji mu agbara iwo kan si baba agba te lo bileju ona abai olodun lo se lo ba ti de lori gbogbo ka gona le ma fe mu ba gbogbo ti won na ba je ko to ri pe se olowo lo bai mo pa sa tarun to ba ti bi lo ma bo si
2: number 20 Amoka Street Daily Ara bus stop off Abara Gerol Ikotun
0: tete ma bo ko ma bo mo se soro yi lokunrin lobe ni omode lagba olodun ni so wa den to ma ti lo a to se afi wa se yewe ṣugbọn kankan lo se okun fa e te ba ti ni papa nku ni ese nku ni abi won to ti sise agbara ri iwo to ti ba won se idana lori sirisi ti na ti bi gbogbo ara o ma fa ki sara abi eja o ba nje ko week ọjọ́ orí máa ń fà á lẹ́yìn tó bá ti fà ti ìwọ tètè máa bọ̀ sàgbàdo ìwé máa ń gbúta nílé lọ́dọ̀ bàbá àgbà tẹ̀lé gbogbo ìjọ bá ti bẹ́ẹ̀ jẹ̀rọ náà náà bàbá wọn ní ìtọ́wò là ń máa dùn ọ̀lẹ̀ àti ń gbókèrè máa dúró ọ̀rẹ́ tí ẹ̀ bá jẹ ọ̀rẹ́ lábẹ́kúta lónìí tó bá ń gbẹ́gbẹ́ èkó àbíbàdàn ìjọ kejì yóò wà máa lọ pé sọ́dọ̀ bàbá àgbà tẹ lọ bí
2: ní number 20 Amoka Street Daily Ara bus stop off Abara Gerol Ikotun.
0: Ẹwà kẹwà jàǹfààní ìwé àti ìgbòpẹ́ ní láfíjì ẹ̀yìn náà dìdì kẹwàbọ̀ kí ló ń ṣe ọ́ kí ló yọ ẹlẹ́nu wàhálà àti ìdààmú ìlú wà ní àgbà rẹ̀ tó ti fa àìsàn bóyá àti ìlú gbogbo àti gbẹ́sẹ̀ ìdí wàhálà gbogbo ẹgbẹ́ kan ará kúta ìta jẹ̀rìjẹ̀ níbí ni ilé ìwọ síbí ni ọlọ́ọ̀dún ò ní jẹ́ ká wá rúbi ọfà ọfà burúkú òní bá wa afẹ́fẹ́ burúkú òní fẹ́ lù wá oríṣiríṣi ọ̀nà ló ń gbà wá ẹlòmí afẹ́fẹ́ ní tiẹ̀ ẹlòmí ọfà ló fà ẹlòmí kò sí bá àti ẹ̀lẹ́tẹ̀mọ̀ tó bá ti dé ẹ̀yìn náà mọ̀ lórí bá ṣe ń di àti àyẹ̀wò àti tó bá yẹ ká sí pé kí ló fà ti léyìí sórí yóò orin ló ti ṣẹlẹ̀ ní àbí ńgbà tẹ́ ń lọ ní ìkẹ́kẹ́ bá ń pì tẹ́ mọ̀ bóyá bóyá àwọn ẹlẹ́ tẹ́ mi náà tó wá ti dàgbọ́ ara tó wá ń bara jẹ́ àwọn àrùn kan wà tó dé kó máa ń bara jẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ kí ó mọ̀ bá lórí ara ní ọ̀jẹ̀ ní ọ̀gbọ̀n ọ̀nà ọ̀dọ̀ jẹ ká rí ṣùgbọ́n tẹ́lẹ̀ bá ti wá rí ẹjẹ́ ká tètè gbé mẹ́sẹ̀ ká mọ̀ pé ọ̀dọ̀ bàbá
2: àgbà tẹ́ ń bẹ Daily Ara bus stop off Abara Gerol Ikotun.
3: Then my bag was telling me to leave you.
2: Ero banisura wa 08068216859 08068216859.
0: Ẹ má lẹ́sìn náà wà bẹ́ẹ̀ ti dé nìkan ni ẹ̀yìn ẹ̀lúgbàgbọ́ ìdáyé. Ẹ wọ́n ní bí náà bá tán máa sọ ẹ̀jẹ̀ ìfẹ́lẹ̀ nǹkan mọ́. Ẹ gbà pé bẹ́ẹ̀ bá ti rí mi nílé tẹ́ bá ti rí báyìí. Ogun àti wàhálà àti àìsàn tó ń láìláà ò ti ṣe. Lórí àwọn nǹkan tá à ń pariwo náà ni àti sọ pé àwọn ti ṣiṣẹ́ igiri ọjàmọ́ lókè pé àwọn ọkọ̀ pẹ̀lú ọjàmọ́ ẹlòmí máa lásìlẹ̀sì ní mọ́tò bí ọdún mẹ́rin márùn-ún kò ní mọ̀ bóyá ń forí àbí fi nǹkan kan gbá nìkan a máa wá fa wàhálà àti ìdààmú inú àgọ́ ara ńgbà tó bá dọjọ́ wájú bí ẹ tó rẹ́yìn bó ṣe máa rí ètè yorùbá wa mọ̀ a wá di àrùn sínú iṣan sínú egungun sínú ẹ̀yà sínú ẹ̀jẹ̀ ara a máa wọ́ká a máa rìn ká ìmí wà tó jẹ́ pé kí ilé ẹ̀ tó ń ṣe tó máa ń lo tó lè jẹ́ pé ọfà tó lè jẹ́ talábẹ́fẹ́ afẹ́fẹ́ burúkú òní fẹ́lù wa.
2: A wà ní nọmba 20 Amoka Street Daily Ara bus stop off Abara Gerol Ikotun. Gbogbo ibi tẹ́ bá ti ń bọ̀ tẹ́ bá ti dé Ikotun underground ẹ̀wọ̀ máa wá tó ń lọ sí Abara Gerol. Tàbí tẹ bá ń gbọ́kọ̀ bọ̀ Abara Gerol ni kẹ́ bèrè. Ẹ̀bọ́lẹ̀ ní Daily Ara bus stop apá ọ̀tún ọ̀lẹ́ yà sí. Nọmba 20 Amoka Street Daily Ara bus stop off Abara Gerol nílùú Ikotun Lẹ́kọ̀ọ́.
0: Ibẹ̀ bàbá àgbà wa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ̀yìn sí pè mí
2: 08068216859
0: 08068216859
3: Dr. Samuel Mawuyon Ajose, SMA Gold, everywhere you go.
4: SMA, loving neighbors.

Enemy.

Oh, my God.

Ọlọ́run gbọ́ kí Ọlọ́run máa wo ṣẹṣẹ wa láti fi bí wa. Lágbára lọ́wọ́ Ọlọ́run, àbọ̀ Ọlọ́run adájú lórí wa. A ṣe, a rí ìdarí jẹ́ ṣe náà nínú gbogbo bá ṣe ń ṣe, bá ṣe ń mú lọ tá a ṣe ń bọ̀. Ẹ jẹ́ kí a máa ṣe gbogbo nǹkan létòlétò, kí a máa ṣe nǹkan tí a máa fi dára wa lẹ́bi. Ọlọ́run ò dẹ̀ ní jẹ́ ká rí ara wa dá lẹ́bi o. Lágbára Ọlọ́run, Ọlọ́run ò dẹ̀ ní dá wa lẹ́bi. Lágbára Ọlọ́run, ẹ jẹ́ kí a máa tẹ lè jẹ́jẹ́, ká máa ṣe gbogbo ẹ̀ jẹ́jẹ́. Ní orúkọ gbogbo àwọn tí a ti jọ ṣiṣẹ́ látàárọ̀, orí tókè Adénìjà àti gbogbo àwọn tó kù náà ni lẹ́sìn àlùkùn kí yín pé ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa o. Ẹ kú ṣe àtàárọ̀ ní gbogbo ibi tẹ́ẹ̀ ti ń gbọ́ wa. Ẹ kú ọjọ́ rọ̀, ẹ kú alẹ́ níbi gbogbo tẹ́ẹ̀ ti ń gbọ́ wa. Lágbára Ọlọ́run, àbọ̀ Ọlọ́run ìdùnnú àti orí ọ̀fẹ́ rẹ kò ní fi yín sílẹ̀ o. Ẹ délé láyọ̀ àtàlàáfíà. Gbogbo wa náà a jọ máa délé láyọ̀ àtàlàáfíà ni. A máa gbéjòkó ilé Nuruddin Salaudeen lọ́wọ́ títí di aago méjìlá. Lágbára lọ́wọ́ Ọlọ́run. A kì í yín pé Adélé bárẹ̀ o. Àrìnàkore àkòrìyà ibi. Lágbára Ọlọ́run, ó di láàárọ̀.

Yeah.

You might even lose.

山丘里和清明。

I'm going to go.

Yo ahí por la usa, mire yo.

0: gbogbo ẹyin òṣìṣẹ́ o ṣe wà pa ṣe ń gbọ́ mi.
1: Àwa níjọ Amadiya ọmọ ọlẹ́

0: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Eyin eniyan wa nle. Akin kaabo si ori eto ohun Islam ti ijo Muslimi Ahmadiyya eka ti ipinle Eko. Ago mejo abo ti mesan ale gbogbo ojo Monday le o ma gbo wa ni ori eto yi.
1: Ashhadu an la ilaha illallah wahdahu la sharika la wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته أكي أي إيه وكابو سورة الإسلام lóòótọ́ yìí òun náà ni a ti máa ń ṣe àgbéyẹ̀wò oríṣiríṣi àwọn kókó ọ̀rọ̀ èyí tí ó jẹ mọ́ ẹ̀sìn èyí tó jẹ mọ́ ìgbésí ayé wa nípa tara kí abàlè jẹ́ ẹni eré lọ́dọ̀ ọlọ́run ká sì lè jẹ́ ẹni pàtàkì lọ́dọ̀ ẹ̀dá ìyẹn ẹgbẹ́ wa nítorí pé láàrin èèyàn òun náà ni a ti bára wa gbé tí a ó fi mọ̀ bóyá ẹni dáadáa ni wá àbí ẹnì kejì òun náà ni wá kí ọlọ́run ọba kó jẹ́ kí gbogbo ohun tí à ń gbé sọ lórí ètò yìí kó máa ṣe èmi àti ẹ̀yin ní àǹfààní láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn ó náà ni a ti bẹ̀rẹ̀ kókó ọ̀rọ̀ kan pàtàkì èyí tí ó jẹ́ pé a kò ṣe é mọ̀ ní kò ṣe é mọ̀ gbéyẹ̀wò òun náà ni kókó ọ̀rọ̀ náà torí pé níṣe pẹ̀lú ìwà lálàáfíà ẹnì kọ̀ọ̀kan wa ní orí pẹ̀ òun náà ni ọ̀rọ̀ lórí ẹbí aláyọ̀ báwo òun ni ẹbí tèmi báwo lẹbí tẹyin ló ṣe lè jẹ ẹbí aláyọ̀ tíyàwó máa dunnú ti ọkọ náà yóò máa yọ ṣẹ̀ṣẹ̀ tí olúkálùkù tọ̀tọ̀tọ̀ sí wọn tí wọ́n sì máa gbé igbá ọpẹ́ lọ sí iwájú ọlọ́run ọba ní agbede inú ètò yìí ó náà ni a ti ń ṣàgbéyẹ̀wò oríṣiríṣi àwọn ẹ̀kọ́ gbáǹkọ̀gbì tí wọ́n lè ràn wá lọ́wọ́ láti lè jẹ́ kí ẹbí wa kó jẹ́ ẹbí aláyọ̀ ní ìrìn tòní a ó máa ṣàgbéyẹ̀wò báwo òun náà ni a ṣe lè ní ìgbàgbọ́ tó kún nínú ara wa báwo ni ìfọkàntán wa láàrin ọkọ àtaya báwo ni ó ṣe lè fi ẹsẹ̀ rinlẹ̀ sí báwo ló ṣe kó múnádóko sí eléyìí la fẹ́ ṣe àgbéyẹ̀wò lónìí nítorí pé ọ̀rọ̀ tó ṣe pàtàkì ni pàbẹ́ àwọn àáfàá wa tí wọ́n máa dá wa lẹ́kọ̀ọ́ àwọn náà ti wà ń kalẹ̀ pẹ̀lú mi alhaj muhammad mudassir alaka tí wọ́n jẹ́ ẹ̀kan náà àwọn àgbà àáfàá wa ní àti ìpínlẹ̀ ọ̀yọ́ pápá jùlọ ní agbègbè ìbàdàn wọ́n wà ní alhaji ẹ̀bà sálámà táwọn ará ilé.
2: assalamu alaikum wa rahmatulahi wa barakatu.
1: wa alaikum assalam wa rahmatulahi wa barakatu. ẹ ṣẹ̀rẹ̀ kó o ìdìde alhaji jazakallahu khairan. afawa mọ́ọ̀fì nurudeen okubena àwọn náà wọ́n wà ń bí ẹ̀kan náà àwọn àáfàá wa ó láwọn náà ní olúùlú ìjọ ní orílẹ̀-èdè nàìjíríà ẹ bá sálọmọ sáwọn ará ilé.
3: assalamu alaikum wa rahmatulahi wa barakatu.
1: wa alaikum salam wa rahmatulahi wa barakatu. akíyẹ̀yẹ àáfàá wa káàbọ̀ ohun islam òun lè tò ká fọkàn tánra ẹni láàrin ọkọ àti aya ká nígbàgbọ́ lọ ara ẹni òun náà ni kókó tá a fẹ́ ṣàgbéyẹ̀wò lábẹ́ ọ̀rọ̀ tí ó lè so wọ́pọ̀ tó sì lè mú kí ilé wa kó dúró re ẹbí aláyọ̀ aláàjì ọ̀rọ̀ ká nígbàgbọ́ anígbàgbọ́ ní ọlọ́run anígbàgbọ́ ní èèyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ bá fojú wo ká tiẹ̀ tó lọ sọ́wọ́ ọ̀dọ̀ ọkọ àti ìyàwó ẹ bá fojú wo kí ni kókó yìí kí ni láàrin jàre pàápàá.
2: a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. mo kí olótú kú ètò ọlọ́run ọba a sàn yín lẹ́sàn-án rẹ̀. ṣe rí kókó ìfọkàntán nínú ètò ìgbéyàwó láàrin lọ́kọláya kókó kan ni tó nípọn. ṣẹ́rí kò lè sí ìdààmú nínú ìdílé kan nínú ìgbéyàwó kan. ohun tí kọ́kọ́ máa sọnù ń bẹ̀ ní fọkàntán. tí fọkàntán ò bá ti sọnù wọn ò lè ní wàhálà. kí là ń pè ní fọkàntán. ohun tó ń pè ní fọkàntán ni pé kí n sọ fún ọ pé báyìí nǹkan rí o ò sí ń bẹ̀ o kó o sì gbà pé lóòótọ́ bọ̀ ni.
1: bí kọ́lọ̀ ń sọ fún wa pé tẹ ẹ bá ṣàdúrà ìyẹn gbàdúrà
2: yín. tí ọkọ tó bá sọ fún ìyàwó ẹ pé báyìí lọ́rọ̀ rí níbi tí fọkàntán bá ti wà kò yẹ kí obìnrin wú ẹ̀yìn kò yẹ kó ní òórí mi yàtọ̀ sí nǹkan kan ẹ̀ sọ yẹn. bẹ́ẹ̀ náà lọ́wọ́ rí fóbìnrin náà fún ọkùnrin. bí ìyàwó náà bá sọ pé baálé mi o ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ tí wọ́n ń sọ yìí báyìí ló ti rí nǹkan tó jẹ́ tọ́ lábẹ́ ìfọkàntánra ẹni tí máa jẹ́ kí ló dáa òun náà ni kí ọkọ náà gbà pé ohun tíyàwó òun sọ òun bó ṣe rí nù. torí pé ìfọkàntán tí ó bá sọnù àtìyàwó àtọkọ ò ní lálàáfíà nítorí pé tí nǹkan kan bá ti wúwú yẹ wọn á máa fura síra wọn tó bá dẹ̀ ń fura síra wọn wọn ò ní nífọkànbalẹ̀ àyè nífọkànbalẹ̀ yẹn yóò wá ṣàkóbá fún ìdílé yẹn kì í ṣe àwọn nìkan ló máa kóbá yóò tún kóbá mọ nítorí gbà nínú àìfọkàntán ló lè mú kí ọkọ jáde kí àwọn máa sọ pé àkú máa bí bàbá yín dá àgbà ní ìsìn kọ́ máa sọ wí àwọn bàbá yín ẹ lọ́nà kọ́ máa fẹ́ lọ tàbí kí àwọn kí ọkọ náà sọ pé ìyá yín ìpèdé bó tiẹ̀ jẹ́ pé bóyá ibi tó sì lọ ibi tí ọkọ tó mọ̀ sí ni ibi tí ọkọ náà lọ ìyàwó náà mọ̀ sí ṣùgbọ́n torí pé kò sí ìfọkàntán ra ẹni láàrin tọ̀túntòṣe wọn wọn á bẹ̀rẹ̀ sí ni máa fura síra wọn tí ọ̀rọ̀ bí ẹ̀ bá bá a dé nípa àwọn fura síra ẹni ń dá lọ́nà.
4: Bọ́rọ̀ gbéyàwó bá ti dorí pé à ń fura síra ẹni ó ń já lọ́nà. Bí ẹ̀yin bá ṣe ń darapọ̀ mọ́ ètò yìí, ohun ìsìláàmù lètò kí ni ipa àti ààyè ìfọkàntánra ẹni àti ìnígbàgbọ́ inú ara ẹni kí ni ipa tó ń kó kí ni ààyè rẹ̀ nínú agbede ìgbésí ayé tí ẹbí ó sì pa bẹ́ẹ̀ jẹ́ bí aláyọ̀. Àwọn aláàjì wa jẹ́ ká mọ̀ pé ká fọkàntánra ẹni ká nígbàgbọ́ inú ara ẹni. Òun náà lo ogbó rẹ̀ tí ẹbí wa tó fi jẹ ẹbí aláyọ̀ tẹ̀sákàlá ọ̀kàrà mọ́tìsà wọ́n ní kò sí bí a ṣe mọ ọmọ tó jáfáfá nínú ìdánwò kò sí bá ṣe mọ̀ pé ọmọ kan yóò tẹ̀síwájú nílé ìwé láti ìpele kan bọ́ sí ìpele kejì bá a bá dánwò. Kí ni àwọn nǹkan tí a lè fi ṣe òṣùwọ̀n tàbí àyẹ̀wò pé a nígbàgbọ́ inú ara ẹni láàrin ọkọ àtaya tàbá nígbàgbọ́ inú ara ẹni kí ló lè ṣẹlẹ̀ tí a fi mọ̀ bóyá irú bẹ́ẹ̀ ó wáyé tàbí kò ní wáyé.
3: A'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. Ọlọ́run ba ọba Alekeola ọba tó ti ṣàlàyé ohun gbogbo fún wa ní yékéyéké nínú Alukur'an. Tabasi ni awo taba lọ sí Suratul Maida ní àyà kejì bẹ̀ Ọlọ́run bá bẹ̀rẹ̀ náà ni yá ayé alẹ́dínà àmọ́nu. Awùfù bẹ̀lẹ̀ ọ̀kóòd. Ọlọ́run ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ máa mú àmájẹ̀mú yín ṣẹ ẹ máa mú àdéhùn yín ṣẹ. Tabalẹ̀ sọ ohun tá à ń pè ní ìgbéyàwó lára ohun tí wọ́n bá lò ó kú dátù nìkà ọ̀rọ̀ yìí náà ọlọ́run bá lò nínú ayé alukurani yìí náà pé ẹ máa mú májẹ̀mú ṣẹ tó túmọ̀ sí pé ìgbéyàwó bí májẹ̀mú nìgbéyàwó fúnra rẹ̀. Tàbá tí wàá mọ̀ bẹ́ẹ̀ ọlọ́run bá pàjẹ́ fún ọwọ́ pàṣẹ fún wa ni pé awùfù bẹ̀lẹ̀ òkú rí pé ẹbí pẹ̀ mú májẹ̀mú yìí ṣe òun. Káyọ̀ rẹ̀ ni àwọ̀ á rí pé nínú ìṣẹ̀dálẹ̀ ayé gan fúnra rẹ̀ oríṣiríṣi májẹ̀mú ló wà. Májẹ̀mú tọ́lọ́run gbọ́n bẹ láàárín ọmọ èdè ènìyàn àtọ́lọ́run ọba ẹ̀ ń wà. Wọ́n bá ní ìdí tó ń fi dá wa òdúgbé kí ni kí àyè máa jọ́sìn fún òun ọlọ́run ọba. Níbo mi tó bá ṣe nípa tó ọmọ ìyá méjì tàbí èrè méjì tó bá fẹ́ ṣe dáfẹ́ ṣòwò tàbí bá dálé iṣẹ́ lẹ́sìn ó máa ń ní májẹ̀mú tó máa ń bẹ láàárín wọn. Bákan náà tó bá sọ nípa ìgbéyàwó májẹ̀mú máa ń bẹ láàárín lọ́kọ láyà eléyìí náà ni ohun tí ìgbéyàwó dá lé lórí. Wọ́n sọ fún wa nípa pé kí ni àwọn ohun tó lè ṣẹlẹ̀ tí a fi mọ̀ pé nítòótọ́ ni wọ́n mú májẹ̀mú ṣẹ tàbí lóde ṣàdọ́rẹ́ ìdẹ́bí àdánwò fún lọ́kọ láyà aláwọ̀kọ́ ń bẹ̀ bẹ́ẹ̀ látàrí iṣẹ́ tàbí owó ọkọ já ìjákulẹ̀ déba bí iṣẹ́ ò lọ déédé mọ́ tàbí owó tó ń ṣe kò lọ déédé mọ́ eléyìí lè fa ṣokùnfà ohun tí a mọ̀ sí ìjákulẹ̀ tàbí ohun tó máa ń dupi àìlèṣòótọ́ pọ̀ lára ẹni mọ́ tàbí yálà látàrí àìsàn kan tàbí ó ní ìjàmbá kan ó ṣeéṣe kí ọkọ má lè ṣojúṣe ẹ mọ́ tàbí káyà náà má lè ṣojúṣe ẹ bó ti tó àti bó ti ṣe yẹ mọ́ lásìkò yẹn náà bá wọn rán wa létí pé awùfù bẹ̀lẹ̀ òkóòd. Ẹ má gbàgbé májẹ̀mú tẹ ṣe o ẹ má gbàgbé májẹ̀mú tẹ bá ara yín ṣe níbẹ̀ pẹ̀
4: nígbà ẹ dúró tura yín
3: nígbà ẹ dúró tura yín nípa ẹ fọkàn tó ara yín nípa ẹ jẹ náà tó ń gbé kí ni ẹ nífẹ̀ ara yín yálà ní àsìkò ìnira ni yálà lásìkò ìdẹra ni yálà nǹkan ń dùn ni yálà nǹkan ń kóro ni ẹ nípa ẹ dúró ṣinṣin lórí májẹ̀mú yín. Ṣé ilé ìyá ọlọ́run bá rán alẹ́ tí gbé bí lọ́kọláyà a gbọ́dọ̀ ní ìfọkàntán nínú ara wa ká sì dúró ti májẹ̀mú wa ní gbogbo ọ̀nà ní gbogbo ààyè ní gbogbo ipò tí a bá bára wa kì í gbé kí ni ọlọ́run bá ní òun máa bèèrè lọ́wọ́ wa nípa àwọn májẹ̀mú wa. So ìgbéyàwó gẹ́gẹ́ bí a ṣe lò májẹ̀mú kan ni tó sì jẹ́ pé ní gbogbo ọ̀nà la gbọ́dọ̀ ní pé a ń pé a ní ìfọkàntán nínú ara wa kódà káwọn kan tó jẹ́ ará àdúgbò kan wá sọ̀kan fún wa nípa ìyàwó wa tàbí nípa ọkọ wa a gbọ́dọ̀ ní ìfọkàntán ara wa lórí ìgbà sọ̀rọ̀ ọkọ mi ò lè ṣe báyìí. Aya mi ò lè ṣe báyìí gọ́tẹ sọ yìí kò rí bẹ́ẹ̀ ohun tí a mọ̀ sí ìgbéyàwó tó bá gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó tó ń forí ṣọpọ́n láyé nìyí láyé òde òní látàrí àìsí fọkàntán láàrin lọpọláya òun ló ń fa eléyìí. So oúnjẹ náà tí wọn gbó ṣe pàtàkì ọlọ́run bá yẹ ti ní kíkí mọ fún wa náà lẹ́kọ̀ọ́ ni pé agbọ́rọ̀ ni pé à ń mú eléyìí iṣẹ́ ìgbà yìí náà látìlẹ̀ ìjà náà tí wọn gbé kí ni yóò máa mú májẹ̀mú ìgbéyàwó wa ṣe.
4: jazakallah khaira àdéhùn òun ni ìgbéyàwó májẹ̀mú ni ìgbéyàwó láàrin ọkùnrin kan àti obìnrin kan tí wọn jọ jẹ ọkọ àti aya. Àṣẹ ọlọ́run ni gbogbo àdéhùn wọn ni ká pé ọlọ́run bá sì mọ̀ọ́mọ̀ pa aláṣẹ pé ẹ mú àwọn májẹ̀mú yín ṣe.
5: Band FM.

0: agbe lo laro ero aloko nlo losu ero neke leke oloja iye lo ni sese fun enje agbe to laro dako dabo ma agbere tawawa aloko to losu dako dabo ma agbere aje wawa leke leke oloja iye to ni sese fun dako ma agbere aje wawa koye ati gbogbo awon tin gbo wa eko dede akoko yi o to ipe ku le la kara le ero ala keru ona en ti o ba lo ki de ile ta de la ni o ni ide ayo ide alafia ni ko je fe ni kanga wa ori eto ta pe ni efura ni kan ni alalafia ikoni to gbalugba gboro ye ina le ti lanfani ati ma gbo wa Ariwa po lo baba ti a so ngba we to yi ti a nje le ma ariwa gbo ni gbogbo gba baba o keho ti a so ngba we to yi awon le ti ti o je kori o da ko lage awon le jika to gbe wuro ti o je kewo ma yegere lorun wa baba o keho olohun oba mi edumare ti ngba fun yin ko ni pada leyin la se olohun oba efura yi to ta le oni ibo la fe ya si kini ta fe wi kini ta fe fi pira wa sa kisi emi ama wi ni gbogbo gba wi pe en to ba ti je si ko to ara yoku lo fi kon logba o nitori e la se npe ke efura papa julo lori ilera wa o se koko se pataki en to ba wa lalaafia ni ronu pe mo fe kole en to ba wa lalaafia ni ronu pe aje oko mi to ba je elo ni won fi se en to ba wa lalaafia ni o ma pe bo ni ti sanwo osuku omo alaafia ba ile ogun oro en to nbe lori idubu ni aisan bi o se gbadun ni o ma ronu ko le ma ronu pe lagbaja lo wole eto dibo tamedu lo wole eto dibo kokan ko to di pe awa ni o bara wa ni ru ko be la se npe awa sa kiesi ka gbiyanju ka moro ilera wa lokokodun oniruru awon ona ilo ti nbe ti a fi nsayewo ara be eyan ba dodo baba oke ho la erakun bayi kasa bayi kawode o lawon ayewo ti a se fun ati a fi mo bi tawon kodiekodie gbe nbe lago ara o lawon ayewo ti won se lelana ti bile pe o da bayi ni o eja se bayi ti o si bo soju e lara awon toro kan to yi pe nigba toro yi to bureke tan nigba toro yi di soro nla mo won lowo ni a se nkika abamo bonu pe enikan si ti wi fun mi ngba kan o koda awon ti bon pa kini yi ngba kan o koda awon o ba si ti se bayi o ṣugbọn o pada borele mo won lowo tan die loko abi kan la moro re wa abi je o nsowo karakata arabirin ya a maa sowo a maa salajapa a maa lọrọ gẹdẹ rọsan ragbado debi wipe iṣẹ tarabirin yi yan laayo re tọwọ rẹ si ji fowo to ipe obirinbirin latara awọn wipe a n lọ ra ọja lọna oko a n wa ta si gboro iná ló mú tarabirin tawe ifidẹni ti n kọle o wa ṣe wàhálà yi gẹgẹ bi ohun ta gbọ lẹnu ọmọ ẹ pe mọmi maa n ṣiṣẹ lootọ o ṣùgbọ́n mọ́mí sinmi ọ̀pọ̀ ọgbà mọ́mí le lọ fún bí ọjọ́ méje ọjọ́ mẹ́ta ń gbà wọ́n bá dé wọ́n tún ti lọ tò sọ́jà wọ́n ti máa ṣe kìtìkìtìkìtìkìtì kẹ́dà ọkọ̀ máa jókòó máa fara nísinmi ó níwòsàn kan ti máa ń ṣe fágọ̀ ara ìlà ṣe ń pèwọ́ náà ṣàkíyèsí ṣe iṣẹ́ làárọ̀ lọ́sàn-án lálẹ́ ní gbogbo ìgbà ìjọ wo ló ti ronú fún ààrẹ pé ẹlẹ́kìnrin náà ti ẹ̀fìn ní sinmi látàárọ̀ ṣúlẹ̀ wọn ò ní jáde kí n máa jẹ kí n máa mu ni àwọn nǹkan míì wà tí ìpé lágọ̀ọ́ ara wa lásán àwọn tọ́lọ́hún dá bí àwọn èso àtàwọn ewébẹ̀ míì lakàn nílò láti mára wa pọ̀ sípò ṣùgbọ́n nítorí wípé a kì í mójútọ́rọ̀ ara wa ni ò jẹ́ ká lè mọ̀nà tó yàtọ̀ àmì tàwí ti ń bẹ lẹ́nu iṣẹ́ ta sọ pé ń ṣe yìí fún bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún ni iṣẹ́ tàwí ló fi bí gbogbo ọmọ rẹ̀ tọ́lọ́wọ́n ọba mi ìdùmàrè sì ń gbà fún tó ń tẹ̀síwájú díẹ̀ ṣùgbọ́n ìyá tàwí yìí ó bẹ̀rẹ̀ sí ní ṣàkíyèsí pé ìgbà tó ń bá pé kóun ó gbé nǹkan apá òsò òun ni bí kéèyàn ó pòun fẹ́ gbápẹ̀rẹ̀ àbóun fẹ́ gbé kí ọjà kápá yìí ó hàn kí ó ti àfìgbà tó bá gbẹ̀rù tó gbé yìí àfìgbà tó bá gbé ilẹ̀ padà kéèyàn ó fẹ́ gbé nǹkan lẹ̀ láti lẹ̀ dórí ko je pe ngba to ba de af bayi lowo re yo hangi ni oni le lo ki ma fi gba to ba gboro na le o se se ko je po loko wahala tabire ti se seyin ilu sokun faru yi o wa ri bayi ni o ko tesiwaju lati lo sayewo lati lo se iwosan ara lati lo mo ona ti o gba ki won fi toju e arabirin n tesiwaju ṣugbọn gba to wa to akoko kan lodi pe barabirin ba fe seyo yo ma se seresere bawo lati se ru eyi si mewa n sele o lo fi je lopolopo ogba gbodo to awon to ni mimo nipa ohun ta wi lo daadaa tori pe ka ma lo ma lo ogun efori fun inu rirun ka ma lo ma lo ogun inu rirun fun oju agbodo to awon to mo npa e ki won si salaye pe nilana bile o bayi lati se o nijo ati nfawe ibo jeun ko fomo lowo ri olohun oba mi edunma to si n tele ru babo okeho debi pe eri lopolopo awon eyan ni omu wa tinu awa na si n dun ta ba gbo eri lenu awon elomi pe ohun looto itewi o kasara abi itawi latari aisimi aiseyewo ara e nipa gbogbo to n fa ni isoso arabirin yoo le rin lati bi debi oko na meji siwaju yoo ti joko igba mi yoo ma fo tebadi gege bi ohun ta gbo lenu awon omo arabirin yi inu to akoko arabirin yi le joko soju kan fun bi wakati meji wakati meta to ba ni ko won dide yoo dogun dode ni afigba to ba re ni fowo ti lapa fowo ti lese ko to di arabirin yoo to dide emi isagunje mi eyan lo gbogbo ru awon apere yi ba gbiyanju ba se bayi ebo to akoko kan arabirin yi o ko n bere si ni sakiyesi pe oju ohun ori lo daadaa bii kikurukuru o ma wa loju ke eyan ma wo eni meji lo kan ko dabi pe meta ni elomii afigba to ba fe wo tẹlifisan afitoro to ba joko ti daadaa to fe dabi pe awon eyan to wa nu e ko mu won jade ilera wa se koko se pataki baba okeho elegbogi debedebe egbogi baba yi lawo eyan fi n pe won ni baba debedebe o koja bee looto baba okeho n be ni shop 10a oye kola shopping complex ladojuko deepalight church jakonde gate egbe road isolo nipinle eko 08094471143 ẹ̀rọ bá ní sọ̀rọ̀ tí máa láǹfààní àti pé bàbá òkè hò sí nìyẹn nípa arábìnrin tá à ń wí yìí nígbò di pé àìsàn yìí dáa gúnlẹ̀ torí pé wọ́n bẹ̀rẹ̀ sí ní náwó lé arábìnrin yìí lórí iná lárábìnrin yìí tó mọ̀ pé àágbé ìgbésẹ̀ ni o ìṣe ni kóhun ó gbìyànjú kóhun ó lọ ilé ìwòsàn kóhun ó ṣàyẹ̀wò ibẹ̀ ni àti ẹ̀wọ́ má jẹ́ ń parọ́ tán ẹ má máa fi oògùn ẹ̀tẹ̀ ẹ má fi wo làpálàpá ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ṣe ni lágọ̀ ara tó yẹ pé ẹ ní láti gbìyànjú kẹ́ ẹ ṣàyẹ̀wò lórí ẹ̀ kẹ́ ẹ tó lè mọ ohun tẹ́ ẹ ṣe sí ni ìgbà wo fi ṣàyẹ̀wò fárábìnrin yìí tán kí ni tó kó ṣàrábìnrin yìí ẹ já dúkì lọ́nà à ń bọ̀.
1: àrítẹ́rítẹ́ èmi ló dé tó rojú kòkó báyìí.
2: ojú ló ṣe tí àwọn tí ìyàbọ̀ jẹ́.
1: èmi ló ṣe.
2: ẹni bá yẹ bó ṣe ní fùrùkọ̀kọ̀ bí ẹni bí oyè sòkìdí lẹ̀ ká tó wọ̀bù sùn. yóò rò pé irinṣẹ́ ti di ló ń kó lọ sí ìdí eré lánàá. bẹ́ẹ̀kẹ́ òkétẹ̀yẹ ò ní ti tọ́ sàdédàjì ọ̀nà tí ò ti kárí wọnú bí èkó ló tó fẹnu kan rò.
1: àìsàn àtàrò yìí mà ṣe nǹkan o ìbò wa ni fífi báyìí olólùfẹ́ mi.
2: ṣé èmi ni màṣẹ́ sọ fún yín pé kí ẹ mójútó ara yín. bẹ̀rẹ̀ bá ń fẹ́ gámà kárí o ó lè mojú bàbá òkè ewo.
1: ìwọ náà sọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè ewo kọ́ màá láyé tó gun jà lẹ́ẹ̀rẹ́ fún ló jẹ́ ọ̀pẹ́ yìí tó ń rorogo rogo ara títa jẹ ara títa ara yín kí n bá tọ́ máa bọ́ lọ́sọ̀ mi ènìyàn kò fún ọ tẹ́lẹ̀ máa ṣẹlọ ṣeréṣeré tàbí tó pọ̀ lápọ̀ jù iṣẹ́ ara tó ń bu so bàbá òkè ewo lè nílò jẹ́ àtúrà lórí èyíkéyìí àìsàn tàbí àrùn tó fẹ́ dàbí gúnlẹ̀ bàbá òkè ewo kalẹ̀ sí shop 10A Oyekola Shopping Complex ládojúkọ Deepalight Church Jakonde Gate Egbero Isolo Ìpínlẹ̀ Èkó ẹ̀pẹ̀ 08094471143 bàbá òkè ewo èmi kò bí dẹ̀gbẹ̀dẹ̀gbẹ̀.
0: ẹ káàbọ̀ padà ẹ fura lètò tẹ̀ ń gbọ́ níkànnì alálùbáríkà yìí ìkànnì tó làlúlàgbòròjá bàbá òkèwò ènìyàn ṣó ń bọ̀ wọ ètò ẹ fura ilé yìí tẹ̀ ń gbádùn yìí tá a fi ń pera wa ṣàkíyèsí wípé ọ̀rọ̀ ìlera wa ò ṣe é fọwọ́ yẹpẹrẹ mú àfi ká gbìyànjú ká tọ́jú ara wa torí ẹni tó bá wà lálàáfíà ìwé ẹni bẹ́ẹ̀ ní ìjọgbọ́n ayé gẹ́gẹ́ bí ohun tá a bá bọ̀ nípa arábìnrin yìí o bá wọ́n ṣàyẹ̀ fún wọn ní àhà iṣu ara arábìnrin yìí ló ti ní kùdìẹ̀kudiẹ o ṣùgbọ́n pẹ̀lú ògo ọlọ́run àtàwọn ètò tí wọ́n ti ṣẹlẹ̀ láwọn egbòogi eléyìí tí wọ́n fi wí àtegbò àwọn bàbá ńlá wa tí wọ́n fi ṣeré wọ́n bẹ̀rẹ̀ sí nílò àwọn ògùn yìí báwọn ṣe ṣètò ẹ o ṣùgbọ́n nígbà ìgbẹ́yìn ara arábìnrin tàwọn ìpadà yá tó ń gbóṣùbọ̀ kárí fún bàbá òkè o làṣẹ ń pẹ̀lú náà ṣàkíyèsí tẹ má káwọ́ tó ń dùn yìí bọ́tán bẹ́ẹ̀ bá ti rí àpẹẹrẹ kékeré kan lára yìí tẹ rò pé kò yẹ orí bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí tẹ́lẹ̀ ẹ kàn sáwọn tó mọ̀ pẹ́ bàbá òkè ò wà ní shop 10A Oyekola shopping complex ládojúkọ Deeper Life Church Jakonde Gate Egbero Ode Solo nípínlẹ̀ Èkó 08094471143 lẹ máa pè wọ́n sí 08094471143 ẹ ṣeun o lágbọ́rọ̀ lọ́wọ́n ọba mi ìdùn ara ìsùn ní farawa ṣebùwé.
3: àrítẹ́rítẹ́ ẹni bá tètè orojú kòkó báyìí.
2: ojú ló ṣe rí tí àwọn tí máa bọ ẹjẹ.
3: ẹni ló ṣe.
2: ẹni bá yẹ bó ṣe ní fùrùkọkọ bí ẹni bí èyí ṣòkìdí lẹ ká tó wọ bùsùn. yóò rò pé iṣẹ́ kìdí ló ń kó lọ́sẹ̀ rere lánàá. bẹ́ẹ̀kẹ́ òkè fẹ̀yẹ̀ òní ti tọ́sà dídájì ọ̀nà tí ó ti kárí wọnú bí èkó ló tó fẹnu kan rò.
3: àìsàn àtàrùn yóò máa ṣe nǹkan o ìbí wa ní ṣíṣe báyìí ló lùfẹ́ mi.
2: ṣé èmi ni màá ṣe sọ fún pé kẹlẹ lójú tó ara yín. bẹ̀rẹ̀ tó ń fẹ́ gánà kárí ó lè mojú bàbá òkè ihò.
1: ìwọ náà sọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè ihò kó máa láyé tó gun ìjà lẹ́ẹ̀rẹ́ fún lóko jẹ. ọ̀pẹ́ yìí tó ń rorí gbogbo ara títa jẹ ara títa ara yín ní. kí bàtà ó máa bọ́ lọ́sọ̀ ọmọ ènìyàn kò fún ọ tẹ́lẹ̀ máa ṣẹ̀lọ́ ṣeréṣeré tàbí tó pọ̀ lápọ̀jù ìṣara tó gbu so. bàbá òkè ihò lè kò já tura lórí èyí tí ìyá ìsọ̀ tàbí àrùn tó fẹ́ dàbí gúnlẹ̀. bàbá òkè ihò kalẹ̀ sí shop 10A Oyekola shopping complex ládojúkọ Deeper Life Church Jakonde Gate Egbero Ìsọ̀lọ̀ ìpínlẹ̀ Èkó ẹ̀pẹ̀ 08094471143 bàbá òkè ihò èmi kò yí gbogbo ẹbí rẹ bẹ́ẹ̀.
4: ẹ kú dédé wòyí ní gbogbo ibi tí ọwọ́jà iléeṣẹ́ rédíò tẹ ti ń gbọ́ wà yìí dé. yorùbá ní igba tó tó bá báyìí òun ló ń ṣọba gbọ́mi-gbọ́mi. kọ̀ọ̀kọ̀ tó ń tó kọ̀ọ̀kọ̀ òun ló jẹ bálẹ̀ lódò tá a bá rí ògbóǹtarìgì tó mọ̀ nípa ewé. iṣẹ́ tí ewé ń ṣe egbò àti oje igi iṣẹ́ tó ń ṣe. a ti mọ̀ yìí pé onítọ̀ ni wọ́n ń pè ní ògbóǹtarìgì oníṣègùn ìbílẹ̀. ẹ máa wò pé mo ń pa àṣàmọ̀ kí nìdí àṣàmọ̀ mi. mo tún ti ní àlejò pàtàkì gẹ́gẹ́ bí ìṣe wa. bàbá ẹ bá mi kí ara alẹ́ kẹ̀sì dárúkọ yín.
5: ẹ ṣeun atọ́kùn orúkọ tèmi ni taofik ajibọrọ ẹni tí gbogbo ayé mọ̀ sí bàbá òkè o òun náà ló ń kí wa pé ní àlàáfíà ọlọ́run ọba kò ní fi gbogbo wa sílẹ̀.
4: ẹ ẹ jẹ́ àṣàmì wìtìwìtì. bàbá òkè o a mà tún rí yìí.
5: ẹ ṣeun atọ́kùn bẹ́ẹ̀ náà láàbí ni bó ṣe jẹ́ pé bílẹ̀ bá ti ṣú bẹ́ẹ̀ náà ni lẹ̀ mọ́ òun náà ló fa tẹ́ fi tún rí bàbá òkè o lákọ̀tún nípa ìlera ara wa. nítorí pé ẹ mọ̀ yí pé nípa ìlera ẹ̀dá ó jẹ bàbá òkè o lógún púpọ̀ ẹ sì mọ bàbá òkè o lórí pé bàbá òkè o kì í ṣe àmúlùmọ́lá o lórí nǹkan ẹyọ kan ṣoṣo òun náà ní sanra.
4: gẹ́gẹ́ bí ìbéèrè tí a máa ń bí ní gbogbo ìgbà kí ni àwọn nǹkan tó máa ń fa ìpèníjà ìsanra.
5: ẹ ṣeun atọ́kùn làákà yìí ò ní dàrú.
4: àṣẹ.
5: nípa ìpèníjà tó máa fa ìsan inú ara. àkọ́kọ́ ń bẹ̀ òun ni pé téèyàn bá ní àrùn tá à ń pè ní àrùn gbajúmọ̀ rí tá à ń pè ní àtọ̀sí a máa ṣàkóbá fún ìsan inú ara. ẹlẹ́ẹ̀kejì òun ni kẹni tó ń bá obìnrin ṣeré lásìkò tó ń ṣe àládàá rẹ̀ lọ́wọ́ a máa ṣàkóbá fún ìsan inú ara. ẹlẹ́ẹ̀kẹta òun ni ká máa ṣẹ̀yọ́ bí ẹ̀mejì bí ẹ̀mẹ́ta tilẹ̀ tó mọ́ àbíkáyọ̀ tiwa kò tiẹ̀ máa jáde dáadáa kó máa jáde ṣeréṣeré a máa ṣàkóbá fún ìsan inú ara. ohun tá a ṣàbápàdé rẹ̀ látara ilé ìgbọ̀nsẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí a máa ṣàkóbá fún ìsan inú ara tí kò ní jẹ́kẹ́jẹ́ orí bí lọ dáadáa tó bá yìí ti kóbá ìsan ara ò ní ṣe dáadáa mọ́. gbogbo àwọn èèyàn sì mọ̀ pé àbókè ò mọ nǹkan méjì ju iṣan ara nìkan náà lọ. lórí àìsàn iṣan ara yìí tó bá ti wọnú ara a máa fa ìlèṣe déédéé fún ọmọkùnrin tá à ń pè ní ìdákọ́lẹ̀. ìwọ ọmọkùnrin tó wúra ẹ dáadáa tó jẹ́ pé láàrin ìṣẹ́jú kan sí méjì ara rẹ̀ ó ti wálẹ̀. àbíkọ tó jẹ́ pé ọtí ẹ̀ nílé bá obìnrin rẹ̀ ṣeré lẹ́ẹ̀mejì bí ẹ̀mẹta kílẹ̀ tó mọ́. àbíkọ tó tiẹ̀ jẹ́ pé ní ara tí o ti ẹ̀ ní gbéra dáadáa dépò pé ọ lè ṣe ojúṣe rẹ̀. mo nítọ́ bá ti nípa ìníjà nípa iṣan ara tí máa fa ìdákọ́lẹ̀ fún ọmọkùnrin. dìde lẹ́ẹ̀ máa bọ̀ wá bàbá òkè o ní shop number 10A Oyekola Plaza opposite Deeper Life Church Ninja Kande Isolo Road ibe ni baboke wa bayi ero banisoro to leko baboke ozi 08094471143 lekanzi 08094471143 08022613442 08022613442 ọmọ ọdún mélòó ni wọ o ti ju ọmọ 40 years lọ o ti ju ọmọ 50 years lọ o ti ju ọmọ 70 years lọ to je pe laarin seju kan si meji o ti da to wa ele monitor ba wa pa baboke o iwo ge o mo ipe ni ọlọrun be leyin baboke o awo mo nkan meje o bi isara ti ma fa idakole fun ọmọkunrin ti ki je ki ọmọkunrin le soju se dede lodo aya re lori isara ti baboke o so ni pa yi nkan to ti sele se mi gan fun ra mi ri ni ti mo si lo orisirisi ogun lori nkan yi ti nkan yi o lo yo tun pada wa nigba to ya ni mo pade baba kan baba yi lo se toju arun idakole ifun mi oun lo fi je ti pe ni gbogbo eyan to wa sodo baba oke o lori idakole ti ma so omokunrin dole awon na gba pe ah olohun be leyin baba oke o pelu ase lodo olohun oba to mu ti wa to mu ku nbe to ba dodo baba oke o ni shop number 10A Oyekola Plaza ni waju Deeper Life Church ni Jakande Gate ti Isolo Road ibe ni baba oke o baba yi pelu ase lodo olohun ti enu ni sori si ero bani soro baba oke o 08094471143 lekanzi 08094471143 abi 08022613442 08022613442
4: nle ti gbọ yen se mo wi pe Yoruba bo won ni iriri lagba on ti o ba ti se ni ri ki awosan a o le so pe bayi ni won se yin se iwosan re nle ti gbe lenu baba oke oyi on to ti se won fun ra wori ni ki olodun to lo eyan fun won eni tolodun wa lo fun won yi o tun wa je ki baba oke o na tun lo wa imo kun imo lati mo nipa itoju aisan isan ara baba oke o nipa aisan onibe ta to mo nbara won rin ojora arabeku ati dakole kini iyato to wa laarin meteta
5: ese wa tokun idakole ran tin ba obirin re sire to je pe ni yo le se ndede bo si ye ko si sugbo ko ni lagbara lati se elekeji arabeku ara odide laarin seju kan si meji ara ti wale ojo ran ti te ara odide keyan fe ba obirin re sire yo da igba to ran ti nkan kan ara re o ba wale ti o ba ti ri be ndele ko ma bo wa kan si baboki o lase lodo olohun lagbara lodo olohun to ba dodo baboki o ogba olohun be lodo wa olohun si ba wa si
4: baboki o ka ma te si waju ya to si pe nkan lo mokunrin aisan ise ara yi se o ni bi to se ko ipalara ba obirin atokunrin lapapo
5: e seun atokun be ni gbogbo alamo yi pe ni ise ni waya ninu ara nigba ti eje o ba ti ri bi lo bo si ye ko ma lo to ninu ise ninu ara yo bere ma mu awon ipenija kokan wa akoko na nu pupita o sese ko je ti kwarin laarin seju kan si meji ka bere si ma mi elele elomi yo ma rin gege bi eni ti bata fe boyo ninu ese re karin ka ma terin elomi yo da bi gba to te igbo mole ni tori pe atele so mo kan gorogo elomi paja paja lowo paja la paja lese elomi owo mo gbon be ni gbogbo aro bere si ma gbon elomi nbe nko ma rin kakiri inu ara titi eni abi kinu ara bere si tayan elomi nbe o te ni le rorun su dede kori ma fu elomi elomi ese re yo bere si wu ni ka te bayi abi ke elomi o te ni ri gbo se dede dada eyin yo ma fa elomi so ise ese ko ma fa elomi so ise pa ko ma fa yan so awon nkan yi ipenija isan inu ara ti ege ori bi wole to ninu awon ise ni awon yi lo nsakoba fun awon ise yi pelu ogbo lodo olohun to ba dodo baboke o iwo go gba pe ni olohun be leyin baboke o itori baboke o mo nkan meji du isan ara yi ti ma so omokunrin di ole ti ko ni je ki omokunrin le soju se dede abi to ma so ara di ole ti ko ni je ke yan rin dede dada ti ko ni je ke yan le gbese dede ki salenu ma kan yan kayin ma fa yan opa yi ko ma ro ni gorogo eruku ko bere ti ro elomi elomi nbe to da ji gba je pe paja paja owo paja paja ese kaya ma lu pipi kalomi ma orun su dede ko di ma bere se fo ni gorogo ko jo eyan ma su elomi me go ma rin kakiri nu ara eni abi ki gan ma so kulukulu abi ka ra bere si tayan to ba ti ni ipenija yin pelu agbara lodo olorun pelu ase to olorun ti mo fi nsoro yin to ba dodo baboke wo lo gba pe olorun be leyin baboke o baboke o ti wa wa ni shop number 10A oye kola plaza ni waju deeper life church ni jakande gate ni isolo road ibe ni baboke wa ero bani soro mi 08094471143 lekozi 08094471143 abi 08022613442 08022613442
4: o lagbara o nte do ba ma ma sagbare o ni mo yi pe aisan nu sara o ku gbogbo nkan to po to bayi o ko sinu afi be se laye wa o de ti waye waye ke bayi awon ti iru nkan be yen se lowo lowo ni le bayi bo se gbo yin won ti ma gbianju ati pe oju opo yin sugbon ka to ma ka seto yin nle opolopo awon ti ejo wa ni lana kan na na ma so wi pe e wa fun ajegun e wa fun ajegun sugbon mo ri pe eyin ma nfi nkan kan kun ajegun todo tin pe ajegun adayeba si iya to nbe laarin ajegun lasan ti ajegun adayeba na ti pe kilo bi adayeba to wa ninu ajegun todo ti
5: atokun ibere te bere ibere to lagbara pupo e ma tokun pupo ajegun adayeba ti mo so yin pe baba to bi baba baba mi lo ni ajegun yi nitori pe ode ni won anani ajegun adayeba nipa ima lo soko ode ibe na ti ba pade nipa ti won wa ba pade won ti saso tele pe ti omo omo mi ba ti bima okunrin ni ke gbe le lowo oni won ti wa ku ki baboke o abi tu to nbe ni na je bu daye ba ti wa to fi ya to fi je pe na be bu daye ba oni won pe nu
4: ka be se le ni mari
5: to bi ja se pe ni mo ti nagbara mo ti nagboro mo ti lowo mo ti leyin to ba dodo baboke o awon na ma ri pe olorun be lodo baboke to ro olorun ba wa se
4: a dupe fun olorun pe o nba yin lowo si be se nta bayi te nto olorun je ko di erun ni di mo lowo e ka to ma lo e ba wa pe address office yin le kan si kede so oju opo e wa farabalẹ pe tori awon elomi ti won tete ri nkan
5: baboke o ti wa ni shop number 10A oye kola plaza ni waju deeper life church ni jakande gate ni isolo road ibe ni baboke wa ero ibani soro ti ele pe aboke ozi 08094471143 lekazi 08094471143 abi 08022613442 08022613442 a si ni ero igbalode yi ta ma fi se awose fun awon eyan ti won na ma foju ri gbogbo n to sele ninu ara o si ma ri awon ipenija to ba ba isan kankan pelu ase lodo olorun oba to mu ti wa to mu ko nbe mo nigba ogo ti enu ni soro se baboke o ti wa wa ni shop number 10A oye kola plaza ni waju deeper life church ni jakande gate ti isolo ibe ni baboke wa
4: ole ti gbo yen gbogbo eniyan be wa fuya ko koja si shop number 10A to ba tin bo lati isolo bayi bi eni pe o lo si ikotun to ba ti de jakande gate bi shop meji si meta o ti ri oye kola plaza ni waju church nla kan deeper life church to wa nbe iwo sa ti wo be bere shop number 10A ibe ni baboke o kale si ero bani soro won le kan si 0094471143 o tun le pe 08022613442 aisan ko ni fi agbo ara wa se bugbe o iwo na se igbese won a ma reti re ni le se baboke o o digba kana
3: ere o arike rike inori to roju koko bayi
2: oju lo si se awon ti na bo nje
3: ah emi le se
2: emi ba ye bo se ni fu koko fu koko bi eni bi le so kidi le ka to wo bu si yo be ni se kidi lo nko lo se dere la ni beke o ke te e o ni ti to sadi da je ona ti o ti kari bo ni bi ko lo to fe nu ko
3: o ah aisan ta ro ni ma se ko ibo wa ni si se ba o lo bu fe mi
2: se emi ni ma se so bi pe ka lo ju to ara yin bere ba o fe ga ma kari o le mo ju baba o ke wo
1: wọ́n lọ sọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe ń ṣe fún bọ̀ ọ̀kẹ́ o kọ́ mọ̀ láyé tó gun ìjà lẹ́ẹ̀rẹ́ fún lóko jẹ́ ọ̀pọ̀ ìfún rorogo ara títa jẹ ara títa ara yíyí
6: Ibadan.

Thank you.

0: 27444. Ohun tí àgbà fi ń jẹ̀kọ́ abéwé báyìí ló wà. Adára máṣáìsì kan kò sí. Bí sẹ̀ríà bá jẹ àjànẹ̀kú fẹ́rẹ̀ òun kan gbèdè ilé ayé ẹ̀dá tó porúkúrú mosu. Bẹ́ẹ̀ ni Ọlọ́run kò ṣe bí èèyàn ní ká bẹ̀ ara ayé kò lè pa kádàrá dà ní tòótọ́ ṣùgbọ́n wọ́n lè fọwọ́ ago sẹ́yìn. Ọlọ́run yóò pèsè ọmọ alárùbáríkà fún gbogbo ẹ̀yìn tẹ̀ ń sunkún àìrí bí ọmọ. Ṣọ́ṣọ́ṣọ́ báyìí nílé atare ń kú atare kẹ́kì ń di tiẹ̀ láàbọ̀ fún àṣírí gbígbàdúrà kálámù àdúrà. Bàbá tápà wọ́ọ̀dù àìníkẹ́kẹ́ sí wọ́n wà ní Santos Avenue abúlé ìgbà bus stop Lẹ́kọ̀ọ́. Iléeṣẹ́ bàbá tápà wọ́ọ̀dù àì ní ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pẹ́ẹ́sì alálọ́bọ̀ tàbí àròdílé ló ń bá wọn fínra. Àwọn kòkòrò àìfojúrí májèlé oúnjẹ ìmọ́tótó ara ẹni náà má ṣe pàtàkì. Gbogbo ẹ̀yin obìnrin tó jẹ́ pé ẹ wà nípasẹ̀ oyún níní, bàbá tápà wọ́ọ̀dù àì ṣàdúrà pé ẹ ò jáwé àbíwẹ́rẹ́ lágbára Ọlọ́run ọba. Ẹ̀yin àgàn ẹ tó wà làbosùn ẹ ò fi pamọ́ lára lórí èyíkéyìí àìsàn àrùn alálọ́bọ̀ àìróorunsùn àrùn pọ́júpọ́tọ̀ àrùn ọmọléegun tàbí fòníkúfọ̀lájìde kí gbèsè ayé ẹ̀dá kó wà pa kó rí ìkẹmú lórí ìpẹ́. Ẹ pè sójú òpó bàbá tápà worldwide 0803-373-5570 0803-373-5570 tàbí 070-892-7444 070-892-7444. Wọ́n kalẹ̀ sí 61 Santo Avenue abúlé ìgbà bus stop nípínlẹ̀ Èkó. A nílò káyé bàbá tápà worldwide. Wọ́n ní mo tètè dé mo ríre mo pẹ́ lẹ́yìn àánú ṣe ní. Ọlọ́run kò ní fi iṣẹ́ ara wa gbé wa dé o. Bàbá tápà ló sọ bẹ́ẹ̀.
1: Ẹ ká lọ gbogbo olólùfẹ́ tó wà tó ń láyé àtijọ́ kí ló sọ bond ahead medical doctor tó kárí àwọ̀ tá a kárẹ̀ sí ogúnlẹ̀ tó ní ọtọ́ ní hálẹ́bẹ̀ ọ̀kọ́lẹ́ adékòní fábìlì lágbo ní ìjọba onílé ìkẹ́bọ̀ ní ìtẹ́jà lẹ́kọ̀ọ́ ibi tá a wà yóò àgbẹ̀rẹ̀ kọjá lójúde ọba kámẹ́kì ọba fratopis ọba adéyẹmí ní wá sẹ́gun wá tó yàn jàṣà lásìkò wo àwùsẹ́ tó ní wò ká fọ̀tà àwọn olórí láàfin ọ̀rẹ́ ìfiléṣẹ́ bọ́ọ̀dọ̀ fẹ́ ṣeré olórí adédi pé àjàṣà àti lọ́pọ̀lọpọ̀ wọn iṣẹ́ tá a bá ṣe lọ́gbẹ́ alẹ́ àtẹ̀yí tá a bá fòwú rẹ̀ ṣe tẹ́lẹ̀ lọ nínú ẹ̀jẹ̀ ṣẹ́ wa tẹ́lẹ̀ lọ nínú ẹ̀jẹ̀ ṣẹ́ wa láwọ̀ àtijọ́ ó bàbá wa àwọn ìyá wa wọn máa ṣe wọn nígbẹ́rẹ́ pàkọ́ wọn ní pẹ̀lẹ́ lábo ó sì lakọ̀ wọn ní àlùbáríkà lára lógbó àlùbáríkà lára lógbó nígbà tàwa fẹ̀lẹ̀ lòmíràn àlùbáríkà lára lógbó láti máa fi wákà láti máa fi kí àwọn ọmọ pé nítorí ńlá ló bá rí kára bàmọ́ lọ nítorí ńlá ló bá rí kára bàmọ́ lọ nígbà àwọn ọmọ tó fún wa àṣà àti àmọ́ lò nítorí ńlá ló bá rí kára bàmọ́ lọ wà tó ní ọ̀rọ̀ kò nílò ọ̀rọ̀ ní múlẹ̀ yorùbá lápò ọ̀rọ̀ tó kù díẹ̀ káàtó ló mọ́gà yọ ọ̀fà lápò wà tó ní aráyé kò lè gba kádàrá ìnira ó lè fọwọ́ aago sẹ́yìn náà ni torí pé ìrírí ọṣà gbogbogbò wà ní agbèrèkádàrá àwa àsọdọ̀rọ̀ ọlọ́ ọgbọ́n òògùn ọ̀hún àwọn àfàdú wa agbèrèkádàrá àwa àsọdọ̀rọ̀ ọlọ́ láyé àtijọ́ àwọn bàbá àwọn ìyá wa wà ní yára láti bẹ̀rẹ̀ lọ́ra láti fèsì nígbà àwọn nǹkan wọ̀nyí ó fi ń pè sí àkíyèsí ni kó bọ́mọdé bá lásọ bí àgbà kò lè lákìsà bí àgbà láwọ àtijọ́ tó bá tó kó fèrè nǹkan láàrin ìdílé láàrin takọtabo wọn akójúkótó kójúkótó wọn àfihàn bí àgbà wọn àfihàn ojú ẹ ìwò nǹkan sì ń túbà ó sì ń túṣẹ láwọ àtijọ́ ikú tó bí ikú ẹyẹ tó bí ẹyẹ ọmọ ìwé fún bí ènìyàn àwọn àbọn tó wà lábòsùn àwọn àbòrò àwọn ajáwé abúrẹ́rẹ́ wọn ìdàgbà wa àwọn ìwé ara aláàdújá sí ọmọ ìfẹ́ bí òkè nìkan fi mọ́ tó àwọn nǹkan ni wọn tọrọ wa rí pé ojú rẹ ọpọn àbí ògbé kalẹ̀ ògbé sókè wà ní kíni sí ọ tí ò sẹ nìkan rí ikú kíní pàgbàlagbà táwọn ìbá kún lórí ọbẹ ọba wa láyé ni a sì gbọdọ̀ mọ ọkọ sí àkíyèsí mo sì gbọdọ̀ máa lo gbèsè ayé rẹ tó mọdé bá ṣubú àwọn bàbá wa wa aláwọ àtijọ́ àwọn ọmọdé àríwájú wọn lọ́nà ń gbé tó jẹ́ kó ṣubú tó ríwájú owó tí ó gbòdìdì ni olùbàgbàlagbà bá ṣubú àwẹ̀wò àgbà tó ṣubú tó wẹ̀wò owó nǹkan tó pọ̀ kọ lẹ́sẹ̀ ni àwọn olóòrí àfi bẹ́ẹ̀.

0: ọ̀pọ̀pọ̀ ọmọ ọlọ́run ló yọ ọkàn ìwọ̀pọ̀pọ̀ ìwọ̀n lọ sókè kọ́ máa lọ sílẹ̀ kò ní kí àgò kan ló fọ fún àṣẹ ìdàtọ́ ọmọ ẹ̀yìn tọkọtìyàwó ẹ bára yín kalẹ̀ ní agbára ọlọ́ọ̀gbà ìlànà òmíyàwó kan ó kù débí àsìkò yìí òmíyàwó púpọ̀ ó kù rọjú ó kù gbòòrà ìrọ̀gbẹ́dẹ̀ òdúró àwọn ilé àgbà tó wà lọ́mọ́rin wọ́n ti tó ṣe kádàrá ó ti gòkè ṣègbè gbogbo àwọn nǹkan wọ̀nyí ni bàbá wa àwọn ará àwùjọ tẹfilẹ ń pè àsákèsí tìjọ ayé tó fi rán ṣẹlẹ tìjọ ayé ó fi dàbí à ń fi ọjà a fi ń gbé ẹkọ ṣẹlẹ ní bàbá wa ará àwùjọ ṣẹlẹ ṣẹlẹ tìjọ ayé ìtura tó bẹ kó tù ṣẹ.
1: Bọ̀dá tó ń lọ, bọ̀dá tó ń lọ, ṣé lẹ́yìn là ń pè náà?
2: Ẹ má bínú, mi ò mọ̀ pé mi lẹ̀ ń pè. Àti wípé oúnjẹ tí mo fẹ́ lọ rà ló wà lọ́kàn mi.
1: Oúnjẹ lẹ fẹ́ lọ rà lẹ wá dìge mọ́ yàtọ̀ yìí.
2: Bádà, ẹni tí ò mọ ni ló ń fi ní ṣeré. Ilé oúnjẹ Twist Mother Food Cartoon ó kọjá bẹ́ẹ̀. Ṣé ti àyíká wọn tó mọ́ tónítóní ni ká sọ? Àbí ti ìmọ́tótó pẹ̀lú ọ̀yàyà tí àwọn ọmọọṣẹ́ wọn fi ń dáhùn èèyàn lóhùn? Àti wípé àwọn oúnjẹ àrímà lè lọ àjẹtújẹ oúnjẹ lóúnjẹ Twist Mother. Kò wá sí oúnjẹ tẹ́ wá níbẹ̀ tẹ́ ò rí bíi àràlà, fùfú, iyọ́, ẹ̀bà. Kó wá já àwọn oúnjẹ bíi rice, jollof rice, fried rice. Tó bá wá jẹ́ pé ká tẹ́ níbi tẹ̀wọ̀n àbẹ́já àwọn assorted meat tó ní ìtumọ̀ pọ̀mọ́ tó kata sínú ìjà kíkà pẹ̀lú ẹja panla ògúnfẹ́gọ́ ògbẹ́yìn.
1: Ṣé lóòótọ́ ibo náà dán mọ̀?
2: Táwọn omi kì í sì bẹ̀rù fẹ́ sí i. Táwọn náà dáná bó jẹ́ Tinúlé àbí táwọn aláyẹyẹ kàn sí wọn ní Twist Mother Food Cartoon. Nọmba 17 Oyinlọla Street.
3: Ṣàṣà of Akówọjọ́rò Sanni ọlọ́pàá Lagos.
2: Tàbí kí o pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 08038030036 08038030036 Twist Mother Food Cartoon.
0: Dr. Osomaki. Gbogbo ti sọ bí ìgbàsọ̀rọ̀ ìgbàlódé ta ti ń ṣọdún mọ́ra ọgbà fẹ́ kó tí àwọn ìlérí ètò àgbàdo yìí. Iléeṣẹ́ Conville àníyàn kárí bàbá tátà worldwide àti worldwide tẹ gbogbo nǹkan àti àlùbọ́rẹ̀ bá síta kókó àgbàdo. Tó bá tó wá kọ́ ní tó bá kọ́ jìká láti mú tuntun kí a tó fi tọ́jú wọn. Ojú òpó ilé ìwé bàbá òní pH ògì 00337355570. Bákan náà iléeṣẹ́ Bimbo Limited ní wọ́n gbàgbọ́ àti ẹ̀kọ́ tó ń lábẹ́ ọ̀nà ìwé bẹ́ẹ̀ àjọ Adébáyọ̀ àwòrán ìdúpẹ́ lọ́wọ́ ìlú lẹ́nu kò fẹ́ kò rẹ̀ ní ẹlẹ́kan ní fóònù bọ́ sínú gbẹ̀gbìrì àti kọfọ́lá ilé arákùnrin ẹnjìnìá sahel ẹlẹ́nìyàn ní fóònù bá dákú fúdúgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọdún ní òtù àdúpẹ́lọ́wọ́ ìwé ogbóhò yẹ ní ẹgbẹ́rẹ́ àgbélò bákan náà ní kàwọn ètò lọ́pọ̀lọpọ̀ lágbàgbé alájà adésínà kóńdé yẹrẹ méjìgbò àtòyò tó bẹ̀ ṣe ṣe náà bẹ̀rẹ̀ ṣe ẹgbẹ́ ìwé ọ̀pẹ̀lá tí mátàwọ̀ sì ṣe kó ní fáfàṣẹ sàmójẹ́bìbì ọ̀rọ̀ tí mọ́tí wọn saheed àwọn ọlọ́kadà àti lọ́pọ̀lọpọ̀ yẹni àgbẹ̀rẹ̀ ládùúpọ̀ àdí ìtàfíìkà gbẹ́bẹ́rẹ́ tàbí òkè olóògbé gidigbẹ́gbẹ́ ṣẹ́tẹ́hìn olùkọ́lá sọ́kè complex ìgbìyànjú jákèjì gate olóògbé gidigbẹ́ olóògbé àpapọ̀ pọ̀ṣẹ́dún níyàwó àṣírí àbò ní agbára ọlọ́ọ̀dà. alábẹ́ ìsẹ́mọ́tò akínyẹ́ni ìgbàlódé àti ìlú kòtò lọ́bẹ̀ olókòtò lágbàgbé akọ́bọ ìlú ìjọbi ìlú ìrẹsíkọ́ alhaji yagudati kars bákan náà ọlọ́gbẹ̀bí gbẹ̀rẹ̀lọ́wọ́ alhaji bashir kéde adébọlá ó dásọpẹ́ àti alhaja asisatu ó dásọpẹ́ àná ìrẹ́bùkú ìrẹ́bùkú lọ́wọ́ gbogbo àdéhùn tó dúkúfẹ̀ síbi ààrẹ ọdún karùndínlọ́gbọ̀n tó dúkọ̀tọ̀ ti dúkọ̀tọ̀ ó bá gbàgbà bí abdulaziz aṣíwájú gbẹgbẹ sí àṣekágbà rẹ ní ọjọ sọọdẹ tẹgbẹ kọjá ó láàgbẹrẹ gbàgbé àwùjọ tó ní gbogbo náà ọba abiyẹni àjàsà lásìkò ìgbà àwọn atọ́nìyàn adébí pẹ́ àjàsà tẹ́lẹ̀ ọkọ̀ dúkúfẹ́ síbẹ̀ olùgbò olùgbé ìlú kan tó ní dúpẹ́ 45 years anniversary tẹ́gbẹ́ ó ṣe gbàlódé fúnfún ọdún oníkọ̀tọ̀ ti bí kọ̀tọ̀ ní ọba gbàdàgbò aṣíwájú olóòlùwẹ̀ àti gbogbo àwọn olùgbé lágbàgbé alhaja lóde sọdún lápẹ́lẹ́ yẹrí olóògbèbí ìyá àgbègbè tó fún kàtó ní ọwọ́ tó kórí pẹ̀rẹ̀ fẹ́ síbi ìpẹ̀rẹ̀ ti àṣekágbọ́n ọdún kẹrìnlá oníṣàṣà ti lù ṣàṣà ìta tó ṣe lánàá ìṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ sí ni lọ́jọ́ ìṣòro yà majesty ọba lọ́sùdùn bàbá tó bá kẹrìnlá ògbóhùn bí rúdà Jifam, Jowa, Akuriwa, Kukaka, Ariwa, Jowu, Ake, Jowa, Basa, Sakuza, Uliwa, Kata, Kata, Lagote, Amaru, Banisi, Lakuto, Uliwe, Abiliko, Bumisola, Okole, Rikisfu, Katsin, Alamela, Mwenyelala, Shuki, Sasa, Jala, Jotiriga, Jona, Fene, Sini, Jowa, Titi, Tiga, Jibu, Ake, Mwenyelala, Mwenyelala, Lafu, Mwenyelala, Kukuse, Sibi, Sibi, Sibi, Sibi, Sibi, Sibi, Ogun Aje, Ifeko Wawo, Lenu Ode, Ni Ebile Agbede. Nabe Kabdesi, Ni Obamba Lu, Agbede Yi, Ele Oto, Lepere. Kale Nakaka Fule, Gala Ndile, Otuwa Gama Adas. Yale Dea, Ozili Aje, Ozili Kota Kota Lene, Dega Aki, Ele Aje Yo, Mo Pupaje, Ni Agbara Oloba. Oma Yele Kole Tuko Itoyo, Oma Mara Aje, Dega Raka Sawa, Ere Jino. Ni Yudu Abide, Jitim Mesoko, Ya Osi, Papa, Osi, Rafia, Jono, Kuo, Shiro, Shiro, 340-57141. El Benegar, Tore Akoto, Lawi Atito.
4: Olajide ilawa bambi asha, imile wa, civilization no jangwa, dupogo, adayeba.
5: Ah, Rike, Rike, anybody to Oroju Kokobayi?
6: Oju no shiri, si amon si ma bwede.
5: Ah, emi no shiri.
6: Emi bwede bo si ni furu koko furu koko. Yo ni bwede yeso kidi le kato wo busi. Yo no kwe ni sa kidi le onko la se de re lani. Beke, oke te yo ni si to sa di da di ono. Si o si kari bo ni vye polo to gano kono.
5: Ah, ay sa ta lo ni ma shiri kao. Ibo wani si shiba yo ni bufe ebi.
6: Che, emi ni ma shiri sa kwenye ke le mojito ala lani. Bada ta ufa gama kari yo. Tawe yo mogi baba oke ho.
5: Che, emi. Ìrọ́lẹ̀ sọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè o. Kọ́mọláyé tó gun ìjà lẹ́ẹ̀rẹ́ fúlógún jẹ. Ọ̀pẹ́ yìí tó rọrùn gbòòrògbò. Ara títa jẹ, ara títa ara yíyí. Fún bàtà ó máa bọ́ lẹ́sẹ̀ ọmọ ènìyàn kò fún ọ. Fẹ́lẹ̀ máa ṣẹ̀yọ́ ṣeréṣeré tàbí tó pọ̀ lápọ̀jù. Iṣẹ́ ara tó gbun so. Bàbá òkè o lè nípò jẹ́ atura. Lórí èyíkéyìí 0-0-9-4-4-7-1-1-4-3 Baba oke o, ele bogi debe debe.
7: Ade bi a shende, ade bi a shende o, eda kwen ya e wakbo wa, ade bi a shende. Ele ni mo fi ki bogwe yolo lufe, ikoni te tingbo wa yi, ka bo sori eto wa, gege bi she wa. Ẹti mọ̀ wípé tẹ bá ti gbóhùn wa báyìí a fẹ́ sọ̀rọ̀ nípa àlàáfíà nítorí pé wọ́n ní àlàáfíà ní ogun ọ̀rọ̀. Ni mo fi kí bàbá wa ògbóǹtarìgì oníṣègùn ìbílẹ̀ bàbá òkè o káàbọ̀ sórí ètò gẹ́gẹ́ bí ìṣe wọn. Ẹ jọ ẹ bá mi dárúkọ yín kẹ bá mi kí gbogbo àwọn èèyàn.
8: Mo kí ọkùnrin bẹ́ẹ̀ ni mo sì kí obìnrin èmi ọmọ yín olólùfẹ́ yín Taofik Ajiboro tí gbogbo àwọn èèyàn mọ̀ ní bàbá òkè o ló ń kí wa pé àlàáfíà Ọlọ́run kò ní fi gbogbo wa sílẹ̀.
7: Àmì bàbá òkè o ẹ jọ ẹ má bínú o ọ̀rọ̀ kan wà tí ẹ máa ń sọ tó yẹ pé kò fi gbogbo ara kò kí ń yé mi ẹ máa ń sọ wípé iṣan ni wáyà iṣan ni wáyà wọ́n rò pé iṣan wáyà báwo ni iṣan tó wà nù ara ṣé papọ̀ mọ́ nǹkan tá à ń so mọ́lé tá à ń pè ní wáyà ẹ jọ ẹ bá wa yànnà náà kí gbogbo aráyé kí wọ́n lè mọ ìtumọ̀ ọ̀rọ̀
8: ọ̀hún. Ẹ ṣeun atọ́kùn lórí pa dáńpẹ̀ ní ìṣẹ̀ni wáyà nínú ara gbogbo wa náà la mọ̀ pé ní nǹkan kan ló so gbogbo ara papọ̀ iṣan òun ló so gbogbo jointi wa papọ̀ mọ́ra wọn òun ló fà á tí a fi máa dáadáa pé rẹ̀ pé ìṣẹ̀ni wáyà nínú ara nítorí pé wáyà rèé káṣù kan mọ́bì kan kájọ́ ìmọ̀ kan mọ́bì kan bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ iṣan tó wà nínú ara òun náà ló sì jẹ́ la fi ń pè ní iṣan ni wáyà nínú ara so ìwọ tó bá wá ní ìpèníjà nípa iṣan inú ara ìwọ náà kọ bìdínlẹ̀ kọ gbọ́n tá à ń sọ kọ́ tẹ́tí bẹ́lẹ̀ jẹ́ kọ́ sì yọjú sí wa pẹ̀ láti gbọ́ ọlọ́run yóò kó mẹ́.
7: Àṣẹ ó ṣẹ̀ṣẹ̀ wá yé mi wà yí òun náà lẹ́yìn náà ti gbọ́ yan ẹ̀kọ́ kan nìyẹn o fẹ́ni tí ò bá mọ̀ iṣan ni wáyà nínú ara ẹ jọ máa bínú àìsàn iṣan ara yìí kí ni àwọn nǹkan téèyàn máa rí bí ìpèníjà téèyàn fi mọ̀ wípé lọ́mọkùnrin o òun ti lu ìgbàdí àìsàn iṣan ara.
8: Ẹ ṣeun atọ́kùn lórí àìsàn iṣan ara yìí torí pé kì í dédé wá sínú ara ó láwọn kankan tó máa fà á. Àkọ́kọ́ nínú tó máa fa àìsàn iṣan ara fún ọmọkùnrin tó máa fa ìdákọ́lẹ̀ fún ọmọkùnrin tí kò ní jẹ́ kí ọmọkùnrin lè sojúṣe ẹ̀ déédéé lọ́dọ̀ olólùfẹ́ ẹ̀. Àkọ́kọ́ ńbẹ̀ òun ni pé ẹni tó bá ti ní àrùn gbajúmọ̀ rí tá à ń pè ní àtọ̀ sí ẹ̀gbẹ́. Ẹlẹ́ẹ̀kejì òun ni ẹni tó ń bá obìnrin ṣeré lásìkò tó ń ṣe aládàá rẹ̀ lọ́wọ́. Abẹ́ni tó jẹ́ sí pé a máa ṣèyọ́ bí ẹ̀ méjì bí ẹ̀ mẹ́ta kile to mo abin to je pe yo ti o ni jade dada ti o ma jade sere sere abin pa pa pade latara ile igbonse gbogbo awon nkan wo yi a ma se akoba fun isan inu ara ti nkan yin ba wa wole sinu ara awon ipenija ti okunrin le ri a ma fantan pe ni idakole fun omokunrin iwo omokunrin to je pe ni owo re tara re ba ti dide laarin seju kan si meji ara re o ti wale abi wo to ti e ni le ba obirin re sere bi e meji bi e meta kile to mo abi wo to ti e ri pe ni ara ti o ti e ni gbere rada depo pe o le se ojuse re moni to ba ti mo po ti ni ipenija ntan pe ni idakole moni ko dide le ko mo bo wa papa boko nim sub number 10A Oyekola Plaza ni waju Deeper Life Church ni Jakande Gate ni Isonoro ibe ni baboke wa ero banu soro baboke 08094471143 08094471143 abi 08022613442 08022613442 omo odun melo ni o ti ju omo 40 years o ti ju omo 50 years o ti ju omo 70 years to je pe laarin seju kan si meji o ti pari seni monitor ba dodo baboke o iwo na o mo ipe ni olohun be led ni baboke o ko si n ba wa se lati dogba lori idakole ti mo n soro nipa e o je nkan to ti se mi gan funra mi ri ti mo si lori sirisi nkan ti kini yo lo yo tun pada wa nigba to ya ni mo pade baba kan baba yi lo se toju arun idakole yi fun mi lori isan ara ti ma so omokunrin dole yi baba yi lo se toju re fun mi o lo fi jati pe ni gbogbo eni to n wa sodo baboke o awon na gba pe olohun be lodo baboke o o si n ba wa se lati yori pelu ase lodo olohun oba to mu ti wa to mu kuro nibe mo nigba o ti enu ni soro si ti isara yi to ba wa pe lara a ma damu okunrin be na ni a tun ma damu obinrin gbogbo to jati pe ni o le rin dada kọrin laarin seju kan si meji wọn ti bẹrẹ ti mọ mi ẹlẹẹlẹ abi kọ ma rin gege bi ẹni ti bata fẹ bọyọ silẹsẹ rẹ ki isẹsẹ ko mọ fani so kárin mọlẹ ara gbagbe ká mọ rẹsẹ gbé dáadáa abi kọ dàbí gbà ta tẹgùn mọlẹ ká tẹlẹsẹ ko mọ gani gógó kọ mọ dàbí gbà téèyàn tẹgùn mọlẹ ẹlòmíì ń bẹ ọwọ́ ò mọ gbọ̀n ni ẹsẹ̀ ò mọ gbọ̀n ẹlòmíì ń bẹ ọ̀pẹ́ yìí ni ò mọ fa so ẹlòmíì ń bẹ orí ò mọ fọ ẹlòmíì ń bẹ ẹsẹ̀ rẹ ó bẹ̀rẹ̀ sí wú ẹlòmíì ń bẹ ojú rẹ ó bẹ̀rẹ̀ sí sú orí fífọ́ ẹlòmíì ò ní rọrùn sùn dáadáa kọ́ sùn láàrin wákàtí méjì mẹ́ta kọ́ ti lajú kalẹ̀ lẹ̀ nǹkan yóò da mọ́nítọ́ bá dọ́dọ̀ bàbókè o pẹ̀lú àṣẹ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ó bà wá mú kú níbẹ̀ kò sì ní bákan náà mọ́ mo ní kọ́ ọmọ bora ẹ̀ mọ́lé ẹ má bora yín pa ẹ dìde lẹ̀ mọ́ bọ̀ wá bá bàbókè o ní sub number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jakande Gate ní Ìsọlọ ní Èkó ibẹ̀ ni bàbókè o wà pẹ̀lú àṣẹ lọ́dọ̀ ọlọ́run tí ẹ náà ní sọ̀rọ̀ sí.
9: Àmì o bàbókè o ta ò fọ́gà kí olóò ní jẹ́ kí ni iṣẹ́ gbogbo àwọ ọkùnrin tẹ́ ń gbọ́ mi lásìkò yìí olóò ní jó lana ọkùnrin mi wà tó jẹ́ pé tó bá rí olólùfẹ́ rẹ̀ ara rẹ̀ ó ti sáré dìde yóò ti dàbí pé dẹ́ lọ tó bá súnmọ́ olólùfẹ́ rẹ̀ báyìí àfi wọ̀ ọ̀dọ́ bá dẹnu kọlẹ̀ irú kí la fẹ́ pe eléyìí.
8: ẹ ṣeun atọkùn tẹ rí àwọn nǹkan tẹ dárúkọ ọhún à ń pè kan ní ìdákọlẹ ọtọ ní ìdákọlẹ ọtọ ní arábẹkú ọtọ ní ojora ọtọ ní tẹsán ṣùgbọ́n mẹ́tẹ̀ẹ̀ta nǹkan ọmọkùnrin náà náà máa dà láàmú ìdákọ̀lẹ̀ ẹni tó ń bá obìnrin rẹ̀ ṣeré yóò ṣe ń dèdè tó yẹ kó ṣe ṣùgbọ́n kò ní lágbára láti ṣe ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì là ń pè ní arábẹ́kú láàrin ìṣẹ́jú kan sí méjì ara rẹ̀ ó ti wálẹ̀ ẹlẹ́ẹ̀kẹta là ń pè ní ojora ara rẹ̀ ó dìde kẹ́niyẹn fẹ́ bóbìnrin rẹ̀ ṣeré yóò dàbí ìgbà tó rántí nǹkan kan ara rẹ̀ ti wálẹ̀ tó bá ti wálẹ̀ ó ti parí sẹ́nu ṣùgbọ́n tó bá dọ́dọ̀ bàbókè o a ní ẹ̀rọ ọ̀gbàlódé èyí tá a máa fi ṣàyẹ̀wò tí wọn náà máa fojú rí gbogbo nǹkan tí ń ṣe nínú ara pẹ̀lú àṣẹ lọ́dọ̀ ọlọ́run tó bá dọ́dọ̀ bàbókè o wàá gbà pé ní ọlọ́run bẹ lọ́dọ̀ bàbókè o.
9: Ẹni tọ́lọ́run bá ti fún ní àṣẹ tọ́lọ́run dẹ̀ fún ní àǹfààní láti máa fi tewété gbòòwò yọ sàn àìwọ́ náà má máa ronú pé máa fè ní dọ́là má máa fọ̀ ládọ́tun la pẹ̀lú ẹlòmíì bó ṣe ń gbọ́ wa báyìí nísìn àìsàn yìí ó ti pẹ́ lára rẹ o ẹ má bínú ìyẹn gẹ́gẹ́ ní òmùmí lọ bí béèrè tí mo fẹ́ béèrè yìí tó rọ́pọ̀lọpọ̀ ẹlòmíà ni òun ti lọ gbà òun ti lọ àwo òun ti lọ kòkó bá bá a sásùn kọ náà ló ń já sí mo rò pé Pẹ̀lú Bàbá Òkè o, Ọlọ́run ti gbàdúrà gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń sọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n lọ ni wọ́n fún Bàbá Òkè o. Ẹlòmíì báyìí tó bá gbé ṣòro lọ tọ́lọ́run bá bí ara rẹ̀ yóò ti wá dúpẹ́ pẹ̀lú àwọn ẹ̀bùn ńlá ńlá. Mo ní lọ sọ́dọ̀ Bàbá Òkè o, ohun tó wá ń tẹnu mọ́ náà ni pé àti lọ gbá, àti lọ àwo, àti lọ kòkó bá bá a sásùn kọ̀ náà ni. Kí ni n tó ń fa eléyìí àti pé kí ni ọ̀nà àbáyọ láti má jẹ́ kí nǹkan èkó ṣẹlẹ̀.
8: Ẹ̀sìn atọ́kùn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ti lọ gbá tán wà láwo Ọlọ́run nìkan máa sábà wá sọ́dọ̀ Bàbá Òkè o púpọ̀. Ọlọ́run sì máa fún wa láṣeyọrí nítorí pé a ní ajẹ́gùn kan tí a ń pè ní ajẹ́gùn àdáyébá. Ajẹ́gùn àdáyébá yìí bàbá tó bí bàbá wa òun ló ni ajẹ́gùn yìí nítorí pé ọlọ́dẹ ni wọ́n. Nígbà tí wọ́n wá bí ọmọkùnrin bàbá wọn sọ wípé ní ọmọkùnrin tó bá kọ́kọ́ bí òun nìkan gbé ajẹ́gùn yìí lọ́wọ́ òun ló fi jẹ́ sí pé ní gbogbo èèyàn tó ń wá sọ́dọ̀ wa Ọlọ́run bá wa ṣe. Ṣùgbọ́n ajẹ́gùn àdáyébá tá a wá ń pè é gbogbo ẹni tá a bá fún kò sẹ́ni tí yóò lò tó sọ wípé ní Ọlọ́run ò gbàdúrà o.
9: Ẹ tún máa ń sọ nǹkankan pé ẹ ní oríṣiríṣi ọ̀nà àti oògùn tẹ́ fi ń kojú àìsàn ìṣanú ara ẹ̀. Mo fẹ́ kẹ́ ẹ túbọ̀ bá wa ṣàlàyé.
8: Bẹ́ẹ̀ ni ẹ ti wọn atọ́kùn oògùn táwa fi ń ṣe ìwòsàn fún ọmọ ara ọgọ́ta àti márùn ni tá ń pè ní 65 òun là máa fi ṣe ìwòsàn fún ara. Ṣùgbọ́n ìlọ́dọ̀ ti Bàbá Òkè o èmi olóògùn ẹyọ kan tó máa gbogbo àrùn torí bẹ́ẹ̀ tó bá dúró ọ̀rọ̀ òkè o a sọ fún ní dèdè bá ti fẹ́ fún ológun ìgbà tó fi gbà láṣẹ lọ́dọ̀ ọlọ́run tí wọn náà bá lò wá gbà pé ọlọ́run bẹ lọ́dọ̀ Bàbá Òkè o tí sì ń ṣiṣẹ́ bí ibo ṣe yẹ kó ṣe.
9: Ṣẹ́yìn náà ti wá rí yàtọ̀ báyìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà lórí eré ṣùgbọ́n ẹ̀sìn tó ṣíwájú òun ló gba pò kíní. Bàbá Òkè o wọ́n ti pẹ́ nínú ká ṣe oògùn ìwòsàn fún àwọn èèyàn lórí àìsàn ìṣanra tó ń da ọlọ́mọkùnrin láàmú. Kò wá pin lórí ọlọ́mọkùnrin nìkan ọlọ́mọ obìnrin náà tí wọn náà bá ń rí oríṣiríṣi àwọn àpẹẹrẹ bóyá ẹlòmíì tí àládà rẹ gan sí wá déédé má fi ìgbàlà rẹ dọ́là kàn sí Bàbá Òkè o ní shop number 10A Oyèkọ́lá plaza níwájú deeper life church. Mo máa ń ṣàlàyé lóòrèkóòrè pé tó bá jẹ́ pé ọ̀nà ìsọlọ̀ ni wọ́n ń gbàbọ̀ tó bá ti dé jákàndé báyìí ká tó rí ṣọ́ọ̀bù kíní ṣọ́ọ̀bù kejì ẹ ti rí plaza yẹn ó tóbi báyìí níwájú deeper life church ni ibẹ̀ ni shop number 10A wà. Ìwọ ṣáà ti bèrè Bàbá Òkè o ẹyẹ méjì ò kí ń jẹ́ àṣà Bàbá Òkè o ìlú mọ̀nká ni wọ́n. Ẹ lè pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láti mú taliyín lẹ̀ torí èrò máa ń pọ̀ nítorí pé ibi tọ́lọ́run bá ti ń gbọ́ àdúrà ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa ń fẹ́ lọbẹ̀. Bàbá Òkè o kí lẹ fẹ́ sọ nípa èrò tó máa ń pọ̀ ṣé kò ṣe pé bóyá ẹ máa ń ṣojú ṣáájú pé ẹni tó bá gbọ́ kọ̀ bọ̀lọ̀kù wá àbí nǹkankan.
8: Gbogbo abá kan náà jọ ni wá nítorí pé tó bá dé mẹ́ka a yàtọ̀ síra wa béèyàn bá ṣe dé òun náà la ṣe máa ń ṣe ìdánilẹ́wò fáwọn èèyàn pẹ̀lú àwọn èèyàn máa pọ̀ púpọ̀. Ìwọ náà tó bá fẹ́ wá tètè dédélẹ̀ kọ́ lè bá tètè wá láàárọ̀ àti wà ń bẹ̀ látago mẹ́jọ àárọ̀ dàgó mẹ́fà rọ̀lẹ́.
9: Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ yín.
8: Bẹ́ẹ̀ ni gbogbo àwọn akọ́ṣẹ́mọṣẹ́ wa náà ni wọ́n wà ń bẹ̀ ọba gbogbo wọn pátá apọ̀ ń bẹ̀ tí wọ́n ti rí oníkálukú náà sì ló mọ iṣẹ́ rẹ̀ nígbà tó bá dọ́dọ̀ wa ọgbà pé ọlọ́run bẹ lọ́dọ̀ Bàbá Òkè o tó sì ń bá wa sí.
9: Àmẹ́yí tó dájú jù ni pé bí Bàbá Òkè o bí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ṣe ń da yín lóhùn ọ̀dọ̀ Bàbá Òkè o náà ni ẹ padà lọ fi àdàbà ètò rọ̀ sí torí àwọn ni wọ́n padà da yín lóhùn finally. So má ní ìfòyà pé akọ́ṣẹ́mọṣẹ́ náà máa tì mí sí Bàbá Òkè o gangan fúnra wọn àwọn ni wọ́n ń dá àwọn èèyàn lóhùn. Gba ojú òpó Bàbá Òkè o kó o máa pè wọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ 0809447143 08094471143 tàbí 08022613442 08022613442. A ò ní ṣàìsàn táìsàn fi tán lẹ̀ láṣẹ ọlọ́run ọba Ẹ̀dùmarè. Shop number 10A Oyèkọ́lá plaza níwájú deeper life òun làmí ẹ̀ ó dìgbà kan ná.
10: Àríkẹ́ ríkẹ́ ẹni bá dúró rojú kókó báyìí.
6: Ojú mo ṣì rí tí àwọn sì máa bọ̀ ẹ́ jẹ́.
10: Èmi mo ṣe.
6: Ẹni bá yẹ bó ṣe ní fùrùkọ́kọ́ bí ẹni bí èlé sòkìdí ilẹ̀ ká tó wọ̀gùn sí. Yóò rò pé irinṣẹ́ ti di lóńkó lásán ìdérẹ́ lánàá. Bẹ́ẹ̀ kẹ̀, òkè tẹ̀lé òní ti tọ́ sàdédàjì ọ̀nà. Ṣé èsì kárí wọnú bí èpò ló tó gbẹnu kan o?
10: Àìsàn àtàrò yóò máa ṣe nǹkan o. Ìbí wa ni ṣiṣẹ́ bá
6: olólùfẹ́ mi. Ṣé
10: Ìwọ́lá sọ̀rọ̀ sókè. Ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè o. Kọ́mọ aráyé tó gun jalè rẹ̀ fún lóko jẹ. Ọ̀pẹ́ yìí fún rorogo rogo. Ara títa jẹ, ara títa ara yúyú. Fígbà táwọn máa bọ́ lẹ́sẹ̀ ọmọ ènìyàn kò fún ọ. Kẹ́lẹ́ máa ṣẹ̀yọ́ séréséré tàbí tó pọ̀ lápọ̀jù. Ìṣara tó ń bu so. Bàbá òkè ò lè ní kò jatura. Lórí èyíkéyìí àìsàn tàbí àrùn tó fẹ́ dàlú gúnlẹ̀. Bàbá òkè ò kalẹ̀ sí. Shop 10A Oyekola Shopping Complex Ladojukọ Deeper Life Church Jákàndé Gate Egbòro Ìsọ̀rọ̀ Ìpínlẹ̀ Èkó Ẹ̀pẹ́ 08094-71143 08094-71143 Bàbá òkè ò, èmi kò kí debẹ̀ débẹ̀.

Everyone walk on the night is a hot night.

0: gbogbo apátánamọ̀ wípé àlàáfíà ló ṣe pàtàkì ló ṣe kókó. Ẹ̀dá tó wà láyé tí ò ní àlàáfíà ara bí ẹni tí ò sí láyé náà ni. Àlejò pàtàkì wọn ti wà lórí ètò lónìí. Bàbá wa, ẹ bá wa kí gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wa kẹ̀sì dárúkọ yín.
1: Orúkọ mi ni bàbá àgbà tẹni bẹ́ẹ̀dì lójú ìlú Màká oníṣègùn ìbílẹ̀ tó ń fi rí àti gbo ṣọmọ aráyé lóore. Mo kí gbogbo àwọn bàbá màmá àtàwọn àbúrò rẹ̀ wípé a ò ní fàìsàn lògbà.
2: A wà ní nọmba 20 Amoka Street, Délé Ara bus stop off Abarajẹ Road, Ìkọ̀tún. Mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08068216859 08068216859.
1: Lórí àwọn àìsàn kan sí kejì tá a máa ń sọ̀rọ̀ nípa ẹ̀ ní àìsàn inú iṣan tàbí ọ̀ tó ní àwọn káàbí arúmọlé egun. Mo ní kí lọ́pọ̀lọpọ̀ tó máa ń fà á. Torí bá lómi ò máa tó máa ń fà á bó ṣe ń rìn táti rìn gbogbo omi pé ọ̀pọ̀lọpọ̀ míì tó ti ṣubú rí. Abẹ́ tó ti ní jàǹbá mọ́tò rí. Abẹ́ tó ti ṣiṣẹ́ bóyá iná ló ń dá tó ti fara gba iná. Oríṣiríṣi àwọn nǹkan ló lè ṣe okùnfà wàhálà tó lè fa pé kí àti orin kí ó dogi kí àti bẹ̀rẹ̀ ìṣàdúrà kó di ọ̀ràn. Mo níwọ̀n tó bá ti rí àpẹẹrẹ pé bí ara ń romí apáríwo ẹsẹ̀ kíkan ẹlòmíì máa rìn lọ́ba ìgbà tó máa bọ́ lẹ́sẹ̀ tó fẹ̀ jábọ́. Tó bá ti rí àwọn àpẹẹrẹ tètè mọ̀ wípé àìsàn tàbí àrùn ló ń bọ̀ mú àgọ́ ara rẹ yẹn. Àti ìròyìn gbogbo ìbàdí kó máa bọ́ so ní gbogbo ìgbà káti ìròyìn gbogbo kétí ó máa pariwo káyà ó máa lù pìpìpì ẹlòmíì àyà rẹ ó máa jáni ẹlòmíì apáta ara láti òkè désàlẹ̀ ní òkúta ìta ẹlòmíì ìgbà gbogbo nǹkan ló máa ṣe pìpìpì inú àgọ́ ara rẹ tó bá ti rí àwọn nǹkan báyìí.
2: A wà ní nọmba 20 Amoka Street, Délé Ara bus stop off Abarajẹ Road, Ìkọ̀tún. Gbogbo ibi tẹ bá ti ń bọ̀ tẹ bá ti dé Kọ̀tún roundabout. Ẹ̀wọ̀ Marwa tó ń lọ sí Abarajẹ Road. Tàbí tẹ bá ń gbọ́ kọ́ bọ̀ Abarajẹ Road ní kẹ́bẹ̀rẹ̀. Ẹ̀bọ́lẹ̀ ní Délé Ara bus stop apá ọ̀tún ìrọ̀lẹ́ yà sí. Nọmba 20 Amoka Street, Délé Ara bus stop off Abarajẹ Road ní Ìkọ̀tún, Lẹ́kọ̀ọ́.
3: Bàbá àgbà tẹ níbẹ̀ bí lójú ni kẹ́ ẹ máa sọ pé Ìkọ̀tún jìnnà. Ìrẹ̀wẹ̀sì ọkàn ni wọ́n ń gbè bẹ́ẹ̀. Ẹ kọ́kọ́ tọ́jú ìrẹ̀wẹ̀sì ọkàn yìí náà kẹ́ ẹ gbéra fáyìn báyìí pé Ìkọ̀tún yá lọ́dọ̀ bàbá àgbà tẹ níbẹ̀ bí lójú ní nọmba 20 Amoka Street, Délé Ara bus stop off Abarajẹ Road ní Ìkọ̀tún. Ẹ bá ti dé Ìkọ̀tún.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ̀ fi pè mí
2: 08068 216859 08068 216859.
1: Ẹ̀yin náà máa bọ̀ gbẹ́ ní ágídí ìròyìn takojúgbà. Àwọn mi ò tiẹ̀ láwọn òfẹ́ ní ògùn ìbílẹ̀ mọ́ ẹ mọ́ sọ bẹ́ẹ̀. Ẹ mọ́ sọ bẹ́ẹ̀ owó tí wọ́n fi ń gbalẹ̀ ọmọ yẹn owó tó ọ̀sán lọ́dún sí ilé tó ọgbà tó dírẹ́sì inú ẹ̀ ìdágùn ara rẹ̀ ń jẹ ọtọ́jú ẹ̀. Tẹ̀bá wa dé Manila Laina. Mọ́ bá a sọ pé Nàlàyé bàbá àgbà tẹni bẹ́ẹ̀ ló dé bá ti dé ìdá kọ́ máa fún ẹ tọ́ bá ti lónú àgọ́ ara mo lo òbí mi ti ṣe òsínbẹ̀ ìwọ náà dànù kọ́ máa bọ̀.
2: A wà ní nọmba 20 Amoka Street, Délé Ara bus stop off Abarajẹ Road, Ìkọ̀tún. Mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 20 Amoka Street, Délé Ara bus stop off Abarajẹ Road, Ìkọ̀tún.
1: Lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ẹ̀ bí lójú wá fún ìtọ́jú tó péye ọ̀rìn ìwọ̀nkúwọ́nkú ọ̀rìn ọ̀ntẹ̀kùnùbà àti ìrìn di ọ̀ràn fún wọn ìwọ́n gan gbogbo ìbàdí gbogbo ẹ̀yìn ló ti di wàhálà ẹlòmíì máa ń bọ̀ lọ́kọ́lá bó ṣe ń bẹ̀rẹ̀ ló máa kúrú bó ṣe ń bẹ̀rẹ̀ ló máa má jẹ́ kí tiẹ̀ ó di bẹ́ẹ̀. Tó bá ti lápẹẹrẹ kéékèèké tètè gbéra báyìí.
3: Máa bọ̀ sọ́dọ̀ bàbá àgbà.
2: A wà ní nọmba 20 Amoka Street, Délé Ara bus stop off Abarajẹ Road, Ìkọ̀tún. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08068216859 08068216859.
1: Gbogbo àdúgbò tó bá ti ń gbọ́ wa báyìí dètè máa bọ̀ lọ́dọ̀ bàbá àgbà lórí àti ìlú gbogbo ni àti ṣègbọ̀nsẹ̀ ń dọ̀ràn ni ìtẹ́lọ̀ mi ti máa bọ́lọ̀ ṣàánú wa. Tó bá gbé wọn gbowó ká tó ṣe ìgbọ̀nsẹ̀ ni bẹ́ẹ̀ṣẹ̀ ń gbọ́ mi pàdélé mẹkáníìkì ni ẹlòmíì ẹ̀rí lè bá sọ̀rọ̀ nítorí bẹ́ẹ̀lòmíì ò lè náwó ṣáàjò ara ẹ̀ àfi oríṣi kò sí sáníkórà fún ìnáwó tí ò ní ṣe ẹ má fi ra yín ṣeré àgọ́ ara ṣe pàtàkì láti tọ́jú ẹ jáde báyìí jáde kí máa bọ̀. Gbogbo ẹ̀yin dẹ́ rò pé bóyá ẹ mo ti lọ léèkó ṣiṣẹ́ ẹ má sọ bẹ́ẹ̀ gbogbo wa la lóògùn kò fẹ́ tí ò lóògùn ṣùgbọ́n lọ́wọ́ bá fẹ́ nìkan ṣe jẹ nìkan lọ bọ́lá ṣe máa kò sẹ́ tí máa ń bọ̀ sọ́dọ̀ wa ọlọ́run ti ń gbàdúrà á ti mọ̀ pé àdúrà ti gbà kó tó gbéra lé mi tó bá ti rápẹ̀rẹ̀ gbogbo ọ̀run rìn bàtà ń bọ́ lẹ́sẹ̀ rẹ ẹ̀ṣẹ̀ ń kọ́ pajápajá lọ́wọ́ lẹ́sẹ̀ àti ìrìn gbogbo apá romi ẹgbẹ́ kara romi àti gbéra gan bọ́ bá ní patílà yìí ò lè lọ ogun lónìí ẹgbẹ́ ọmọdé ọlọ́run ò ní já ogun àgbẹ̀ yìí ṣùgbọ́n ìtàn agbele sugbele to aniri o andi magidi mo pe ka to ri olohun je keri sugbon adu ala soro ju ka gbe igbese ikan to loju ologun to nbe gbogbo ona ti so ro kan si keji ba bi wa lagu are to nfura si tete ma bo
2: si number 20 amoka street Daily Arab bus stop off Abara Jerol Ikotun.
1: No, no, Baba Agba tell me the
2: you. Ero Ibani Surawa is 08068216859. Is 08068216859.
1: Eti ti kole. The bank bolale e jide bendaji. The bank bolosan e mati jide pari ke fina bo ke ma bo e wafu na atalaye ati ona bayo. Lori te wo te bo ti o mu kara yin se kebe kebe sagbade wo marugo ta kebe lodo baba agba tori be di loju ilu maka oni se gbe bile to le ni ate gbe so mara yin lori elomi ni mato ti o toju mato eyin lori bi o se ri gege be na lo ara wa ara da bi mato ni ta ba gbe mato so na ta ba lo pada bi ni ta ba lo ta ba service e mo pe le ta ku soju ona odun wo ni won ti wa laye to ti je to ti mu Tong badu tos ijo toju are ri tomo wa soro pe bye bye le ra wa o ti wa ju do iro na ma pa ma ba so be o baba agba teni me gbe gbo ri ti mo nde pata adu ana ma se se mi pe ya gbo ara lo nte ni ara yin o ni owo kan mi eh pe kan ara ro mi to ba ti wa ri awon apere kan ogbodo gbe igbese lati wa toju are
2: ni number 20 amoka street Daily Arab bus stop off Abara Jerol Ikotun ero ibani soro wa 08068216859 08068216859
4: baba gba se ni begi loju opo lo si lowo lowo towo ti tan kele kini imoran yin fun won lati gbera gija ti won ma bo ni ilu ikotun to lelomi ma so pe ikotun gina o
3: baba gba te ni begi loju ni ke ma so pe ikotun gina irewesi okan ni won gbe be e koko toju irewesi okan yin na ke gbera fine bye pe ikotun ya lodo baba gba te ni begi loju
1: ki lo do la mu kini iwo ti na ori da won na ole ai sa gba ni lowo olorun ma ja ri ogo wahala ya n group pp ayin to ejo be n lete igbo gbogbo ti mo so pata wa ni abi o so gbo de ni gbogbo to ko to be yin mi ta so yo sugba won to ba wa wo ju olorun be lo na to like sa kan si keji mu agbara iwo kan si baba agba te lo leju ona abayo olorun lo se lo ba ti de lori gbogbo kan ko la le ma fe mu ba gbogbo ti won na ba je ko to ri pe se olorun lo bai mo pa sa tarun to ba ti bi mo ma bo si
2: number 20 amoka street Daily Arab bus stop off Abara Jerol Ikotun.
1: Tete ma bo ko ma bo mo se soro yi lokun mo do lo made lagba olodo mi so wa den to ma ti ro a to se afi wa se re sugbon kankan mo se oku fa e te ma ti ri papa nku ni ese nku ni abi won to ti sise agbara ri iwo to ti ba won se idana lori sirisi ti na ti gbogbo ara o ma fa kisara abeja o ba nje ko wiki ojo ori ma nfa ale to ba ti fa ti ro titi ma bo sagbade wi ma ru ta nile lodo baba agba se gbogbo ojo ba ti bebe won ni ah baba won ni towo la ma do le a ki ngo kere ma du do re te ma je ogo labe kuta lori to ba nle lu eko agbada ojo keji o ma lo pe lo ba ara wa to ba ti dani eh eyin wa ti fowo re iye koko loju eyin e gbiyanju mo ti wa bi tele mo ti e ma so be o be se ni go mi ba iye dide fia e ma bo fia o be je ti e wa e mu gbagbo yin lowo te ba tin bo Sọ́dọ̀ bàbá àgbà tẹ́lẹ̀
2: ní number 20 Amoka street Daily Arab bus stop off Abara Jerol Ikotun.
1: Ẹ̀rù akẹ́wà jàǹfààní ìwé àti gbogbo ẹni láfíjì ẹ̀yìn náà dìdì kẹ́gbàgbọ́. Kí ló ń ṣe ọ́ kí ló yọ ẹlẹ́nu? Wàhálà àti ìdààmú ìlú wa ní àgbà rẹ̀ tó ti fa àìsàn bóyá àti ìlú gbogbo àti gbẹ́sẹ̀ ìlú wàhálà gbogbo ẹgbẹ́ kan ará kúta ìta jẹ̀rìjẹ̀ ẹlòmí ọfà ló fà ẹlòmí kò sí bá àti ẹlẹ ìtẹ́ẹ̀mọ̀ tó bá ti dé ẹ̀yìn náà wọ́n mọ̀ lórí bá ṣe ń bí àti àyẹ̀wò àti tó bá yẹ ká sí pé kí ló fà kí lẹ́yìn tó ní oorun ló ti ṣẹlẹ̀ ní àbí ń bá tẹ́ ń lọ ní ìkẹ́kẹ́ bá ń pì tẹ́ẹ̀mọ̀ bóyá bóyá àwọn ẹlẹ́ tẹ́ẹ̀mí mọ̀ tó wá ti dàgbọ́ ara tó wá ń bara jẹ́ àwọn àrùn kan wà tó dé pé máa ń bara jẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ tí ó máa bá lórí ara ní ẹ̀jẹ̀ ní ẹ̀gbọ́n ọlọ́ọ̀ ló jẹ́ kárí ṣùgbọ́n tẹ́lẹ̀ bá ti wá rí ẹ̀jẹ̀ ká tètè gbé mi sẹ́ ká mọ̀ pé ọ̀dọ́ bàbá àgbà tẹ́lẹ̀ ń bẹ́ẹ̀ lójú.
2: ní number 20 amoka street Daily Arab bus stop off Abara Jerol Ikotun.
3: ní bàbá àgbà tẹ́lẹ̀ ń bẹ́ẹ̀ lójú wa.
2: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08068216859 08068216859
1: ẹ má lẹ́sìn náà wà bẹ́ẹ̀ ti dé nìkan rẹ̀ ẹ̀ mú gbàgbọ́ ìdáni e wa ni bi na ba tan ma so e je tan le kan ma e gba pe be ba ti ri mi ni le te ba ti buru ai ogun ati wahala ataisa to la la o ti se lori awon kan tan pari ro ni ati so bi awon ti sise igiri ojamo loke bi awon ko pere ojamo elomi na last day fun moto bi odun merin ma ko ni mo bo lohun fori abi nti kan kan gba bi kan a ma wa fa wahala ti da mo nu agba ara ngba to ba dojo wa ju bi e to reyan bo se ma ri e te o ba wa mo a wa di arun sinu isan sinu igogo sinu yara sinu ejara a ma woka a ma re ka ni wa to je pe ki be to se to ba nu to le je pe ofa to le je tala be fe afi fe buku mi fe luwa
2: a wa ni number 20 Amoka Street Dele Ara bus stop off Abaraje Road Ikotun gbo bi te ba tin bo te ba ti de Ikotun underground e wo ma wa to lo se Abaraje Road kan te ba gbo ko bo Abaraje Road ni ke bere e bo le ni Dele Ara bus stop apo tun le ya si Number 20 Amoka Street Dele Ara bus stop off Abaraje Road ni Ikotun Lekun
1: ibe baba gba wa e ro ba ni so hotel ni fi pe mi 08 0 6 8 2 1 6 8 5 9 08 0 6 8 2 1 6 8 5 9 08 0 6 8 2 1 6 8 5 9 08 0 6 8 2 1 6 8 5 9 08 0 6 8 2 1 6 8 5 9 08 0 6 8 2 1 6 8 5 9 08 0 6 8 2 1 6 8 5 9 08 0 6 8 2 1 6 8 5 9 08 0 6 8 2 1 6 8 5 9 08 0 6 8 2 1 6 8 5 9 08 0 6 8 2 1 6 8 5 9 08 0 6 8 2 1 6 8 5 9 08 0 6 8 2 1 6 8 5 9 08 0 6 8 2 1 6 8 5 9 08 0 6 8 2 1 6 8 5 9 08 0 6 8 2 1 6 8 5 9 08 0 6 8 2 1 6 8 5 9 08 0 6 8 2 1 6 8 5 9 08 0 6 8 2 1 6 8 5 9 08 0
5: kọlọba o tun re won kun won kun
6: nbe oni wada bayi ah nkan kan ma nba ni fa
7: ma je ki ofo jo pipe tabi awon isan to le fa ki ati gba pa gbese odi ni rada owo le ori keri ti ara re ni abi nwu ara sita ara njani je ko ni o ma gbaye o le wu ku ati bere mu nkan ni le di ni ra bo ti se eyin didun abi egbe kara re ku ta ita lati ti de le ke yo ma ri ko da bi pe nkan ra lese bata ti bo lese lo mi ko ni mo elomi amari amata deje bi keke mario alora isan ti gbon ni lowo ti dani wo le ti fi mi sese baba da te ni begi loju ero ba ni soro won 0806 8216855

0: 0059
1: Root FM, let's

eku dede asiko yi oruko mi la kan wo ti gbogbo aye mo si baba gbo ora olotu sara atolu toju olomo okunrin ni ile ise wa lati mo nle wi ategbo fi se toju fa won eniyan tolorun si fun wa se ati pe ka se alaye fun ara wa ohun ti o ye fun yin lati ma je ati awon nkan to ye ki e yera fun paapa julo toju ori ba tin dagba soke ewi ategbo yi na baba wa mo nlo ti won si npe laye wa ni ilera pipe di ojo ogbo won o si le fe pe mi 08037933808 gbogbo wa na ni awon baba tan mama wa laye atijo won ki larun apa be ni won ki larun ese didun arun fara yi a ma sokunrin be la ma so birin ati mu odi ogun ati bere ko di jegban ka duro ka ma le duro ka bere ka ma le bere gbadun elomi ko le bere lati ki irun tabi gbadua ose ilera tin lo ni ise wa si pesi waju ori pe be po won ni ka fojo kun sugba o ojo perete na la fi kun iwo na tete dide fun ya bayi ko ma bo tori awon tan ti ja afani ose ilera yi tele won dupe fono fanfani eyi te ti wa tele baba agbo ora ti wa ni office tutun ni number 13 Akinwale Street off Thomas Alako logba bus stop ogba nikeja nilu Eko bi o si le fe pe mi 08037933808 ori sirisi afani le o ma gba pade ni ile ise wa ni bi ose lera tin lo lowo yi e soju ni ju pelu emi gbagba be ni a sa yewo fun yin pelu ero ayewo balode ti o mo so ibi ti awon nkan won yi lugo si ninu agbo ara yin boya yin ri apere bi pajapaja owo pajapaja ese ara kuku ta ita ni ti elomi tabi ko dabi pe ko si eje ninu ese mo tabi gbogbo ara owo gbigbon ese gbigbon tabi gbogbo ara gbigbon ni te elomi opo lo ti lo kaakiri be ni opo ti lo orisirisi ogun ti won ko ri ona bayo elomi ti logun ti o ti fa so di onisegun bile ma so ireti irenu elomi wa to je pe ise papa ise ku ese ni titi e be le elomi o se le da awon omo ka re sepo mo te ba de a to fun yin ni aje ogun ti o ma je ti gbogbo ogun te ba ti lo ile ise wa ko mo sise nu agbo ara yin lese kese to ba tin logun mi akanwo le ti ma yin olorun logo opo ko le ri ibuso meji isara mo fa so bi ko ma rin wonku wonku tabi ko ma rin tage tage bi eni to fe subu ko rin ko ma wa ibi ti yo fi dile elomi a ma rin bi omode to se nko iririn arun sara yi ti se elomi darubo osan gangan tete dide fun ya bayi ko wa si ile ise wa eyin dudun ibara adiriro orunkun ni ti elomi ese wuwu tabi ko wuwo tabi ko nira lati gbe ni te elomi koda bi igba te elomi n te egun mole latelese re titi ti bato fi bolese elomi ko ni mo ese elomi yo ma gbona tabi ko ma ta bi eni pe won fi atara lese tabi ki nkan ma se wuniwuni ninu ese elomi egbe tara elomi wuwo tabi ko kudele gbogbo nkan yi arun inu sara ni oruko orisirisi ni won pe arun sara wonyi awon mi a pe lawoka inu egungun awoka anu san be na awon mi pe larun mole egun tabi sangun sangun tabi lakuregbe be na awon mi pe ni rheumatism abi arthritis ti awon eleyi na tun pin sorisirisi ona ti awoka anu san ara ba lagbara tan a ma ba ejeje ninu sara telomi o ma toju ofa be ni arun awoka yi oni dagwa re laamu ki sofa nitori pe apere ofa ati apere awoka anu eje to ba lagbara tan o foju jora won amo ki se bakan na ayewo ta ba se fun yin le se wa ni ofihan boya ofa ni abawoka isara ologe eje atomi kaakiri agbo ara ti isara yi ba lagbara tan o le ko ba iriran eniyan bi ko ma ri kurukuru tabi ko ma ri bi oye bi oye elomi ori nkan to sunmo ko ni ri nkan to jina si elomi ori nkan to jina si ko ni ri nkan to sunmo isara yi oni ti nla aye to fi wa lo ko ba oju teyan ni arun ito suga a ma ko ba isara ti o ma je keyan ma ru ti o ma gbe ti o si ma da isara laamu be la arun eje ruru a ma sakoba fun isara ti o ba lagbara tan o le fa ori fifo abadi tabi ka ye elomi ma lu pipipi tabi ko fa ailegbapa kan ese kan fẹ́lẹ̀ omi ta mọ̀ láwọn ọ̀rọ̀ párọsẹ̀ tàbí àrùn atẹ́gùn atẹ́gùn burúkú kò ní fẹ́lù wá ṣùgbọ́n ẹ jẹ́ ká mójú tó ra wa lásìkò gbogbo àwọn ìlànà wípé iṣan ara ohun ọlọ́mọkùnrin fi ń jẹ́ ọlọ́mọkùnrin láìsàn iṣan ara ìbálágbára tán lọ́pọ̀ àgbà a
ma ko ba olomo okunrin eni to tin se bi igba meta tabi ju be lo tele tele yo wa de eni ti o ni le se ki se ta jeun ka mu tabi ka wo so ni ko no birin fe lodo ololufe re olomo okunrin gbodo to ni omo okunrin ko si le fe wo so ya re pe okunrin lohun ko si le mi ilu alujo ti o ki iwa olomo okunrin ti iwo na wo ara re daada to ri pe kini yi ke ori bayi tele tele sadede lo bere lojiji tete kan si baba gbo ora lati wa je afani ose ilera ti lo lowo lowo ni ile ise wa ni bayi ati wa ni number 13 Akinwale Street off Thomas Alako ogba bus stop ogba ni keja ni ilu Eko nbi opo ti logun logun ti corona bayo to ba ti odo mi akanwo ogba polo fe ni kan se ju enikan lo oruko orisirisi ni wa npa ilera ti ma ndokunrin laamu yi elomi ape ni dakole elomi ape ni ojora be ni elomi ape ni sekan sun lo elomi alasuki ni ndaun laamu be le re elomi ara ye yo le sugbon to ba kuko sun mo lolufe re yo wa le ni be le elomi o gbianju lati se laarin iseju aya to ba de be ara yo ti wa le ti ko si ni le se imi mo elomi o gbianju lati se aya re o lajara nkan mo kun yo wa le eleyi na baba wa pe ni ojora be le elomi o gbianju lati se nibikan to ba de bo mi ko ni le se eleyi na baba wa pe ni teso be ni opo olomo okunrin ko le bora le nibi to olomo okunrin egbe re wa nitori nkan olomo okunrin ti e o kere sojo ori telomi ba se igbose tan yo mo fowo ti kini kan wole loju ile igbose re gbogbo awon nkan won yi mo sakoba fokunrin ni ki eniyan dagba ko ni ko ma se oju se re gege bi olomo okunrin ninu ile biyanju ko kan si baba gbo ara pe mu sori 08037933808 opo ti lugbada orisirisi gege bi arun balopo ti opa ma pariwo ara sita ara jijaje inu kikun tabi inu kikan tabi ki nkan ma rin kaakiri agbo ara lomi ara dipona lati mu tabi ori fifo lopo gba ni tan lomi ki o ma re eniyan lati mu gbogbo awon nkan wonyi won sakoba o le fa kẹ́nìyàn máa wọjú ọlọ́run fún èrè ìgbéyàwó ìwọ ọlọ́mọ ọkùnrin tí ìwọ náà ti ṣe àyẹ̀wò tí wọ́n sọ fún ọ wípé ó ní tí ń bẹ lára ọmọ ọkùnrin tiẹ ti lẹ tàbí kò gbé ìwọ̀n tó tàbí kò ní ẹyìn kankan nínú kí ni fa ìdádúró ìwọ ọlọ́mọ obìnrin bóyá ìjù ni tàbí inú gbígbóná tàbí sàlẹ̀kùn dídùn tàbí nǹkan oṣù tiẹ ní ṣe ségesège tàbí ẹ̀dá ní títẹ ọlọ́run yóò bá mi dùn ọ́nú ọ̀lẹ́ ayọ̀ yóò sì sọ nínú rẹ láìpẹ́ jọjọ atọ́kọ àtìyàwó ẹ kàn sí iléeṣẹ́ wa fún àyẹ̀wò àtọ̀nà àbáyọ lórí nǹkan tó fa ìdádúró fún yín ọ̀pọ̀ a máa tàn látọ̀jù tàbí kó ní ìtọ̀ yìí kò jáde dáadáa tàbí ó ń ta òun tàbí ń du òun tàbí kí ènìyàn máa tọ̀ bí ìgbà mẹ́fà mẹ́jọ lálẹ́ kílẹ̀ tó mọ́ tàbí kẹ́yọ ìmọ̀ jáde dáadáa kó máa ṣe ṣeré ṣeré tàbí kẹ́yọ ìmọ̀ ọ̀pọ̀ lápọ̀jù tàbí kó dàbí wípé ẹyọ yìí kò tán nínú tí eléyìnbó ń pè ní prostate enlargement a ti ṣe àwárí fún àrùn ìṣètọ̀ láàrin ọjọ́ márùn-ún tí ọmọ dúpẹ́ fọ́nà kí ni ìdájúkọ tiẹ nínú àgọ́ ara rẹ bóyá mo mẹ́nuba àbí mẹ́nuba àmọ́wọ́ sàlẹ̀ ṣàlàyé bí ṣe ń ṣọ́ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ kì í ní oorun sùn dáadáa lẹ́lòmíì bá sùn lálẹ́ tó bá ti lajú kò sórun fún ọmọ tí ilẹ̀ yóò fi mọ́ àwa tá a ní arúgbó ńlẹ̀ ẹ jẹ́ ká mójútó àwọn arúgbó wa tètè gbé wọn wá jẹ àǹfààní ọ̀sẹ̀ ìlera tí ń lọ lọ́wọ́lọ́wọ́ ní iléeṣẹ́ wa wọ́n sàmọ́ àwa gbọ́ ọ̀rà pé ọlọ́run fi ewé àtegbò jí nǹkí wa àti nílò rẹ̀ fún ọmọ ádámọ̀ òtítọ́ inú àti òdodo tá a fi ń ṣe iṣẹ́ níléeṣẹ́ wa ló sọ wá di aṣíwájú bí wọn náà bá dọ́dẹ̀ ní àkànwó bàbá gbọ́ ọ̀rà ọ́ dúpẹ́ fọlọ́run pẹ́ sí mi níbi ọ̀sẹ̀ ìlera tí ń lọ lọ́wọ́lọ́wọ́ ọjọ́ péréte ló kù ìwọ náà tètè wá jàǹfààní rẹ̀ lọ́fíìsì wa ní nọmba 13 Akinwale Street off Thomas Alako ọgbà níkẹjà nílùú Èkó bí gbogbo ibi tá ọba ti bọ̀ wọ ọba ti dọ́gbà bus stop ìwọ bèrè nọmba 13 Akinwale Street lẹ́yìn tí wọ́n rí wa kọ́ sì lè fẹ́ pè mí 08037933808 ọlọ́run kò ní fi àìsàn ara dè wá mọ́lẹ̀ o a ó máa retí yín ó dàbọ̀.

mi bẹ́ẹ̀ ni kò ní báwọ̀ náà láṣọ lọ́ba mi àláwùrà bí gbogbo olólùfẹ́ bond fm 92.9 apádà sí agbúrò mọ̀nìbá ògbó wa lọ́kọ̀ọ̀kan èdèdè kí n máa sọ fún yín pé tó bá ti ń di aago mẹ́wàá àbọ̀ pẹ̀lú àṣẹ ọlọ́run á láǹfààní láti gbọ́ ètò ètò yín ọgbọ́n òpin láti ẹnu olólùfẹ́ yín ọmọ yín náà ni bẹ́ẹ̀ ni bàbá náà ti jẹ́ fún yín lábàbí kan waheed amò pẹ̀lú àwọn ètò àgbọ́dúnú àgbọ́kọ́gbọ́n láṣálẹ̀ ètò yín lè ṣe fún ẹ fẹ́ 92.9 ẹ dákun ẹ mọ ikú mi ò ẹ gbà.

tó tá ti bẹ̀rẹ̀ láti jẹjọ́ ètò tipẹ́tipẹ́ náà ni ṣùgbọ́n ìjẹjọ́ la tó wù dìde ipé kí ni se àwọn èèyàn ní ààhin kí ni bá wọn fínra lóògùn okùn tá a lè nà sórí afẹ́fẹ́ tẹ̀yìn ọmọ kú ó tù òjì bí tẹ́sì fún ẹni bẹ́ẹ̀ ní màrán mo mọ̀ wípé ọlọ́pọlọ pípé ni gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ lè ṣe wá ń bí àtẹ̀yìn tẹ́ gbọ́ lè ṣe wá pàpà ṣùgbọ́n o tá a bá ní ká sọ nípa ilé iṣẹ́ tó láàmì laaka ọ̀gá nìkan ń láàrin òkúta o ọ̀gá niyọ̀ láàrin ilé ìpẹ̀ ọ̀gá ní ilé iṣẹ́ bond fm 92.9 tá a wà ní adékúnlé fájuyì ní gr níkẹjà níbí o ẹ̀ka àbọ̀ lẹ́ẹ̀kan sí lórí ètò orúkọ mi náà ni wáìdì àmọ́ o mọ̀pọ́ àrùgùn dábí ọmọ ajílà láọ̀sọ́ ọmọ afojoojúmọ́ dára bí egbin mo ń gbàdo wọ̀ mí mo jẹ gúgúrú wọlé ẹdẹ mo jẹ nǹkan wọ̀ mo rọjà àti mi àgbàdo lódógun lóbìnrin ló jẹ òun gbàdo wọ̀lú tí mo fi jẹ gúgúrú wọlé ẹdẹ a gbádùn ara wa lálẹ́ ètò ní bá a ṣe gbádùn ara wa níjẹjọ́ o mo kí gbogbo ẹ̀yin tí ẹ bá wa dá sétò ọwọ́ yín ò ní kàn sàlẹ̀ àpòǹbí tẹ́ ẹ ti mówó tẹ́ ẹ fi ń ra káàdì tẹ́ ẹ fi ń pè wá o torí òsà mẹ́rìndínlógún ló fẹ́ yàn mí lálẹ́ tẹ́ mi ò gbá o ajé nìkan ṣoṣo ló lòun fẹ́ yàn mí lálẹ́ tí n ò kọ̀ torí ajé funfun báyìí ní ìyá òsà ajé ní iná baba ní iná yẹ ní iná àgbàlagbà sájì àjìyà ajé ò ní iná wà ń gbà kọ̀ọ̀kan o gbogbo ẹyin tẹ́ ń gbọ́ mi ajé ò ní iná yín ní jí àjìyà ajé ò mọ́ ba yín gbé ni àtẹ̀mí náà mo dúpẹ́ lọ́wọ́ ilé iṣẹ́ tó so nígbàwó ètò yìí ilé iṣẹ́ mọ̀rọ́pẹ́dà natural health clinic tí wọ́n ń fi ewé àti egbò láti fi ṣe ìwòsàn láti fi dá àlàáfíà padà ságọ̀ọ́ ara ọmọ ènìyàn ẹ wá mọ́ gbàgbé o ìyẹn tí ń bá ń bá ní fìrà nínú àgọ́ ara tó jẹ mọ́ bí iṣan ká mọ̀ lè rìn dáadáa àti dúró àti bẹ̀rẹ̀ kó dìnira pàápàá jùlọ tọlọmọkùnrin gbogbo àrùn tó bá wulẹ̀ wù kó lọ máa bá ní fìrà lágọ̀ọ́ ara o lè gbòógì tí wọ́n gbé kalẹ̀ yìí ni wọ́n fi ń ṣètọ́jú ẹ̀ mo sì dúpẹ́ lọ́wọ́ olódùmarè wípé bá a ṣe fọn rere ń jẹjọ́ ọ̀pọ̀ tó lọ sílé iṣẹ́ wọn àtàwọn tó jàǹfààní egbòogi wọn wọ́n ń dúpẹ́ lọ́ olódùmarè àrùn tẹ́ ẹ fi mú kú ò lágọ̀ ara kò ní padà síbẹ̀ mọ́ o kò ní padà síbẹ̀ mọ́ ẹ̀ wá nílé o torí àmọ́ pọn nílẹ̀ dùn gbẹni ó dáa ká ní lọ́wọ́ láti lè máa fi ṣe gbálẹ̀ gbáràwé ká fi máa gbárùn tó lè máa yọni kúò nínú ìsàn tí ń bá ní fínra mo dúpẹ́ o ọ̀rọ̀ talẹ́ tòní rèé o arábìnrin kan ló ní ọ̀rọ̀ tẹ́ bá mi dá sí o arábìnrin yìí kí n gé pépèpé torí àkókò sí púpọ̀ a sì fẹ́ gba ìpè ó jẹni tó ti dàgbà tó sì ń wá ọkọ alálùbáríkà gbogbo àwọn ẹgbẹ́ rẹ̀ tán jòbe tí wọ́n jí ọ̀rẹ́ ni wọ́n ti lọ ilé ọkọ̀ tí wọ́n ti márì kódà nínú àwọn àbúrò rẹ̀ míì náà wọ́n ti wọ́kọ̀ tí wọ́n bẹ́ẹ̀ ilé ọkọ̀ wọn tí wọ́n sì ń ṣàbíàmọ́ bó bá rí eléyìí ó di kọ̀ bó bá rí tọ̀hún bíi kí wọ́n gbéra wọn láàrin oṣù mẹ́fà ìn tí ò tó nǹkan èmi ò pè wọ́n níyà bẹ́ẹ̀ ló ṣe ń bá lé ayé bọ̀ ó wá rí ọmọkùnrin kan eléyìí ń tọ́jú ẹ̀ táwọn ilé ìbò ń sọ wípé ó wà kí á rìn kí ló fẹ́ ń fẹ́ lójú ń fẹ́ nínú ìlú wà wò wípé eléyìí ò gbọ́dọ̀ bọ́ mò ń lọ́wọ́ o ibi káà fẹ́ gbin obì sí obì ló ti wù ń bẹ̀ yìí wọ́n sì sọ wípé bí dí ìkòkò bá já èmi láàfin ṣèdáàbòbò fún ọ̀dọ́ bì ló bá fi wípé gbogbo tí ó gbà làwọn ó fún o àfikún ya mú ilé ìmọ́lẹ̀ tí ò gbọdọ̀ bọ́mù lọ́wọ́ mọ́ ó ṣe bẹ́ẹ̀ lóòótọ́ ó tọ́ bó ti yẹ kó tọ́ ó sì dọ́dọ̀ aláwore gbà tó débẹ̀ ó ṣàlàyé fún wọn arákùnrin tí ń bẹ lọ́wọ́ òun yìí òun ò fẹ́ kó bọ́mù lọ́wọ́ òun fẹ́ mú mọ́lẹ̀ ni bàbá ń wá sọ fún un wípé bá a bá parí iṣẹ́ yìí tán èkúrọ́ la alábàápọ̀ ẹ̀ wà ní o àpáàlì tó bá sì ti dojúdò gírí tò gírí ní ṣe ọdẹ ò sì ní lọ sínú oko sókò ògbẹ́ kó má fi mọ́ yà mí sẹ́yìn pọn ẹ̀ ní yàrá yìí ó ní bóun ṣe fẹ́ẹ̀ náà nù

yìí wàhálà ni o gbogbo àwọn ọrẹ ló ti lé lára arábìnrin yìí kódà ìgbà míì wà tí ó mọ fi mú gbóòórùn ààrẹ pé wọn yóò ti lọ rìnrìnkurìn tí ó sì rí bẹẹ ọmọbìnrin padà lọ sọdọ bàbá

0: ìṣáájú ọlọ́run ọba mi dákan ojú kan lọ ẹ gbọ́ ẹ̀yìn torí bá kó alábẹ́là àṣàtọ̀ tódò bá wá kó òmùwẹ̀ láàpẹ̀ o tó bá wáyé ti pé tó ta bá gbàdé ibi ká ṣètọ́jú ojú kójú ọmọlẹ̀ lékisi kójú ọmọlẹ̀ rokoṣo ilé iṣẹ́ tọ́lọ́run ọba mi dádé rẹ̀ fún tí wọ́n mọ ìtọ́jú ojú ilé iṣẹ́ òṣùlá aba àìsolúṣọ̀n àwọn gẹgẹrẹ ọlọ́run ọba mi rán àwọn ọlọ́run ọba mi rán torí wípé ọlọ́run ọba mi fẹ́ nìkan ṣe jẹ nìkan lọ àmọ́ mò ń bọ̀ náà mi ò dé ẹ jẹ́ kí n dẹ́ka kò nínú ẹja ẹ kú ìpinnu.
1: Fílàtì àti pariwo lọ́jọ́ tó ti pẹ́pẹ́ wọ́n ń bọ̀ wọ́n ń bọ̀.
2: Wọ́n ti dé o.
1: Àbágangan lẹ́wọ̀n abá tí ó máa dẹ́.
2: Gbogbo ènìyàn náà.
1: Ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá.
2: Yálà ó ti pẹ́.
1: Tàbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
2: Ẹ ti náwó náwó.
1: Ó ti sùn yí.
2: Ẹ ti fẹ́ gba kẹ́mú.
1: A ò màdé gba
2: kẹ́mú àbúrú.
1: Infection ló ń jọ wá lẹ́nu tó ti wá dẹ́kọ̀ lẹ́run.
2: Tó ń ṣe àkóbá fọ́jú wa.
1: Àbí a ti ṣàyẹ̀wò.
2: Wọ́n ní àpẹ̀jù ṣúgà ní òjẹ́ kójú wọ́ kílẹ̀.
1: Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòrò ojú lè gbà wá.
2: Ṣé bàbá Fúlàní
1: wí àtẹ̀gbò fún un tó fi lè kojú ẹ̀?
0: Bó sì jẹ́ gẹlẹ́ lẹ̀sẹ̀ gbọ́ ọ̀hún. Ẹyìn ẹ pé bàbá sórí nọ́mbà yìí bóyá ẹ̀yin fẹ́ lọ bá wọn bíṣẹ́ wọn. Ẹ wá wò wípé kẹ́ ẹ má bàa kó sọ́wọ́ àwọn tí ó mọ fà yín. Ẹyìn ẹ pè wọ́n sórí nọ́mbà yìí kẹ́ ẹ tó lọ 091 57 58 9016 091 57 58 9016 tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 070 38 61 51 68 070 38 61 51 68 kó tó di pé wọ́n tẹ̀síwájú ẹjẹ́ sáré sọ̀rọ̀ bàbá kan tó lọ́wọ́ bá mi gbàdúrà ẹ̀ látọ̀dọ̀ bàbá wa bàbá òṣùlà arákùnrin àwọn ọmọ rẹ̀ ń bẹ nílùú òyìnbó bíi kójú kójú dédé máa sú ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ tó fi di pé bàbá yìí ò ríran mọ́ wọ́n ti gbé káàkiri lórílẹ̀‐èdè nàìjíríà fúnra rẹ̀ wọ́n ti lọ gbá wọ́n ti lọ sáwo àìmọye ilé ìwòsàn ni wọ́n ti gbìyànjú wọ́n kàn náwó náwó orí atú náà ni gbogbo ẹ̀ bọ́ sí làwọn ọmọ bá wò wípé àwọn ò lè wọ bàbá àwọn níran òun ló mọ báwọn ṣe dégbù òyìnbó wọ́n ní kí bàbá ọmọ bẹ̀ nílùú òyìnbó ṣé kí n má tàn yín gbogbo bí wọ́n ṣe gbìyànjú tó ojú kan náà ló padà já sí bàbá ò ríran o òun ni wọ́n bá dá bàbá padà sí nàìjíríà bàbá ti gba kámú pé tọ́ wọ́n lọ́wọ́ bá mi ṣe kọ́ pé òun ó lo ìgbésí ayé òun tó kù wọn ọ̀rẹ́ bàbá ìkan ló wá wá lọ́jọ́ kan ló wá wò wípé a lè máa bá lọ báyìí òun mọ̀ mọ́bìkan tẹ́ ẹ bá níwò wípé ẹ ti náwó ẹ̀jẹ̀ àjọ débẹ̀ bàbá yìí kọ́kọ́ wò pé gbogbo ló tún fẹ́ dàbí gbogbo ibi tóun ti lọ àbí ó fọ kankan pé òun ò fẹ́ gbé ọ̀rẹ́ òun lẹ́nu bàbá yìí tẹ̀lé wọn ó di ilé iṣẹ́ òṣùlá aba àìsolúṣọ̀n nígbà tí wọ́n débẹ̀ wọ́n bẹ̀rẹ̀ ìtọ́jú bàbá tó ti rí bí ọyẹ́ tẹ́lẹ̀ bàbá tó ti rí kùrukùru tí ò ti ríran mọ́ nígbà tí wọ́n dọ́dọ̀ òṣùlá aba àìsolúṣọ̀n ọlọ́run ọba mi padà gbàkóso tẹ́yìn náà bá nírú èèyàn bẹ́ẹ̀ lé tẹ́ ẹ ní láyìíká yín tí wọ́n ti náwó náwó ẹ̀yẹ́ máa mú wọn ẹ̀ má jẹ́ kọ́ ràn wọ́n sùn yí o ẹ̀ máa mú wọn bọ̀ ní ilé iṣẹ́ òṣùlá aba àìsolúṣọ̀n ẹ bàbá ò máa fẹnu ara wọn sọ àdírẹ́sì ibi tí wọ́n wà ẹ níbi tẹ́ ẹ ti lè rí wọn. Ẹ gbọ́ ìwọ tó o bá ti gbìyànjú tó o ti lọ káàkiri o ti lọ gbá o ti làwọ nípa ọ̀rọ̀ olójúdé yìí tó ti wọ́n fẹ́ máa dàbí pé o ti ń sú wa ẹ ò tí ì dọ́dọ̀ ẹni tọ́lọ́wọ́ bá mi fi rán ẹ tí ì dọ́dọ̀ ẹni tó gbójúlèjà rẹ̀ ni o àníṣe mo sì tún tẹnu mọ́ torí pé ohun tó bá dáni lójú àá fi gbáyà ni gbogbo àwọn tí wọ́n ti wá sílé iṣẹ́ Osula Aba a solution gbogbo won lori gbala ari daju le ri je o bo si denu e je ka polowo oja na o nbo o e ku lu ka
3: awon amabo yin so pe igigidiro ma gbe loju atokiri ma tin lo amojuto ri we na se koko se pataki ki olorun ba ma gba oje oso lowo ku wa wa bi ba bi e po ti o ba wa se akiyesi yi ki ya pere aise dede nipa iriwo re tete di be fuya ko to pe ju o se se ku ti mo gbara na gboro ti won pe isoro aise dede iriwo re lori ko orisirisi ma ti fu akoko sofo mo to ba ti ri apere aise dede lori ilera ara re tete so si ta ma ti le jajabo to ba wa ri be ma bo lodo Osula Herbal o ti so inu ati ibere olohun ni won fi sise ti mo ko njura
0: e ka bo pada fine te re number Osula Herbal number won re o 070 3861 5168 070 3861 5168 Tabuke Pinon Sori 091 57 589 016 091 57 589 016 Number tele ko baba sinu iwo ti ri bi oye tabi o ti ri kurukuru oju lewo o nta bye bye abi eyin oruko to mu ki won le ma pe fun o abi eyin ti le ti fe gba kamu e ba mo gba kamu aburu e ma gba kamu yi e ma gba kamu ti o da o adiye ti o ti iku o si le jagbado e tete jide nle e ma bo nile ise Osula Aba Eye Solution baba gangan be pelu mi nile agodo en to ba ya e gbo won o emi so fun yin pe ko ba je ti ka soro nipa oju olokiti bi obo won si ni igbo kokoro ti o si tawo bi alantakun e ma je ntan yin akose ni o se o ma to tu baba sile te gbo mi ni won ni lenu won ke le mo pe lori oro olojude yi ati gbogbo awon aisan to fa sada bi re boya akonorun ni o apoju suga ni o abi àrùn ìbálòpọ̀ ọlọ́jọ́ pípẹ́ tó ti wá dàgbà tó ti di chronic infection tó ń bẹ̀jẹ̀ wọ́ káàkiri nínú ara owó dápá okoba apá owó dẹ́sẹ̀ okobẹ́sẹ̀ ó ti gba ohun lójú ẹlòmíì ó ti jẹ́ kí ìfúnpá ẹlòmíì ó ga ẹlòmíì ṣe ni ó mọ̀ mí gúlegúle tẹ́lòmíì bá rìn díẹ̀ wá sinmi láìmọye ìgbà lójú ọ̀nà ẹ wò mọ̀ ń bọ̀ ná ẹ jẹ́ ká fẹsẹ̀ rajó díẹ̀ ẹ kú.

0: ẹka àdó padà. Ẹ wá gbọ́ o, àwa ọmọ gbogbo àwa ọmọ tí táwọn bàbá wa ń pariwo tó ń pariwo fún wa àwọn ọmọ ríran dáadáa àwọn ọmọ ríran dáadáa ṣe lójú pátó ń wa ní pòròpòrò ẹ má jẹ́ kó rọ̀ wọ́n sùn yín ẹ mú wọn wá sílé iṣẹ́ òṣùlá abà ẹ̀yin náà ò ní fẹ́ ìsọlùgbà ọmọ rẹ ni ó bẹ̀yìn àwa náà o bàbá tó jìyà nítorí wa màmá tó jìyà nítorí wa wọn ò mọ̀ gbọ́dọ̀ di tá ń wọlé àbí lóòótọ́ ẹ ti gbìyànjú o ẹ ti sáré sọ́tún sáré sọ́sì ṣùgbọ́n bẹ́yìn ò bá tí ì débi tí ọlọ́run ọba àgbẹ̀ ti dé gbìyànjú rẹ̀ lájẹ́ bí ìgbà tí ò gbìyànjú ni iléeṣẹ́ òṣùlá aba isolution ibẹ̀ ní kẹ́ ẹ lọ ó dá mi lójú pé tẹ́ ẹ bá débẹ̀ ọlọ́run ọba àgbẹ̀ dé gbìyànjú yẹn ládé wọ́n fojú wọn rílà kedere káwọn náà ó fi àlàáfíà lórí ayé kéèyàn ó fẹ́ jẹun kórí náà ní tó fẹ́ jẹ àbí kálejò ó wọlé ká tètè mẹni tó wọlé ọlọ́run mọ̀ sí wa lájá wọlé kàbí táwọn wa sọ pé kàbírù káàbọ̀ tí kàbírù ó wọlé táwa mẹ́wúrẹ́ ìwúrẹ́ jáde àìlójú ló ń jẹ́ kí àgbàlagbà ó sì ràn án láìsùn tójú ò bá fọ́ ẹsẹ̀ ò ní sìnà àìṣedédé ojú ló ń mọ èèyàn ṣẹ̀ṣẹ̀ máa fọwọ́ pa ògiri kó tó rìn àìṣedédé ojú ló mú ènìyàn já sí kòtò já sí gegele ènìyàn tó lọ́wọ́ bá mi bá kádàrá pé ànádà ni wọ́n dópin lórí ojú wọn tó ń yọ wọ́n lẹ́nu lọ́lọ́wọ́ bá mi òkè máa ń darí lọ sílé ìtọ́jú ojú òṣùlá aba isolution òpó ọlọ́wọ́ bá mi làwọn dìbò o òpó ọlọ́run ni wọ́n bá dúró bẹ́ẹ̀ sì ré àwọn òkè ń farapamọ́ jẹ̀yàn níyà lórí òdodo ni wọ́n gbélé iṣẹ́ wọn lé lórí tá a bá pè wọ́n ní sẹ́rù nínú alágbo nílẹ̀ yìí gáàsù sàmánì tá a wà yìí nínú àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ìtọ́jú wọ́n tó bẹ́ẹ̀ wọ́n tó jù bẹ́ẹ̀ lọ ṣé ìròyìn iléeṣẹ́ òṣùlá aba isolution kò tí ì dé sẹ́tì ìbọn ti yín ni àbẹ́ẹ̀ máa gbọ́ tantan tí wọ́n ń polongo wọn lórí rédíò káàkiri ipò àìrìnàkàwé tẹ́ ẹ wà yìí àìrìnàkà báìbù ẹ lè ka kùránì kòtùlẹ̀ yín wò ojú yín ó wá ń jọ gegele ọmọ ló ṣẹ̀ṣẹ̀ ń fa ẹlòmíì ní tẹ̀tẹ́ kó tó lè jáde só tipẹ́ tipẹ́tipẹ́ ló ti yín lẹ́ti wà lẹ́nu ẹ̀ àbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ dákun ẹ farabalẹ̀ kẹ ẹ gbọ́ nọ́mbà yìí ẹ̀yin ẹ pe nọ́mbà yìí o àwọn ọlọ́run ọba àmíràn gẹ́gẹ́ bí olùgbàlà fún gbogbo ẹ fún gbogbo àwọn tó bá lárun ojú bóyá ẹ mú báyìí kẹ̀kọ́ nọ́mbà ń kalẹ̀ báyìí 091 57 589 016 091 57 589 016 tàbí kẹ̀pẹ̀ 070 38 61 51 68 070 38 61 51 68 nọ́mbà bàbá òṣùlá lọ bàbá òṣùlá ló sọ wípé tí àwọn bá sì ń bẹ láyé táwọn ń bẹ lókè ìpẹ kò sẹ́ni tí ó máa fìgò sójú kó tó lè di pé yóò máa ríwé kà tàbí kó tó tẹ kọ̀ǹpútà ìmáa fìgò sójú kàwé ìmáa fìgò sójú ka báìbù kìí jẹ́ kí ènìyàn múra sí ohun tó ń yọ lẹ́nu nínú ojú ẹ wò ó ohun tó ń yọni lẹ́nu nínú ojú la àbá mójútó ká ìjà ká fìgò sílẹ̀ ẹ wò ó ẹ jẹ́ ń tú bàbá sílẹ̀ ẹ̀yin kẹ́ ẹ wá gbọ́ pẹ̀rẹ́pẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́nu wọn ẹ̀kú kalẹ̀.
1: Láti àti pariwo lọ́jọ́ tó ti fẹ́ pé wọ́n ń bọ̀ wọ́n ń bọ̀.
2: Wọ́n ti gé o.
1: Àbágangan lẹ́wọ̀n bá tí o máa kẹ́.
2: Gbogbo ènìyàn náà ń
1: ṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá.
2: Yálà o ti pẹ́
1: tàbó ta ti bẹ̀rẹ̀.
2: Ẹ ti náwó náwó.
1: O ti sùn yí.
2: Ẹ ti fẹ́ gbà kẹ́wọ́.
1: A ò máa ní gbà
2: kẹ́wọ́ àbúrú.
1: Chronic infection ló ń jọ wá lẹ́nu tó ti wá dẹkọ̀ lẹ́run.
2: Tó ń ṣe àkóbá fọ́jú wa àbí a ti ṣàyẹ̀wò.
1: Wọ́n ní àpọ̀jù ṣúgà ni ò jẹ́ kójú wọ́n kílẹ̀.
2: Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòrò ojú lè gbà wá.
1: Ní bàbá òṣùlá
2: lẹ́wọ́ àjẹgbò. fún. Mo tó fi lè kojú ẹ. Lọ́rọ̀ lẹ́nu bàbá òfin la gangan lórí ẹnu ọlọ́fà láti gbà mọ́ tá.
3: Tó ǹjẹ́ mo tún kí gbogbo etí tó láǹfààní àti gbọ́ wa pé a kò déédé àkókò yìí. Àkànṣe ètò ní látọ̀dọ̀ bàbá wa Ọláwálé Oṣù Ọláńlé tí gbogbo ayé mọ̀ sí Òsúlà Haba. Ẹ bàbá kí wọ́n lè mọ̀ pé ẹ̀yin gangan lẹ́wà lẹ́gbẹ̀ẹ́ mi. Ẹ dárúkọ ní fún àmọ́ Nàìjíríà.
4: Ẹ kú déédé àsìkò yìí o níbi gbogbo tẹ́ ẹ bá ti ń gbọ́ wa. Orúkọ tèmi ni Ọláwálé Oṣù Ọláńlé, aláṣẹ iléeṣẹ́ Òsúlà Haba.
3: Bàbá ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ báyìí kí gan làwọn àpẹẹrẹ tí èèyàn lè rí tí ó fi mọ̀ pé ó yẹ kóun mójútó ojú ti fi ríran lágọ̀ọ́ ara.
4: Ẹsẹ̀ atọ́kùn tí èèyàn bá ti ń rí bí ọyẹ tí èèyàn ń rí kùrukùru tá ń wo kòtò tó ń jọ gegele tá a dẹni tí ń bọ̀ lọ́ọ̀kan tá a dojú wọn mọ̀mọ́ gbogbo ìgbà lẹ mọ́ wa mi lójú pòròpòrò gbogbo ìgbà lójú ẹlòmíì máa ń ṣe kin bíi funfun lẹlòmíì máa ń rí ó yẹ ká tètè mọ kí ìsára pé ìpèníjà kan ti ń ṣẹlẹ̀ sí ìríran wa nìyẹn.
3: Ṣé ẹ mọ̀ wípé bẹ́ẹ̀yàn bá fẹ́ lówó ojú ni ó fi rìnrìn àjò tí ó fi dolówó láyé bẹ́ẹ̀yàn bá lówó tí ọ̀fẹ́ kọ́ lọlẹ̀ ojú ni ó fi máa tọ́jú owó tó ní ó túmọ̀ sí pé ojú làbá kọ́kọ́ mójútó lágọ̀ ara. Bàbá ọgbọ́n wo lẹ̀ ń dá sí bó o lẹ ṣe ń ṣe tó jẹ́ pé àwọn tí wọ́n ń wá sọ́dọ̀ yín tí wọ́n ń bá ìrànlọ́wọ́ lórí àìsàn àti àwọn nǹkan tó lè máa kojú lágọ̀ ara nípa ìríran ọ̀nà wo lẹ̀ ń gbà ọgbọ́n wo lẹ̀ ń dá sí.
4: Ẹ ṣe atọ́kùn ọ̀rọ̀ wa dàbí ẹni pé nǹkan tí Ọlọ́run bá ti yọnu sí ṣé ẹ̀ ń bá tún wá fi dára ṣe ló máa ń dàbí dán o. Ṣé ẹ rí àgbékalẹ̀ iléeṣẹ́ wa yìí àgbékalẹ̀ lórí òdodo lórí káfíwé àti gbòsè ìtọ́jú ìṣòro tí ń kojú ìríran ẹ̀dá yìí. Bàbá Ọlọ́run fi fún wa tẹnu kọ́
3: òun lè ṣe pọ̀lùpọ̀ o. Kí n tó gbà yín lálejò lórí ètò yìí èmi fúnra mi ti ṣèwádìí dáadáa. Bàbá bẹ́ẹ̀ bá fẹ́ fojú kàn yín bó wọn ṣe lè rí yín.
5: Head office wa wà ní ìlú Ìkòròdú ẹ bọ́lẹ̀ ní Agric bus stop ẹ sọ pé ń lọ sí Asọ́lọ̀ ilé epo tó dojú pa Asọ́lọ̀ bus stop yẹn street tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Odò Arawa street number 30 ẹ bèrè Òsúlà Haba ńbẹ̀. A tún wà ní Ladipo bus stop ní Ìkẹjà Long lósòdì níbi bridge ẹlẹ́sẹ̀ yẹn ẹrìn síwájú ẹ rí Majok filling station. Tẹ́ ẹ bá ti débẹ̀ shopping complex tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Magnet shopping complex ẹ wọnú rẹ̀ ẹ bèrè Òsúlà Haba ńbẹ̀. Ẹyin ti Sagam tẹ́ ẹ bá ti dé Ìláyé roundabout ẹ wọ inú háàkì wọn yẹn tí wọ́n kọ Ìláyè sí Gàdàgbà ẹ wọ bẹ̀ níwájú CAC church ẹ bèrè Òsúlà Haba ńbẹ̀.
3: Ẹlòmíì ìtìjú ni òjò jáde ìtìjú pé ṣé adúrú mi ṣé gbọ́dọ̀ gbọ́ pé mò ń wá ògùn ojú káàkiri àbí mi ò ríran dáadáa. Bàbá ìmọ̀ràn wo lẹ ní fún àwọn èèyàn bẹ́ẹ̀.
4: Ìbọ̀ràn mi fún irú èèyàn bẹ́ẹ̀ yẹn ni pé wọ́n ní pami máa kí n pẹ́ lórúkọ àìsàn jẹ́ tú mi síta kí n fi ọ́ sílẹ̀ òun lórúkọ rẹ̀ kejì n tí bá ń ṣe èèyàn tí n bá fi máa ń tọ̀hún ò fẹ́ kó fohun sílẹ̀ nìyẹn. Ẹ tètè bẹ́ẹ̀ ṣe ń gbọ́ ẹ mọ́ fìgbàlàdọ́là ẹ máa bọ̀ lórí iṣẹ́ ìwòsàn ìbílẹ̀ Ọlọ́run ló fi rán wa o.
3: Bàbá kí làwọn àṣírí tí bàbá yìí lò torí pé kí n tó mọ̀ yín ni mo ti ń gbúrò yín Òsúlà Haba pàápàá jùlọ lórí ìtọ̀rọ̀ olójúdé yìí nípa pé kéèyàn ríran kedere tàbí tó bá jẹ bí ẹni pé ìríran èèyàn já gerege kò kílẹ̀ ẹlòmíì ẹni tó bá súnmọ́ kò ní rí àfi tí wọ́n bá mú jìnà sí ìṣọwọ́ wakọ̀ ẹlòmíì torí pé kò ríran ni òjò wakọ̀ mọ́ tó fi gba dírẹ́fà ẹlòmíì ránṣọ tí ò jẹ́ kó ṣiṣẹ́ rẹ̀ mọ́ ni pé ojú yẹn kò ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́. Ìyẹn bẹ́ẹ̀ o bàbá ṣé àjogúnbá ni àbẹ́yìn náà lọ kọ.
4: Ẹsẹ̀ atọ́kùn ṣe rí iṣẹ́ ìtọ́jú ojú nílànà tìbílẹ̀ àti àwọn àìsàn míì tó ń fa sábàbí rẹ̀ àjogúnbá ni o iṣẹ́ ẹ̀gbọ́n bàbá tèmi ni. Nígbà náà lọ mú bọ́ wá lọ má wo wá a rò pé wọ́n ń fìyà jẹ wá nígbà náà.
3: Bákan náà yín ṣẹ́.
4: Ṣẹ wá rí ìgbà tí a wá bẹ̀rẹ̀ sí ń ṣe iṣẹ́ yìí tá a wá bá dára kékeré a wá dàbí dán nígbà ìlà tó wá mọ̀ yí pé àṣeódá kéèyàn ó farabalẹ̀ àṣeódá kéèyàn ó jókòó tàgbà.
3: Bàbá ẹ jẹ́ ń bèrè báyìí torí ọ̀pọ̀lọpọ̀ náà fẹ́ bèrè lọ́wọ́ yín pé ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ ni pé téèyàn bá fẹ́ lò sójú ó láti kàn sínú ojú ṣùgbọ́n nígbà mo délé iṣẹ́ yín mo rí pé gbogbo ohun tẹ́ ẹ ṣe kalẹ̀ fún ìtọ́jú ojú yìí kò sí tí wọ́n ń kán sójú ń bẹ̀ mímu àti lílò ni.
4: Ẹ ṣeun tẹ bá rí lómi tó bá pè wá bàbá àwọn ti lọ táwọn ibì kan o ṣe é ṣe pé táwọn bá dọdọ yín òun kà kí ní sáwọn lójú ni àwa láwọn máa sọ fún ẹ pé ẹ lọ fọkàn balẹ̀ nílé iṣẹ́ ti wá o gbogbo ewé àti ègbò tá à ń lò ṣe ìtọ́jú ojú ẹnu báyìí lẹ ti gbà lóo ẹ sì máa wá fìlẹ̀ lójú gbogbo àwọn egbòogi
6: ta fi n se itoju oju ati awon isan to le fa saba bi e ni le se wa lilo ni senu
7: ke se pe won kan soju asiri kan niyan o baba o tumo si pe o to loro tawon oni waadi ti won se pe opolopo ntin da yan laamu ninu oju ati inu lohun lopolopo tin wa jije mimu elomi o wa lara nto sokun fa ntin da mu re loju baba wa ni seju kan to ku yi awon eyan lorisirisi lo wa be to je pe ti won ba eti ti gbogbo oju won le kawe arabin kan to wa sodo yin to je pe olohun tin lo igbo lati bi odun bi mefa ṣugbọn se tohun wa tohun lo awon egbogi ohun jugo le fashion kini eti won fi n se oge nikan ni lo bayi
6: baba teri abalabi te dun mo to fe si awon eyan wa ni laaka enile se ri eyan ti oju ba nyo lenu tan sure lo re gbagbo o da bi en pe eyan ngbiyanju ati sun wahala si waju ni o tori te ba no ba won te complain pe nkan kan sele ni oju yin wa fun yin ngo kan
7: won fun yin ngo
6: te ba to pada lo wa tun ngo yen wa tun change e fun yin
7: okay won ma paro go
6: be ni atokun se wa ri gba ti oju ba wa ko se ti ori na marara ko wa si jupiter igo kin mo wi atokun
7: be bogo yen se le lagbara
6: to le wa
7: fi soju
6: to le mu imole wa si oju ti ori nkan kan mo
8: se ti en to le lo si ni oyinbo wa se itoju oju nbe to pada de nigeria wa nbi odidi odun mewa ba ko lo fi ri kurukuru to si wa si le se wa to le bi oni ati gbo lodo wa tolo nsi se yanu
7: baba eleyi bayi ojo yan loju pe egbogi ti yan le papo mara won ti o se lo mo toju oju lai se pe yan kan soju iya lenu nla gba ni onile yoruba yoruba an gbiyanju o baba kin to yonda yin ero ba ni soro ti won le pe yin si 070-38-61-61-51-58-68 baba iru awon esanwo lo le sokunfa isoro oju awon pe ise abinibi yin ni tejogun ba ajebire lodo ti iru awon esanwo lo le mo sokunfa
6: e si atokun emi a ma so wi pe eni to ba mo po ndi mo lati se itoju isoro to nkoju irire eda ti o ba ni imo lori awon aisan kankan to le fa sababi re oluwa re o mo nkan kan o
7: baba e ba daruko bi meta nbe a mo pe o po to le mo sokunfa iru awon aisan be
6: e si atokun apoju suga o je akoko elenkeji teyan ba ni chronic infection ri o le se okunfa isoro to nkoju irire eda pari pari re ni ogbologbo ako na
7: o tumo si pe meteta yen olori awon okunfa to le fa keyan mo ran daada ni
6: be ni atokun
7: e soro apoju suga lekan ti eyan ba n sakie si apoju suga lagu ara ona wo lo fi le gba pe ohun ti ni apoju suga iru awon ara apere wo ni o mo ri
6: e si atokun ibere te beere lowo mi yi ibere to kenu ni o te ba n gbo iku n bo mo rin omo o tete fura apoju suga lo nje be o koni mu wa o koni mo mo wa o gbogbo awon to ti mu olorun loju eni ba n ki won le ti eyan ba ni apoju suga a dabi en pe aye n se oluwa re ni ere lomi ko bu mi kan lo mu bi mefa ni o fi seyin e pada bo se mu mi be lona ofun re n try be pa ti ri eyan to ni apoju suga yi lo ma n siwaju ti ifunpa eyan ti o fi bere si n ga ti ifunpa ba ti wa ga to ja sike e mo wa ri eni be tan ba ju nkan le gbi aya won asadede ja se ri elomi ti suga yi ba ti lo to ti bo to ti wo inu isan ara won a wa je ko bere si ma re gbogbo isan ara wa re elomi ma gbese lele a bere si n kan mo irunbuso meji a di wahala elomi to ba gbese lele bayi to ba fe gbese a dabi pe won de block mo won nibadi ni ti suga ba poju ninu ara kii je eyan oorun sun ti suga ba poju ninu ara oun lo ma n siwaju to ma n mu ki elomi ko la oju le ti won o ni ri nkan kan mo rara
7: baba wa e soro nipa chronic infection iyen aisan arun teyan ko latara ibalopo ni akọ naa n kọ te mẹnuba lẹẹkan to ba ye pe to ba n seyan lagu ara o le fẹ sokunfa irina deede
6: ẹ se atọkun ẹ jẹ ka kọkọ bẹrẹ latori chronic infection tẹ n sọ yẹn torí pé
9: awon ti nkan won yi se won yi tete ki e sara ko to wa joba lodokun esa teyan ba ni chronic infection won le kokko ma ri ru awon apere won yi isokunrin isobirin oju ara le kokko ma yun wa ki nkan kan ma jade wa latoju ara ti o te wa lorun bi nu se nkun gburugbu be ni gbogbo ara a ma gbona ara ma ta elomi lai fi atapara to ba wa lo to bo to wonu eje a wa lo di kokoro abejeje gbogbo ibi to ba wa wode ninu agwara a wa ma fun be ni wahala se wa ri chronic infection ta nso yi o na lobi akọ na un te ba ngo ogologo akọ na un nbi kan lo ti bere se ri ogologo akọ na un ta nso yen te ba ri elomi ti na un ba gba won mu anu olohun o se yin fun won te elomi ba n be ra bayi ti ba yun ra bayi ni bus stop ko ti e ni fe wo boye nikan kan wo afoku go n be lapo elomi to ba de bus stop nbi o ba ka won lara de kan ba n tin be ra kura kura bayi mu o ti e ni mo pe ibuto ko la won wa iru ogologo akọ na un yi ni ma wo si yan loju ti ma wa ba ojuje awon baba ojo won ni gbagbo pe eni to pa fe se itoju isoro ti kodi irin eda ti o ba mo nipa oogun kan to le koju ogologo akọ na un onitorun o mo nkankan o keyin o wu ti gbongbo ti gbongbo nitori pe ese kan ki deede se atokun won ni ekun lo ba ikun wa gbogbo ti nsele si irin eda o ni piti gbongbo.